ṣeéṣe kí wọ́n tiẹ̀ máa tan àbẹ́là tàbí kí wọ́n máa wọ́ṣọ funfun. Ó sì ṣeéṣe wípé kí wọ́n rò pé wọ́n máa lọ sí ìjọ oníhìn rere bí wọ́n bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run ń sọ fún ọ wípé bí o bá fẹ́ dé ọ̀run rere, ìrònú pò àdà ni ó yẹ kí o ní. Kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹkún kíkorò, pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya, pẹ̀lú ìrònú pò àdà tí ó jinlẹ̀ tòótọ́ wípé o ti jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn tí ọwọ́ wọn kò mọ́ ní ọ̀nà wọ̀nyí, ó ṣeéṣe o fẹ́ ilẹ̀, o fẹ́ kọ́lé. Ohun tá a máa ní nínú ayé tí a kì í mú lọ sọ́run, ilẹ̀, ilé, mọ́tò, tàbí obìnrin, ó ṣeéṣe o fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹlòmíràn. Ó wá di pé ẹ ń ja àjàkadì lórí obìnrin yìí, tàbí lórí ilẹ̀, tàbí lórí okóhun. Ó wá di wípé kí a máa wá oògùn káàkiri. Kí wọ́n ti sọ fún ọ wípé ẹni tí ó wà ní ìdílé lágbájá, òun ni kò jẹ́ kí ilẹ̀ yìí kí ó bọ́ sí ọ lọ́wọ́. Ó wá sáré títí, yálà nípa oògùn dúdú, tàbí nípa ẹgbẹ́ awo, tàbí nípa gbígbé àdá, tàbí ìbọn, tàbí nípa ṣíṣe àdéhùn pẹ̀lú àwọn onímọ́tò láti pa ẹnìkan, tàbí nípa fífi májèlé sí inú oúnjẹ fún ẹni tí ó jẹ́ ẹni tí o pè ní ọ̀tá rẹ. Ni ó ta ẹ̀jẹ̀ ẹni yìí sílẹ̀ tí o sì pa á. Gbà tí o pa á tán, ilẹ̀ wá di tìrẹ. O wá jókòó lórí ilẹ̀ wípé nínú ayé, bó o bá mọ láti sáré, láti nílẹ̀, láti ní mọ́tò, bó o bá mọ ibi tó yẹ kó rìn, àwọn bàbá ìsàlẹ̀ tó yẹ kó lọ rí, àwọn balógun ní ìlú tí ó yẹ kí o bẹ̀ wò láti fún ọ ní oògùn, àwọn tí ọwọ́ wọn gbó, o ní lè ní nkankan. O sì ti nílẹ̀ nípa bẹ́ẹ̀. O ti ní ohun ìní nípa bẹ́ẹ̀, nípa títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run sọ wípé òun dúró dè ọ́, wípé ọwọ́ rẹ kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú orílẹ̀-èdè wa ni wọ́n ti pa àwọn ẹlòmíràn nítorí ìgbéyàwó, tàbí nítorí à ń gba obìnrin. Ó ṣeéṣe pé ọkùnrin kan ti lọ sí ìdílé kan láti fẹ́ yàwó. Ó wá jẹ́ ẹni yìí gan-an lóhùn ọ láti fẹ́. Obìnrin pọ̀ ní ìlú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni yìí gan tí a tiẹ̀ ti ń ṣe owó orí lórí rẹ̀, ṣùgbọ́n tí ó sì jẹ́ àfẹ́sọ́nà, òun nìkan lóhùn ọ láti fẹ́. Ìgbà mìíràn ó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ wípé o ti ní ìyàwó kan sílé, o tiẹ̀ tún ti fi àfọwọ́fà mú ẹni kejì, obìnrin kejì wálé. Ó ṣeéṣe ìkẹta pàápàá ti ń bímọ fún ọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹyọ obìnrin kan tí ẹlòmíràn fẹ́ òun gan ló wọ̀ lójú. Ló tún sọ wípé mọ́ mẹ́ta tó wà nílé ẹ tó tí ì lálàáfíà, tẹ ń parí ìjà lọ́sàn-án lóru, tó o lè tọ́jú ìkíní tàbí ìkejì, tọmọ òró ń jẹjẹ, sìgá àtọ̀ tí ò sì jẹ́ kó gbádùn, ìwọ fúnra rẹ orí búburú àti àlákàlà, kò jẹ́ kó mọ ibi tí wàá fi orí ayé tirẹ tì sí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o tún jà fún obìnrin kẹrin pẹ̀lú oògùn, tàbí ìjà, tàbí àdá, tàbí ìbọn tó pa aláìṣẹ̀ nítorí ìyàwó. Ṣùgbọ́n ìwọ kọ́ ni àkọ́kọ́ láti ṣe bẹ́ẹ̀. Àwọn ìran kan ti ṣáájú tó jẹ́ pé ipá, ìjà àti ìpànìyàn ni wọ́n fi máa ń ní ohun ìní tiwọn.
lara won ni a so fun wa ni iwe awon oba kini ori ikokan leni ogun awon oba kini ori ikokan leni ogun lati ese kini o si se leyin kan won yi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afin Ahabu oba Samaria gidigidi. Ahabu si ba Naboti so wipe fun mi ni ogba ajara re ke mi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o. Naboti si wi pe se wi fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o. Ahabu se wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti ohun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi ohun si dobule lori akete re o si yi oju re pada ko si fe jeun Jezebeli ikan ninu won niyan o Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe ese ti inu re fi baje ti iwo ko si jeun o si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun ni ogba ajara mi. Jezebeli aya re si wi fun pe iwo ko ha joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli. Beni o kowe le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si nba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi Naboti si ipo ola laarin awon eniyan eyi ni Yoruba ma npe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ki a si se bi eni wipe alara mimo ni wa ki a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa. O so fun wa nisisiyi wipe Jezebeli da ogbon yi o wa n so ni ese ikewa ki e si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wipe iwo bu Olorun ati oba e mu jade ke se so le okuta ki o le ku won so fun wa wipe won se be o so fun ni ipari ese iketa la wipe nigba na ni won mu jade kuro ni ilu
Wọ́n sì sọ ọ́ lé òkú.

ṣùgbọ́n ó kú. Ó sì ṣe nígbà tí Ahabu gbọ́ pé Naboti kú ni Ahabu dìde láti sọ̀kalẹ̀ lọ sí ọgbà àjàrà Naboti ara Jezreeli láti jogún rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì tọ Elijah ara Tishbi wá pé wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu. Ọlọ́run rí ọ. Ohun tí a ń ṣe ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí. Àwọn tí a ń pa, àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀ nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn, tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga níbi iṣẹ́, tàbí a rò wípé àwọn ni wọn kò jẹ́ kí a gba iṣẹ́ contract tí a fẹ́ gbà. Nítorí bẹ́ẹ̀, a ti sọ pé bí a bá yanjú ti lágbájá, bí a bá mú kúrò, bí a bá ran lọ sí ọ̀run, ègbé ní pàjáwìrì, ilẹ̀, mọ́tò, owó yóò jẹ́ tiwa, tàbí ó ṣeé ṣe nípa ti olè kí ó jẹ́ pé ìwọ ń tiẹ̀, ó máa ń dá àwọn èèyàn lọ́nà, àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n làágùn ọdún kan, ọdún méjì, ọdún márùn-ún tí wọ́n kó owó jọ láti ra mọ́tò. Ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni. Báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tìrẹ? Pẹ̀lú ìbọn, pẹ̀lú àdá, láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó sáà jẹ́ tìrẹ. Bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò, tí a pa obìnrin, tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò, bí a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa, Ọlọ́run rí ọ. Owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná. Bó o jẹun, àìsàn á dé nípa oúnjẹ tó jẹ, nítorí owó tó fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́. Bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀, àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó ní, bó jẹ́ mọ́tò, bó jẹ́ ilé, tó bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn, wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀. Ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní, wọn kì í lè lo irú ilé lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ojú Ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ Elijah wá wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu ọba Israẹli tí ó wà ní Samaria. Wò ó, ó wà ní ọgbà àjàrà Naboti, níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀. Ìwọ ó sì wí fún un pé báyìí ni Olúwa wí, ìwọ ti pa, ìwọ sì ti jogún pẹ̀lú. Ìwọ ó sì wí fún un pé báyìí ni Olúwa wí pé ní ibi tí ajá gbélá ẹ̀jẹ̀ Naboti ni àwọn ajá yóò lá ẹ̀jẹ̀ rẹ àní tìrẹ. Ahabu sì wí fún Elijah pé ìwọ rí mi, ìwọ ọ̀tá mi. Ó sì dáhùn pé èmi rí ọ, nítorí tí ìwọ ti ta ara rẹ láti ṣe búburú níwájú Olúwa. Àwọn tí ọwọ́ wọn kò mọ́ ni a ń ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé òwe ni a ń padà sí nísinsìnyí. Ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń hùmọ̀ tàbí tí ń gbèrò tàbí tí ń ṣe àṣàrò, ohun búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin, èyí

0: sọ nípa àwọn tí wọ́n máa ń fọ ilé onílé, àwọn tí wọ́n máa ń gbọ́ ti eku sọ fún ẹyẹ gẹ́gẹ́ bí èdè wa, àwọn tí wọ́n máa ń dá ìjà sílẹ̀ láàrin ọkọ àti aya, àwọn àna yálà ní ti obìnrin tàbí ní ti ọkùnrin tí wọ́n máa ń ya ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀, tàbí àwọn olùdáni ní ìmọ̀ràn, àwọn àlùfáà tí wọ́n máa ń pe ìyàwó wípé ọkọ rẹ̀ ń fìyà jẹ ọ́ ni. Ó jẹ́ má gbàrú bẹ́ẹ̀ fún. Tí wọ́n á sì dá ìjà sílẹ̀, tàbí tí wọ́n á sọ fún ìyàwó wípé, tàbí tí wọ́n á sọ fún ọkọ wípé, mo ń rí ìjáde ìyàwó rẹ, ó dàbí ẹni pé gbogbo owó Èkó tẹ ẹ ní, aṣọ lẹ fẹ́ fi rà tán, ìyàwó àpà tó gbé sílé, oúnjẹ, aṣọ nìkan ló mọ̀ rà. O sì sọ fúnrú ìyàwó yìí wípé ẹni tó bá mówó délé ni wọ́n máa yìn, kò sì bójú tó dáadáa gbà tí olùdámọ̀ràn yìí, olùdá ìjà sílẹ̀ láàrin ọkọ àti ìyàwó, tí ó bá ti sọ bẹ́ẹ̀, ó di kí ojú ọkọ kí ó wà lókè nílé, kó má gbọ́ ti ìyàwó mọ́. Kò sí ohun tí ìyàwó bẹ́ẹ̀ lè ṣe lẹ́yìn ìgbà tí olùdámọ̀ràn, olùdá ìjà sílẹ̀ ti bá sọ̀rọ̀, tí ó máa gbọ́ sí ìyàwó rẹ̀ lẹ́nu. Ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a ń sọ wípé wọ́n ní ọwọ́ àìmọ́, inú Ọlọ́run kò sì dùn sí wọn nínú Isaiah, ìwé wòlíì Isaiah orí ìkíní. À ń kà á láti ẹsẹ̀ ìkẹwàá. Gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin olórí Sodomu, fi etí sí òfin Ọlọ́run wa, ẹ̀yin ènìyàn Gomorrah. Àwọn ọmọ Israeli ni Ọlọ́run bá sọ̀rọ̀ níhìn-ín, ṣùgbọ́n ó ń pè wọ́n ní Sodomu àti Gomorrah nítorí ìwà ìkà, ìwà èérí, ìwà àìmọ́ tí ó wà lọ́wọ́ wọn. Olúwa ní, kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bọ yín já sí fún mi? Èyí ni à ń pè ní iṣẹ́ ìsìn lásán. Ọ̀pọ̀lọpọ̀ ẹbọ, ọ̀pọ̀lọpọ̀ ìsìn. Ọlọ́run wípé, kí ni ó já sí fún mi? Èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa. Bẹ́ẹ̀ni, èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù, tàbí sí ti ọ̀dọ́ àgùntàn, tàbí sí ti òbúkọ, nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn níwájú mi. Ta ló bèèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ó yẹ kí o bi ara rẹ léèrè wípé, bí Ọlọ́run bá wò ọ́, tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé, tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́, tí a ń pè ní tẹ́ḿpìlì, tàbí tí a ń pè ní ilé ìsìn, tí Ọlọ́run rí ọ níbẹ̀, tí ó ń sọ wípé ẹ lè jáde, wípé ta ni ó pè ọ wá? O gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa. Ìwọ náà, pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀, ọwọ́ ẹ̀tẹ́, ọwọ́ ẹ̀ṣẹ̀, ò ń gbé Bíbélì, ìwé Ọlọ́run, tó ní àfara ẹgbẹ́ ìjáde, kúrò nínú ilé ayé, ilé tí a fi ọwọ́ kọ́, mélòó mélòó ni ilé ọ̀run? Bí ó bá jẹ́ wípé Jésù, gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run, bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídi rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ, ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé, ìwọ náà bá gbé Bíbélì, o n sare bo bo lo n lo ah a fe lo sin olorun ni awon dipa won gbe tuntun de o won ni ki a ka lo emi na n tele won lo pelu ogun dudu lapo e e to fi senu e to fi sidi e to fi sorun e to fi sapo won na gbe bibeli ode olorun wa ni tani ewo lo n se nihin ele jade bọlọrun wo ti e so be fun wa awon angeli wa nbi won mo yesu wa nbi aye atijo egba lo fi le iru yin jade awon ti won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won ni jesu mu egba jesu to feran omode to ti e feran awon elese pelu to si ni e wa sodo mi gbogbo eyin tin sise ti a si di eru wuwo le lori sugbon sibe sibe ti o ri awon kan awon agabagebe to le won jade bi jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a npe ni temple melo melo ni orun bọlọrun ba mu fu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun o ni ese ikeji la wi pe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon ile sin se lojo oni ni yi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wi pe awon ni won kokko je gbese e won ko wo gba to woso to lo nbo ni ile olorun gbese wa lori gele to to we lori bata e gbese iru e gbese buba e gbese wan sin olorun pelu gbese lorun aso keresimesi an se ijade jesu kristi ta bi jesu onirele an se ijade iranti bibi eni to ni irele an se iranti onirele pelu igberaga won la n se kore igberaga igbese won la n se basa igbese afesiku igbese abimo igbese lati farahan lati fi aso han a si n so wipe a je onigbagbo onigba to wa lati fi ara han niwaju mi tele o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eyi ta gba lowo eni eleni loju titi eyi ta ri he to e ka da pada foni nkan olowo nsokun iwo nyo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won eni kan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wi pe lagboja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to n fi okunrin bara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa sile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa sile olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa a feran olorun a san da mewa a da wo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o bere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin turari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ironu won turari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese ke dogun wipe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wipe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wepe nigba ti awon wonyi ba na owo won jade owo poju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki o gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi de ibi ti gbata gbadura titi tolorun o gbo la ba di Saul keji la ni tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe onko adura pe ohun o gbo mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan bi to tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wipe o ma han lara ni be eyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu o ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi Saul o sese niyan nigbati ojo ati lo to sun moto si eiti ba fi ronupo ada ko ronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohunkohun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohunkohun hin rere oni ni ese ikedogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n kò mọ̀ níbẹ̀. Ní Aísáyà orí 69 Aísáyà orí 69 láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin, kíyèsí
1: ọwọ́ Olúwa kò kúrò
0: láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedéédé yín ló yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ló pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Nítorí ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀, ọwọ́ yín di aláìmọ́ fún ẹ̀jẹ̀ àti ìka yín fún àìṣedéédé. Ètè yín ń sọ èké, ahọ́n yín ń sọ ibi jáde, kò sí ẹni tí ń wá ẹ̀tọ́, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán, wọ́n ń sọ èké, wọ́n lóyún ìkà, wọ́n ń bí ìparun. Ẹsẹ̀ ìkẹfà, okùn wọn kì yóò di ẹ̀wù. Èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe, pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn. Ó ń sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó, bó bá raṣọ kò ní bò ó, bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀, bó ní mọ́tò, mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà, ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi, wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run ń tẹnu mọ́ fún wa. Èrò wọn sì, èrò wọn, èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀, kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn, ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí ó lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù orí 12, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mọ ara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúkù orí 12 láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Okan je farisi. Ekeji si je agbowode. Eyi farisi dide. O si n gbadura ninu ara re bayi pe. Eyi farisi. O dide. O si n gbadura. Ko je gbadura sita sugbon gbadura ninu ara re. Bayi pe. Olorun mo dupe lowo re nitori ti emi ko ni bi awon iyoku o nse awawi o nbo ese re mole oni emi ko ri bi awon iyoku awon aloni lowo gba awon alaisoto panshaga tabi emi ko ti le ri bi agbowo ode yi emi ngba awe esin awon elomiran koju eyi lo emi ngba awe ni erin meji le ose mo san ida mewa ohun gbogbo ti mo ni ese kerin la mo wi fun yin okunrin yi okunrin keji eyi to je agbowo ode sokale lo si ile re ni ilalariju ekeji lo ekeji yi ni farisi mo totan mo ti josin tan ile isin la bi mi si baba mi alufani awa la mu ihirere esin igbagbo lo sabule abule wa awa ni apa ibori sharun ni ojo kini ni abule wa sugbon sibe sibe iro kuro lenu e eke sise ko kuro lenu e sise yun ko kuro lowo e owo eyin ko kuro ninu owo e sibe sibe ajo ara re loju nitori iwe owe so fun wa ori ogbon ese keji la wipe iran kan wa iran awon eniyan kan wa ti o mo le oju ara re sugbon a ko ti wenu kuro ninu eri re eje Jesu Kristi nikan lo ma nwe eri gbogbonu kuro ni igbese aye wa bi o ko ba ni idani loju wipe eje Jesu Kristi ti we o ni ohun to le se awon miran saju wa won ti gbo iru oro yi won si ti se ohun ti o ye lati se bi iwo papa ba tele apere rere be o daju wipe eje Jesu o si wa sibe sibe lati wa lati we eri ati aba won gbogbo nu kuro owe ori ikeji din logbon ese ketala eni ti o bo ese re mole ki o se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu ebukun ni fun eni ti o beru ni igba gbogbo sugbon eni ti o ba se aya re le ni yo subu sinu ibi bi o ti gbo oro Olorun loni ti o si mo wipe eje Jesu ko ti we ese renu nitori pe iwo na ri pe owo re je alaimo sibe o si setan lati tu okan re paya fun Olorun wipe bibo ese mole ko ni je iwa re mo o si nfe jewo ki o si ko gbogbo ese re sile ileri Olorun ni wipe anu ati ore ofe yo je ti re o nso ni Isaiah ori ikarun dini ogota ese ikefa ati ese ikeje wipe ewa Oluwa nigbati e le ri e pe nigbati o wa nitosi je ki eniyan buburu ko ona re sile. Eniyan buburu ko ona re sile. O sese ki awon eyan ti ma so lehin re pe a lagbaja eyan to buru to laye ko si o sese awon to ti ba ni sepo ki won ti ma so laarin ara won pe o ba lagbaja sise ha o wo wahala lagbaja eni buburu ni ṣugbọn won ni so ni oju re o sese ko je aya to te ori re ba ninu ile to sunkun to nikan da sunkun ni inu iyara re ni o so fun awon omo wi pe mo fe kan yi na eyan buburu won so leyin e ṣugbọn laaro yi olorun o so leyin e awon to nso leyin e pe eyan buburu ni o eru n ba won tori won le so ku o loju bon ba so be iwa ika iwa agbara iwa ipa won ri pe o po lowo e ogbon ti a fi se eyan ni jamba won ri pe o po lowo e nitori be won o je so doju e sugbon olorun lati enu woli re o so kan loju lowuro yi pe eyan buburu ni o eni ti a o ti we ninu eje Jesu Christi o je eniyan buburu wa so wi pe bi eni buburu yi bi o ba ko ona re sile ati ki elese ki o ko ironu re sile si je ki o yi pada si oluwa je ki o yi pada si oluwa ohun o si saanu fun ati si olorun wa yo si fi ji lopo lopo bi o ba ke pe olorun loni mo gbagbo wi pe yo dariji o owo to je alaimo olorun afo ninu eje jesu a si di mimo ni Isaiah ori kini ni o tin fun ani ileri wi pe oluwa wi pe ese ikeji din ni ogun wa nisinsin yi ki o si je ki a so asoye po bi ese yin ba ri bi ododo won o si fun bi ojo didi bi o ba si pon bi alaari won o dabi irun agotan bi olorun ba na owo ipe jade we pe bi o tile je pe aje alaimo alaiye ati eleri ati elese wi pe sugbon ohun ti se ipese sile fun iwenumo gbogbo elese patapata bi abagba owo anu yi mu a o je olori re pupo ileri re yo si se si wa lara nigbati o ba gba okan wa la ti o we ese wa nu ti o mu ese wa lo ohun ti o sele ni wipe a so wa di eda titun a se owo wa ni mimo a si je ki iwa wa ki o yi pada iyipada ti o de ba wa ni won so fun ani orin Dafidi ori kedogun bi iru iyipada ba ti de ba o be o je pe o ti di olori re o je pe o ti mura irin ajo lo si ilu orun rere
2: iwa su itesiwaju ninu kaseti
3: bi abari ani ti o ni ibere ninu eko ti a sese ko tan kí a fihàn nípa gbígbé ọwọ́ wa sókè arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
4: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe má ṣe ọ̀lẹ́. e ma ni igbona okan e jo sa ibi e ma ni igbona okan yen ni mo fe beere ibeere fun pe bawo ni a se le ni igbona okan se nipa ti ara ni ati nipa temi ati bawo ni a se le ni igbona okan
3: ibeere se onigbagbo ni eyin funra yin
4: be ni sa
3: iru igbona okan wo ni o ye ki onigbagbo ni se le so fun wa
4: igbona okan si ise olorun ati lati le gbadura fun ise ese kristeni
3: a se popo Romo ori kejila ese ikokanla ni ti ise sise e ma se ole e ma ni igbona okan e ma se olowa ohun ti paul apostle so fun wa ni we pe ki a ni itara ko so fun wa we pe ki a ni igbona okan nipa ti ara ṣùgbọ́n sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún ọlọ́run wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ ọlọ́run pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa láti lè ṣe ìfẹ́ ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́ wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe wọn kì í ṣe ọ̀lẹ rárá wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí yálà nípa ti àkókò yálà nípa ti owó yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí wọn kí ó ṣe èyí ni paul apostle ló ń sọ fún wa pé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí ọlọ́run ti là sílẹ̀ fún wa wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀ ní àkókò tí ó dára èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn ẹ máa sin olúwa láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́ bí a bá fẹ́ sin ọlọ́run ní tòótọ́ ó yẹ kí a jí gìrì kí a ṣe ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe ṣé àmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọ́n kí ó tó lè tẹ̀lé jésù ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí jésù ti pe àwọn pétérò jọ́hánù jákọ́bù àti àwọn áńdérò bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé jésù kristi bí a bá sì wo ìpè matthew lẹ́sẹ̀kẹsẹ̀ tí jésù pe matthew lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé jésù kristi àti ẹ̀rí ọ̀gbẹ́ni saulu ara tarsu nígbàtí olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó lọ sí ilẹ̀ damasco tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún paulu tàbí fún saulu láti tàpá sí ẹ̀gún tí ó sọ wípé ìwọ ta ni olúwa tí olúwa sì fi ara rẹ̀ han saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara pẹ̀lú ìgbóná ọkàn ni a rí wípé paul ti gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀ bí a bá sì wo ìṣe àwọn apostle pẹ̀lú ní orí kejì ìṣe àwọn apostle ní orí kejì láti ẹsẹ̀ ìkẹtàdínlógójì nígbàtí wọ́n sì gbọ́ ọkàn wọn gbọgbẹ́ wọ́n sì sọ fún pétérò àti àwọn apostle yòókù pé ara kí ni kí àwa kí ó ṣe pétérò sì wé fún wọn pé ẹ̀rọ̀nú pòwàdà kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ jésù kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ ogójì àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí nítorí náà àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ abatisi wọn ní ọjọ́ náà a sì ka ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ọkàn kún wọn a rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ronú pòwàdà tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún jésù kristi èyí ni àpẹẹrẹ tí a fi lélẹ̀ fún wa wípé àwa pàápàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run a kò gbọ́dọ̀ fi àkókò ìgbàlà tàbí ìdáríjì wa dọ́la kí a máa sọ wípé bí ó bá di ọjọ́ mìíràn bí àkókò bá wà fún wa a ó gbàdúrà a ó ronú pòwàdà a ó wa ojú ọlọ́run bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe yálà sí ọlọ́run
5: yálà sí ara wa, yálà sí àwọn aládùúgbò wa, tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ, àwọn tí ó jẹ́ ènìyàn Ọlọ́run bí tiwa. Ó ṣe é ṣe, a ní àtúnṣe láti ṣe. Tí ẹ̀mí Ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa, tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni. Bí ẹni tí ó mọ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀. A máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara. Wípé nígbà tí mo bá gòkè àgbà, àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ. Bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn, ó ṣeé ṣe fún mi tàbí yóò ṣeé ṣe fún mi láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe, ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí Olúwa, kí a sì sọ fún Ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́, a ó gbọ́ràn sí i lẹ́nu. Tàbí ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́. A ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà, ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní àlàáfíà Ọlọ́run ní ọkàn rẹ̀, a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè Ọlọ́run, èyí kò mọ nípa wípé a ti ní ìgbàlà nísinsìnyí, nítorí bẹ́ẹ̀ kò sí òmíràn tá a ní láti ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà, tí a ń pè ní ìsọdi mímọ́. Ìsọdi mímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa, ni yóò mú kúrò, ni yóò fàá tu pátápátá. Tí àìlera tí ó wà nínú ọkàn wa, tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí í ṣe ti Ọlọ́run, tàbí kí a lè gbé ìgbésí ayé wa mímọ́ láti inú ẹ̀mí wa wá. Nígbà tí a bá ní ìsọdi mímọ́, gbogbo nǹkan wọ̀nyí ni Ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa. Gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́, àwọn ẹlòmíràn wọn máa fi dọ́là, wọ́n máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn, bóyá ní ọdún tí ó ń bọ̀, ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá Ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa, kí Ọlọ́run kí ó bá wa fà á tu. A rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́ fún ọdún púpọ̀, ṣùgbọ́n ìtara láti wá ojú Ọlọ́run, láti wá lẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́, tí a fi ohun gbogbo rúbọ, èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe, ọ̀nà tí o bá fẹ́ kí a rìn, ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé, a fẹ́ gbé. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn, kò sí ìtara, wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe. Ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí Ọlọ́run bá ń sọ fún wa, ó ń sọ fún wa nípa ìgbàlà ni, ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni, ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Ohunkóhun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa, Ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara, kí a ní ìgbóná ọkàn. Tàbí ó ṣeé ṣe ní bí a ti ń jèrè ọkàn, àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, tàbí jù bẹ́ẹ̀ lọ. Wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún Kristi. Ó dàbí ẹni pé ìṣùpá wọn lẹ́nu dé. Ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn, gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé, gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́, tàbí àwọn agbanisíṣẹ́, tàbí àwọn tó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn, wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú Bíbélì tí wọ́n ti gba Jésù Kristì gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù. Ẹ jẹ́ kí a wo Jọ̀hánù, ìwé ìyìn rere ti Jọ̀hánù orí kìíní, Jọ̀hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì. Ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ̀hánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Andrew, arákùnrin Simoni Pétérò. Òun tètè kọ́ rí Simoni arákùnrin, òun ti kára rẹ̀, ó sì wí fún un pé àwa ti rí Mẹ̀sáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi, ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Simoni ọmọ Jona, Kefa ni a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ mi wípé bí a bá ti mọ Jésù, a kò gbọdọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Andrew tí ó bá Jésù pàdé, tí ìyè Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbónú ọkàn ni ó lọ sọ fún Simoni Pétérù wípé àwa ti rí Messiah, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jòhánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà. Ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ní kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajèrè ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka Bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka Bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣeṣẹ́ fún Ọlọ́run tàbí ó ṣeéṣe. À ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣeéṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ, tí ó ń bá ìjọ wí sí lónìí, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn. Orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akáwọ́ gbéra, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ tàbí ní ọkàn wa tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́wọ́ tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀. Èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún, gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí, tí mo sì ń nà, nítorí náà ní ìtara, nítorí náà ní ìtara. Ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná tí kò tutù, ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́wọ́, ó ń sọ fún wa wípé òun bá wa wí, òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń bèrè lọ́wọ́ wa. o n fe ki a ni itara ati igbona okan o si so fun awe pe ki a ronu pada e je ki a tun pada si Romu ori kejila Romu ori kejila ese kokanla ni ti ise sise bi a ba n so nipa ise sise apostoli n sise fun olorun evangelist n sise fun olorun awon ti a yan gege bi alore gege bi woli ni majemo titun ti won so ona igbala fun awon araye won sise fun olorun awon ti a mo gege bi olisho agotan tabi eni tin koni ninu ijo won se ise fun olorun awon ti won sin ba wa toju ile olorun ti won se ti won je ki ile olorun ki o wa ni imototo won se ise fun olorun awon ti won korin awon ti won se adena awon ti won te iwe ihire jade awon ti won pin iwe ipolongo ihire e ta ma pe ni track ni ede oyibo awon ti won pin iwe ipolongo ihire fun awon eniyan won se ise fun olorun awon ti won fi moto sile lati ma ko sinu re lati ma mu owa sinu ijo olorun won sise fun olorun o nso fun awi pe nigbati ise po to be ti a le se ninu ogbajara olorun e se ti iwo fi n kawo gbera o nso wi pe ni ti ise sise asa ri awon elomiran ti won sise fun olorun ari awon akorin ari awon adena ari awon ni wasu ari eni to n ko wa nisinsin gege bi oro olorun ari awon elomiran ti won mu nkan tabi omiran se ninu ise olorun e wa ti se ti a fi joko lai ri kan se fun olorun nipa ise sise e ma se se ole ki a ma se awa wiwi pe omo lo di mi lowo oko lo di mi lowo iyawo ni o je ki n raye sise fun olorun tabi ise ti mo n se ni o je ki n se ise fun olorun e ma se ole e ni igbona okan ki e si ma sin oluwa mo n gbadura wipe gbogbo awa ti a wa loni iru itara be iru igbona be olorun yi o fi fun wa a o si ri opolopo ninu wa te o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti a ni te o fi sile lati le sise fun olorun e je ki a dide lati gbadura si olorun wo pe ibi ti a ti n se ole tele tele ibi ti ilowowo ti wa ni igbesi aye wa tele ibi ti ole abi imele wa ni igbesi aye wa tele pelu ina emi mimo olorun yoo gba ogbon kuro ni igbesi aye wa a o si fi aye wa akoko wa ohun gbogbo ti a ni a o fi sile lati se ise fun olorun pelu itara pelu igbona okan a o sise fun olorun o ti gbọ́ nípa ti ìgbàlà ṣé o ti onípòwàdà a sì ti gba ọkàn rẹ là o ti gbọ́ nípa ti àtúnṣe ṣé o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú olúwa o sì ti ṣe àtúnṣe tí ó yẹ tí ó sì tọ́ o ti gbọ́ nípa ti ìsọdí mímọ́ ṣé o ní ìtara ọkàn ìgbóná ọkàn láti gbàdúrà láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébò láti ṣe ohun tí ọlọ́run béèrè lé ọwọ́ rẹ o ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́ a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀ o a ti ṣe ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ rẹ o ti bá nípa àti ìjèrè ọkàn láti lọ láti ilé dé ilé láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa jésù kristi olùgbàlà ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ rẹ o ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà wípé kí a máa gbàdúrà lé àìsinmi lé àìṣàárẹ̀ o a ní ìgbóná ọkàn láti gbàdúrà títí ọlọ́run yóò fi dáhùn láti gbàdúrà fún àwọn ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè ní ìgbàlà ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ ẹ ní ìgbóná ọkàn ẹ má sin olúwa.

bí aṣọ, gẹ́gẹ́ bí ilé, gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ, tàbí àwọn nǹkan mìíràn, kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú. Ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́, ayọ̀, wípé àjẹ ti Olúwa, kí ó ba lè yé wa dáradára, kí ó ba lè dàbí ẹ, kí ó má ṣe dàbí ẹni wípé a bójú fò ó nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ. Ó ń sọ, ó ní mo tún wí fún yín, ó sọ fún wa lẹ́ẹ̀kíní, ó tún wá sọ wípé mo tún wí ẹ máa yọ̀. Ó wá tún sọ fún wa ní ẹsẹ̀ karùn-ún, ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn. Ìpamọ́ra tí a ń sọ níhìn-ín ni ìwọ̀ntúnwọ̀nsì, wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn. Kí ó má ba dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò, wípé kò sí ohunkóhun tí Ọlọ́run lè ṣe fún wa. Síbẹ̀síbẹ̀, ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ èyí, fún mi ní tibí, fún mi ní tọ̀hún. Ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa. Ó ní Olúwa ń bẹ nítòsí. Ohun tó ń wí ni pé bíbọ rẹ̀ ó súnmọ́ tòsí. Ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun. Àníyàn ni ó máa ń mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá. Àníyàn ni ó máa ń mú kí ìṣòro kí ó tán wa. Àníyàn ni ó máa ń mú ìdáyàpọ̀ wá sínú ọkàn wa. Àníyàn ni ó máa ń jẹ́ kí ó dàbí ẹni wípé a ń fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Àníyàn ni ó máa ń jẹ́ kí ó dàbí ẹni wípé àìgbàgbọ́ pàápàá ó fi ọkàn wa ṣe ilé àti ṣe ibùgbé. Ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a ti ní Ọlọ́run lókè ọ̀run, bí a ti ní Jésù Kristì tó ń gbàdúrà fún wa, bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa, bí a ti ní ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí rẹ̀ tí kì í yẹ̀ tí ó wà fún wa, àti bí a ti ní àwọn oore tí Ọlọ́run ti ṣe fún wa. Nígbà tí a ti gba Jésù Kristì gbọ́, ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun. Bí ó jẹ́ ilé, Ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn, ó lè ṣe fún wa. Bí ó jẹ́ ọmọ fún àwọn tó yàgàn, ó ti ṣe fún àwọn ẹlòmíràn, ó lè ṣe fún wa. Bí ó jẹ́ oúnjẹ la fẹ́ jẹ, ní odindi 40 ọdún ni Ọlọ́run fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn, tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà. Bí ó jẹ́ ti àtiráṣọwọ̀, mélòó mélòó ni kí a sọ nípa èyí tí Ọlọ́run ṣe fún wọn. Bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́, gbogbo rẹ̀ pátápátá ni Ọlọ́run lè ṣe. Bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí, kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀, ọwọ́ Ọlọ́run ló wà. Ó ní nítorí bẹ́ẹ̀, níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe, àti wípé ó ti ń tọ́jú wa. Gẹ́gẹ́ bí a ti wà lónìí, òun ló pa á mọ́ dé ibi tí a wà. Ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo, nínú ẹbí, nínú ilé, nínú àgọ́ ara wa, ní ibi iṣẹ́ wa, fún àwọn ọmọ, fún àtijẹ, fún àtimu, fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa, ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, wípé bí a bá ń gbàdúrà, bí a bá sì ń bẹ Ọlọ́run, wípé kí ó ṣàánú fún wa, kí ó fún wa ní ohun kan tàbí ohun mìíràn. Ó ní kí a rántí wípé kí a máa dúpẹ́ nígbà gbogbo. Nínú ìdúpẹ́ yìí ni a ó máa fi ìbéèrè wa hàn fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí a bá ní kí a sọ kí ó lè yé ni, kí ni a ń pè ní wípé èèyàn ń kùn? Kíkùn ni wípé nígbà tí a bá ń sọ fún Ọlọ́run wípé orí bí mo ti rí, ojoojúmọ́ ni mo ti ń gbàdúrà, kí ló dé? Wo nǹkan tó fún lágbájá, wo nǹkan tó fún tàmẹ̀dù, wo gbogbo àwọn tó ń jẹ́rìí ní ọjọ́bọ̀, ní ọjọ́ Àlàmísì, tí wọ́n ń sọ oore tó ṣe fún wọn. Bẹ́ẹ̀ sì ni mo ti ronú pọ̀wàdà, mo jẹ́ tìrẹ, mo lójoojúmọ́ màá ka Bíbélì, màá gbàdúrà, kí ni mo ṣe? Kíkùn nìyẹn ni. Nítorí pé gbogbo tí a ń sọ yìí kò sí ìdúpẹ́, kò sí ìmoore. Wo àwọn ọmọ Ísírẹ́lì tí a ń sọ nípa rẹ̀, bí kì í bá ṣe wípé Ọlọ́run gbà wọ́n lọ́wọ́ Fáráò.

0: àti lọ́wọ́ àwọn ọmọ ogun Egypt, ẹ̀rú ni wọn ìbá jẹ́ láti ìran dé ìran àbá ti gbàgbé wọn. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, ó rán Mose sí wọn wípé, mo ti rí àwọn ènìyàn mi tí ó ń jìyà, ó dàbí ẹni wípé wọ́n wà nínú iná ilé eru nítorí ìbànújẹ́ àti ìṣòro tí ó dojúkọ wọn. Nítorí bẹ́ẹ̀, sọ fún Farao wípé kí ó jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. Ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ènìyàn wọ̀nyí kúrò nínú oko ẹrú Egypt, kò sí ìdópẹ́. Wọn ò fi ìgbà kankan sọ fún Ọlọ́run wípé ò ṣe. Nítòótọ́ ni ó dàbí ẹni pé wọ́n kọrin, irú orin wo ni wọ́n kọ? Nígbà tí wọ́n dé etí bèbè òkun kópa, bí wọ́n ti rí ọ̀tá, gbogbo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ṣe fún wọn, tí ó ṣe lórí wọn ní Egypt, wọ́n gbàgbé pátápátá, wọ́n bẹ̀rẹ̀ sí ní kígbe. A lè sọ wípé wọ́n ń gbàdúrà, àdúrà tí ò lọ́pẹ́, àdúrà tí ò nírètí, àdúrà tí ò dúró lórí ìlérí Ọlọ́run. Àdúrà wọn ni wípé, ọba ti fi wá sílẹ̀ ní Egypt, àbá ti kó dànù bí ẹranko, àbá ti kú bí ẹni tí ò ní ìyá, tí ò ní bàbá, tí ò ní ẹni tó ń béèrè ẹ̀, ọba ti fi wálẹ̀, àbá ti kú gẹ́gẹ́ bí ẹrú. Àdúrà wọn nìyẹn. Ni Ọlọ́run sọ fún Mose wípé àwọn wọ̀nyí ò màdúrà àgbà. Bí a bá jókòó títí wọn, àbá jẹ́ kí àwọn ará Egypt kí ó pa wọ́n run. Ṣùgbọ́n Mose, nítorí ìlérí mi àti májẹ̀mú mi fún Abrahamu na ọ̀pá rẹ̀, omi òkun ó ya sí méjì. Àwọn wọ̀nyí láì dúró wípé Ọlọ́run kọṣẹ́. Àwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, ẹni tí kì í jáni tílẹ̀ wọ́n kọjá. Ni Ọlọ́run sọ fún Mose wípé, na ọ̀pá rẹ̀, omi tún padà, ó bo gbogbo àwọn ọmọ Egypt mọ́lẹ̀, àwọn alágbára, àwọn akíkanjú, àwọn òmìràn, àwọn jagunjagun, pẹ̀lú ọfà wọn, pẹ̀lú àwọn ẹṣin wọn, pẹ̀lú agbára wọn, pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ti rò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láti ṣe sí wọn, wọ́n parẹ́ pátápátá. Ìgbà yí ni àwọn ará wa ni wọ́n mọ̀ wípé ó yẹ kí a kọrin. Wọ́n kọrin, orin tán kọ kò lọ títí, nítorí pé ní orí tí ó tẹ̀lé ni a rí wípé oúnjẹ ò tètè dé. Àwọn àgbàlagbà tó jẹ́ wípé gbà tí wọ́n wà ní oko ẹrú, Farao kò bá wọn mọ̀ wípé wọ́n jẹun tàbí wọn ò jẹun, kó tó rán wọn sí oko láti lọ máa wọn bíríkì tó máa fi kọ́ ilé. Ṣùgbọ́n nísinsìnyí, ebi díẹ̀, ṣé a mọ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ nísinsìnyí, tó jẹ́ wípé kí a tó mọ Ọlọ́run, bí a bá lọ sí ilé adáhunṣe ní abúlé, àníran ti jẹun àárọ̀, a máa káàkiri láti ìletò dé ìletò pẹ̀lú owó wa, pẹ̀lú gbogbo wọn sọ wá di alákísà pátápátá. Aṣọ tí ó dára jù ní àpótí wa ni adáhunṣe máa béèrè, gbogbo ẹ̀ pátápátá la fi sílẹ̀. Gbàtà ti déwájú Ọlọ́run, kò béèrè aṣọ, kò béèrè ẹran, kò béèrè oúnjẹ, bí kì í ṣe ìwọ̀n ìbá kékeré ìdá mẹ́wàá láti lè forí hàn wípé o pèsè fún mi, jẹ́ kí n fi hàn pé mo rántí rẹ. Ó parí. Bí ebi bá pa wá láàárọ̀ kan ṣoṣo, ó di pé ká máa bá Ọlọ́run, ká máa lu tábìlì pé Ọlọ́run kí ló ń wò, mi ò tí ì jẹun. Gbà tó wà lábẹ́ èṣù tó ò jẹun ọjọ́ mẹ́ta, tó ń sunkún àsunrìn, ẹkún lọ́sàn-án, ẹkún lóru, lọ́dọ̀ adáhunṣe, pẹ̀lú adìyẹ lọ́wọ́, pẹ̀lú ẹran, talakígbe gbangba náà. Ṣùgbọ́n nsìn, ìṣòro díẹ̀, àìríjẹ díẹ̀, àìráṣọwọ̀ díẹ̀, àìríṣẹ́ṣe díẹ̀, wàhálà díẹ̀ látọ̀dọ̀ ẹbí, ó di pé kí a máa fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Bí a bá ṣe bẹ́ẹ̀, jẹ́ wípé a ń kùn. Nítorí bí àrí àwọn ọmọ Ísíráélì wọ̀nyí, ní àsìkò tí wọ́n ń kùn yìí, wọ́n gbàgbé wípé láàárọ̀ ọjọ́ náà wọ́n jẹ mánà. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní ọjọ́ tí a ń sọ yìí, ọ̀wọ́n iná tí ó wà pẹ̀lú wọn, ó ṣì wà síbẹ̀síbẹ̀, àti ọ̀wọ́n òjìji tí ó wà pẹ̀lú wọn, ó ṣì wà síbẹ̀síbẹ̀, àti bí a ti pa wọ́n mọ́, tí kò sí wípé ẹnikẹ́ni lè ṣẹ́gun wọn. Arábìnrin wa, bi abawo ori ikokanlelogun ti aka wa ri wepe ni ese ikini si ese iketa numeri ori ikokanlelogun ese kini si ese keta eni ara kenani oba aradi tin gbe iha gusu gbo pe israeli gba ona amiyo nigba na le oba israeli ja o si mu ninu won ni igbekun israeli si je eje fun oluwa we pe bi iwo ba fi awon eniyan yi le mi lowo ni toto nje emi ohun ilu won patapata oluwa si gbo ohun israeli o si fi awon ara kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe na ni homa ni ipari ese iketa yi ohun ti a ro we pe o ye ki omo oluwa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o nbo ti ko ni bo san ohun ti o ye ki won se ni pe ki won ki o tile to bere ohun miran rara o ye kan ki o be si ndupe lowo olorun opeda pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni we pe won sirin lati oke hori lo li ona oko popa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wi pe ki a ti le so wi pe loni a ko ni bere onkon lowo olorun wo mana to fi n bo wa wo aso ta ti n lo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti a n lo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi wa ka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe a n bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni we pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun we pe ki lo ti e se na toju orire mana to so wa ta mo boyo dun abi odun ki lo se tawon orisa o se fa won to nsin orisa ni olorun so pe awon won yi ko ye lati wa laaye lorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si be si ni pa won ton wo won madura gba won le ke pe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won olorun so fun mose wo pe oge de dudu ko se boshan omo boruko se lupa ro ide fun won bi won ba wo won aye olorun tun lana igbala sile fun won bi olorun ba nsami ese tani ibaduro gbogbo ore tolorun ti se fun wa bi ki ba se anu olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma n ja si kikun nitori pe gbogbo ohun ta n so ko mu idupe lowo nitori be arabinrin wa bi a ba ni ohunkohun ti o je edun okan fun wa ohun ti o ye ki a se ni wepe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye tiwa o sese ko je wepe boya ko si oko to le toju wa ti a si wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere wepe se bayi ki a koko ma dupe wepe a wa laaye amo kristi aka bibili o ye wa a ni ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seyebiye ju ohun ta le ri ninu aye lo. nítorí bẹ́ẹ̀ bí a kò bá dúpẹ́ bẹ́ẹ̀ gbogbo àdúrà wa a já sí wípé à ń kùn níwájú Ọlọ́run. Arábìnrin ṣé ó yé yín?
1: Ó yé mi sà, ẹ ṣe pa.
0: Ẹ ṣe, ẹ ṣe púpọ̀.
1: Ìwọ ràn yín lọ́wọ́.
0: Ẹ ṣe o. Ẹ jẹ́ kí a lè dúró láti gbàdúrà. Ṣé o ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run? Ohun tó ti ṣe fún ọ. Àbí kí a máa kùn lójoojúmọ́ ní ìwà ìgbésí ayé rẹ.

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọlóògùn, bó bá wà ní kawọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbaradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: Epistele ìkejì ti Jòhánù. Èmi alàgbà sí àyànfẹ́ obìnrin ọlọ́lá àti àwọn ọmọ rẹ̀, àwọn tí mo fẹ́ ní òtítọ́, kì í sì ṣe èmi nìkan, ṣùgbọ́n gbogbo àwọn tí ó mọ òtítọ́ pẹ̀lú. Nítorí òtítọ́ tí ń gbé inú wa yóò sì máa bá wa gbé títí. Oore ọ̀fẹ́, àánú àti àlàáfíà yóò wà pẹ̀lú wa láti ọ̀dọ̀ Ọlọ́run Baba àti láti ọ̀dọ̀ Jésù Kristì, ọmọ Baba, nínú òtítọ́ àti nínú ìfẹ́. Mo yọ̀ gidigidi pé mo ti rí nínú àwọn ọmọ rẹ̀ tí ń rìn nínú òtítọ́, àní bí àwa ti gba òfin láti ọ̀dọ̀ Baba. Ǹjẹ́ ní ìsinsìnyí, mo bẹ̀ ọ́, obìnrin ọlọ́lá, kì í ṣe bí ẹni pé èmi ń kọ̀wé òfin tuntun kan sí ọ, bí kò ṣe èyí tí àwa ti ní ní àtètè kọ́ ṣe, pé kí àwa kí ó fẹ́ràn ara wa, èyí sì ni ìfẹ́, pé kí àwa kí ó máa rìn nípa òfin rẹ̀. Èyí ni òfin náà, àní bí ẹ ti gbọ́ ní àtètè kọ́ ṣe, pé kí ẹ̀yin kí ó máa rìn nínú rẹ̀. Nítorí ẹlẹ̀tàn púpọ̀ ti jáde wá sínú ayé, àwọn tí kò jẹ́wọ́ pé Jésù Kristì wá nínú ara, èyí ni ẹlẹ̀tàn àti aṣòdì sí Kristì. Ẹ kíyè sára yín, kí ẹ má sọ iṣẹ́ tí àwa ti ṣe nù, ṣùgbọ́n kí ẹ̀yin kí ó rí èrè kíkún gbà. Olúkúlùkù ẹni tí ó bá ń ru òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristì kò gba Ọlọ́run. Ẹni tí ó bá dúró nínú ẹ̀kọ́, òun ni ó gba àti Bàbá àti ọmọ. Bí ẹnikẹ́ni bá tọ̀ yín wá tí kò sì mú ẹ̀kọ́ yìí wá, ẹ má ṣe gbà á sí ilé, kí ẹ má sì ṣe kí i. Nítorí ẹni tí ó bá kí i, ó ní ọwọ́ nínú iṣẹ́ búburú rẹ̀. Bí mo ti ní ohun púpọ̀ láti kọ̀wé sí yín, èmi kò fẹ́ lo tákàdá àti tàdáwà, ṣùgbọ́n èmi ní ìrètí láti tọ̀ yín wá àti láti bá yín sọ̀rọ̀ lójúkojú, kí ayọ̀ yín kí ó lè kún. Àwọn ọmọ arábìnrin rẹ̀ Àyànfẹ́ kí ọ, àmì. Èyí ni òpin Epístélì ìkejì ti Jòhánù sí ènìyàn gbogbo.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Epístélì ìkẹta ti Jòhánù sí ènìyàn gbogbo. Alàgbà sí Gái ìwò olùfẹ́, ẹni tí mo fẹ́ nínú òtítọ́. Olùfẹ́, èmi ń gbàdúrà pé nínú ohun gbogbo kí ó lè máa dára fún ọ, kí o sì máa wà ní ìlera, àní bí ó ti dára fún ọkàn rẹ. Nítorí mo yọ̀ gidigidi nígbà tí àwọn arákùnrin dé tí wọ́n sì jẹ́rìí sí òtítọ́ rẹ, àní bí ìwọ ti ń rìn nínú òtítọ́, èmi kò ní ayọ̀ tí ó pọ̀ ju èyí lọ, kí èmi kí ó máa gbọ́ pé àwọn ọmọ mi ń rìn nínú òtítọ́. Olùfẹ́, ìwọ ń ṣe iṣẹ́ ìgbàgbọ́ ní ohunkóhun tí o bá ń ṣe fún àwọn tí í ṣe ará àti fún àwọn àlejò tí wọ́n ń jẹ́rìí ìfẹ́ rẹ níwájú ìjọ. Bí ìwọ bá ń pèsè fún wọn ní ọ̀nà àjò wọn bí ó ti yẹ nípa ti Ọlọ́run, ìwọ ó ṣe ohun tí ó dára, nítorí pé nítorí orúkọ rẹ̀ ni wọ́n ṣe jáde lọ bí àìgba ohunkóhun lọ́wọ́ àwọn kèfèrí. Ǹjẹ́ ó yẹ kí àwa kí ó gba irú àwọn wọn ni, kí àwa kí ó lè jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú òtítọ́. Èmi kọ̀wé sí ìjọ, ṣùgbọ́n Diotrephe, ẹni tí ó fẹ́ láti jẹ́ olórí láàrin wọn, kò gbà wá. Nítorí náà, bí mo bá dé, èmi ó mú iṣẹ́ rẹ̀ tí ó ṣe wá sí ìrántí, tí ó ń sọ ọ̀rọ̀ búburú àti ìsọkúsọ sí wa. Èyí ni kò sì tẹ́ ẹ lọ́rùn. Bẹ́ẹ̀ ni ohun tìkára rẹ̀ kò gba àwọn ará. Àwọn tí ó sì ń fẹ́ gbà wọ́n, ó ń dá wọn lẹ́kun, ó sì ń lé wọn jáde kúrò nínú ìjọ. Olùfẹ́, má ṣe àfarawé ohun tí ṣe ibi bí kò ṣe ohun tí ṣe rere. Ẹni tí ó bá ń ṣe rere ti Ọlọ́run ni, ẹni tí ó bá ń ṣe búburú kò rí Ọlọ́run. Demetrius lé ẹ̀rí rere lọ́dọ̀ gbogbo ènìyàn àti ti òtítọ́ tìkára rẹ̀ pẹ̀lú. Nítòótọ́, àwa pẹ̀lú sì gba ẹ̀rí rẹ̀ jẹ́, ẹ̀yin sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí wa. Èmi ní ohun púpọ̀ láti kọ̀wé sí ọ, ṣùgbọ́n èmi kò fẹ́ fi tàdáwà òun kálàmù kọ wọ́n, ṣùgbọ́n mo ní ìrètí láti rí ọ láìpẹ́, a ó sì sọ̀rọ̀ ní ojúkojú. Àlàáfíà fún ọ, àwọn ọ̀rẹ́ kí ọ. Kí àwọn ọ̀rẹ́ ní orúkọ. Epístélì ti Júdà sí ènìyàn gbogbo. Júdà, ìránṣẹ́ Jésù Kristì àti arákùnrin Jákọ́bù, sí àwọn tí a pè olùfẹ́ nínú Ọlọ́run Baba tí a sì pamọ́ fún Jésù Kristì, kí àánú àti àlàáfíà àti ìfẹ́ kí ó máa bí ṣe fún yín. Olùfẹ́, nígbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọdọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín níyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Nítorí àwọn ènìyàn kan bẹ tí wọ́n ń yọ wọlé, àwọn ẹni tí a ti yàn láti ìgbà àtijọ́ sí ẹ̀bí yìí, àwọn aláìwà bí Ọlọ́run tí ń yí orí ọ̀fẹ́ Ọlọ́run wa padà sí wọ̀bìà, tí wọ́n sì ń sẹ́ Olúwa wa kan ṣoṣo náà, àní Jésù Kristì Olúwa. Ǹjẹ́ èmi ń fẹ́ láti rán yín létí, bí ẹ̀yin tilẹ̀ ti mọ gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan rí, pé Olúwa, nígbà tí ó ti gba àwọn ènìyàn kan là láti ilẹ̀ Íjíbítì wá, lẹ́yìn náà ó ran àwọn tí kò gbàgbọ́ àti àwọn áńgẹ́lì tí kò tọ́jú ipò ọlá wọn, ṣùgbọ́n tí wọ́n fi ipò wọn sílẹ̀, àwọn ni ó pamọ́ nínú ẹ̀wọ̀n àìnípẹ̀kun nísàlẹ̀ òkùnkùn dé ìdájọ́ ọjọ́ ńlá ni. Àní bí Sodomu àti Gomorra àti àwọn ìlú agbègbè wọn ti fi ara wọn fún àgbèrè ìṣe bákan náà, tí wọ́n sì ń tẹ̀lé ara àjèjì lẹ́yìn, àwọn ni a fi lélẹ̀ bí àpẹẹrẹ, wọ́n ń jìyà iná àìnípẹ̀kun. Bákan náà ni àwọn wọ̀nyí pẹ̀lú ń sọ ara di èrí nínú àlá wọn, wọ́n sì ń gan ìjòyè, wọ́n sì ń sọ̀rọ̀ búburú sí àwọn ọlọ́lá, ṣùgbọ́n Mikaeli olórí àwọn angẹli nígbà tí ó ń bá ìṣùjà tí ó sì ń jíjà kadì nítorí òkú Mose kò sì gbọdọ̀ sọ̀rọ̀ òdì sí, ṣùgbọ́n ó wí pé Olúwa ni yóò bá ọ wí. Ṣùgbọ́n àwọn wọ̀nyí ń sọ̀rọ̀ òdì sí ohun gbogbo tí wọ́n kò mọ̀, ṣùgbọ́n ohun gbogbo tí wọ́n mọ̀ nípa ẹ̀dá bí ẹranko tí kò ní iyè nínú nǹkan wọ̀nyí ni wọ́n di ẹni ìparun. Ègbé ni fún wọn nítorí tí wọ́n ti rìn ní ọ̀nà Káíní, wọ́n sì fi ìwọra súré sínú ìṣìná Bálámù nítorí èrè, wọ́n sì ṣègbé nínú ìṣọ̀tẹ̀ Kóra. Àwọn wọ̀nyí ni ó jẹ́ àbàwọ́n nínú àsè ìfẹ́ yín. Nígbà tí wọ́n bá yín di àsè, àwọn olùṣọ́ àgùntàn ti ń bọ́ ara wọn láìbẹ̀rù, ìkúukú láìní omi tí à ń ti ọwọ́ afẹ́fẹ́ gbá kiri, àwọn igi aláìléso ní àkókò èso, wọ́n kú lẹ́ẹ̀mejì, afà wọn tutí gbòǹgbò ti gbòǹgbò, omi òkun ti ń rú tí ń hó ìfófó ìtìjú ara wọn jáde, alárìn kiri ìràwọ̀, àwọn tí a pa òkùnkùn biribiri mọ́dì láéláé. Àwọn wọ̀nyí pẹ̀lú ni Enoku ẹni keje láti ọ̀dọ̀ Adamu sọ tẹ́lẹ̀ fún wípé kíyèsí, Olúwa ń bọ̀ pẹ̀lú ẹgbẹẹgbàrún àwọn ènìyàn rẹ̀ mímọ́ láti ṣe ìdájọ́ gbogbo ènìyàn, láti dá gbogbo àwọn aláìwà bí Ọlọ́run lẹ́bi ní ti gbogbo iṣẹ́ àìwà bí Ọlọ́run wọn.

0: lórí ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ. Ṣé ẹ ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́? Ẹ máa pa ara yín mọ́ nínú ìfẹ́ Ọlọ́run. Ẹ máa retí àánú Olúwa wa Jésù Kristì títí di ìyà ẹ̀nípẹ̀kun. Ẹ máa ṣàánú àwọn ẹlòmíràn. Ẹ máa fi ìyàtọ̀ hàn. Ẹ máa fi ẹ̀rù gba àwọn ẹlòmíràn là. Ẹ máa fà wọ́n yọ kúrò nínú iná. Ẹ tilẹ̀ máa kórìíra ẹ̀wù tí ara ti sọ di èérí. Ǹjẹ́ ti ẹni tí ó lè pa yín mọ́ kúrò nínú ìkọ̀sẹ̀, tí ó sì lè mú yín wá síwájú ògo rẹ̀ láì lábùkù pẹ̀lú ayọ̀ ńlá? Ti Ọlọ́run Ọlọ́gbọ́n nìkan ṣoṣo, Olùgbàlà wa ni ògo àti ọlá ńlá, ìjọba àti agbára ní ìsinsìnyí àti títí láéláé. Àmì. Èyí ni òpin Epístẹ́lì ti Júdà sí ènìyàn gbogbo.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹjẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ìrìn kiri ọkàn àti ohun tí kìí jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní, ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a fara balẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa láyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wípé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyìí nínú Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí, a ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀, nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stẹ́lì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wípé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì, ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́, tí ó dàbí ẹni wípé àwọn èdè kan dè wọ́n, àwọn ìbòjú kan bò wọ́n lójú, tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ lì a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ lì a ti dá ohun gbogbo àti fún. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ lì ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. Ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wa, àkọ́bí láti inú òkó wa, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ, nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kà sétí ìgbọ́ rẹ̀ yìí, ó ń sọ nípa Jésù Kristì. Ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wípé gbogbo Bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ Jésù Kristì. Bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé Bíbélì ń tẹnumọ, ó sì ń jẹ́ kí ó yé wa wípé ìwé yìí, èyí ni Bíbélì. Ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn. Ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ Olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù.

Jesu Kristi, wo Genesis ori keta lati ese kedogun, emi o si fi ota saarin iwo ati obinrin na ati saarin iru omo re ati iru omo re, ohun o si fo le ori iwo o si pa ni gigise. Bi o ba wo oro Olorun yi ni finifini, o so nipa ejo lailai ni, o si so nipa obinrin na eyi ti ejo lailai ni ti o tanje yi ni efa. O wa so fun wi pe ohun o fi ota si aarin iru omo ejo yi ati iru omo efa. Bi o ba wo bi a se ma n pe eniyan, a ma n pe eniyan ni oruko baba re. Bi a ba pe oruko re isaju, a tun pe oruko baba re tele. Nitori na gbogbo eniyan patapata ni o je bi iru omo baba re, iru omo okunrin. Ṣugbọn eni ti Olorun so nipa re nihi ni o pe ni iru omo efa. Eyi je omo ti yo jade lati inu wondia lai loko. Ni ati akoko yi ni ati n so nipa Jesu Kristi. Awon ti o se ko iwe majemu lai lai, bi ati misi won lati odo emi mimo, won ko fi di wale ti won ko fi pamo fun wa nipa Jesu Kristi. Bi o ba tun wo Deuteronomy ori kejidinlogun, Deuteronomy ori kejidinlogun lati ese kedogun, Oluwa Olorun re yo gbe woli kan dide fun o laarin re ninu awon arakunrin re bi emi, oni ki eyin ki o feti si. Gege bi gbogbo eyi ti iwo bere lowo Oluwa Olorun re ni Horebo li ojo ajo ni wepe, ma se je ki emi tun gbo ohun Oluwa Olorun mi mo, be ni ki emi ki o ma ba ri ina nla yi mo, ki emi ki o ma ba ku. Oluwa si we fun mi pe won wi rere li eyi ti won so, emi o gbe woli kan dide fun won laarin awon arakunrin won bi iwo. Emi o se fi oro mi si li enu, ohun o si so fun won gbogbo eyi ti mo pa lase yo se se. Eni ti ko ba peti si oro mi ti ohun o ma so li oruko mi, emi o bere lowo re. Eyi ni a tun so nipa Jesu Kristi. Mose je ki o di mo fun awon Juu wonyi wi pe ohun toka si enikan ti o dabi ohun sugbon ti o ga ju ohun lo. Ohun toka si enikan ti o gbe dide laarin won wi pe eni yi ni o ni ekunrere oro Olorun, ekunrere ilana Olorun, ati wi pe nigba ti o ba de won peti si oro ti yo so. Eni yi ni a n pe ni Kristi tabi Messiah na tabi Jesu Kristi Oluwa wa. Bi o ba wo orin Dafidi ori keji, orin Dafidi ori keji ese ikejila, fi enu ko omo na lenu ki o ma se binu, eyin a se se gbele ona na bi inu re ba ru die kiun. Ibokun ni fun gbogbo awon ti o gbeke won le. Eyi tun so nipa Jesu Kristi. Bi o ba n piye si awon ti a n ka daradara, mo ti ka lati ibere bibeli, mo ti lo sinu Deuteronomy, a si tun ti lo sinu iwe orin Dafidi ori bi gbogbo won bi won ti kenujopo ti won si n so nipa Jesu Kristi ti won n reti lakoko naa. Ṣugbọn bi o ba lo sinu Isaiah ori kẹsan lati ese ikefa, Isaiah je ki o ye wa laisi ṣugbọn tabi ninu ohun ti o n so ninu Isaiah ori kẹsan ese ikefa. Nitori a bi omo kan fun wa, a fi omokunrin kan fun wa, ijọba yoo si wa li ejika re, a o si maa pe oruko re ni iyanu, Oludamo Olorun alagbara baba ayeraye omo alade alaafia. Ijọba yoo si bi si alaafia ki yoo ni pekun lori ite Dafidi ati lori ijọba re lati maa to ati lati fi idi re mule nipa idajo ati ododo lati isinsiyi lo ami titi lai. Itara Oluwa awon omo ogun yoo se eyi. Ohun ti a se n ka awon nkan wonyi si o leti ni wepe ki o le mo wepe
lati ibere pepe ni Olorun ti ni ipinu wi pe owo ran Jesu Christi. Awon elomiran ro wi pe nigbati Jesu Christi wa wi pe ko si akosile kikun nipa Jesu Christi. Sugbon gbogbo iwe mimo le o je ki a mo wi pe atin reti Jesu Christi lati majemo lai lai. Bati asifi Jesu han o si wa lati mu ohun gbogbo se gege bi akosile ti atini bi o ba ranti nigbati Jesu Christi jinde kuro ninu oku ti o nba awon mo ihin re soro o nso fun wi pe ohun gbogbo ti o sele o wa ni ibamu gege bi oro Olorun. Wo apere yi ninu Luko ori kerin le ni ogun. Luko ori kerin le logun lati ese iketadinlogbon o si bere lati Mose. Eyi ni lati inu iwe Mose ati gbogbo awon woli wa o si tumo nkan fun won ninu iwe mimo gbogbo nipa ti ara re. E je ki o ye wa daju wi pe Jesu Kristi mo wi pe gbogbo iwe ti o wa ninu majemo lai lai ni o ko oro nipa ohun. Kini eredi ti a fi nlo sinu awon nkan wonyi bi o ba fe mo Jesu oni lati ka oro Olorun oni lati ko eko oro Olorun ki o yi oye keyeke. Awon elomiran ma nfi eko bibeli ja fara won si so wi pe won fe di alagbara ninu Olorun. A ko le di alagbara ninu Olorun bi a ko ba mo Jesu jinle ju be lo. A ko si le mo Jesu jinle ju be lo bi a ko ba ko eko oro Olorun ki o si da wa loju. Bi o ba fe kun fun igbala ti Jesu Kristi mo wa ti o fe ni iya ni pekun ti Jesu Kristi mo wa bi o ba fe dabi re ni toto oni lati ko eko oro Olorun. A ma nko lorin wi pe mo fe ki n dabi Jesu. Ninu iwa pele ko seni to gboro binu lenu re lekan ri bo ba je wepe ni toto lo fe dabi Jesu oni lati ni igbala Jesu oni lati ni iya ni pekan ko si le sese fun lati dabi Jesu lati ni igbala tabi iya ni pekan bi ki ba se wepe o ko eko yanju nipa eni ti Jesu Kristi se. A ma nko lori pele wepe mo fe ki n dabi Jesu ladura agba gbogbo lori oke ni o nikan lo pade baba re. Bi a ba fe dabi Jesu ninu iwa ninu irin ninu gbogbo ti o se ati ninu agbara ti o ni pelu Olorun. Bi a ba fe dabi Jesu ninu iwa pele bi a ba se fe dabi Jesu ninu bi ko ti binu tabi ti ko korira awon ota re o ye ki a wa papa mo wi pe ani lati ko eko oro Olorun yanju. Bi a ti mo Jesu Kristi si bi a ti ko eko oro Olorun si be ni yo ronu fun wa lati dabi Jesu ninu Efeso ori kerin. Efeso ori kerin lati ese ikejila si ese iketala. Efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Kristi titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo Olorun titi a o fi di okunrin titi a o fi de iwon gigun ekun Kristi. Bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon Jesu Kristi ati ekun iwa amuye ti o wa ni igbesi aye re ani lati ko eko oro Olorun ki o daju ninu Kolose ori keta ese ikerindinlogun. E je ki oro Kristi ma gbe inu yin. Eyi ni asiri bi a se ndagba ninu eko oro Olorun bi a se ndagba ninu imoye imo Olorun bi a se ndagba ninu igbesi aye onigbagbo toto bi a se ndagba ninu sisunmo Olorun si ni timotimo. E je ki oro Kristi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si Olowa. Nje bi a ba fe mo Jesu Kristi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki a ni eko Jesu Kristi.
Je ki o da loju bi ati so fun otele re we pe ni ilu Kolose ni ati gbe awon kan dide ti Olorun tin ko won ni eko oro Olorun. Paul si guro won eyi ni o fin gbadura fun won wi pe won o kun fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi. O n gbadura fun won wi pe ki eko oro Olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo Olorun ki o si dabi eni wi pe won ni ifese mule iduro sese ninu igbagbo won. O n so nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won. Sugbon o tun ranti wi pe awon eleko ike kan won ti n wa si Kolose awon ti munisina won ko awon ara Kolose won yi wi pe Jesu Kristi o dabi eni wi pe ko le to fun won wi pe bi won ti n gba Jesu Kristi gbo lapa kan be ni o ye ki won ki o tun ma gba awon angeli gbo ki won ki o ma se awon nkan miran lati le ri wi pe won de oju osun ti igbagbo. Bi o ba wo awon nkan ti awon eleko eke wonyi ti won mu wa si odo awon ara Kolose o ri wi pe ese kan na ni o se awon omo Israeli ni aye atijo ninu majemu laelaye nitori ohun ti awon eleko eke awon woli eke ti won so fun awon omo Israeli ni wi pe Olorun Jehovah Olorun Abraham ti Isaki ati ti Jacob wi pe ko to fun won wi pe o ye ki won ki o to da awon nkan miran wo ki won ki o fi awon nkan miran kun ijewo igbagbo won. Bi o ba si wa awon omo Israeli bi a se pa won lokanda ti a si si won nipo niyi ti o dabi eni wi pe won ko gbekele won ko simi le Olorun ti won ti gbagbo tele tele nkan wonyi kan na ni o dabi eni wi pe o fe wa si Kolose ti won so fun won wi pe Jesu Kristi ti won gbagbo wi pe ko ni le to fun won wo ti majemu laelae ki a wo ti awon omo Israeli ti a menuba yi ninu Jeremiah ori keji ese keji la si iketala ki enu ki o ye orun nitori eyi ki o si daamu ki o si di gbigbe li Oluwa wi nitori awon eniyan mi se ibi meji won fi emi orisun iye sile won si wa kanga omi fun ara won kanga fifo ti ko le da omi duro. Eyi ni awon omo Israeli ti won sina kuro lodo Olorun nitori wi pe nigba ti a mu won jade ko si enikeni ti o ran won lowo bi ki se agbara Olorun nikan soso. Nigba ti a mu won jade kuro ninu Egypt ni won bere si ni ko orin isegun orin igbala si Olorun won ti won mo wi pe Olorun to fun won ninu ohun gbogbo ati wi pe ko si ohun to soro fun Olorun lati se. Sugbon igba ko pe titi ti awon kan fi pa won lokanda ti won si won nipo ti won so fun won wi pe Olorun ti o mo jade kuro ninu oko eru wi pe ko to lati gba won ati wi pe ko to lati fehiti lati gbekele. Eyi ni awon omo Israeli ni won fi lo sinu iborisa ti won be si ni wa awon oluranlowo nibi ti ko si oluranlowo. Ese yi kan na ni o fe se awon ara Kolose nitori awon ti o wa nso fun won wi pe Jesu Kristi ni kan soso ki yo le to fun won. O ma nsele laye ode oni wi pe nigba ti a ba ti gba Jesu Kristi gege bi Oluwa ati Olugbala wa nigba ti a ba ti gba Jesu Kristi gege bi Oluso agutan fun wa ti a ba ti gba Jesu Kristi gege bi imole ati olufunni ni iye awon elomiran ma wa lati so fun a wi pe bi a ba joko ti Jesu Kristi nikan soso wi pe ko le to fun won. Sugbon eyi ni Paul aposteli ti o fi fe ja iro awon eniyan wonyi ti o fe ki o ye awon ara Kolose wi pe Jesu Kristi o to fun gbogbo won patapata. Ninu Kolose ori keji lati ese ikeji si iketa ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijile Olorun ani Kristi inu eni ti a fi gbogbo isura ogbon ati imo pamosi
Eyi ni Paul nje ki o da won loju wi pe ko tun si ogbon ni ibomiran ko tun si imo ni ibomiran ko tun si ijile ife Olorun ninu ibomiran wi pe ninu Jesu Christi ni a fi gbogbo isura ogbon ati imo pamosi nitori be bi a ba ri eni ti o fi Jesu sile ti o wa ogbon tabi oye tabi iya ni pekun ni ibomiran o je pe iru eni be o di eni isina ati eni ti o sako ninu Kolose ori keji ese ikesan o so wi pe nitori pe ninu re ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara o je ki o ye wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun oye oro Olorun imo Olorun ati gbogbo ibukun ti Olorun fe fun wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun kan won yi ni o wa ki ama ba sina lo ki ama ba tun ma wa nkan miran ki ama ro wi pe Jesu ti ati gbo nipa re wi pe ko to fun wa ninu Corinthi keji ori kesan ese ikejo Corinthi keji ori kesan ese ikejo Olorun si le mu ki gbogbo ore ofe ma bi si fun yin ki eyin ti o ni anito ninu on gbogbo ni igba gbogbo le ma po si ninu ise rere gbogbo bi o ba wo ese yi daradara bi o tin so nipa gbogbo ore ofe be ni o n so nipa anito ni igba gbogbo ati ise rere gbogbo o si fi awon kan wonyi si ori Jesu we pe ninu Kristi ni ani gbogbo awon ekun kan wonyi ni won si ma bi si bi abagba Jesu Kristi gbo wi pe ko si ohun kan ti a fe ni ti a ko le ni ni igbekele ati igbagbo ninu Jesu ninu Efeso ori keta Efeso ori keta lati ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro lo gege bi agbara ti nsise ninu owa ohun ti a se n ka awon ese oro Olorun wonyi ni pe ki o le yi o daju daju we pe ko si agbara ni ibomiran afi ninu Jesu Christi ko si igbala ni ibomiran afi ninu Jesu Christi ko si idande itusile ninu elomiran afi ninu Jesu Christi bi a ba ri eni ti o n pa olokanda bi a ba ri eni ti o fe si olona ti o n so fun o wi pe imo ijinle to wa ni ibomiran bi ki se ninu oro Olorun ti a ti gbele wa lowo o je wi pe eni be o fe mu osako o fe mu orin kiri gege bi eni ti o sonu eyi ni o nko Paul apostle lominu ti o mo wi pe awon ti o lo si Kolose ti o fe pa won lokanda ti o fe si won nipo wi pe won so won di asako won so won di edun arinle nipa ti igbagbo o si n fe ki o da won loju wi pe itanje ni awon eniyan wonyi ni won mu to won wa je ki awo nisisiyi awon ohun meta ototo ti o n so ninu ibi ti a ka ninu Kolose ori kini ti o n so ninu nipa Kristi Jesu Oluwa wa ikini o n so nipa Kristi aworan Olorun Olorun airi sugbon Jesu Kristi ni o so Olorun di eni ti a fi han eni ti a ri eni ti a mo o ni aworan Olorun ikeji o n so nipa Kristi eleda ohun gbogbo iketa o n so nipa Kristi ori ijo ikini Kristi aworan Olorun ikeji Kristi eleda ohun gbogbo iketa Kristi ori ijo je ki a wo ni ikookan wo Kolose ori kini lati ese kedogun o ni eni ti se aworan Olorun tani Paul n so nipa re yi ti o so wi pe eni ti se aworan Olorun bi o ba ka lati ese iketala o ni eni ti o gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re omo re yi ni o n so nipa re ninu ese ikerin lati ikedogun ti o so wi pe omo re eni ti a wa ni idande ninu eni ti a wa ni idande nipa eje re o mo wi pe eyi n so nipa Kristi o ni a ni idariji ese nipa eje re eje Jesu Kristi ninu ese kedogun ni o ti tesiwaju ti o wi pe eni ti
ẹni tí yìí ń tọ́ka sí Jésù Kristì, ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá. Jẹ́ kí a ṣe ìtumọ̀ yìí fún ọ nígbà tí ó ń sọ wípé ẹni yìí ní í ṣe àwòrán Ọlọ́run. Ó ń sọ wípé Ọlọ́run tí a kò rí, ṣùgbọ́n Jésù Kristì jẹ́ àwòrán rẹ̀. Jésù jẹ́ Ọlọ́run, ó ní ẹlẹ́dàá ohun gbogbo. A ó jẹ́ kí ó dá lójú bí a ó ti máa wo ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Ènìyàn ẹlẹ́ran ara kò lè fi ojú rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀, kò sì tí ì rí nínú ẹ̀kún ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristì ní Ọlọ́run dènìyàn tí ó wá fi Ọlọ́run hàn. Jésù yìí ní àwòrán Ọlọ́run pípé, àwòrán tí ó fi Ọlọ́run hàn, tí ó sì ń sọ fún wa wípé òun pàápàá jẹ́ Ọlọ́run. Jẹ́ kí a fiyè sí àwọn ọ̀rọ̀ tí a ó kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nísinsìnyí, kí o lè mọ̀ wípé Jésù Kristì tí a ń sọ nípa rẹ̀ kì í kàn ṣe bí ọ̀kan nínú àwọn áńgẹ́lì, tàbí kó kàn jẹ́ bí ọ̀kan nínú àwọn wòlíì. Ó jẹ́ Ọlọ́run fúnrara rẹ̀. Jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i nínú Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà. Nítorí a bí ọmọ kan fún wa, a bí ọmọkùnrin kan fún wa, èyí ń sọ nípa Jésù Kristì. Ó ní ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní Ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run Alágbára. Bí o bá jẹ́ ẹni tí ó gba Bíbélì gbọ́, bí o bá jẹ́ ẹni tí ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, bí kì í bá ṣe wípé o fẹ́ mú Ọlọ́run lékè, o sì fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di asán, o mọ̀ wípé Jésù Kristì yìí a pè ní Ọlọ́run Alágbára, a sì pè ní Bàbá Ayérayé, a pè ní Ọmọ Aládé Àlàáfíà. Èyí jẹ́ kí ó dá wa lójú wípé Jésù tí a gbàgbọ́ kì í ṣe wòlíì, kì í ṣe áńgẹ́lì, ó jẹ́ Ọlọ́run. Ó sọ wípé a máa ń pè ní ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó jẹ́ ọmọ Ọlọ́run, ó sì tún jẹ́ Ọlọ́run bákan náà. Bí a bá wo orin Dáfídì orí karùndínláàádọ́ta láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje, ó ní Ọlọ́run láé àti láéláé ní ìtẹ́ rẹ, ọ̀pá aládé ìjọba rẹ, ọ̀pá aládé òtítọ́ ni, ìwọ fẹ́ òdodo, ìwọ kórira ẹ̀wà búburú. Nítorí náà ni Ọlọ́run rẹ ṣe fi àmì òróró ayọ̀ yà ọ́ ṣolórí àwọn ọgbà rẹ. Bí o bá fiyè sí ohun tí a kà yìí, ó sọ wípé ní ẹsẹ̀ ìkẹfà ó ń sọ nípa Ọlọ́run, ó ní Ọlọ́run láéláé ní ìtẹ́ rẹ, àti wípé ọ̀pá aládé ìjọba rẹ, ọ̀pá aládé òtítọ́ ni. Ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkeje ni ó tún sọ wípé nítorí náà ni Ọlọ́run rẹ, ó pè ní Ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹfà, ó tún sọ wípé Ọlọ́run rẹ nínú ẹsẹ̀ ìkeje. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí Bíbélì kí ó ṣe ìtumọ̀ tí ó kún fún wa nínú Hebrew, rántí ohun tí a kà wípé ó ń sọ nípa Ọlọ́run, ó sì tún sọ nípa wípé Ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí títí láé ní ìtẹ́ rẹ̀, àti wípé ọ̀pá aládé ìjọba rẹ̀, ọ̀pá aládé òtítọ́ ni. Wo Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹfà àti pẹ̀lú. Nígbà tí ó mú àkọ́bí ni wá sí ayé, ó mọ̀ wípé èyí ń sọ nípa Kristì. Ó wípé kí gbogbo àwọn áńgẹ́lì Ọlọ́run kí ó foríbalẹ̀ fún un. Àti ní ti àwọn áńgẹ́lì, ó wípé ẹni tí ó dá àwọn áńgẹ́lì rẹ̀ lé ẹ̀mí àti àwọn ìránṣẹ́ rẹ̀ lé ọ̀wọ́ iná. Ṣùgbọ́n ní ti ọmọ ni ó wípé, rántí wípé èyí ń sọ nípa Kristì. Ní ti ọmọ ni ó wípé ìtẹ́ rẹ Ọlọ́run láé àti láéláé ni, ọ̀pá aládé òdodo lé ọ̀pá aládé ìjọba rẹ. Ìwọ fẹ́ òdodo, ìwọ sì kórira ẹ̀ṣẹ̀. Nítorí náà ni Ọlọ́run àní Ọlọ́run rẹ ṣe fi òróró ayọ̀ yàn ọ́ ju àwọn ẹgbẹ́ rẹ lọ. Yóò yọ nísinsìnyí wípé èyí tí a ti kà nínú orin Dáfídì, ó ń tọ́ka sí Jésù Kristì, ó sì ń pe Jésù Kristì ní Ọlọ́run. Èyí jẹ́ ohun àwámáridì, ṣùgbọ́n ó jẹ́ ohun tí a ṣípayá fún wa láti ọwọ́ ẹ̀mí Ọlọ́run, láti inú ìwé mímọ́. Mo fẹ́ kí o tún wo Bíbélì, kí o wo Róòmù, ìwé Róòmù orí kẹsàn-án
ẹsẹ̀ ìkarùn-ún ti ẹni tí àwọn baba ṣe àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí Kristi ti wá nípa ti ara ẹni tí ó borí ohun gbogbo Ọlọ́run olùbùkún láéláé. Bí ó ti ń sọ nípa Kristi ni ó ń sọ wípé òun ni Ọlọ́run olùbùkún láéláé. Bí iyè méjì bá wà nínú ọkàn ẹnikẹ́ni kí ó wo Matthew orí kìíní láti ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún, yóò sì bí ọmọkùnrin kan. Jésù ni ìwọ pe orúkọ rẹ̀, nítorí òun yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Gbogbo èyí sì ṣe kí èyí tí a sọ láti ọ̀dọ̀ Olúwa wá lí ẹnu wòlíì kí ó lè ṣe pé kí iyè sí i. Wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan. Wọ́n ó sì máa pe orúkọ rẹ̀ ní Emmanueli, ìtumọ̀ èyí tí ṣe Ọlọ́run wà pẹ̀lú wa. Bí a ti ń pe Jésù Kristi ní Emmanueli ni a ń túmọ̀ rẹ̀ fún wa wípé ìtumọ̀ rẹ̀ ni wípé Ọlọ́run ni ó dènìyàn tí ó wá bá wa gbé, àti ìtànṣan ìmọ́lẹ̀ rẹ̀ ó jẹ́ ìtànṣan ìmọ́lẹ̀ ti Ọlọ́run. Wo ìwé Hebrew lẹ́ẹ̀kan sí i. Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkíní, kí a wo ohun tí ìwé mímọ́ ń sọ nípa Jésù Kristi tí ó jẹ́ Ọlọ́run tí ó sì jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo. Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà tí ó ti pa àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ nígbàanì. Ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí, ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀, ẹni tí í ṣe àjògún ohun gbogbo, nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú. Bí o bá ti ń gbèrò nínú ọkàn rẹ, tàbí tí o ní àfiyèsí wípé báwo ni a ṣe dá ayé, jẹ́ kí o yẹ wípé Ọlọ́run ni ó dá ayé. Ṣùgbọ́n ó sọ fún wa wípé ẹni tí ó dá àwọn ayé nípasẹ̀ Jésù Kristi, ẹni tí í ṣe ìtànṣan ògo rẹ̀ àti àwòrán òun ti kára rẹ̀, tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nù ẹ̀ṣẹ̀. Ó jókòó lí ọwọ́ ọ̀tún ọláńlá lé òkè. Èyí ń sọ nípa Jésù Kristi wípé ó jẹ́ Ọlọ́run, ó jẹ́ ẹlẹ́dàá wa, òun sì ni Ọlọ́run ayérayé. Nínú Kólósè orí kìíní wo ẹsẹ̀ kẹẹ̀dógún lẹ́ẹ̀kan sí i, ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. Bí ó bá ń sọ nípa àkọ́bí gbogbo ẹ̀dá, èyí kò sọ wípé adá Jésù, nítorí pé àwọn tí wọ́n máa ń gbé Bíbélì káàkiri, tí wọ́n máa ń ta ìwé tí wọ́n máa ń tà káàkiri, wọ́n máa ń sọ wípé Jésù ni àkọ́kọ́ dá, kí a tó dá àwọn áńgẹ́lì, kí a tó dá Ádámù, kí a tó dá alágbájá, kí a tó dá tibí, kí a tó dá tọ̀hún. Nítorí wípé èdè tí Bíbélì ń lò kò yé wọn. Bí a bá ń sọ nípa àkọ́bí, nínú èdè Gíríkì tí a fi kọ Májẹ̀mú titun, ó ń sọ nípa ẹni tí ó ní agbára, ẹni tí ó ní ipá, ẹni tí ó ní ipò. Èyí kò sọ nípa àkókò wípé àkọ́kọ́ dá Jésù, kí a tó dá àwọn ẹ̀dá mìíràn. Ó ń sọ nípa àkọ́bí gẹ́gẹ́ bí ẹni tí ó ní ipò ńlá ju gbogbo ẹ̀dá lọ, gẹ́gẹ́ bí ẹni tí ó ní agbára ju gbogbo ẹ̀dá lọ. Èyí ni ó fi ń sọ wípé ó jẹ́ àkọ́bí, ó jẹ́ ẹni ọlá, ó jẹ́ olórí lórí gbogbo àwọn ẹ̀dá. Wo Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án. À ń kẹ́kọ̀ọ́ nípa Kristi sí jù bẹ́ẹ̀ lọ wípé ó jẹ́ Bíbélì jẹ́ kí ó dá wa lójú wípé ó jẹ́ Ọlọ́run. Bí Ọlọ́run Bàbá ti jẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni Ọlọ́run Ọmọ jẹ́ Ọlọ́run pẹ̀lú. Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án. Jésù sì wí fún un pé bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí, ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀, Fílípì. Ẹni tí ó bá ti rí mi, ó ti rí Bàbá. Ìwọ ha ṣe wípé fi Bàbá hàn wá? Jésù Kristi sọ, ó sì jẹ́ kí ó dáni lójú. Ó ní ẹni tí ó bá ti rí Bàbá, ó ti rí òun. Wípé bí Bàbá ti jẹ́ Ọlọ́run,
bena ni onje olorun ninu joanu yi kana ori kini lati ese ikini oni le atese ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ohun na le o wa le atete ko se pelu olorun nipase re le ati da ohun gbogbo bi nsin nkan wonyi nipa Jesu Kristi nipa olugbala wa nipase re le ati da ohun gbogbo ati lehin re a ko da ohun kan ninu ohun ti ada bibeli nje ki o ye wa we pe Jesu Kristi yi ni aworan pipe olorun ati we pe ohun ni olubori ati o wa ni ipo ri ninu ohun gbogbo ninu Filipi ori keji Filipi ori keji anwo ese ikefa eni ti o ti le je aworan olorun ti ko ka si iwora lati ba olorun dogba an so fun ni hin we pe o je aworan olorun ko se ka si iwora eni wi pe ki se ohun ti o nja fun tabi ohun ti o fe nowo si ti ko je tire o je eni ti o ba olorun dogba nitori be ni Paul apostoli ni o je ki o ye awon eniyan wonyi we pe Jesu Kristi yi ni se aworan olorun ati we pe o je eni pepe ninu re ni ekun ohun rere gbogbo wa nitori be gbogbo awon ti o fe si won lona ti won toka won si awon nkan miran gege bi angeli tabi gege bi awon isin miran ti ki yo fese won mule ti ki yo si le je ki won di eni diduro sese eyi ni Paul n so fun we pe ki won boju kuro ninu awon nkan wonyi kan mo we pe Jesu Kristi ti to fun won ikeji o je ki o ye won wi pe Jesu Kristi yi ni eleda ohun gbogbo wo Kolose ori kini lati ese ikerindinlogun si ese iketadinlogun nitori ninu re li ada ohun gbogbo nitori ninu re li ada ohun gbogbo ohun ti nbe li orun ati ohun ti nbe li aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipase re le ati da ohun gbogbo ati fun le ada ohun gbogbo ohun si wa saju ohun gbogbo ati ninu re li ohun gbogbo duro sokan awon ese olorun wonyi won ye ni ti ko ni afikun ti aba tun ma se alaye popo ohun ti a so nihin ni wepe iba se ohun ti a ri tabi ohun ti a ko ri iba se ohun ti nbe le aye tabi ohun ti nbe le orun iba je ohun ti nbe ni oke abi ohun ti nbe ni isalele wepe agbara Jesu Kristi ni o da won bi awon ti ko loye iwe mimo bi won ba nwo awon ise iyanu ti Jesu Kristi se ninu majemo titun won ma se kayefi won ma bere ibere pupo wepe bawo lo se le sese fun Jesu lati so omi di oti wine bawo lo se le sese lati ji oku dide bawo lo se le sese lati mu ki arorin bawo lo se le sese lati la oju apoju ohun ti ko ye won ni wepe eni ti o je eleda ohun gbogbo eni ti o da ohun ti a ri ati ohun ti a ko ri eni ti o je nipa oro agbara re le a fi mu ohun gbogbo duro sokan papo bawo ni o se soro fun ru eni be lati se awon ise iyanu ti a nka ninu bibeli je ki a tun wo lekan si ki a pada si majemo lailai ninu orin dafidi orin dafidi ori keji le ni ogorun orin dafidi ori keji le ni ogorun lati ese kedogbon ese ikarundinlogbon orin dafidi ori keji le ni ogorun lati ese ikarundinlogbon lati igba atijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re eyi nso nipa eleda oni lati ipele aye lati iseda aye lati igba atijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re won o se gbe sugbon iwo duro ni tooto gbogbo won ni yo di ogbo bi aso bi ewo ni iwo paro won iwo won o se paro sugbon bakan na ni iwo
odun re ko li opin kini a le so nipa oro olorun ti aka yi tani awon oro won yin soro nipa re nigbati o wi pe lati igbati jo ni iwo ti fi ipele aye sole ati pe orun ni ise owo re ati pe gbogbo awon nkan won yi gege bi awo somo tabi orun tabi osopa tabi awon irawo tabi aye ti a wa ninu re yi wi pe a o paro won sugbon wi pe eni ti o da nkan won yi yo wa titi a ki ro nipo a ki si nipo be ni ki yi pada kini ati ri itumo yi si je ki a wo itumo re eni ti an so nipa re ninu hebero ori kini lati ese ikewa ati iwo olowa li atiti ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re won segbe sugbon iwo wa sibe gbogbo won ni yo si gbo bi ewo ati bi aso ni iwo ka won a o si paro won sugbon bakan na ni iwo odun re ki yo si pin eyi so nipa Jesu Christi nitori bi o ba wo lati ese ikejo oro Jesu Christi ni o nso nigbati o wepe sugbon ni ti omo le o wi pe ite re olorun lai ati lai lai ni opa alade ododo li opa alade ijoba re ati ka yi nigba kan eyi ni o tesi roju lati so fun a wi pe nipa Jesu Christi yi Oluwa yi kan soso na le o so ni ese ikewa wi pe iwo Oluwa Christi li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re bi ati nkan kan won yi yo ma doki lokan re wi pe awon ti ko gba Jesu Oluwa gbo won ko gba eleda aye ohun orun gbo awon ti won so oro shankala si Jesu won so oro ti ko ba kun pe si eleda orun ohun aye awon ti won fi iwa omogo iwa ope ti won fi han si Jesu Christi won fi ri iwa yi han si eni ti o da orun ohun aye won si fi ri iwa yi han si eni ti o se idajo ohun gbogbo bi abawo Isaiah ori ogoji Isaiah ori ogoji lati ese ikesan iwo onihirere sioni gun oke giga lo iwo onihirere iwo onihirere Jerusalemu gbe ohun re soke pelu agbara gbe soke maberu wi fun awon ilu Juda pe e wo olorun yin kiyesi Oluwa Jehova yo wa ninu agbara apa re yo se akoso fun kiyesi ere re wa pelu re esan re si nbe niwaju re ohun o bo owo eran bi oluso agutan bi nkan ti an ka bi o ba yi o se ori wi pe ninu ese ikesan o nso o daruko re wi pe olorun ninu ese ikewa o daruko re wi pe oluwa Jehova ni se pelu agbara ninu ese ikokanla ni o wa npe ni oluso agutan bi o ba ka Johanu ori kewa o ri wi pe bi a ba nso nipa oluso agutan ni toto a nso nipa Jesu Christi o bo owo iran re bi oluso agutan yo si fi apa re ko awon odo agutan yo si ko won si aya re yo si rora da won da awon ti o loyun tali o ti won omi ni koto owo re ti o si fi ikan won orun ti o si ti ko erope aye jo sinu osuwon ti o si fi iwon won iwon won awon oke nla ati awon oke kekeke ninu osuwon eyi nso nipa Jesu Christi oluso agutan wa toto wi pe ohun ni eleda ohun gbogbo ati ka ninu Johanu tele re wi pe Jesu Christi nipa re le ati da ohun gbogbo nisisi wo Korinti kini ori kejo ese ikefa Korinti kini ori kejo ese ikefa sugbon fun awa olorun kan ni nbe baba
lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wà, àti tí ẹni tí gbogbo wa ìṣe àti Olúwa kan ṣoṣo, Kristi Jésù, nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà. Kristi Jésù nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà àti àwa nípasẹ̀ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yí ọ dájú wípé Jésù tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun ni ẹlẹ́dàá ohun gbogbo. Àti wípé nípasẹ̀ rẹ̀ lè àti dá àwọn ohun gbogbo tí a dá, ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá. Jẹ́ kí a padà sínú Kólósè orí kìíní, kí a wo ẹsẹ̀ ìkejìdínlógún àti ẹsẹ̀ ìkọkàndínlógún. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ní ìjọ, ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Jésù yìí ni a fi fún wa gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùdáǹdè, àti gẹ́gẹ́ bí olórí ìjọ rẹ̀. Ó wí pé Jésù yìí ni orí fún ara, bí a ti pe ìjọ ní ara, ara Kristi, bẹ́ẹ̀ ni a pe Kristi ní orí ìjọ. Nínú Kólósè kejì, ẹsẹ̀ ìkọkàndínlógún, tí kò sì di orí ni mú ṣeṣe. Láti ọ̀dọ̀ ẹni tí a ń ti ipa oríkèé àti ṣanpèsè fún gbogbo ara, tí a sì ń so ṣọ̀kan pọ̀, tí ó sì ń dàgbà nínú ìbísí Ọlọ́run, ohun tí a ń sọ nípa orí níhìn-ín tàbí tí a ń sọ nípa Kristi ni wípé Kristi gẹ́gẹ́ bí orí, òun ni yóò mú kí gbogbo àwọn oríkèé àti iṣan kí wọn kí ó ní ìpèsè fún gbogbo ara, àti kí a lò so wọ́n ṣọ̀kan papọ̀, àti wípé kí wọn kí ó lè máa dàgbà nínú ìbísí ìyè nínú Ọlọ́run. Wípé ẹni tí ó bá jẹ́ orí, òun ni ẹni tí ń tọ́ni, òun ni olùṣọ́ àgùntàn, òun ni adarí, òun ni aṣáájú, òun ni orísun agbára. Nítorí bẹ́ẹ̀, fún ìjọ, Jésù Kristi jẹ́ orísun agbára wa. Kì í tún ṣe ẹbọ tàbí ìbọ̀rìṣà ni ó yẹ kí ó jẹ́ agbára fún ìjọ, ṣùgbọ́n Jésù Kristi tí ó jẹ́ orí fún ìjọ, òun ni orísun agbára. Òun sì ni aṣáájú, kì í ṣe áńgẹ́lì, kì í ṣe àlá, kì í ṣe ìran, kì í ṣe ìsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristi Olúwa wa sọ gẹ́gẹ́ bí orí, òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa, nítorí wípé òun ni aṣáájú àti adarí wa, òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú, òun ni ìyè ìmọ́lẹ̀ fún ìjọ. Jẹ́ kí a wo Éfésù orí kìíní, ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún. Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ìṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí í ṣe ara rẹ̀, ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo. Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ Ọlọ́run, kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà, tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn, tí wọn kò gbà wípé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa, ó wà nínú Jésù Kristi Olúwa, Ọlọ́run wa, àti olùgbàlà wa, ẹlẹ́dàá gbogbo ayé, àti ẹlẹ́dàá ohun tí a rí, àti ohun tí a kò rí. Mo fẹ́ kí o padà sí Kólósè nísinsìnyí, orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún, kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ́ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí tàbí olórí, ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá. Èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run, a kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristi ni Ọlọ́run dènìyàn tí ó wá sí ayé, tí ó fi Ọlọ́run hàn. Ṣé Ọlọ́run lágbára? Ó lágbára. Ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé? Ó dá nípasẹ̀ Jésù Kristi. Ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe? Bẹ́ẹ̀ náà ni.
kò sí ohun tó ṣòro fún Jésù Kristi láti ṣe nítorí kíni nítorí pé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí lé òun nítorí nínú rẹ̀ lé àti dá ohun gbogbo nínú Jésù Kristi àti nípasẹ̀ Jésù Kristi lé àti dá ohun gbogbo ìṣẹ̀dá tìrẹ ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí ó wá láti ọwọ́ Jésù Kristi nítorí bẹ́ẹ̀ ohun tí ó tọ́ ohun tí ó yẹ ni láti gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàláwa nítorí wípé òní ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà ohun tí ń bẹ̀lé ọ̀run àti ohun tí ń bẹ̀lé ayé èyí tí a rí àti èyí tí a kò rí ìbáṣe ìtẹ́ ìbáṣe oyè ìbáṣe ìjọba ìbáṣe ọlá wípé nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo nítorí bẹ́ẹ̀ nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé ó yẹ kí a lè gbà á gbọ́ ó yẹ kí a lè fi ẹ̀yìn ti Jésù Kristi nítorí wípé òun ni Ọlọ́run àti ẹlẹ́dà ohun gbogbo òun sì ni ẹlẹ́dà wa ó sì sọ wípé àti fún un lè àdá nǹkan wọ̀nyí bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo láti lè sìn ín láti lè tún bá níwájú rẹ̀ èé ṣe tí a kò ní fi sin Ọlọ́run ó sì òun sì wà ṣáájú ohun gbogbo kí a tó dá àwọn ewébẹ̀ kí a tó dá ayé kí a tó dá ohunkóhun ni Jésù Kristi ẹni tí ó jẹ́ Ọlọ́run dénìyàn ni ó ti wà ní àti ayérayé òun ti wà ṣáájú ohun gbogbo bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni ṣé ẹni tí a bí nínú obìnrin ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé tàbí ẹni ayé ìgbani ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan nínú Jésù Kristi ni ohun gbogbo dúró ṣọ̀kan òun sì ni orí fún ara òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa òun ni gẹ́gẹ́ bí adarí òun ni orí fún ara èyí ni ìjọ ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa bí o bá gba Jésù Kristi gbọ́ bí irú ẹni bẹ́ẹ̀ bí o bá kú ní àsìkò àjínde yóò ní àjínde tí iyè àti pé nínú ohun gbogbo kí òun kí o lè ní ipò tí ó ga jù lọ bí o bá yin Ọlọ́run tí o forí balẹ̀ fún Ọlọ́run bí o bá sin Ọlọ́run ní ayé tí a wà yìí bí o bá dé ọ̀run pẹ̀lú o máa sìn nítorí wípé òun ni ó ní ipò tí ó ga jù lọ àti ó jẹ́ nítorí dídùn inú baba ni pé kí ẹ̀kún gbogbo kí o lè máa gbé inú rẹ̀ àwọn tí ó fẹ́ dá ọkàn àwọn ara kólóṣèrú tí wọ́n fẹ́ ṣí wọn nípò padà tí wọ́n fẹ́ kọ ojú wọn sí Ọlọ́run àjèjì tí wọ́n fẹ́ sọ fún wọn wípé ó dàbí ẹni pé Kristi Jésù kò tó fún wọn èyí ni Paul apostoli ni ó fi wá láyé wọn yékéyéké wípé Jésù Kristi tó fún wa mo sì gbàgbọ́ pé ó tó fún ìwọ náà pẹ̀lú wípé bí a bá gba Jésù Kristi gbọ́ ó tó ohun gbogbo nínú ohun gbogbo fún wa kí a mọ̀ wípé kò sí ohun tí a nílò kò sí ohun tí a ń ṣàfẹ́rí tí a kò lè rí nínú Jésù Kristi nítorí wípé bí a bá lè tọ Ọlọ́run bàbá wa nípasẹ̀ rẹ̀ nípasẹ̀ Jésù Kristi yóò lè ṣe ju gbogbo èyí tí a ń bèrè àti èyí tí a ń rò lọ gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa ẹ jẹ́ kí a dìde dúró kí a fìyìn fún Ọlọ́run wípé ó là wá lójú wípé ó mú wa kúrò nínú òkùnkùn ó jẹ́ kí a mọ̀ wípé Jésù Kristi ní àwòrán Ọlọ́run tí a kò rí Jésù Kristi ní ẹlẹ́dà ohun gbogbo àti wípé Jésù Kristi ni ó jẹ́ olórí ìjọ bí ó sì ti jẹ́ olórí ìjọ jẹ́ kí ó jẹ́ olórí fún ìwọ náà bí a kò bá tí ì gba ọkàn rẹ làrántí pé Jésù ẹlẹ́dà òun náà ni Jésù olùgbàlà Jésù ẹlẹ́dà òun náà ni Jésù olùṣọ́ àgùntàn òun ni ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ fún wa Jésù Kristi yìí kan náà Emmanueli Ọlọ́run dénìyàn Ọlọ́run wà pẹ̀lú wa òun ni ó wá láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nítorí bẹ́ẹ̀ bí o bá fẹ́ gba Ọlọ́run gbọ́ bí o bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́ o ní láti kọ òrìṣà sílẹ̀ o ní láti kọ iṣẹ́ ọwọ́ ti ara rẹ sílẹ̀ o ní láti kọ àwọn ẹ̀sìn èké sílẹ̀ o ní láti kọ àwọn ẹ̀kọ́ èké sílẹ̀ o ní láti kọ àwọn nǹkan mìíràn tí o fi fẹ́ rọ́pò Jésù o ní láti kọ wọ́n sílẹ̀ o ní láti kọ ẹ̀kọ́ ìṣìnà tí ó wà nínú ayé o ní láti kọ wọ́n sílẹ̀ kí o sì rọ̀ mọ́ Jésù Kristi nìkan ṣoṣo nítorí wípé òun ni ẹlẹ́dà ohun gbogbo òun ni àwòrán Ọlọ́run tí a kò rí òun ni olórí ìjọ òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí
ẹni tí ó lè ṣe wá pé ó ní ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè mú wa láti ayé yìí lọ sí ọ̀run rere ó ní ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè darí ẹ̀ṣẹ̀ wa jù wá ẹni tí ó lè mú wa kúrò bọ́ lọ́wọ́ ìdájọ́ ó ní ẹni tí a fi fún wa tí ó lè mú wa wá sí ọ̀dọ̀ bàbá nítorí bẹ́ẹ̀ ké pe ọlọ́run kí o sì fi ìgbàgbọ́ rẹ nínú jésù kristi kí o fi hàn nítorí pé jésù kristi ni ẹlẹ́dàá ohun gbogbo nípasẹ̀ agbára rẹ̀ ni a fi kó àwọn nǹkan ṣọ̀kan papọ̀ títí ìdísinsìnyí bí o kò bá tí ní ìgbàlà sọ fún ọlọ́run wípé o gba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn nínú ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn gẹ́gẹ́ bí ẹlẹ́dàá olùgbàlà olùdánisílẹ̀ olùdáǹdè àti onídàájọ́ tí ó dájọ́ gbogbo ayé ní ìkẹyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ìsìrẹsì ọlọ́run má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ láti máa fi ohun mìíràn kún ìsìn ọlọ́run má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé jésù kristi kò tó gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí olùdáǹdè gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn gẹ́gẹ́ bí olùfúnni ní iyè má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé ẹni láti tún máa wá àwọn áńgẹ́lì káàkiri wípé ọgbọ́n ìjìnlẹ̀ tó wà níbì kan yàtọ̀ sí nínú jésù kristi olúwa àti olùgbàlà wa nínú jésù ni ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo nǹkan tí ó wà nínú ọlọ́run ni ó pé sí ó ní a fi fún wa láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti láti dì wá mú títí dé òpin láti mú wa lọ sọ́dọ̀ ọlọ́run níkẹyìn jésù kristi yìí kan náà ni a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó fún wa lóore ọ̀fẹ́ àti agbára láti jẹ olóòótọ́ títí dé òpin bí o bá ṣàrọ̀ rẹ̀ tì nísinsìnyí tí o kọ̀ ọ́ sílẹ̀ rántí pé jésù yìí kan náà ni yóò jẹ́ onídàájọ́ ní ọjọ́ ìkẹyìn jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí ó wà nínú jésù kristi olúwa olùràpadà olùgbàlà wa.

ìfihàn ti Jòhánù, orí ìkíní, ìfihàn ti Jésù Kristì tí Ọlọ́run fi fún un láti fi hàn fún àwọn ìránṣẹ́ rẹ̀ ohun tí kò lè ṣàìṣe ní lọ́lọ́. Ó sì ránṣẹ́, ó sì fi hàn láti ọwọ́ angẹ́lì rẹ̀ wá fún Jòhánù ìránṣẹ́ rẹ̀, ẹni tí ó jẹ́rìí ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀rí Jésù Kristì àti ti ohun gbogbo tí ó rí. Olùbùkún ni ẹni tí ń kà àti àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ yìí, tí ó sì ń pa nǹkan wọn nì tí a kọ sínú rẹ̀ mọ́ nítorí ìgbákùsí dẹ̀dẹ̀. Jòhánù sí ìjọ méje ti ń bẹ ní Ásíà, orí ọ̀fẹ́ fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ẹni tí ó ń bẹ tí ó sì ti wà tí ó sì ń bọ̀ wá, àti láti ọ̀dọ̀ àwọn ẹ̀mí méje ti ń bẹ níwájú ìtẹ́ rẹ̀, àti láti ọ̀dọ̀ Jésù Kristì ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé, ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, tí ó sì ti fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti Bàbá rẹ̀, tí rẹ̀ ní ògo àti ìjọba láé àti láéláé. Àmì. Kíyèsí, ó ń bọ̀ nínú àwọsánmọ̀, gbogbo ojú ni yóò sì rí àti àwọn tí ó gún ní ọ̀kọ̀ pẹ̀lú, àti gbogbo orílẹ̀-èdè ayé ni yóò sì máa pohùn rere ẹkún níwájú rẹ̀. Bẹ́ẹ̀ náà ni. Àmì. Èmi ni Alfa àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin ni Olúwa wí, ẹni tí ó ń bẹ tí ó ti wà tí ó sì ń bọ̀ wá, Olódùmarè. Èmi Jòhánù, arákùnrin yín àti alábàápín pẹ̀lú yín nínú wàhálà àti ìjọba àti sùúrù tí ń bẹ nínú Jésù wà nínú erékùsù tí à ń pè ní Patmo, nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti nítorí ẹ̀rí Jésù Kristì. Mo wà nínú ẹ̀mí ní ọjọ́ Olúwa, mo sì gbọ́ ohùn ńlá kan lẹ́yìn mi ní ìró ìpè. Ó ń wí pé, èmi ni Alfa àti Omega, ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn. Ohun tí ìwọ bá sì rí, kọ ọ́ sínú ìwé kí o sì rán sí àwọn ìjọ méje, sí Éfésù àti sí Smyrna àti sí Pergamum àti sí Tiatira àti sí Sardi àti sí Philadelphia àti sí Laodikia. Mo sì yí padà láti wo ohun tí ń bá mi sọ̀rọ̀. Nígbà tí mo yí padà, mo rí ọ̀pá fìtílà wúrà méje, àti láàrin àwọn ọ̀pá fìtílà náà, ẹnìkan tí ó dàbí ọmọ ènìyàn tí a wọ̀ ní aṣọ tí ó kanlẹ̀ dé ẹsẹ̀, tí a sì fi àmùrè wúrà dì ní ẹ̀gbẹ́. Orí rẹ̀ àti irun rẹ̀ funfun bí ẹ̀gbọ̀n òwú, ó funfun bí snow, ojú rẹ̀ sì dàbí ọwọ́ iná, ẹsẹ̀ rẹ̀ sì dàbí idẹ dáradára bí ẹni pé a dà nínú ìléru, ohun rẹ̀ sì dàbí

0: ọ̀rin ni ọwọ́ ọ̀tún mi àti ọ̀pá wúrà fìtílà méje náà. Ìràwọ̀ méje ni àwọn áńgẹ́lì ìjọ méje náà àti ọ̀pá fìtílà méje náà tí ìwọ rí ni àwọn ìjọ méje.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Ihan, ori ikeji. Si angeli ijo ni Efesu, kowe, nkan wa yin eni ti o mu irawo meje na ni owo otun re. Eni ti rin ni arin opa wura fitila meje na wipe, emi mo ise re ati lala re ati ifarada re, ati bi ara re ko ti gba awon eni buburu, ati bi iwo si ti dan awon ti npe ara won ni aposteli ti won ki si se bewo. Ti iwo si ri pe eleke ni won. Ti iwọ si farada iya ati nitori oruko mi ti o si fi aya ran ti are ko si mu o ṣugbọn eyi ni mo ri wi si o pe iwọ ti fi ife re isaju sile nitori na ranti ibi ti iwọ gbe ti ṣubu ki o si ronu pe wada ki o si ṣe iṣẹ isaju bi ko si ṣe bẹẹ emi o si tọ ọ wa emi o si ṣe ọpa fitila re kuro ni ipo re bi ko ṣe bi iwọ ba ronu pe wada ṣugbọn eyi ni iwọ ni pe iwọ korira iṣẹ awọn nikolaitani eyi ti emi pẹlu si korira. Ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ, ẹni tí ó bá ṣẹ́gun ni ẹ̀mí ó fi èso igi ìyè ni fún jẹ tí ń bẹ láàrin Paradísí Ọlọ́run. Àti sí áńgẹ́lì ìjọ ní Smyrna, kọ̀wé, nǹkan wọ̀nyí ni ẹni tí í ṣe ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn wí, ẹni tí ó ti kú tí ó sì tún yè. Èmi mọ iṣẹ́ rẹ àti ìpọ́njú àti àìní rẹ, ṣùgbọ́n Ọlọ́run ni ọ́. Èmi sì mọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run tí àwọn tí ń wí pé Júù ni àwọn ti kara wọn, tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n tí wọ́n jẹ́ sínágógù ti Sátánì. Má ṣe bẹ̀rù ohunkóhun tí ìwọ ń bọ̀ wá jìyà rẹ̀, kí èsì èṣù yóò gbé nínú yín jù sínú túbú kí a lè dan yín wò. Ẹ̀yin ó sì ní ìpọ́njú ní ijọ́ mẹ́wàá, ìwọ sáàṣì olóòótọ́ dé ojú ikú, èmi ó sì fi adé iyè fún ọ. Ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ, ẹni tí ó bá ṣẹ́gun kì yóò farapa nínú ikú kejì. Àti sí áńgẹ́lì ìjọ ní Págámù, kọ̀wé, nǹkan wọ̀nyí ni ẹni tí ó ní ìdàmímú olójú méjì ni wípé, èmi mọ iṣẹ́ rẹ àti ibi tí ìwọ ń gbé, àní ibi tí ìtẹ́ Sátánì wà. Àti pé ìwọ di orúkọ mi mú ṣinṣin tí ìwọ kò sì sẹ́ ìgbàgbọ́ mi ní ọjọ́ wọn ni nínú èyí tí Antipa ṣe olóòótọ́ ajẹ́ríkù mi ẹni tí wọ́n pa nínú yín níbi tí Sátánì ń gbé. Ṣùgbọ́n mo ní nǹkan díẹ̀ ìwí sí ọ nítorí tí ìwọ ní àwọn tí ó di ẹ̀kọ́ ti Bálámù mú níbẹ̀ ẹni tí ó kọ́ Bálákù láti mú ohun ìkọ̀sẹ̀ wá síwájú àwọn ọmọ Ísíráẹ̀lì láti máa jẹ ohun tí a parúbọ sí òrìṣà àti láti máa ṣe àgbèrè. Bẹ́ẹ̀ ni ìwọ sì ní àwọn tí ó gba ẹ̀kọ́ àwọn Nikolaitani pẹ̀lú ohun tí mo kórira. Ronú pé wàdà bí kò ṣe bẹ́ẹ̀ èmi ó tọ̀ wá ní ìsinsìnyí èmi ó sì fi ìdẹ́nu mi bá wọn jà. Ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun ni èmi ó fi mánà tí ó pamọ́ fún jẹ. Èmi ó sì fún ní òkúta funfun kan àti sára òkúta náà orúkọ tuntun tí a ó kọ sí i tí ẹnikẹ́ni kò mọ̀ bí kò ṣe ẹni tí ó gbà á. Àti sí áńgẹ́lì ìjọ ní Tiatira, kọ̀wé, nǹkan wọ̀nyí ni ọmọ Ọlọ́run wí, ẹni tí ó ní ojú rẹ̀ bí ọwọ́ iná tí ẹsẹ̀ rẹ̀ sì dàbí idẹ dáradára. Èmi mọ iṣẹ́ rẹ àti ìfẹ́ rẹ àti ìgbàgbọ́ àti ìsìn àti sùúrù rẹ àti pé iṣẹ́ rẹ ìkẹyìn ju ti ìṣáájú lọ. Ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ nítorí tí ìwọ fi àyè sílẹ̀ fún obìnrin ni Jezebeli tí ó pe ara rẹ̀ ní wòlíì, ó sì ń kọ́ àwọn ìránṣẹ́ mi, ó sì ń tàn wọ́n láti máa ṣe àgbèrè àti láti máa jẹ ohun tí a parúbọ sí òrìṣà. Èmi sì fi sáà fún láti ronú pìwàdà, kò sì fẹ́ ronú pìwàdà àgbèrè rẹ̀. Kíyèsí, èmi ó gbé e sọ sí orí àkété àti àwọn tí ń bá ṣe panṣágà ni èmi ó fi sínú ìpọ́njú ńlá bí kò ṣe bí wọ́n bá ronú pìwàdà iṣẹ́ wọn. Èmi ó sì fi ikú pa àwọn ọmọ rẹ̀, gbogbo ìjọ ni yóò sì mọ̀ pé èmi ni ẹni tí ń wádìí inú àti ọkàn. Èmi ó sì fi fún olúkúlùkù yín gẹ́gẹ́ bí iṣẹ́ yín. Ṣùgbọ́n ẹ̀yin ni mò ń sọ fún ẹ̀yin ìyókù ti ń bẹ ní Tiatira, gbogbo ẹ̀yin tí kò ní ẹ̀kọ́ yìí tí kò mọ ohun ìjìnlẹ̀ Sátánì bí wọ́n ti ń wí, èmi kò di ẹrù mìíràn rù yín. Ṣùgbọ́n èyí tí ẹ̀yin ní ẹ dì í mú ṣinṣin títí èmi ó fi dé. Ẹni tí ó bá sì ṣẹ́gun àti ẹni tí ó bá pa iṣẹ́ mi mọ́ títí dé òpin, èmi ó fún ní àṣẹ lórí àwọn orílẹ̀-èdè. Òun ó sì máa fi ọ̀pá irin ṣe àkóso wọn. Bí a ti fọ ohun èlò amọ̀kòkò ni a ó fọ wọn túútú, bí èmi pẹ̀lú ti gbà láti ọ̀dọ̀ bàbá mi. Èmi ó sì fi ìràwọ̀ òwúrọ̀ fún un, ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ.
2: Ìfihàn orí ìkẹta. Àti sí áńgẹ́lì ìjọ ní Sádì, kọ̀wé, nǹkan wọ̀nyí ni ẹni tí ó ní ẹ̀mí méje Ọlọ́run àti ìràwọ̀ méje ni wípé, èmi mọ iṣẹ́ rẹ àti pé ìwọ ní orúkọ pé ìwọ ń bẹ láàyè, ṣùgbọ́n ìwọ kú. Máa ṣọ́ra kí o sì fi ẹsẹ̀ ohun tí ó kù múlẹ̀ tí ó ṣe tán láti kú, nítorí èmi kò rí iṣẹ́ rẹ ní pípé níwájú Ọlọ́run. Nítorí náà, rántí bí ìwọ ti gbà àti bí ìwọ ti gbọ́, kí o sì pa á mọ́, kí o sì ronú pìwàdà. Ǹjẹ́ bí ìwọ kò bá ṣọ́ra, èmi ó dé sí ọ bí olè, ìwọ kì yóò sì mọ wákàtí tí èmi ó dé sí ọ.

Ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a tún dé láṣáálẹ̀ yìí pẹ̀lú àwọn ẹrù wúwo, pẹ̀lú àìsàn, pẹ̀lú àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé wa. Nítorí a mọ̀ wípé bí a bá tọ̀yìn wá, ẹrù wúwo yóò dópin ní ìgbésí ayé wa. Àìsàn kò gbóògùn yóò parẹ́ ní ìgbésí ayé wa. Àwọn òkè tí ó ti wà yóò ṣídìí ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe ń bẹ̀bẹ̀ ní àṣálẹ̀ yìí wípé gbogbo òkè, gbogbo àìsàn, gbogbo ègún, gbogbo ìjẹgàba sàtánì, gbogbo ìdánilóró sàtánì, ẹ ó mú wọn kúrò lórúkọ Jésù. Wípé ìlọ́po, ìlọ́po, ìlọ́po ẹ̀rí yóò gbẹnu wa kan lórúkọ Jésù. Bí ọ̀rọ̀ yín yóò ti máa jáde, à ń bẹ̀yìn wípé pẹ̀lú agbára, pẹ̀lú ìwòsàn, pẹ̀lú ìdáǹde, pẹ̀lú ìdánisílẹ̀, ẹ ṣe é fún wa lórúkọ Jésù. Àdúpẹ́ pé ẹ ti gbọ́, a ó sì rí i pẹ̀lú ojú wa.

0: Ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Mo fẹ́ kí o rántí wípé àṣálẹ̀ òní ni àṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. Ó sì dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ̀ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀ tẹ́tí sílẹ̀, bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wúlé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dàá, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídìí, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ̀tí fi fún wa nínú agbára ẹ̀jẹ̀ Jésù àti pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àti ìfàmì oríyàn yín. Nítorí náà ni a ṣe ń gbàdúrà wípé gbogbo òkè tí ó wú sí ara àwọn ènìyàn wọ̀nyí, ẹ kúrò lórúkọ Jésù. Ìwọ ike tí ó fi ẹ̀yìn ẹni yìí ṣe ibùgbé, mo pàṣẹ jáde lórúkọ Jésù. Gẹ̀gẹ̀ ọrùn tí ó wà ńbẹ̀ fún ọjọ́ pípẹ́, mo pàṣẹ fún yín, ẹ jáde lórúkọ Jésù. Ìpákè tí ó wà ní abẹ́ inú, mo pàṣẹ nísinsìnyí wípé gẹ́gẹ́ bí òkè, ẹ ṣídìí lórúkọ Jésù. Ẹsẹ̀ wíwú, ara wíwú, ikùn wíwú, mo pàṣẹ ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú alágbára, ẹ fi ọwọ́ kan gbogbo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú gbogbo àìsàn tí ó jẹ́ kí ara wọn wú, àti ìrora tí ó jẹ́ kí ara wọn wú, àti gbogbo àrùn wọ̀nyí, ẹ lé wọn jáde lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí, àwọn tí a gbàdúrà fún yìí, ẹ yẹ ara yín wò. Bí o bá sì ti rí i wípé bí ìpákè ni, tàbí ohun mìíràn, tàbí oyún ìju, tàbí ike, tàbí gẹ̀gẹ̀, tàbí ara wíwú, o rí wípé o ti kúrò, o yin Ọlọ́run lógo, a ó sì yọ̀ pẹ̀lú rẹ, kí a tó máa tẹ̀síwájú nísinsìnyí.

ibikibi ti o ba wa ki o ma jade bo ori wipe bi a se gbadura tan nkan ti o wu si onikun nkan ti o wu si olorun e ti o wu si olese ati e ti o wu si olabe ori wipe o ti kuro olorun ti si oke re nidi ma bo ni gbongan keje gbongan keje e je ki awon asona wa ki won ki o dari won an reti yin o ibikibi ti o ba wa yara re wo ori wipe olorun ti se fun o o ti mo oke re o ti si nidi ma jade bo yara re wo ise iyanu anu ni ki se wipe boya ni kankan leto si o to abi o ye ti re ni ma jade bo an reti yin se ayewo ohun ti olorun mu kuro gbogbo oke ni yo sidi nisisin bi won ti n jade bo a fe gbadura fun awon ti o ni arun miran ninu ara bi o ba ti n gbo eyi ti o jo ti re ki o ma nawo soke arun bi ete arun bi ogbe inu tabi jejere ti won pe ni cancer tabi egbo ojo pipe osa ninu tabi lara iko jedo jedo tuberculosis iko fe arun atogbe bi o ba je awon kan wonyi tabi ohun ti o jo won le o je ti re ti o ti ru kaakiri fun ojo pipe idande ti de nitori ise iyanu anu yóò tẹ ọ lọwọ lórúkọ jésù ẹdíjú kí a gbàdúrà àwọn wọnyí tí ó ní àrùn tí a kà sílẹ wọnyí tàbí ohun tí ó jọ wọn ẹtẹ ni tàbí ọgbẹ inú tàbí cancer tàbí egbò ọjọ pípẹ ulcer tàbí ikọ jẹdọjẹdọ ikọ fe àrùn àtọgbẹ bí o bá ní àrùn tí ó jọ àwọn wọnyí yọ ọwọ rẹ sókè lẹsẹkẹsẹ bí a bá ti gbàdúrà tán ni kí o yí ara rẹ wò nítorí wípé iṣẹ ìyanu tìrẹ ó ń dúró de ọ ọlọrun aláàánú a dúpẹ wípé alágbára ni yín ẹ kì í bàá tì kò sí ohun tó ṣòro fún yín láti ṣe nítorí bẹẹ ni a fi ń gbàdúrà fún àwọn wọnyí gbogbo àrùn tó wà lára wọn ẹ lé wọn jáde lórúkọ jésù ìwọ àrùn ẹtẹ mo pa á láṣẹ jáde lórúkọ jésù gbogbo ọwọ tó ti re ọwọ tó ti gé àti ẹsẹ tó ti re tó ti gé mo pàṣẹ wípé kí ọlọrun ẹlẹdàá kí ó dá àwọn ẹyà ara tí ó ti sọnù tí ó ti re sọnù kí ó dá wọn padà lórúkọ jésù gbogbo kòkòrò tó ń jẹ àgọ ara rẹ àpàwọrun amú wọn kúrò gba ìwòsàn lórúkọ jésù gbogbo ọgbẹ inú a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ jésù àrùn jẹjẹrẹ cancer apá aláṣẹ ẹ jáde lórúkọ jésù àti egbò ọjọ pípẹ yálà lójú ara tàbí nínú ẹdọ ẹ gba ìwòsàn lórúkọ jésù ikọ jẹdọjẹdọ ikọ fe apá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ jésù kí ìwòsàn ìwòsàn tòótọ́ ìwòsàn tí ó dúró pẹ́ títí kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ jésù ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ jáde lórúkọ jésù gbogbo àwọn àrùn mìíràn tí ó farajọ àwọn wọ̀nyí tí ó ń dá wọn lóró tí ó mú owó tí ó ń kówó wọn lọ ọlọ́run aláàánú alágbára ẹ wò wọ́n sàn lórúkọ jésù ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì ó ní láti ṣídì a gbàgbọ́ wípé ẹ ti ṣe a gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa lórúkọ jésù kristi olúwa wa àmì.
yẹ ara rẹ wo. Ibikíbi tí o bá wà yẹ ara rẹ wo. Iṣẹ́ ìyanu Ọlọ́run ti tẹ̀ ọ́ lọ́wọ́. Bí o bá ti rí iṣẹ́ ìyanu yìí, wípé o ti farahàn nínú ara rẹ, kí o máa jáde bọ̀.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún un wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ègún àìlè rọ́kọfẹ́, àìlè ráyafẹ́, àìrọ́mọbí tí a ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ègún tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká máa rọkọ fẹ́, ká máa rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan, kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ihan, ori ikerin, leyin kan wonyi emi wo si kiyesi ilekun kan si sile ni orun, ohun kini ti mo gbo bi ohun ipe ti n ba mi soro ti wi pe goke wa eyin, emi o si fi ohun ti yo ku leyin ola han o. Loju kan na mo si wa ninu emi si kiyesi ate ite kan ni orun, enikan si joko lori ite na. Eni to si joko na dabi okuta jaspi ati sadi ni wiwo. Oshumare si ta yi ite na ka, o dabi okuta smaragdu ni wiwo. Yi ite na ka si ni ite merin le logun. Ati lori awon ite na, mori awon agba merin le logun joko, ti awo ni asho ala, ade wura si wa ni ori won. Ati lati bi ite na ni manamana ati ara ati ohun ti jade wa, fitila ina meje si ntan ni be ni waju ite na, ti shi emi meje ti olorun. Ati niwaju ite na si ni okun bi digi, o dabi kristali, li arin ite na ati yi ite na ka ni eda alaye merin ti o kun fun oju niwaju ati leyin. Eda ikini si dabi ikinihun, eda keji si dabi omo malu, eda keta si ni oju bi ti eniyan, eda kerin si dabi idi tinfo. Awon eda alaye merin na ti olukuluku won ni iye mefa kun fun oju yika ati ninu, won ko si sinmi ni osan ati ni oru wipe mimo. Mimo, mimo, Oluwa Olorun Olodumare ti o ti wa ti o si nbe ti o si nbo wa nigba ti awon eda alaye na ba si fi ogun ati ola ati ope fun eni ti o joko lori ite ti o nbe laye laye ati lailai. Awon agba merin le logun na si wole niwaju eni ti o joko lori ite, won si teriba fun eni ti nbe laye laye ati lailai. Won si fi ade won lile niwaju ite na wipe Oluwa, iwo ni o ye lati gba ogo ati ola ati agbara, nitori pe iwo ni o da ohun gbogbo ati nitori ife inu re ni won fi wa ti a si da won.
2: Baba wa ti n be le orun, a dupe fun ireti ti e fun gbogbo awon onigbagbo wipe lojo kan ipe yo dun, a o si gbe awon ayan fe soke, a o mu won kuro ninu aye ayé ẹ̀ṣẹ̀ tí a wà nísinsìnyí. A ó sì máa bá Jésù gbé, a ó rìn lójúkojú, a ó sì lè bá sọ̀rọ̀ lójúkojú. Bàbá, fún irú ìrètí tí ó ní ògo bí èyí, a ń bẹ̀bẹ̀ wípé kò sí ẹnikẹ́ni nínú wa, yálà nípa ìjáfara tàbí nípa ìfọsẹ́yìn tàbí nípa ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, kò sí ẹnìkan nínú wa tí yóò pàdánù irú ìrètí ológo báyìí ní orúkọ Jésù. A mọ̀ wípé ìgbà náà ń kù fẹ́rẹ́fẹ́, a sì mọ̀ wípé kì yóò pẹ́ tí a fi ṣí wa lọ́wọ́ láti wá ṣírò àti láti wá jíhìn ohun tí a ti ṣe nínú ara. À ń bẹ̀bẹ̀ wípé yálà lóòrọ̀ ni tàbí lọ́sàn-án tàbí lálẹ́, ní ìgbàkigbà ìpè dé bá wa lẹ́nu iṣẹ́ ni tàbí nínú ilé tàbí nínú ilé ìsìn tàbí níbikíbi tí ó ti lè dé bá wa, à ń bẹ̀bẹ̀ wípé kí ó má dé bá gẹ́gẹ́ bí aláfara. Ó ṣeéṣe pé ó jẹ́ ọjọ́ tí ẹnìkan ti ṣẹ̀ wá, ó ṣeéṣe kó sì jẹ́ ọjọ́ tí inú wa ń dùn, ó ṣeéṣe kó jẹ́ ọjọ́ jíjẹ mímu àbí ọjọ́ tí ó kù díẹ̀ kí nǹkan tó. À ń bẹ̀bẹ̀ wípé ní ìgbàkigbà ní àkókò kí àkókò irú ipò kípò tí a lè wà, à ń bẹ̀bẹ̀ wípé kí ẹ̀jẹ̀ Jésù kí ó ṣe wá ní ẹni tó múra sílẹ̀. Ẹ má ṣe jẹ́ kí a pàdánù. Irú ìpè tí ẹ fi pè wá tí a sì fi súnmọ́ ọ̀dọ̀ yín, à ń bẹ̀bẹ̀ wípé ní irú ọjọ́ yìí tí a ó ṣe wá lógo, ẹ má jẹ́ kí a gbàgbé sùn kọjá ire wa. Bí a sì ṣe ń wọ̀rọ̀

nípa ohun tí a ti kọ lórí èyí tí a sì ti fi ìgbà púpọ̀ ronú nípasẹ̀ rẹ̀ èyí tí àwọn onígbàgbọ́ tí wọ́n ń retí pé bí a ṣe jẹ́ onígbàgbọ́ ajagun nísinsìnyí kí ọlọ́run kí ó ṣe wá ní olóríire láti jẹ́ onígbàgbọ́ aṣẹ́gun ní ọjọ́ náà. Èyí ni ìrètí gbogbo àwọn ènìyàn ọlọ́run àti àwọn onígbàgbọ́ láti ìgbà tí ìgbàgbọ́ ti ìhìn rere tí ó ti tẹ̀ wọ́n lọ́wọ́. Jésù sọ nǹkan nípa ìpadàbọ̀ rẹ̀. Àwọn apostoli pẹ̀lú wọn kò sì mú ẹnu kúrò ní ọ̀rọ̀ kan yìí wípé kí onígbàgbọ́ kí ó máa múra sílẹ̀ nítorí pé Olúwa wa tí ó jẹ́ olùgbàlà lónìí tí yóò jẹ́ olùdájọ́ ní àkókò tó ń bọ̀ wípé Olúwa wa yìí kì yóò jáfara. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ń kà sí ìjáfara wípé ó pẹ́ tí wọ́n ti ń wípé ó ń bọ̀ kò sì dé. Ṣùgbọ́n ìkìlọ̀ púpọ̀ wà fún wa wípé a kò gbọdọ̀ sùn, a kò gbọdọ̀ jáfara, a ní láti wà ní ìmúra sílẹ̀ wípé a ń retí Olúwa wa nítorí ó pẹ́ ó yá ni Jésù ń bọ̀. Àwọn áńgẹ́lì pàápàá wọ́n sọ nípa bíbọ̀ rẹ̀, bẹ́ẹ̀ni àwọn wòlíì ti ìgbà láéláé wọn kò ṣàì mẹ́nuba irú àkókò tí a fẹ́ mẹ́nuba ní ìrọ̀lẹ́ yìí gbà tí Ọlọ́run tún ṣí Jòhánù lójú tí ó rí ìfihàn ohun tí ń bọ̀ wá. Ó tún jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé Jésù ń bọ̀. A ó bẹ̀rẹ̀ láti ìlérí àti àsọtẹ́lẹ̀ tí Jésù Kristì tó ṣe fún wa tí a sì fi pamọ́ fún wa tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run Jòhánù orí ìkẹrìnlá à ń kà á láti ẹsẹ̀ ìkíní. Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ní ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín nítorí èmi ń lọ ìpèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá sì lọ ìpèsè àyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá. Èmi ó sì mú yín lọ sọ́dọ̀ ara èmi tìkára mi pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Nínú àsọtẹ́lẹ̀ yìí tí Jésù Kristì òtítọ́ ọ̀nà àti iyè, ẹni tí a kò rí irọ́ tàbí èké lẹ́nu rẹ̀ nígbà kankan rí, ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ ohun tó ń bọ̀ lọ́jọ́ iwájú, ni ó ń sọ àsọtẹ́lẹ̀ tí kò lè yí padà, tí kò lè yẹ̀ fún wa wípé òun bọ̀. Àwọn tí ó ń sọ fún ní ìgbàanì, òye kò yé wọn wípé ó ń lọ. Ṣùgbọ́n bí ó ti ń sọ fún wọn wípé òun lọ, bẹ́ẹ̀ ni ó tún tẹ̀ mọ́.

0: igi tàbí kí a lọ ra nǹkan mọ̀nàmọ́ná tàbí kí a lọ ra nǹkan mìíràn tí a ń jí owó nínú ilé Ọlọ́run tàbí a ń jí owó nínú ilé tiwa tàbí a ń jí owó níbi iṣẹ́ wípé bí a bá ti padà sínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ò lè ẹ̀ṣẹ̀ kí a máa fọwọ́ fẹ́ wípé a ti pa orúkọ wa rẹ́ kúrò nínú ìwé ìyè Ọlọ́run ó dájú wípé bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú sínú ẹ̀ṣẹ̀ kì yóò lè wà pẹ̀lú Ọlọ́run títí láé wo ìfihàn orí ogún ìfihàn orí ogún ẹsẹ̀ ìkẹẹ̀dógún bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè àsọ sínú adágún iná bí a bá ti kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè tẹ́lẹ̀ ṣùgbọ́n tí o jẹ́ aṣẹ́gun tí o tún ti padà lọ sínú ẹ̀ṣẹ̀ o wí pé ní ọjọ́ ìkẹyìn ní ọjọ́ ìdájọ́ ní ọjọ́ ìṣirò wípé bí a bá rí ẹnikẹ́ni bí ó tilẹ̀ jẹ́ ọmọ ìjọ bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń ka bíbélì bí ó tilẹ̀ jẹ́ ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n bí a bá rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sí inú ìwé ìyè a ó sọ ọ́ sí adágún iná a ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè bá Jésù jọba a ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè gba àwọn ìlérí Ọlọ́run tí a ti fi lélẹ̀ fún wa nínú ìwé ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ẹni tí ó bá ṣẹ́gun lí èmi ò fi èso igi ìyè nìfún jẹ tí ń bẹ láàrin párádísè Ọlọ́run rántí wípé àwọn ìlérí wọ̀nyí wọ́n wà fún àwọn aṣẹ́gun ìfihàn orí kẹta ẹsẹ̀ ìkejìlá ẹni tí ó bá ṣẹ́gun ó ní èmi ò fi ṣe ọ̀wọ̀n nínú tẹ́ḿpìlì Ọlọ́run mi òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́ èmi ò sì kọ orúkọ Ọlọ́run mi sí i lára àti orúkọ ìlú Ọlọ́run mi tí ṣe Jerusalemu titun tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run mi wá àti orúkọ titun tí èmi ti kára mi wo ìfihàn orí kọkànlélógún ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹjọ ẹni tí o bá ṣẹ́gun ni yóò jokún nǹkan wọ̀nyí èmi ò sì máa jẹ́ Ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ṣùgbọ́n bí a bá rí ẹni tí kò ṣẹ́gun tí ẹ̀ṣẹ́ wọlé wá tí kò ṣẹ́gun tí ìdánwò wọlé wá tí kò lè ṣẹ́gun tí àwọn ìbọ̀rìṣà tínú ayé àgbèrè olè àwọn nǹkan wọ̀nyí tí wọ́n wọlé wá ṣùgbọ́n tí kò ṣẹ́gun wọn tí a fà á padà sínú ẹ̀ṣẹ̀ sínú ayé sínú ìwà ti ara ó ní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo àti àwọn èké gbogbo ni wọ́n yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó èyí tí ṣe ikú kejì Ọlọ́run pè wá lónìí wípé bí a bá ti di apẹ̀yìndà kí a wá sí ọ̀dọ̀ Ọlọ́run bí a bá ti jẹ́ ẹni tí ó ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí a ti padà lọ sínú ayé wípé kí a tún ronú pọ̀adà kí a gba Ọlọ́run gbọ́ kí a bẹ̀bẹ̀ fún ìdáríjì kí a wá gẹ́gẹ́ bí ọmọ onínàkúnàá tí a ó tún fi gbà wá padà sínú agbo sínú ilé sínú ìjọba Ọlọ́run tí a ó tún fi kọ orúkọ wa sínú ìwé ìyè Ọlọ́run kí o má jẹ́ kí ìpè dún kí o bá ọ nínú ẹ̀ṣẹ̀ kí o má jẹ́ kí dídé Jésù Kristì kí o bá ọ nínú ìfàsẹ́yìn wípé lónìí àǹfààní wà fún ọ bí ó bá ké pe Ọlọ́run bí ó bá tọ Ọlọ́run wá bí ò bá sì tí ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí a kò bá sì tí ìdarí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àǹfààní wà fún ọ lónìí pé kí o ké pe Ọlọ́run dìde lórí ẹsẹ̀ rẹ tàbí kí o kúnlẹ̀ lórí ekún rẹ kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìdáríjì bí ò bá tí ní ìdáríjì bí o bá jẹ́ apadà sẹ́yìn ẹ̀yìn tí ó ti padà lọ sínú ayé sínú iṣẹ́ ti ara sínú ẹ̀ṣẹ̀ sínú àwọn ẹ̀tàn èṣù o tún ti jẹ́ kí a fi ẹ̀tàn èṣù fà ọ́ lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run padà wá lónìí kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́wọ́ o fe je ti olorun o fe gba olorun gbo ki o si gbadura ti ti o fi ni idani loju wipe ati gba okan re la lotun ati dariji o lotun ati so odomo lotun ati ki o se bere ore ofe wipe emi ti duro ti olorun ore ofe lati duro ti olorun wipe a o fun o gbadura so fun olorun wipe o fe ki a pa omo ninu ore ofe re o fe ki a pa omo ninu ijoba olorun o fe ki a pa omo ninu gbogbo ohun ti olorun ti se fun lati ori oke calvary nipasẹ jesu christi o fe je olooto o fe je eni ti n gboran titi a o fi ri jesu lojukoju gba olorun gbo bi o ti n gbadura gba olorun gbo bi o ti n gbadura so fun olorun wipe o fe ki o pa omo ninu ijoba olorun ninu ore ofe olorun ninu igbala olorun titi ipe yo fi dun titi jesu yo fi wa ko awon ayan fe lo sile bi o ba ri pe ese ti wa si igbesi aye re so fun olorun wipe o fe je ohun nkan woyi o fe ko won sile o fe je ti olorun ni toto ki ore ofe olorun ki o le wa pelu re ki igbala olorun ki o le je ti re ki oruko re ki o ba le wa ni iwe iye lorun ki a ma ba se pare titi jesu yo fi de lati mu wa lo sile
1: e je ki a gbadura adupe iwo olorun wipe iwo le o ma nfi esimi fun okan esimi o si ma nfunni ni ifokanbalẹ nigba ti a ba wa si odo re adupe fun oro re ati fun emi re ti ma toni sona a nbe o wipe nje bi o ba ti n dari wa ti o si n to wa sona emi ti o ma n gba si o lenu wa fi fun wa agbara ti o ma n se ife re fi fun wa a se be wipe gbogbo okan asako ati ti o ma n rin kiri eyi ti o ma n kuro lodo iwo olorun alaaye je ki o jina si wa je ka le duro ti ode opin ni oruko jesu kristi oluwa wa fun akoko kokoro ti a ni ni a o ye ọ̀rọ̀ ọlọ́run wò nípa ìtọ́ni ọlọ́run inú ayé tí a wà ó jẹ́ ayé tí a ò tí ì wá rí àwọn òpòrọ̀ àti ẹlẹ̀tàn ni wọ́n máa ń bímọ tí wọ́n máa ń sọ pé babatunde tàbí ìyábọ̀ ìyá kìí padà wá bí bàbá bá sì ti lọ ó lọ náà nìyẹn kò sí babatunde kò sì sí ìyábọ̀ bí a bá ń pè ọ bẹ́ẹ̀ ká lè mẹ́ni tó ṣe la ṣe ń lórúkọ wọ́n ń pè ọ bẹ́ẹ̀ ni ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀ wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la nítorí wípé ojú wa kò ríná ju igi imú wa lọ a sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú kò sì yé wa ó ní ìtọ́ni ọlọ́run ṣe ṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa a ó wo ìtọ́ni ọlọ́run ní Exodus mo ń ka ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí kejìlá Exodus orí ìkọkànléní àádọ́ta Exodus orí kejìlá mutografara ẹsẹ̀ ìkọkànléní àádọ́ta ó sì ṣe ilé ọjọ́ náà gan Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì gẹ́gẹ́ bí ogun wọn mo fe ki o fiyesi wipe ki se Mose le o mu awon omo Israeli jade ki si se Aaron ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade Olorun fun rara re Oluwa orun ohun aye eleda wa eni ti o mo opin lati ibere eni ti o mo igbesi aye wa eni ti o si nfe saanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon mo Israeli ori wipe bi won ti le ti je iran Abrahamu sugbon gege bi eni to nka bibeli o ti mo wipe Joseph ni eni ti ata si Egypt bi ojo ti ngori ojo ti odun si ngori odun ni iyan bere si ni mu ni Egypt iyan yin si mu de Canaan ni bi ti Jacob ati awon omo re ti won wa bi asi ngbo iroyin wepe opo unje wa ni Egypt be ni Jacob ran awon omo wonyi ni won lo itan na gun pupo sugbon ni ipari gbogbo re ni awon mewa ti aran lo ni won ri wepe won ni isoro pupo nitori Joseph o bi won lere oro o ro we o so fun wipe se ki se pe e wa se ami ni ile Egypt e nfe ri ihoho ile na won ni da o rara ki se be sugbon o fi ye won wipe bi won ba fe ounje won lati mu Benjamin e ti o je aburo won ikeyin ti o si je omo iya Joseph won lati mu wa nigbati oro yi doju e gbati o ya ni Joseph fi ara re han fun awon eniyan wonyi eyi ni o gbe Jacob ati awon omo re ati awon ti awon eniyan wonyi ti bi pelu ni o mu owo si Egypt gbati o ya Jacob ku awon baba nla meji lawon yi pelu Joseph awon na ku pelu awon omo Jacob nigbati ati yi oruko Jacob pada si Israeli awon wonyi tedo ni ipinle Gosheni ni ti ile orile ede Egypt sugbon nigbati o ya iya nje won oju npon won di eru ni inu isiru yi ni won wa ni won fi kepe Oluwa ni Olorun ran Mose si won o si so wipe oun fe yo won jade opolopo ise ami ati ise iyanu ni Olorun ni lati se ki o to yo won jade nigba ti won jade tan ni a wa nso fun anisinsin wipe o si se le ojo na ga Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt. Ile Egypt ni a fi se apere fun wa wipe o je ile eru isinru o si je apere ile to wa ti awon eniyan won ti won o le se bi won ti nfe o je apere aye gbogbo ani ati wa ninu aye tele tele ti a je eru ese eru esu ti a sinsin Oluwa ororo ni ti a pe ni satani sugbon nigba ti o wo Oluwa eni ti o fe wa eni ti o mo wa eni ti o si mo wepe ohun o fe ki a segbe nitori okan wa se yebiye ni oju re o yo wa jade kuro ninu ese ti a wa nitori wepe a ti fi Jesu Kristi rubo fun wa eyi ni a ti fi hàn wipe eyi yi ni odo agutan Olorun eni ti o ko ese araye lo eyi ni o tumo si igbala bi a ba mo ese wa ti a kepe Oluwa ti a si jewo ese wonyi fun Olorun ti o dariji wa a di eni igbala lese kese ti a ti di eni igbala ni aye wa ife wa okan wa ara wa ise wa eto isise wa nisise ntele ni a ko gbogbo re patapata ni a ko le Olorun lowo Àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́, wọ́n a máa rò wípé mo ti di onígbàgbọ́, èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n nípa ìpinnu, ìṣísẹ̀ àti ètò ìgbésí ayé mi, ìyẹn wà lọ́wọ́ tèmi. Ìkan tí n bá fẹ́, màá ṣe. Ohun tó bá wù mí, màá dáwọ́ lé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kíni inú Ọlọ́run, kíni ìfẹ́ Ọlọ́run, bí a bá ti ní ìgbàlà, ni a jẹ́ kí Ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀. Òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa. Òun ló máa ń tọ́ wa, kì í ṣe tiwa mọ́, láti máa darí ìgbésí ayé wa. Àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́. Nínú ayé, a kì í pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó. Kò sí ìtọ́ni, ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀. Tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá, wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́, ìran ni ó wò lọ. Àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́, tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó, ilé ijó la ti ń bá wọn pàdé, tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé, ó sì ṣeéṣe nínú ọjà kí a bá wọn pàdé. Àwọn tá a bá pàdé bẹ́ẹ̀, wọn kì í lè dúró nílé, nítorí wípé àwọn pàápàá a ò fi pánìtàn fún wọn. Bàbá tiwọn ó fẹ́ púpọ̀ ni, ìyá tiwọn náà ó ṣeéṣe kó jẹ́ ìkarùn-ún tàbí ìkẹfà nínú ilé. Bí àwọn náà sì ti ń dàgbà, ni wọ́n ń wo àrọ́wọ́tó wọn gẹ́gẹ́ bí ọkàn òmùgọ̀ wọn, bó bá ṣe darí wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run ṣe ní olóríire. Bí o bá wà níbí ní àṣálẹ̀ yìí tí o ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí, a ò pa ní ìtàn fún wa wípé àwọn bàbá wa, kí wọn kí ó tó gbéyàwó, wípé ẹnìkan pè wọ́n jókòó, ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbéṣẹ̀. Kò rí bẹ́ẹ̀. Tàbí kí a sọ fún wa wípé ìgbà tí a ń ka ìwé ìròyìn tí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń tẹ̀ jáde, wípé mo máa ṣe alárìbápàdé ètò ìgbéyàwó. Wọ́n sì ń sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí. Ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn? Tàbí ní ìtàn àlọ́ tí a máa ń pa ní àṣálẹ́, ẹtí abájókòó sí ìdí ẹmu àti ìdí ọtí, tàbí tí a ń ta ayò, bó sì jẹ́ lúdò ni a tan nọ́mọ́rí tí a ń ta, a ò pa ní ìtàn fún wa wípé níbi tí a ti ń ta ayò tàbí lúdò tàbí níbi tí a ti ń mu ọtí, ni wọ́n wá ń ṣi wa létí, tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣísẹ̀ nìyí, rárá o, kì í rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run dìídì jókòó, ni ó kọ Bíbélì fún. Àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn, wípé kí a má ba ṣe ẹsẹ̀ gbé, kí ayé wa kí ó má ba dàrú, kí ó má ba dàbí ẹni wípé a ò lè kẹ́sẹ járí ní ọ̀nà ti ìgbàgbọ́. Ọlọ́run wa ń sọ fún wa wípé ìtọ́ni wà. Mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí, àbí inú ẹ̀dùnbá tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tí Ọlọ́run darí ni a fẹ́ kà nípa wọn yìí. Mo sì ń bẹ Ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́, kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe, kí a lè ṣe ìfẹ́ Ọlọ́run títí ó fi rí Jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run. Àwọn wọ̀nyí lẹ́yìn tí Ọlọ́run gba ọkàn wọn là, tí ó yọ wọ́n kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọ́n kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà, ni a sọ fún wa ní orí ìkẹtàlá Exodu, ẹsẹ̀ ìkẹta. Mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ rántí ọjọ́ òní, nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní Íjíbítì, kúrò lé oko ẹrú, nítorí ọwọ́ agbára lé Olúwa fi mú yín jáde kúrò níhìn-ín, a kì yóò jẹ àkàrà wíwú. Ó ń sọ fún wa, ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ̀ là, ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ ọ́ sílẹ̀, iwo ti a ti fi eje Jesu we ti o ti di eniyan otun eda titun oni eran ti ojo oni ojo ti a gba ola ojo ti a fi imole han fun o ojo ti oro Olorun ti o la oloye ti o je ki o mo we pe ona abayo kuro ninu ese we pe o wa oni eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ninu ese kuro ninu aye kuro ninu ife ti ara eni kuro ninu iwa ori kunkun ti atijo oni ani lati ranti eyi lo ye ki o ranti nigba ti o ba fe gbe igbese boya o fe gbe yawo ni o sese ki esu ki o lugo si eyin ipako re ki o ma so fun o wi pe ki o ma ti ogbon ogbon wi pe ki o se eyi tabi ki o se eyi ni mo fe ki o ranti ojo ti a gba okan re la oni ojo nla ni ojo na ti Jesu ti o gba mi ojo ti a fi eje Jesu we okan re mo ojo nla ni ojo na ko si ye ki o gbagbe o se se nibi ti o ti n wa owo nibi ti o ti n fe sowo ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ranti ojo ti a gba okan re la we pe o tun ni sare bi aye se sare o ni je bi aye se nje o ni woso gege bi aye se nwoso o si ni gbeyawo tire gege bi aye se ngbeyawo bi o ba fe je asegun oni lati ma ranti ojo ti a gba okan re la ojo ti a so wi pe a mu ese re kuro sugbon ti mo nfe ki o ye oni wi pe gere ti a gba okan awon eniyan woyi la ni ki se wi pe okan won nikan ni olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere sini dari won bere sini se akoso won ni exodus ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won pon lati sukoti lo won si do si etamu leti iju oluwa si nlo ni waju won oluwa si nlo ni waju won iwo to saju olorun ni bo lo nsare lo bo ba sare saju olorun wa popo gba to ba sare ibi tolorun ba ede wa kan idin ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa kan apata ba lo se fe mu omi jade ninu apata iwo to fe gbe yawo to ti gbe kan ri to si bere lowo olorun eni to lagbara to be to si ni oye ati imo to be to gbe yawo fun adamu eni to si se amona iru eniyan bi inoki eni to se amona eniyan bi noa awon eniyan to ti saju wa ninu igbagbo eni ti o ye ki agbekele ni bo lo nsare lo awon wonyi gba ti won jade kuro ni egypt o ye ki won koju o ye ki won ki o be si ni sare sugbon won duro de oluwa won si so fun a wi pe oluwa si nlo ni waju won ninu owon awo somo le osan lati ma se amona won amona ni eni ti o mo ona ti o si nlo siwaju ti o so fun a wi pe ibi ni ki o gbe ese re si ki o lo si ihin tabi ki o lo si ohun lati ati le oru li owon ina lati ma fi imole fun won lati ma rin le osan ati le oru owon awosomo na ko kuro le osan tabi owon ina le oru ni waju awon eniyan na eduro sebi mose ti wa le aginju saju akoko yi fun ogoji odun to si man ko awon eran Jethro to man ko won rin lati jeun lati momi iru oludari be alakoso be to ti wa ni agiju yi kan na fo goji odun olorun o se fi won sile ko so wi pe ah se bi mo se ti mona awa ti an wa woli kaakiri woli o ti ifeto si igbesi aye ti e iyawo ti e sa lo ko mo bo se ma pe pada awon omo ti e won ya igi won ya ko gbo kan alagidi sinu le ti e owo ti ifeto si le ti e iwo na tun lo ko ti e ba o fe sinan niyan Mose to ti lo ogoji odun ninu agiju Olorun o fi eto ati mo na mo Israel le lowo Olorun fun ara re o tun saju won je ki n bi o ninu igbeyawo ti re se Olorun saju e so nso ona so nso fun o ninu isowo re ninu oja re nibi ti o ma nlo se Olorun saju re lo awon to nlo sile oti ti won gbe bibeli sile ti won si nka bibeli won le ka samu ju kini lo o ye ki a bi won se Olorun lo se amona won lo sile oti awon ti won lo sile cinema ti won lo wo aworan ara ogiri aworan ti o ma mu eniyan lati roni ife ku fe se Olorun lo lo saju won lo tele de won sibe pe e ma bo wo eyin omo mi e wa wo nkan aramanda lati India se Olorun lo nto won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tete nko se Olorun lo se waju won lo to si nro ko sile to lana sile fun wi pe o ya ni ile tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti ballu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se Olorun lo se amona ti e lo sibe to so pe o ya o ko ri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo sugbon bo se ti amo Israeli ni won so fun a wi pe Oluwa si nlo saju won e wo numeri ori ikewa numeri ori ikewa e je ki a wo asise ti amo Israeli won yi ti won se nipa itoni Olorun numeri ori kewa ki a wo lati ese kokandini ogbon Mose si we fun Hobabu omo Ragueli ara Midiani ana Mose pe awan shilo si ibi ti Oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe Oluwa soro rere nipa Israeli ran ti wi pe Oluwa ni o ti ndari awon Israeli olo shamona won owon ina ni oru ati ikuku ti awo samo gege bi owon pila ni an pe ni owon ni osan gangan o si nlo ni waju won angeli oluwa paapa nlo ni waju won sugbon o to akoko kan eto ni olorun dabi eni wo pe o fe su awon eniyan won yi ka ma duro de olorun o fe su won ka so wipe a o mona ki ka se ma so pe ko Olorun sa mona wa o fe su won ni Mose ba so fun o babo omo Ragueli ana re wipe wa ba wa lo a san wo fun e e to ngba lofe bi owo nla ni won san ni tapun ewo san lofe to Olorun wo wa san baba be inu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wipe lati igba ti o ti di onigbagbo atunbi ti Olorun ti gba okan re la bi ori ba nfo Jesu ori nfo mi o asimukuro binu run o ni Jesu ewo ni mo tun ri ba mukuro a mukuro bo dabi eni wipe o wa nipo iloyun ni bo ba sa ati bo ti jeun to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won Ìṣúwá sọ pé wọn gbọdọ̀ fẹnu kan ẹ̀fọ́. Bó jẹ́ àgbálùmọ̀ ni, bó jẹ́ ọ̀sán ni, Ìṣúwá sọ wípé o gbọdọ̀ jẹ́ bó bá jẹ́ ara ẹ̀ funfun bí lájáde kò gbọdọ̀ jẹ́. Bó jẹ́ ẹ̀wà ló jáde lóko ẹ̀ kò gbọdọ̀ jẹ́. Bó jẹ́ ọ̀sán ni a kan máa wọ̀ dànù. Bó jẹ́ ẹ̀bẹ́pẹ kò gbọdọ̀ jẹ́. Ó sì lè wà nípò ìlóyún gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ara nílò nírú ipò bẹ́ẹ̀. Bóyá bí ẹyin ni wọ́n á ti máa ka èèwọ̀ fún wípé òrìṣà ẹ ní o gbọ́dọ̀ jẹ́yìn o, òrìṣà ọ̀fẹ́ rere fún ẹ̀. Ó fẹ́ kó kú sínú oyún yẹn ni. Ó tiẹ̀ ṣeéṣe kán. Wọ́n lè sọ débi wípé kán tún máa ka èèwọ̀ omi mímu fún ẹ, ó parí folúwa ẹ̀. Ṣùgbọ́n gbà tá a ti di onígbàgbọ́ gbogbo èèwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀sán ni ìbẹ́pẹ ni gbogbo nǹkan pátápátá làwa ń jẹ tara ẹ̀ ń dán. Ṣùgbọ́n kò sípò tún sanwó mọ́. Bẹ́ẹ̀ náà ni pé ó ń fẹ́ ìmọ̀ràn láti ọ̀dọ̀ Ọlọ́run, ó ń fẹ́ ìtọ́sọ́nà. Kò ní pé ó ń sanwó. Nǹkan tó jẹ́ pé nínú ayé àwọn tí wọ́n ń pè ní kánsẹ́lọ̀, àwọn tí wọ́n ń gbani ní ìmọ̀ràn, owó púpọ̀ ni wọ́n ń san fún wọn. Èyí ni ìṣìnà tí Mose àti ọmọ Israel tí wọ́n tún fẹ́ wọnú rẹ̀ lọ. Wọ́n ń sọ fún ó bábò wípé a ṣe ọ́ lóore, a san fún ọ, bó bá lè bá wa lọ. Nínú ẹsẹ̀ ọgbọ̀n òun sì wí fún pé èmi kì yóò lọ, ṣùgbọ́n èmi ó padà lọ sí ilẹ̀ mi àti sọ́dọ̀ ará mi. Ó sì wí pé má ṣe fi wá sílẹ̀, èmi bẹ̀ ọ́, ìwọ sáà mọ̀ pé ní ìjùlẹ̀ àwa dó sí, ìwọ ó sì máa ṣe ojú fún wa. Ìṣìnà púpọ̀ ni èyí. Wọ́n ti rí ọwọ́ Ọlọ́run, agbára Ọlọ́run, ìtọ́ni Ọlọ́run ṣáájú àkókò yìí. Ṣùgbọ́n wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ara tiwọn, wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ẹni tí wọ́n fojú rí, ẹni tí wọ́n mọ̀. Ta ni ìwọ fẹ́ gbẹ́kẹ̀lé? Ta ló fẹ́ kó yan ìyàwó fún ọ? Èyí tó ti ń dúró de Ọlọ́run tọ́lọ́run ti ń tọ́ ń kọ́. O rántí ìgbà tó fẹ́ ṣiṣẹ́ ni, ṣé bí Ọlọ́run ló darí rẹ? O rántí kò tó wá sẹ́kọ̀ọ́, ṣé bí Ọlọ́run ló darí rẹ? O rántí ilé tó ń gbé ni, ṣé bí Ọlọ́run ló darí rẹ? Gbà tíṣẹ́ wọ́n púpọ̀ tí ò sẹ́ni tó ríṣẹ́, ṣé bí Ọlọ́run ló darí rẹ síbi tí o ti ríṣẹ́? Gbà tó dàbẹ́ ni wípé ẹ̀yìn kan wọ́n níta, ṣé bí Ọlọ́run ló ti ń darí rẹ? O wá fi Ọlọ́run yìí sílẹ̀. O wá dàbí ẹni wípé ẹ kò ní tọ́ ọmọ. O wá lọ bá àwọn ènìyàn wípé ẹ jọwọ́. Èyí ni àṣìṣe tí Mose àti àwọn àgbà Ísírẹ̀ tí wọ́n ṣe ní àkókò yìí. Ṣùgbọ́n ó bá bù sọ pé rárá o, mo fẹ́ lọ bá àwọn ará mi. Wọ́n ní má ṣe bẹ́ẹ̀, tó bá bá wa lọ, wàá jẹ́ ojú fún wa. Mose fẹ́ fi ipò rẹ̀ gẹ́gẹ́ bí adarí, gẹ́gẹ́ bí ojú àwọn ènìyàn, ó fẹ́ fi sílẹ̀, ó fẹ́ fi fún Óbábù. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó rí ìjà tiẹ̀ lọ́dọ̀ ènìyàn. Bó o bá rí ìjà tilẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn, àánú Ọlọ́run ni fún ọ. Ọlọ́run fẹ́ kí o lè tẹjú mọ́ òun ni ó ṣe jẹ́ kí irú ẹ̀jẹ̀ kulẹ̀ bẹ́ẹ̀ kí ó wá ayé. Ní ẹsẹ̀ 22, ní ẹsẹ̀ 23, wọ́n sì ṣí kúrò ní òkè Olúwa ní ìrìn ọjọ́ mẹ́ta. Àpótí májẹ̀mú Olúwa sì ṣíwájú wọn ní ìrìn àjò ọjọ́ mẹ́ta láti wá ibi ìsinmi fún wọn. Ọlọ́run ló ń wá ibi ìsinmi. Ṣé wọn náà mọ̀ pé ìgbà tó bá fẹ́ gbéyàwó, ó ń sọ pé mo tiẹ̀ fẹ́ sinmi. Bí n bá gbéyàwó sìn, ilé ẹni tí n bá wà, màá lè mọ̀ wípé mo débi tí mo ń lọ. Ọlọ́run ló máa ń wá ibi ìsinmi. Orí tí wọ́n sọ wípé àpótí májẹ̀mú Olúwa sì ṣíwájú wọn ní ìrìn ọjọ́ mẹ́ta láti wá, láti ṣe àwárí ibi ìsinmi fún wọn. Ọlọ́run ló máa ń ṣe àwárí ibi ìsinmi fún wa. Ilé tí a ó gbé, ọkọ tí a ó fẹ́, ìyàwó tí a ó fẹ́, Ọlọ́run ló máa ń wá, tó sì máa ń rí, tó sì máa ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé òun ti rí. Ní ẹsẹ̀ 24, àwọ̀ sánmọ̀ Olúwa ń bẹ lórí wọn lé ọ̀sán. Nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó, ó ń sọ fún wa ní Exodu orí 14. Ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀. Àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro. Máa ń sọ wípé tó bá jẹ ṣe wípé Ọlọ́run ló ń darí mi, èwo ni mo tún wá bá pàdé yìí? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́, kí a sì kọ́ ọgbọ́n lára àwọn ọmọ Ísíráélì. mo fe so fun o wi pe bi isoro ba wa le ona re ohun to ye ko wadi ni wi pe wadi ara re bere lowo olorun wi pe eyi to de ba mi yi kini eredi re ohun kun lo le sele boya ni igbe bi ni igbeyawo re bere lowo olorun oluwa kini de tele ide ba mi alaye o bo ba je wi pe isoro yi de ki a le fi agbara olorun han ni igbesi aye re bo ba je pe isoro yi wa nibe ki ise iyanu ki o le sele ni igbesi aye re afihan o ba si je pe afowo fa re afihan o bo ba je wi pe o ye ki o ronu pe wada afihan ba kan na ranti wi pe olorun dari awon mo israeli o si nto won o si nto won won lo ni jesus tele won tele olorun won wo awon awon ikukuni ati awon ina ni won o je ki oju won ki o kuro oro olorun ni olorun fun ani ojo oni bi o ba je ki oju re ki o kuro ninu oro olorun yo ma dari re sugbon wa wo ibi ti olorun dari won lo ni exodus ori ikerin la lati ese ikewa ni gbati farao si sunmo to si awon omo israeli gbe oju soke won si kiyesi awon ara egypt n bo leyin won eru si ba won gidigidi omo israeli si ki gbe pe oluwa o sese nigbati o ti n wa ti a ti n to sona gege bi oro olorun ti a ti n ko gege bi oro olorun ti a laaye o ni kini kini gege bi oro olorun o si bere si tele oro olorun yi ni igbeyawo re tabi ni ise re tabi ni bo se n ka bibeli bo se n gbadura sugbon o sese gege bi a ti n dari re ti a n to sona o wa gboju soke o wa ri eto ti bo ninu e tele tele ta n pe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao airisese o le je farao aiti niyawo o le je ohun lo tele o okun pa wa niwaju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si n so wipe ah se bi won so fun wa wipe baba gbo tolorun won so fun wa wipe baba tele ona ti olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni jelo ni mo ri to n tele mi abi ki se aisan to fi mi si e lojo ti mo ri gbala ohun ko lo tun de yi kini ki n se won ba ki gbe gbati farao de ranti o baba so nkan kan fun o gege bi oro olorun nipa igbeyawo re boya pe ko se atunse nta so fun e pe ori ofe olorun yo to fun o pe bo ba ti ni iyawo meji dandan ni o n lati se atunse bo ba fe wo ijoba olorun tabi bo ba ti ni kankan o n lati duro de akoko ati igba ti olorun yo yan fun o pe o si n lati duro de itoni olorun o si je wipe o ti n gboran bo ti n gboran yi tọlọrun si n tọ tinu rẹ n dun to n kọrin ayọ to n sọ pe a gbangba ìjọba ọlọrun àjọ débẹ ni bínà ń jó bójú ń rọ àmàjọ déjọba ọlọrun ni èso àwa ni kò fòkó nìṣó pé ṣó ń kọrin ni o sọ pé o bọ lọwọ mi a mi ò tí ì kú mo lọ sábúlé ni mo lọ ṣiṣẹ lábúlé ni mo tún ti dé ìsìn àyà wájá bírú ẹ bá ṣẹlẹ lọjọ monday wà á máa sọ pé ǹjẹ́ máa lè lọ ní ọjọ́ ìṣẹ́gun lọ́jọ́ tuesday bá jẹ́ máa lè lọ sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀lì yẹn pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ní àwọn aráalé wọ́n á sọ pé mi ò sọ fún ẹ ìgbàgbọ́ kò sẹ́ni tó ka bíbélì bíi ti ẹ̀yìn tí kì í dáran bíbélì èyí táwọn òyìnbó káàkàkà tí ó gbé wọn ìwọ náà wá gbé ìwọ èèyàn dúdú ifá náà fi kọ́ wa nínú ilẹ̀ tiwa ojú òrìṣà ti wálẹ̀ ò gbé bíbélì ó di nǹkan mí ìmọ̀ ẹ̀ lọ́wọ́ abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè àyà ẹ̀ wájá ó ní kíni kí n ṣe èyí ni ó dé bá ọmọ ìsírẹ́lì ni wọ́n gbójú sókè náà rí farao ló wá ń bọ̀ náà wá kígbe wọ ẹsẹ̀ kọkànlá wọ́n sì wí fún mose pé nítorí isa kò sí ní egypt kí ìwọ ṣe mú wa wá láti kú ní agíjù láti kú ní ìjù èéṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ láti mú wa jáde tí egypt wá bó o bá jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ wà á bọ́hùn gbà tó bá délé ìwọ tó wá sẹ́kọ̀ọ́ ibélì tá a kọrin tá a pàtẹ́wọ́ tá a gbàdúrà tá a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó sì ṣe ìpinnu wípé kò sí nǹkan náà gbangba ìjọba ọlọ́run a máa jọ débẹ̀ ni bó o ti délé náà tilẹ̀kùn abi ere ni o kan lekun won daun o sin gbo radiogram o n ko ni ninu le o n gbo boya oko eni o n ko ni nti e o si pe awon mo ni e ma ju iya e ju iya were iya je ejule o lo mo nkan to wa ka ki loru yi o tun kan lekun kan lekun ko se n to daun o pe omo e pe ade o to ba daun to ba silekun ade na joko le abo mo mi ko yi ni isua ma so pe se bo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe ensin igbagbo na o gbe e daada o ti mo nkan oju ari nkan aya be si nija amo israeli na ba be si ni kigbe na so pe mose se ko si isa oku ni egypti e o ba ti fi wale ka ku akudanu sinu sinu oko eru sinu ese kakun lo sorun apadi ju e to mu wa jade wo e to wa de ba wa nsin na wa nkigbe wo ese iketala mose si wi fun awon eniyan na pe e ma beru e duro je ni suru mose fun ara e ko ti gbadura oni e duro je ma se alaye fun o yeke yeke e ti o fi je wi pe e duro je to wi ni o ye ko wi be oni e ma beru e duro je ki e si ri igbala oluwa ti yo fi han yin le oni nitori awon ara egypt ti eyin ri le oni yi eyin ki o tun ri won mo lai lai nitori ti oluwa yo ja fun yin ki eyin ki o pa enu yin mo Oluwa si wi fun Mose pe e se ti iwo nke pe mi so fun awon omo Israeli ki o si so omo Israeli ki won ki o duro je abi ki won ki o se kini Olorun o ni ka duro eko bibele tori isoro Olorun o ni ka duro pe a o gbodo sise sin o nitori isoro nitori wipe egba ti mo de fe gbe yawo na won de so mi o ka gbadura ka gbadu mo si gbadura wo ise o ti mo ri e ti olorun si yan fun mi a mo de ti gbe yawo san onu kan koja odun meji nkoja a o bi mo olorun ni ko tesiwaju ni tesiwaju adura ni ko tesiwaju eko bibeli ni ko tesiwaju ati ma ko ni yan olorun logo ni ko tesiwaju ati ma jeri ka ti pe jesu ngbala jesu so di mimo jesu fi agbara e mo kun ni jesu wo san jesu si ma pese Jesu ma fi omo fun agan iwo ni to si yagan o si ti bimo Yeshua ma so pe duro je o e to tin wa su tele tele yen panumo duro je Olorun ni o ti Olorun ni bo ti e ti bimo te si waju lati ma so pe Olorun ma fun agan ni omo iwo to ti gbe yawo tan obi e tan so fun e wi pe o to su e na awa pada ko si ni o lati pada abi o na ni nsin o ti tu omo ogbon no si ti loko o si ti igbeyawo awon eyan si ma so fun e pe te jeje ti eyin na ti poju iwo lo pa Jesu ni ewo ni ti e ba ni ti e ti wale o ti ngba were mesin o ti eyi ti poju won ma so fun e pe duro je Olorun si so fun wi pe e ton e bon se nsoro si yen ton se nunu bi ni se si yen oni ko tun tesi waju ko ma lo o si ori ni ese ikerindinlogun sugbon iwo gbe opa re soke ki iwo ki o si na owo re si oju okun ki o si ya meji awon omo israeli yo si la aarin okun na koja ni iyangbe ile aarin isoro to wa nwaju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen aari e na la ma gba koja awon ti o mo ona olorun se o mo pe awa ma idi ni se olorun awon ti won o ni igbagbo apoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya e mura o a fe bere rin ajo wa o ton so pe afara ta se sibe da ko ni lo afara awon oko balu to ma nfo lo furu to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe e mura o e je ka tesi waju o e je ka lo o iwo to nri isoro ni gbese aye e ta so pe o ya o e je tesi waju afa ise fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a si so pe o ya o e je ka tesi waju o tun lati wa akorin ni ola eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta sin ko ni ona olorun isoro si de mama kigbe mama sunku mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon shepe lorun mama shepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesi waju ni tesi waju adura tesi waju ati ma ka oro lorun tesiwaju ati ma gbọn si olorun lenu tesiwaju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re bi le olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo jesu ko si ma tesiwaju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesiwaju isegun ni fun wa loni ni olorun be lo wa pe ewo lo fe se okun pa lo wa nwaju eyin fara o wa leyin bo ba pada olorun oni be pada o olorun ti be oni ba ni keni pada si egypt bo ba pada owo fara oni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni olorun wa o si si waju wa lo bọlọrun ba wo okun pa mo ro ko ye ka ni igba lati wo okun pa bọlọrun wa ninu na se na ki ju olorun abo ma ju olorun ina ti o ba ju olorun ko gboro ju omo olorun se bi awon sedraki mesaki ati abenigo ati se ife olorun ni o wa ninu okan won ni enekanesari wa pe won pe a ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je we pe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ti won be ba ko tani olorun na ti o gba yin lowo mi ah won ni ba je be oba e to so yen o ti so ko ja ite eyan so bo ba je be ni so ina na lo dale olorun yen a fe sin a si fe ko ye oba wipe olorun ti a wa nsin o le gba wa inu ba bi Nebukadnesari awon elomiran ta ma se igbagbo won so pe ah ma je kinu bi awon agba o gba telese oba binu ta lo ma binu kon binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lolorun fi kan setan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebukadnesari o ba dana okun men to dana fun awon omo odo ti e lo dana fun lati pa okusimo o ba de awon omo olorun a ki de omo olorun owo to ba fi de omo olorun ma nro ni o ba de won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wepe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebukadnesari won ba bo siwaju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon sedraki mesaki ati abenigo ton so pe bi na njo ma de bi ton tin kaka oro olorun bojo nro bi o so umbrella ma de be bo je pe farao nbo leyin okun pa wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won won opo o won opo rarara bo ba ton denu na okun ta fi de won ojo rawrawu irun won aso won bata won ko si nkan to jo ni Jesu ba Jesu latoke orun Olorun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye ki n lo ba won lo no ba rin ka kiri ni una no ba soro o le mo nkan ton so o le mo gba ti wo ba se tan lati la ina ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni Jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba won so ru e iwo ta ya nja to debe o le gboru oro be a ki kan gbo ni ara ofosa ka kan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu ninu bi ni oke o ni gboru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti Nebukadnesari ti esu ti awon iya agba awon baba agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mi laya mo n lo ninu na yen Jesu wa pade e nbe on wa soro Nebukadnesari ba taju kan pe emo kini mo ri ninu na won rin won ni ipa lara kankan o wa so pe eyin omo olorun eyin omo oga ogo oni ejade na ba jade ah won ni ko siru olohun to le gba yan bi iru eyi awon ton fe tele ona to olohun niyan e ki la ti ri si ko pe na gba ti nepkadnisa to ti ku ti omo e na to ti ku ni darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura ati egbo ofin pe e onje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe gara wa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan niyan gbata ba gbadura ku lo patapata ni abi ki se be ofin to nwo oko loko le gbele ninu ile ofin pe kin to jade nile wa nje fun mi ofin daada ni ofin wi pe ta so mi ba doti ni saturday ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si olorun o tara tun fa gbadura si sesu la fe sin ni daniel ba so pe mo gbo ti gbogbo ofin ile ite tun wa gbe kale yi o ti koja o ba be sin ni gbadura awon otele muye ti won so lowo lese nobody won so pe aha ati mu o ti gbadura ese to daniel o loju awon okunrin mi ninu ile to n ba yawo ja e pe won jo ki lese yawo e o nka bibeli ni ese na ni ki lese oko e aha ese oko mi ni pe tele tele bode joba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni sugbon sin o wa lohun ti ri kan ije ku je ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo njo ko sinsin iyen gan lo nta mi lara pe o ju esu sile ko si fe sin esu ba se nsin tele tele won si gbe ofin kale pe nitori be o ninu le bi ko sadura ko si oro olorun kika o si gbodo ka bibeli o gbogbe bibeli wale iwe ton ma fun lati keko lo o gbodo mu wale iru ofin be a ma re koja ni iru ofin be ni daniel le gbo lo so pe o mo nkan to n se ibi ki se le ohun orun ni le bata ba gbadura ba o le la se fe lo si joba orun kia lo ba lo gbadura gbatan wa won mu de odo oba ko jiyan o wo won loju bayi na ni won so pe ko si sise ko si aise inu okini oni wa pari e si oloya awon kini ibi ti npa won won ba ju daniel sinu e eni to n gbadura a le pa en to n gbadura olorun ayeraye wa pele en to n gbadura eni to fe se ife olorun to fe fi oro olorun se amona re olorun ayeraye wa pelu e kini o ba panu mo won ba di ore daniel ni daniel sun ninu oro kini ti e kana o ya daniel lara ni oba ba de laaro ojo keji pe daniel olorun to nsin so gba o ta ba nsin olorun o ma ngba ni ni daniel ba so pe olorun temi si o ki se awon olorun to loju ton riran e to le titi o gboran ki se olorun tigi ati ope ati irin ati orisa olorun temi nsin o gba mi o ran angeli re o seso lori mi ah oni ko jade o ba jade awon iyoku ti won se esun eke ti won fi ofin buburu lele oba ba ni eyin na adanrawo abi eyin na sa nsin olorun eyin na sa to e ma bojo fo le npe bojo dura le ngba e sa nse kan o ye ka mo olorun to ngba ni tori be eyin na o ya o na wa ko ojo nu e igbagbo yato si igbagbo igbagbo agala ma sako gbe eyan debi kankan o bi won se ju won nu e tegun tegun teran teran lo je won patapata iru olorun wo ni won sin se iru ti daniel ni abi olorun sedraki mesaki ati abednego olorun ti mose ti aroni olorun to ma se amona awon eniyan re lo si ilu ile ileri to ti pese sile fun won abi olorun ti ki gba ni lojo oponju bolorun ba lana fun wa ba so fun pe ka lo sibi ma mi kan bi wàhálà wà lójú ọ̀nà tọ́lọ́run ní kò lọ ọlọ́run wa ka kúrò bómi òkun wà bí òkun pa wà níwájú ẹ ọlọ́run wa là látinú òkun pa bó sì jẹ iná ni kò séwu fọmọ ọlọ́run Olorun wa nbi o pe ewo loro ewo lo se fe se ewo ni pinu e se o si fe ma lo ona tara e tinu mi ni ma se oun lo fe joko ti abi o fe joko ti pe ohun kun to lohun ba fe

0: gbọ́ràn ní ìfẹ́ rẹ̀. Bí wàhálà bá dé ní ojú ọ̀nà náà, sá tẹ̀síwájú ní àṣẹ Olúwa. Bí ó bá dàbí ẹni wípé gbogbo nǹkan pín, sá tẹ̀síwájú ní àṣẹ rẹ̀. Bí ó bá dàbí ẹni pé ọ̀tá ń dojúkọ, sá tẹ̀síwájú nínú iṣẹ́ ẹ̀sìn Ọlọ́run. Bí ìlérí rẹ̀ tilẹ̀ pẹ́, kì yóò falẹ̀. Gbẹ́kẹ̀lé Olúwa, má ṣe fòyà. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o jẹ́ kí o dá wa lójú, wípé bí o bá gba nílà, o máa ń dúró tini. Pé bí o bá gba nílà, ìgbésí ayé wa, ọ̀nà wa, ìrìn wa, o máa ń wà lọ́wọ́ rẹ. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlé ọ lọ́wọ́, má jẹ́ kí a yàn fún ara wa. Gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tinú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ Ọlọ́run alààyè. Gbogbo ìwọ orí kúnkún tí ó máa ń jẹ́ kí a ṣe ti ìfẹ́ inú ara ẹni láì béèrè ìtọ́ni àti ìmọ̀ràn lọ́wọ́ rẹ, yọ kúrò ní ọkàn wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ, àti wípé ọ̀rọ̀ rẹ tọ ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé bí a ṣe ń gbọ́ yìí, jẹ́ kí a fi ọ̀rọ̀ rẹ sí ìṣe. Gbogbo ẹ̀mí ìṣìnà àti ọkàn ìṣìnà, mú kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Máa tọ́ wa, máa ṣáájú wa lọ, lànà sílẹ̀ fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa. Gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a bẹ̀ ọ́ wípé kí o ká wọn kúrò níwájú wa. A sì ń bẹ̀ ọ́ wípé ìwọ̀n ìbà díẹ̀ tí ìgbésí ayé wa kù, kí Jésù Kristì kí ó tó dé, ṣàánú fún wa, má jẹ́ kí a ṣàkò kiri, má jẹ́ kí a sọnù nínú ìgbéyàwó wa, nínú ìṣiṣẹ́ wa, nínú ìgbésẹ̀, kí ìgbésẹ̀ tí a fẹ́ gbé, jẹ́ kí ìtọ́ni rẹ kí ó dá wa lójú kí a tó gbésẹ̀. Bí a ṣe ń lọ lónìí, jẹ́ kí ààbò rẹ kí ó wà lórí ẹnìkọ̀ọ̀kan wa. À ń bẹ̀ pé kí o fi ẹ̀jẹ̀ Jésù sàmì sí ẹnìkọ̀ọ̀kan wa lára, kí o wú àwọn ẹni bí kí ó má ṣe tẹ̀ wá, pa wá mọ́ ọ, kí o sì jẹ́ kí a láyọ̀ nínú ìsìn rẹ. Gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn, bóyá bí àìsàn tàbí wàhálà tàbí ìpọ́njú, ohunkóhun tí ó wù kí ó jẹ́, lé wọn jiyàn sí wa ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa tọ́ wa lọ ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
2: Ìfihàn orí ìkarùn-ún, mo sì rí ilé ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà, ìwé kan tí a kọ nínú àti lẹ́yìn tí a sì fi èdìdí méje dì. Mo sì rí áńgẹ́lì alágbára kan, ó ń fi ohùn rara kéde pé ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdí rẹ̀. Kò sì sí ẹnìkan ní ọ̀run tàbí lórí ilẹ̀ ayé tàbí nísàlẹ̀ ilẹ̀ tí ó lè ṣí ìwé náà tàbí tí ó lè wo inú rẹ̀. Èmi sì sọkún gidigidi nítorí tí a kò rí ẹnìkan tí ó yẹ láti ṣí àti láti ka ìwé náà tàbí láti wo inú rẹ̀. Ọ̀kan nínú àwọn àgbà náà sì wí fún mi pé má ṣe sọkún, kíyèsí, kìnìún ẹ̀yà Júdà, òǹgbò Dáfídì ti borí láti ṣí ìwé náà àti láti tú èdìdí rẹ̀ méjèèje. Mo sì rí ilé àárín ìtẹ́ náà àti àwọn ẹ̀dá alàyè mẹ́rin náà, àti láàrin àwọn àgbà náà, ọ̀dọ́ àgùntàn kan dúró bí èyí tí a ti pa, ó ní ìwo méje àti ojú méje tí

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: ìfihàn orí ìkeje. Lẹ́yìn èyí ni mo rí áńgẹ́lì mẹ́rin dúró ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Wọ́n di afẹ́fẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ayé mú kí ó má ṣe fẹ́ sórí ilẹ̀ tàbí sórí òkun tàbí sára igikígi. Mo sì rí áńgẹ́lì mìíràn tí ó ń ti àìlà ọrùn gòkè wá, tí ó ń ti èdìdí Ọlọ́run alààyè lọ́wọ́, ó sì kígbe ní ohun rárá sí àwọn áńgẹ́lì mẹ́rin náà tí a fi fún láti pa ayé àti òkun lára, wípé ẹ má ṣe pa ayé tàbí òkun àti igi lára títí àwọ fi fi èdìdí sàmì sí àwọn ìránṣẹ́ Ọlọ́run wa ní iwájú wọn. Mo sì gbọ́ iye àwọn ẹni tí a fi èdìdí sàmì sí, àwọn tí a sàmì sí sì jẹ́ 7,700 láti inú gbogbo ẹ̀yà àwọn ọmọ Ísírẹ́lì wá. Láti inú ẹ̀yà Júdà a fi èdìdí sàmì sí 6,000, láti inú ẹ̀yà Ríúbẹ́nì a fi èdìdí sàmì sí 6,000, láti inú ẹ̀yà Gádì a fi èdìdí sàmì sí 6,000, láti inú ẹ̀yà Áṣérì a fi èdìdí sàmì sí 6,000, láti inú ẹ̀yà Neftalimu a fi èdìdí sàmì sí 6,000, láti inú ẹ̀yà Manase a fi èdìdí sàmì sí 6,000, láti inú ẹ̀yà Simeoni a fi èdìdí sàmì sí 6,000, láti inú ẹ̀yà Lefi a fi èdìdí sàmì sí 6,000, láti inú ẹ̀yà Isakari a fi èdìdí sàmì sí 6,000, láti inú ẹ̀yà Sebuloni a fi èdìdí sàmì sí 6,000, láti inú ẹ̀yà Josefu a fi èdìdí sàmì sí 6,000, láti inú ẹ̀yà Benjamini a fi èdìdí sàmì sí 6,000. Lẹ́yìn náà mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà, awọ̀ wọn ní aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ ní ọwọ́ wọn. Wọ́n sì kígbe ní ohùn rárá wípé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alàyè mẹ́rin náà ká. Wọ́n wúlẹ̀, wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà, wọ́n sì sin Ọlọ́run wípé àmì, ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé, àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé ta ni àwọn wọ̀nyí tí a wọ̀ ní aṣọ funfun ni, níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé Olúwa mi, ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí ni ó jáde láti inú ìpọ́njú ńlá, wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ète Ọlọ́run tí wọ́n sì ń sìn ní ọ̀sán àti ní òru nínú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò sì ṣíjìbò wọn, ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n mọ́ tàbí ooru kó ooru. Nítorí ọ̀dọ́ àgùntàn náà ti ń bẹ ní àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi ìyè. Ọlọ́run yóò sì nu omi jẹ gbogbo nù kúrò ní ojú wọn.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìfihàn orí ìkẹjọ. Nígbà tí ó sì ṣe èdìdí keje, kẹ́kẹ́ pa ní ọ̀run níwọ̀n àbọ̀ wákàtí kan, mo sì rí àwọn áńgẹ́lì méje tí wọ́n dúró níwájú Ọlọ́run, a sì fi ìpè méje fún wọn. Áńgẹ́lì mìíràn sì wá, ó sì dúró ti pẹpẹ, ó ní àwo tùràrí wúrà kan, a sì fi tùràrí púpọ̀ fún un kí ó lè fi kún àdúrà gbogbo àwọn ènìyàn mímọ́ lórí pẹpẹ wúrà tí ń bẹ níwájú ìtẹ́. Àti ẹ̀ẹ́fin tùràrí náà pẹ̀lú àdúrà àwọn ènìyàn mímọ́ sì gòkè lọ síwájú Ọlọ́run láti ọwọ́ áńgẹ́lì náà wá. Áńgẹ́lì náà sì mú àwo tùràrí náà, ó sì fọn inú orí pẹpẹ kun, ó sì dá sórí ilẹ̀ ayé. A sì gbọ́ ohùn, àrá sì sàn, mọ̀nàmọ́ná sì kọ, ìṣẹ̀lẹ̀ sì ṣẹ̀. Àwọn áńgẹ́lì méje náà tí wọ́n ní ìpè méje sì múra láti fún wọn. Èkíní sì fún, yìnyín àti iná tí ó dàpọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ sì jáde, a sì dà wọ́n sórí ilẹ̀ ayé. Ìdámẹ́ta ilẹ̀ ayé sì jóná, ìdámẹ́ta àwọn igi sì jóná, àti gbogbo koríko tútù sì jóná. Áńgẹ́lì kejì sì fún, a sì wọ nǹkan bí òkè ńlá tí ń jóná sọ sínú òkun. Ìdámẹ́ta òkun sì di ẹ̀jẹ̀, àti ìdámẹ́ta àwọn ẹ̀dá tí ń bẹ nínú òkun tí ó ní ẹ̀mí sì kú, àti ìdámẹ́ta àwọn ọkọ̀ sì bàjẹ́. Áńgẹ́lì kẹta sì fún, ìràwọ̀ ńlá kan tí ń jò bí fìtílà sì bọ́ láti ọ̀run wá, ó sì bọ́ sórí ìdámẹ́ta àwọn odò ṣíṣàn àti sórí àwọn orísun omi. A sì ń pe orúkọ ìràwọ̀ náà ní Iwọ. Ìdámẹ́ta àwọn omi sì di Iwọ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ti pa àwọn omi náà kú nítorí tí a sọ wọ́n di kíkorò. Áńgẹ́lì kẹrin sì fún, a sì kọlu ìdámẹ́ta oòrùn àti ìdámẹ́ta òṣùpá àti ìdámẹ́ta àwọn ìràwọ̀, kí ìdámẹ́ta wọn lè ṣe òkun, kí ọjọ́ má ṣe mọ́lẹ̀ fún ìdámẹ́ta rẹ̀ àti òru bákan náà. Mo sì wò, mo sì gbọ́ ìdì kan tí ń fò ní àárín ọ̀run, ó ń wí ní ohùn rárá pé egbé, egbé, egbé fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé nítorí ohun ìpè ìyókù tí àwọn áńgẹ́lì mẹ́ta tí ń bọ̀ wá fún. Ìfihàn orí ìkẹsàn-án. Áńgẹ́lì karùn-ún sì fún, mo sì rí ìràwọ̀ kan bọ́ sí ilẹ̀ láti ọ̀run wá. a si fi ìṣíkà ihò ọ̀gbun fún un, ó sì ṣe ihò ọ̀gbun náà, ẹ̀ẹ̀fín sì rú jáde láti inú ihò náà wá bí ẹ̀ẹ̀fín ìléru ńlá, oòrùn àti ojú sánmọ̀ sì ṣókùn nítorí ẹ̀ẹ̀fín ihò náà, èso sì jáde ti inú ẹ̀ẹ̀fín náà wá sórí ilẹ̀, a sì fi agbára fún wọn bí àkeke ilẹ̀ ti ní agbára, a sì sọ fún wọn pé kí wọn kí ó má ṣe pa koríko ilẹ̀ lára tàbí ohun tútù kan tàbí igikígi kan bí kò ṣe àwọn ènìyàn tí kò ní èdìdí Ọlọ́run ní iwájú wọn, a sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe pa wọn ṣùgbọ́n kí á dá wọn ní oró ní oṣù márùn-ún, oró wọn sì dàbí oró àkeke nígbà tí ó bá ta ènìyàn, ilé ọjọ́ wọn ni ilé àwọn ènìyàn yóò sì máa wá ikú, wọn kì yóò sì rí i, wọn ó sì fẹ́ láti kú, ikú yóò sì sá kúrò lọ́dọ̀ wọn, ìrẹ́ àwọn esú náà sì dàbí àwọn ẹṣin tí a múra sílẹ̀ fún ogun, àti ní orí wọn ni bí ẹni pé àwọn adé tí ó dàbí wúrà wà, ojú wọn sì dàbí ojú ènìyàn, wọn sì ní irun bí irun obìnrin, ehin wọn sì dàbí ti kìnìún, wọn sì ní àwo ìgbàyà bí àwo ìgbàyà irin, ìró ìyẹ́ wọn sì dàbí ìró kẹ̀kẹ́ ẹṣin púpọ̀ tí ń súré lọ sí ogun, wọn sì ní ìrù àti oró bí ti àkeke, àti ní ìrù wọn ni agbára wọn wà láti pa ènìyàn lára fún oṣù márùn-ún, wọn ní áńgẹ́lì ọ̀gbun náà bí ọba lórí wọn, orúkọ rẹ̀ ní èdè Bẹ́rù ní Abádónì, àti ní èdè Gíríkì orúkọ rẹ̀ a máa jẹ́ Àpólíónì, ègbé kan kọjá, kíyèsí, ègbé méjì ń bọ̀ síbẹ̀ lẹ́yìn èyí. Áńgẹ́lì kẹfà sì fún, mo sì gbọ́ ohùn kan láti ibi ìwo mẹ́rin pẹpẹ wúrà wá tí ń bẹ níwájú Ọlọ́run, ó ń wí fún áńgẹ́lì kẹfà náà tí ó ní ìpè náà pé tú àwọn áńgẹ́lì mẹ́rin nì sílẹ̀ tí a dè lẹ́bàá odò ńlá Éfrátì, a sì tú àwọn áńgẹ́lì mẹ́rin náà sílẹ̀ tí a ti pèsè tẹ́lẹ̀ fún wákàtí náà àti ọjọ́ náà àti oṣù náà àti ọdún náà láti pa ìdá mẹ́ta ènìyàn, iye ogun àwọn ẹlẹ́ṣin sì jẹ́ 50,000 lọ́nà ìgbà, mo sì gbọ́ iye wọn, báyìí ni mo sì rí àwọn ẹṣin náà ní ojúran àti àwọn tí ó gùn wọ́n, wọ́n ní àwo ìgbàyà iná àti ti jákíntì àti ti imí ọjọ́, orí àwọn ẹṣin náà sì dàbí orí àwọn kìnìún, àti láti ẹnu wọn ni iná àti ẹ̀ẹ́fín àti imí ọjọ́ ti ń jáde, nípa ìyọnu mẹ́ta wọ̀nyí ni a ti pa ìdá mẹ́ta ènìyàn, nípa iná àti nípa ẹ̀ẹ́fín àti nípa imí ọjọ́ tí ó ń ti ẹnu wọn jáde, nítorí pé agbára àwọn ẹṣin náà ń bẹ ní ẹnu wọn àti ní ìrù wọn, nítorí pé ìrù wọn dàbí ejò, wọ́n sì ní orí, àwọn wọ̀nyí ni wọ́n sì fi ń pani lára, ṣùgbọ́n àwọn ènìyàn ìyókù tí a kò sì ti pa ìyọnu wọ̀nyí pa kò sì ronúpìwàdà iṣẹ́ ọwọ́ wọn kí wọn kí ó má ṣe sin àwọn ẹ̀mí èṣù àti èrè wúrà àti ti fàdákà àti ti idẹ àti ti òkúta àti ti igi mọ́, àwọn tí kò lè ríran tàbí kí wọ́n gbọ́ràn tàbí kí wọ́n rìn, bẹ́ẹ̀ ni wọn kò ronúpìwàdà ènìyàn pípa wọn tàbí oṣó wọn tàbí àgbèrè wọn tàbí olè wọn.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Orí ìkẹwàá, mo sì rí áńgẹ́lì mìíràn alágbára, ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá, a fi àwọ̀ sánmọ̀ wọ̀ ọ́ ní aṣọ, òṣùmàrẹ́ sì ń bẹ ní orí rẹ̀, ojú rẹ̀ sì dàbí oòrùn, àti ẹsẹ̀ rẹ̀ bí ọ̀wọ̀n iná, ó sì ní ìwé kékeré kan tí a ṣí ní ọwọ́ rẹ̀, ó sì fi ẹsẹ̀ rẹ̀ ọ̀tún lé òkun àti ẹsẹ̀ rẹ̀ òsì lé ilẹ̀, ó sì ké ní ohun rárá bí ìgbà tí kìnìún bá búra múra wọn. Nígbà tí ó sì ké, àwọn àrá méje náà fọhùn. Nígbà tí àwọn àrá méje náà fọhùn, mo múra àti kọ̀wé, mo sì gbọ́ ohùn láti ọ̀run wá ń wí fún mi pé, fi èdìdí di ohun tí àwọn àrá méje náà sọ, má sì ṣe kọ wọ́n sílẹ̀. Áńgẹ́lì náà tí mo rí tí ó dúró lórí òkun àti lórí ilẹ̀ sì gbé ọwọ́ rẹ̀ sí òkè ọ̀run, ó sì fi ẹni tí ń bẹ láàyè láé àti láéláé búra, ẹni tí ó dá ọ̀run àti ohun tí ń bẹ nínú rẹ̀, àti ilẹ̀ ayé àti ohun tí ń bẹ nínú rẹ̀, àti òkun àti ohun tí ń bẹ nínú rẹ̀, pé ìgbà kì yóò sí mọ́. Ṣùgbọ́n ní ọjọ́ ohun áńgẹ́lì keje nígbà tí yóò bá fún ìpè, nígbà náà ni ohun ìjìnlẹ̀ Ọlọ́run parí gẹ́gẹ́ bí ìrere tí ó sọ fún àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn wòlíì. Ohun náà tí mo gbọ́ láti ọ̀run wá tún bá mi sọ̀rọ̀, ó sì wí pé, lọ, gba ìwé tí ó ṣì ní lọ́wọ́ áńgẹ́lì tí ó dúró lórí òkun àti lórí ilẹ̀. Mo sì tọ áńgẹ́lì náà lọ, mo sì wí fún un pé fún mi ní ìwé kékeré ni, ó sì wí fún mi pé gbà kí o sì jẹ́ tán, yóò mú inú rẹ korò ṣùgbọ́n ní ẹnu rẹ yóò dàbí oyin. Mo sì gba ìwé kékeré náà lé ọwọ́ áńgẹ́lì náà, mo sì jẹ́ tán, ó sì dùn ní ẹnu mi bí oyin, bí mo sì ti jẹ́ tán, inú mi korò. A sì wí fún mi pé ìwọ ó tún sọ àsọtẹ́lẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti orílẹ̀ àti èdè àti àwọn ọba. Ìfihàn orí ìkọkànlá, a sì fi ìfífẹ́ kan fún mi tí ó dàbí ọ̀pá, ó wí pé dìde sí wọn tẹ́ḿpìlì Ọlọ́run àti pẹpẹ àti àwọn tí ń sìn nínú rẹ̀, sì fi àgbàlá tí ń bẹ lóde tẹ́ḿpìlì sílẹ̀, má sì ṣe wọ̀n-án, nítorí tí a fi fún àwọn kèfèrí, ìlú mímọ́ náà ni wọn ó sì tẹ̀mọ́lẹ̀ ní oṣù 42, èmi ó sì yọ̀ǹda fún àwọn ẹlẹ́rìí mi méjèèjì, wọn ó sì sọtẹ́lẹ̀ fún ẹgbẹ̀fà ọjọ́ ó lé 100 nínú aṣọ ọ̀pọ̀. Wọ̀nyí ni igi òróró méjì ni àti ọ̀pá fìtílà méjì ni tí ń dúró níwájú Olúwa ayé. bí ẹnikẹ́ni bá sì fẹ́ pa wọ́n lára iná àti ẹnu wọn jáde a sì pa àwọn ọ̀tá wọn run bí ẹnikẹ́ni yóò bá sì fẹ́ pa wọ́n lára báyìí ni ó yẹ kí a pa á. Àwọn wọ̀nyí ni ó ní agbára láti sí ọ̀run tí òjò kò fi rọ̀ lé ọjọ́ àsọtẹ́lẹ̀ wọn, wọ́n sì ní agbára lórí omi láti sọ wọ́n di ẹ̀jẹ̀ àti láti fi onírúurú àjàkálẹ̀ àrùn kọlu ayé nígbàkúgbà tí wọ́n bá fẹ́. Nígbà tí wọ́n bá sì ti parí ẹ̀rí wọn, ẹranko tí ó ń ti inú ọ̀gbun gòkè wá ni yóò bá wọn jagun, yóò sì ṣẹ́gun wọn, yóò sì pa wọn. Òkú wọn yóò sì wà ní ìgboro ìlú ńlá ni tí à ń pè ní Sodomu àti Íjíbítì nípa ti ẹ̀mí, níbi tí a gbé kan Olúwa wọn mọ́ àgbélébùú. Àti nínú àwọn ènìyàn àti ẹ̀yà àti èdè àti orílẹ̀, wọ́n wo òkú wọn fún ijọ́ mẹ́ta òun àbọ̀, wọn kò sì jẹ́ kí a gbé òkú wọn sínú ìsà òkú. Àti àwọn tí ó ń gbé orí ilẹ̀ ayé yóò sì yọ̀lé wọn lórí, wọ́n sì ṣe àríyá, wọ́n sì ta ara wọn lọ́rẹ, nítorí tí àwọn wòlíì méjèèjì yìí dá àwọn tí ó ń bẹ lórí ilẹ̀ ayé lóró. Àti lẹ́yìn ijọ́ mẹ́ta ohun àbọ̀ náà, ẹ̀mí ìyè láti ọ̀dọ̀ Ọlọ́run wá wọ inú wọn, wọ́n sì dìde dúró ní ẹsẹ̀ wọn, ẹ̀rù ńlá sì bá àwọn tí ó rí wọn. Wọ́n sì gbọ́ ohùn ńlá kan láti ọ̀run wá ń wí fún wọn pé ẹ gòkè wá ẹ̀yìn. Wọ́n sì gòkè lọ sí ọ̀run nínú àwọsánmọ̀, àwọn ọ̀tá wọn sì rí wọn. Ní wákàtí náà, ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀, ìdámẹ́wàá ìlú náà sì wò ó, àti nínú ìṣẹ̀lẹ̀ náà, 500 ènìyàn ni a pa, ẹ̀rù sì bá àwọn ìyókù, wọ́n sì fi ògo fún Ọlọ́run ọ̀run, ègbé kejì kọjá, sì kíyèsí, ègbé kẹta sì ń bọ̀ wá kánkán. Áńgẹ́lì keje sì fún ìpè, a sì gbọ́ ohùn ńlá láti ọ̀run wá wípé ìjọba ayé di ti Olúwa wa àti ti Kristi rẹ̀, òun ó sì jọba láé àti láéláé. Àti àwọn àgbà 24 ni tí wọ́n jókòó níwájú Ọlọ́run lórí ìtẹ́ wọn dojúbolẹ̀, wọ́n sì sin Ọlọ́run wípé àwa fi ọpẹ́ fún ọ Olúwa Ọlọ́run Olódùmarè tí ń bẹ tí ó sì ti wà tí ó sì máa bọ̀, nítorí tí ìwọ ti gba agbára ńlá rẹ, ìwọ sì ti jọba. Inú sì bí àwọn orílẹ̀-èdè, ìbínú rẹ sì dé àti ìgbà láti dá àwọn òkú lẹ́jọ́ àti láti fi èrè fún àwọn ìránṣẹ́ rẹ wòlíì àti àwọn ènìyàn mímọ́ àti àwọn tí ó bẹ̀rù orúkọ rẹ, àti ẹni kékeré àti ẹni ńlá, àti láti ran àwọn tí ń pa ayé run. A sì ṣí tẹ́ḿpìlì Ọlọ́run sílẹ̀ lé ọ̀run, a sì rí àpótí májẹ̀mú nínú tẹ́ḿpìlì rẹ̀, mọ̀nàmọ́ná sì kọ, a sì gbọ́ ohùn, àrá sì sán, ìṣẹ̀lẹ̀ sì ṣẹ̀, ìyìn ńlá sì bọ́.
1: DCLM Radio, your spiritual warfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a ti wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ wípé nínú òkùnkùn ayé yìí, nínú ìṣìnà tí àwọn ayé wà, nínú ìkóríta tí gbogbo àwọn ènìyàn wà, láì mọ ọ̀nà sí ìyẹ́ nípẹ̀kun, àwa ni ẹ pè wá sọ́dọ̀ ara yín kí ọ̀rọ̀ yín kí ó ba lè tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, kí a ba lè ríran láti mọ̀ wípé ọ̀nà ìyè ni ọ̀nà tóóró, ọ̀nà àgbélébò tí ó lọ sílé ògo. A dúpẹ́ wípé ẹ ṣe wa lójú, a dúpẹ́ wípé ẹ ti fọwọ́ tọ ọkàn wa, a dúpẹ́ pé kìí ṣe pé ẹ fọwọ́ tọ ọkàn wa nìkan ṣoṣo, ẹ kọ ọkàn wa nílà láti máa bẹ̀rù, láti máa wárìrì níwájú yín, láti máa ṣàfẹ́rí àti láti máa wá ìjìnlẹ̀ ìfẹ́ yín nínú ọ̀rọ̀ yìí. À ń bẹ̀bẹ̀ wípé ìfẹ́ láti ṣe àwárí, ìfẹ́ láti súnmọ́ yín sí, ìfẹ́ láti dúró lé ọ̀nà náà tí ó lọ sí ìyè ànípẹ̀kun, wípé ìfẹ́ yìí kì ó kó mọ́ wa nínú lórúkọ Jésù. Bí a ti wá lónìí, tí a ń fẹ́ kọ́, tí a sì ń fẹ́ gbọ́ láti ẹnu yín, ẹ bá wa sọ̀rọ̀, ẹ là wá lóye, ẹ ṣe wa lójú, ẹ fi ìṣepayá ìran ọ̀run tí inú Bíbélì ẹ fi hàn wá lórúkọ Jésù. Gbogbo ibi tí iyè méjì àti ẹ̀rù, gbogbo ibi tí òkùnkùn àbí òwúsùwòsù tínú ayé yìí tí ó wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa, ẹ bá wa lé wọn jáde pẹ̀lú iná àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín lórúkọ Jésù. Bí ẹ sì ti ń kọ́ wa ẹ̀mí láti gbà á, láti ṣe, láti tẹ̀lé yín títí dé òpin, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ mú kí a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé, kí ìrètí wa kí ó lè wà nínú yín títí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí ni a tún bẹ̀rẹ̀, awon eko ti a tin ko lese lese ninu epistle ti Paul si awon ara Kolose bi o ba je eni ti o tin ba pejo tele tele o mo wi pe a ti se opolopo eko ninu iwe Kolose yi epistle si awon ara Kolose ati ko ninu ori kini ase ti ko ninu ori keji loni anwo ori keta ase nka lati ese ikini titi de ese ikerin awon ohun ijinle popo ni olorun fi pamo fun wa ninu bibeli ati ninu awon episteli papa papa ninu eti afeka loni awon ohun ijinle popo ni olorun fi pamo fun wa ti o se wipe bi o ba ye wa bi abasi gbaro bi abagbadura le lori yo mu ki igbese aye onigbagbo ki o ye wa ju be lo yo se je ki ore ofe olorun ti a fi le gbe igbese aye asegun ki o ju be lo ni igbese aye wa nitori be bi atinka awon oro won yi ma se je ki omo tabi eni ti o joko segbe re ma se je ki o di olowo ni igba popo ni awon alabiyamo laarin wa ni won ma ngba awon omo won laye lati di won lowo elomiran o sese ki o je wi pe a ma toju omo tabi ki o ma fi omo fun omo ki o ma se fi eti si eko ti a nko nitori be ki a ma se je ki ohun ko ohun tabi enikeni ki o di wa lowo enikan wole nigbati a ti bere ikeko ni tabi nkan kan lo bo sile lowo enikan tabi ohun kan miran lo nsele nita tabi ariwo ni a n gbo lati ibo miran e ma je ki awon nkan wonyi ki o di wa lowo ki a ba le je eni ti o n fi ohun rere awon ribiri ti olorun ti pese fun wa ki a le fi sere je ninu odun titun yi nitori be bi a ti si bibeli be ni ki o ma si bibeli re ki o si ma fi oju ba awon ti a n ka ki o ma fi oju ba won lo eko bibeli ni a wa fun asin lati wo bibeli wa bi a ti n si bi a ti n ka mo n ka lati Kolose ori keta lati ese ikini nje bi a ba ti ji yin dide pelu Kristi e ma saferi awon nkan ti n be loke nibi ti Kristi gbe wa ti o joko li owo otun olorun e ma ronu awon nkan ti n be loke ki se awon nkan ti n be le aye nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Kristi ninu olorun nigbati Kristi eni ti se iye wa yo farahan nigba na li eyin pelu o farahan pelu re ninu ogo ese merin yi ni afese asaro le lori loni o nso nipa igbe aye eni ti a jidide ni ese ikini o ni nje bi abati ji yin dide pelu Kristi o ye ki o mo gege bi akeko bibeli we pe ni ibere pepe ma je mu titun yi ako ni ede giriki ede giriki ti a fi ko ma je mu titun yi bi abaka ese ikini yi o nso wipe nje nigbati ati ji yin dide pelu Kristi ma se je ki o se oni kayefi ikan na ni o nso pelu idaniloju wipe awa ti a je onigbagbo awa ti ati di atunbi oni ati ji wa dide ko si tabi sugbon ninu re wipe looto lati ji wa dide pelu Kristi o wa nso wipe nigbati o mo wipe ati ji o dide pelu Kristi tabi bi o ba fe fi ami han wa wipe ni tooto le ati ji o dide pelu Kristi oni ohun kan ni o ye ko je ilepa okan re e ma saferi awon nkan ti n be loke nibi ti Kristi gbe wa ti o joko le owo otun olorun o si wa nso fun bawo ni a se le saferi ohun ti n be loke awon ti ko loye won le ro we pe ki a ma wo kesa ki a ma wole ko so be o se alaye ni ese ikeje oni ke a ma ronu awon nkan tin be loke bi a ba so wi pe ke a ma saferi ke a ma wa awon nkan tin be loke itumo re ye ni ese ikeje nigbati o wi pe ke a ma ronu awon nkan tin be loke ki se awon nkan tin be le aye o wa so fun ni ese iketa ere di ti o ye ke a ma saferi awon nkan tin be loke ki se nkan tin be laye ni ese keta oni eredi re ni yi nitori eyin ti ku nitori

A sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣeé ṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ tí ó ń bá ìjọ wí sí lónìí, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn, orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù, èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akáógbéra, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ tàbí ní ọkàn wa tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́wọ́ tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀, èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún, gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí, tí mo sì ń nà, nítorí náà ní ìtara, nítorí náà ní ìtara. Ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná tí kò tutù, ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́wọ́, ó ń sọ fún wa wípé òun bá wa wí, òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń béèrè lọ́wọ́ wa, ó ń fẹ́ kí a ní ìtara àti ìgbóná ọkàn, ó sì ń sọ fún wa wípé kí a ronú pọ̀wàdà. Ẹ jẹ́ kí a tún padà sí Rómù orí kejìlá, Rómù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá, ní ti iṣẹ́ ṣíṣe. Bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe, apostoli ń ṣiṣẹ́ fún Ọlọ́run, evangelist ń ṣiṣẹ́ fún Ọlọ́run, àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore, gẹ́gẹ́ bí wòlíì ní Májẹ̀mú titun, tí wọ́n sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé Ọlọ́run, tí wọ́n ń jẹ́ kí ilé Ọlọ́run kí ó wà ní ìmọ́tótó, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń kọrin, àwọn tí wọ́n ń ṣe àdènà, àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere, èyí tí a máa ń pè ní track ní èdè òyìnbó, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀, láti máa mú ọ wá sínú ìjọ Ọlọ́run, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrà Ọlọ́run, èé ṣe tí ìwọ fi ń káwọ́ gbéra. Ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe, a sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. A rí àwọn akọrin, a rí àwọn adènà, a rí àwọn oníwàásù, a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Èé wá ti ṣe tí a fi jókòó láì rí nǹkan ṣe fún Ọlọ́run? Nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́, ọkọ ló dí mi lọ́wọ́, ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún Ọlọ́run, tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún Ọlọ́run. Ẹ má ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn kí ẹ sì máa sin Olúwa. Mo ń gbàdúrà wípé gbogbo àwa tí a wá lónìí, irú ìtara bẹ́ẹ̀, irú ìgbóná bẹ́ẹ̀, Ọlọ́run yóò fi fún wa. A ó sì rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí a ó fi àkókò àti ayé wa sílẹ̀, àti owó àti dúkìá àti àwọn ìní tí a ní tí a ó fi sílẹ̀ láti lè ṣiṣẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde láti gbàdúrà sí Ọlọ́run wípé ibi tí a ti ń ṣe ọ̀lẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ibi tí ìlọ́wọ́wọ́ ti wà ní ìgbésí ayé wa tẹ́lẹ̀, ibi tí ọ̀lẹ àbí ìmẹ́lẹ́

ní ìgbésí ayé wa tẹ́lẹ̀ pẹ̀lú iná ẹ̀mí mímọ́. Ọlọ́run yóò gba ọgbọ́n kúrò ní ìgbésí ayé wa, a ó sì fi ayé wa, àkókò wa, ohun gbogbo tí a ní, a ó fi sílẹ̀ láti ṣe iṣẹ́ fún Ọlọ́run pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, a ó ṣiṣẹ́ fún Ọlọ́run. O ti gbọ́ nípa ti ìgbàlà, ṣé o ti onípòwàdà, a sì ti gba ọkàn rẹ là. O ti gbá nípa ti àtúnṣe, ṣé o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú Olúwa, o sì ti ṣe àtúnṣe tí ó yẹ tí ó sì tọ́. O ti gbọ́ nípa ti ìsọdi mímọ́, ṣé o ní ìtara ọkàn, ìgbóná ọkàn láti gbàdúrà, láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó, láti ṣe ohun tí Ọlọ́run béèrè lé ọwọ́ rẹ. O ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́, a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí Ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀. O wa ti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ. O ti gbá nípa àti ìjèrè ọkàn láti lọ, láti ilé dé ilé, láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa Jésù Kristi Olùgbàlà. Ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ? O ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà, wípé kí a máa gbàdúrà lé àìsinmi, lé àìṣàárẹ̀. O wa ní ìgbóná ọkàn láti gbàdúrà títí Ọlọ́run yóò fi dáhùn, láti gbàdúrà fún àwọn ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè ní ìgbàlà ní ti iṣẹ́ ṣíṣe. Ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa.

0: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ohun tí olùkọ́kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run, a lè fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí. Wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn. Tí àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí. Mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi. Ǹjẹ́ ṣé ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni? Torí kò yé mi dáradára ń bẹ yẹn sà.
0: A sọ fún wa nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù 18:20 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo, kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run, tí kò sì ṣe ojúsàájú ènìyàn. Òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi, kò sì súnjà, kò súsí nígbà ọ̀sán kan. Ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run, tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn. Ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀ kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà, ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore, pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kìí ṣe wípé a ń kùn, èyí kìí sì ṣe wípé a ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láìkùn pẹ̀lú ọkàn ìdúpẹ́, èyí ni jẹ́ wípé kìí ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa. Ní Filipi orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Mo sì tún wí, ẹ máa yọ̀, ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Olúwa ń bẹ nítòsí. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ, àti mu, àti ṣiṣẹ́, àti gbọ́ bùkátà, àti tọ́jú ọmọ, tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà, ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipò kípò tí a bá wà, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà, ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gba gbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun se won ki se ohun ti o je edun okan wa yi gege bi onje gege bi aso gege bi ile gege bi itoju omo tabi awon nkan miran ki se eyi ni o ye ki a fe saju ohun ti o ye ki a fe saju ni idupe ayo we pe aje ti Olorun ki o ba le ye wa dara dara ki o ba le dabi e ki o ma se dabi eni we pe aboju fo nitori ohun to n ta wa lara labe aso o n so o ni mo tun wi fun yin o so fun ale kini o tun wa so wi pe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti an so ni yin ni iwon tun won si wi pe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwon tun won si ki a le fi han ki o ma dada be ni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohun kon ti Olorun le se fun wa sibe sibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni tohun o ni ki a ni iwon tun won si pelu adura wa o ni Olorun wa n be nitosi ohun to n wo ni pe bibo re o sumo tosi o wa so we pe e ma se aniyan ohunkohun aniyan ni o ma mu irewesi okan wa aniyan ni o ma mu ki soro ki o tan wa aniyan ni o ma mu idayapo wa sinu okan wa aniyan ni o ma da ni o ma je ki o dabi eni wo pe a n fi were pe Olorun lejo aniyan ni o ma je ki o dabi eni wo pe aigbagbo paapa o fi okan wa se ile ati se ibugbe sugbon n so fun a wi pe bi a ti ni Olorun loke orun bi a ti ni Jesu Kristi to n gbadura fun wa bi a ti ni emi mimo to je olotuna fun wa bi a ti ni oro Olorun ati ileri re ti ki yi e ti o wa fun wa ati bi a ti ni awon ore ti Olorun ti se fun wa nigba ti a ti gba Jesu Kristi gbo o n so fun a wi pe ki a ma se aniyan ohunkohun bi o je ile Olorun ti pese ile fun awon elomiran o le se fun wa bi o je omo fun awon to yagan o ti se fun awon elomiran o le se fun wa bi o je ounje la fe je ni odindi ogoji odun ni Olorun fi bo awon omo Israeli laina kobo tabi naira lati apo won to je wipe lojojumo lara aro ni won lo n ko mana bi o je ti atirasowo melomelo ni ki a so nipa yi ti Olorun se fun won bi o si je pe ki o pa awon ota wa lenu mo gbogbo re patapata ni Olorun le se bi o je pe ki o toju wa ni aye yi ki o tun lo toju wa ni aye ti n bo owo Olorun lo wa o ni nitori be niwon ti a ti mo wi pe ko si ohun to soro fun Olorun lati se ati pe o ti n toju wa gege bi a ti wa loni ohun lo pa mo de ibi ti a wa o ni e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo ninu ohun gbogbo ninu ebi ninu ile ninu ago ara wa ni ibi ise wa fun awon omo fun atije fun atimu fun gbogbo erongba ti o wa ni okan wa o ni ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe we pe bi a ba n gbadura bi a ba si n bi Olorun we pe ki o ṣaanu fun wa ki o fun wa ni ohun kan tabi ohun miran o ni ki a ranti wi pe ki a ma dupe nigba gbogbo ninu idupe yi ni a o ma fi ibeere wa han fun Olorun nitori be bi a ba ni ki a so ki o le ye ni kini anpe ni wepe eyan kun kikun ni wepe nigba ti a ba nso fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti ngbadura kilode wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gbo awon to njeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won besi ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun ni yen nitori pe gbogbo ti a nso yi ko si idupe ko si imore wo awon mo israeli ti a nso ni pare bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran moses si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan won yi kuro ninu oko eru egypt ko si dupe won fi igba kankan so fun olorun wi pe o se nitoto ni o dabi eni pe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kigbe a le so wo pe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wo pe o ba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o ni iya ti o ni baba ti o ni eni to n bere e o ba ti fi wa le aba ti ku gege bi eru adura won niyen ni olorun so fun mose wo pe awon won yi o madura agba bi aba joko titi won aba je ki awon ara egypt ki o pa won sugbon mose nitori ileri mi ati majemu mi fun abraham na opa re omi okun o ya si meji awon won yi lai duro wi pe ah olorun ko se awi be se be eni tiki jani tile won koja ni olorun so fun mose wi pe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagun jagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wi pe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni a ri wi pe o nje o tete de awon agbalagba to je wi pe gba ti won wa ni oko eru farao ko ba won mo wi pe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisin yi ebi die se amo awa ti a je onigbagbo nisisin yi to je wi pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gba ta ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fore han we pe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsun kun asunrin ekun losan ekun loru lodo adaun se pelu adiye lowo pelu eran ala kigbe bamba na sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe ankun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe wi pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi abawo ori ikokan lelogun ti aka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori kokan lelogun ese kini si ese keta eni ara kenani oba aradi ti ngbe iha gusu gbo pe israeli gba ona amiyo nigba na Leoba Israeli ja o si mu ninu won ni igbekun Israeli si je eje fun Oluwa we pe bi iwo ba fi awon eniyan yi le mi lowo ni toto nje emi ohun ilu won patapata Oluwa si gbo ohun Israeli o si fi awon ara Kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe na ni Homa ni ipari ese iketa yi o ti aro we pe o ye ki omo Oluwa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o nbo ti ko ni bo san ohun ti o ye ki won se ni o pe ki won ki o tile to bere ohun miran rara o ye kan ki o be si ndupe lowo Olorun ope da pe Olorun sore fun won o segun ota won kini won fi san fun Olorun ohun ti ari ni ese ikerin ni wepe won sirin lati oke hori lo liono kokopa lati yi ile Edomu ka suru si tan awon eniyan na popo nitori ona na won si awon eniyan na si ba Olorun ati Mose so ko si ope gbogbo ti Olorun se fun won ko si wi pe ki a ti le so wi pe loni a ko ni bere ohun kan lowo Olorun wo mana to fi nbo wa wo aso ta ti nlo lati odun mewa odun meedogun ti Olorun pamo wo bata ti a nlo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi Olorun se sogba yi wa ka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi Olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe an bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo Olorun ohun ti a ri ni wi pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun Olorun wi pe ki lo ti e se na toju orire mana to so wa ta mo boyo odun abi odun ki lo se ta won orisa o se fa won to nsin orisa ni Olorun so pe awon won yi ko ye lati wa laaye Olorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si bere si ni pa won tun wo won madura gba won le ke pe Oluwa Mose ni won tun lo sare ba wo pe Mose o de o gba wa wa anu Olorun lori won Olorun so fun Mose wo pe ogede dudu ko se boshan omo boruko se lopa ro ide fun won bi won ba wo won aye Olorun tun lana igbala sile fun won bi Olorun ba nsami ese tani ibaduro gbogbo ore t'Olorun ti se fun wa bi ki ba se anu Olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma nja si kikun nitori pe gbogbo n ta nso ko mu idupe lowo nitori be arabirin wa bi abani onkon ti o je edun okan fun wa on ti o ye ki a se ni wepe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wepe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere we pe se bayi ki a koko ma dupe we pe a wa laaye amo christi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye jo ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si we pe a nkun iwaju olorun arabirin se oye yin
1: oye mi sa e se pa
0: e se
1: popo
0: e se o e je ki a dede duro lati gbadura se oni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojojumo ni iwa igbesi aye re

0: ìfihàn orí ìkẹtàlá. Mo sì dúró lórí iyanrìn òkun, mo sì rí ẹranko kan ti inú òkun jáde wá. Ó ní orí méje àti ìwo mẹ́wàá àti adé mẹ́wàá lórí àwọn ìwo náà, àti ní àwọn orí rẹ̀ náà ni orúkọ Ròdì. Ẹranko tí mo rí náà sì dàbí ẹkùn, ẹsẹ̀ rẹ̀ sì dàbí ti bẹ́ẹ̀rì, ẹnu rẹ̀ sì dàbí ti kìnìún. Dragoni náà sì fún ní agbára rẹ̀ àti ìtẹ́ rẹ̀ àti ọlá ńlá. Mo sì rí ọ̀kan nínú àwọn orí rẹ̀ bí ẹni pé aṣá apa, a sì ti wo ọgbẹ́ àṣápa rẹ̀ náà sàn. Gbogbo ayé sì fi ìyanu tẹ̀lé ẹranko náà. Wọ́n sì foríbalẹ̀ fún Dragoni náà nítorí ó ti fún ẹranko náà ní ọlá. Wọ́n sì foríbalẹ̀ fún ẹranko náà wípé ta ni ó dàbí ẹranko yìí, ta ni ó sì lè bá a jagun. A sì fún ní ẹnu láti máa sọ ohun ńlá àti ọ̀rọ̀ òdì, a sì fi agbára fún láti ṣe bẹ́ẹ̀ ní oṣù 42. Ó sì yẹnu rẹ̀ ní ìsọ̀rọ̀ òdì sí Ọlọ́run láti sọ ọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀ àti sí àgọ́ rẹ̀ àti sí àwọn tí ń gbé ọ̀run. A sì fi fún láti máa bá àwọn ènìyàn mímọ́ jagun àti láti ṣẹ́gun wọn. A sì fi agbára fún lórí gbogbo ẹ̀yà àti ènìyàn àti èdè àti orílẹ̀. Gbogbo àwọn tí ń gbé orí ilẹ̀ ayé yóò sì máa sìn. Olúkúlùkù ẹni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn tí a ti pa láti ìpilẹ̀ṣẹ̀ ayé. Bí ẹnikẹ́ni bá ní etí kí ó gbọ́. Bí ẹnikẹ́ni bá ń fẹ́ kí á di ẹni ìgbèkùn, ìgbèkùn ni yóò lọ. Bí ẹnikẹ́ni bá ń fẹ́ kí á fi idà pa ẹni, idà ni a sì fi pa òun náà. Níyìn ni sùúrù àti ìgbàgbọ́ àwọn ènìyàn mímọ́ gbé wà. Mo sì rí ẹranko mìíràn gòkè láti inú ilẹ̀ wá. Ó sì ní ìwo méjì bí ọ̀dọ́ àgùntàn, ó sì ń sọ̀rọ̀ bí Dragoni, ó sì ń lo gbogbo agbára ẹranko ìkíní iwájú rẹ̀. Ó sì mú ilẹ̀ ayé àti àwọn tí ń gbé inú rẹ̀ foríbalẹ̀ fún ẹranko ìkíní tí a ti wo ọgbẹ́ àṣápa rẹ̀ sàn. Ó sì ń ṣe ohun ìyanu ńlá, àní tí ó fi ń mú iná sọ̀kalẹ̀ láti ọ̀run wá sí ilẹ̀ ayé níwájú àwọn ènìyàn. Ó sì ń tan àwọn tí ń gbé orí ilẹ̀ ayé jẹ nípa àwọn ohun ìyanu tí a fi fún láti ṣe níwájú ẹranko náà. Ó ń wí fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé láti ya àwòrán fún ẹranko náà tí ó ti gba ọgbẹ́ ìdà tí ó sì yẹ. A sì fi fún láti fi ẹ̀mí fún àwòrán ẹranko náà kí ó máa sọ̀rọ̀, tí ó sì mú kí a pa gbogbo àwọn tí kò foríbalẹ̀ fún àwòrán ẹranko náà. Ó sì mú gbogbo wọn àti kékeré àti ńlá, ọlọ́rọ̀ àti tálákà, òmìnira àti ẹrú, kí a fi àmì kan fún wọn ní ọwọ́ ọ̀tún wọn tàbí ní iwájú wọn, àti kí ẹnikẹ́ni má lè rà tàbí kí ó tà bí kò ṣe ẹni tí ó bá ní àmì orúkọ ẹranko náà tàbí iye orúkọ rẹ̀. Níyìn ni ọgbọ́n gbé wà, ẹni tí ó bá ní òye kí ó ṣírò iye tí ń bẹ lára ẹranko náà nítorí iye ènìyàn ni. Iye rẹ̀ náà sì jẹ́ 46,000.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Orí ìkẹrìnlá, mo sì wò sí kíyèsí ọ̀dọ́ àgùntàn náà dúró lórí òkè Sioni, àti pẹ̀lú rẹ̀ 7,000 ènìyàn. Wọ́n ní orúkọ rẹ̀ àti orúkọ bàbá rẹ̀ tí a kọ sí iwájú wọn. Mo sì gbọ́ ohùn ńlá kan láti ọ̀run wá bí ariwo omi púpọ̀ àti bí sísán àrá ńlá. Mo sì gbọ́ àwọn aludùrù, wọ́n ń lu dùrú wọn. Wọ́n sì ń kọ bí ẹni pé orin tuntun níwájú ìtẹ́ẹ̀nì àti níwájú àwọn ẹ̀dá alàyè mẹ́rin ni àti àwọn àgbàni. Kò sì sí ẹni tí ó lè kọ orin náà bí kò ṣe àwọn 7,000 ènìyàn tí a ti rà padà láti inú ayé wá. Àwọn wọ̀nyí ni a kò fi obìnrin sọ di èérí nítorí pé wọ́n díá ni wọ́n. Àwọn wọ̀nyí ní tọ ọ̀dọ́ àgùntàn náà lẹ́yìn níbikíbi tí ó bá ń lọ. Àwọn wọ̀nyí ni a rà padà láti inú àwọn ènìyàn wá. Wọ́n jẹ́ àkóso fún Ọlọ́run àti fún ọ̀dọ́ àgùntàn náà. A kò sì rí èké ní ẹnu wọn. Wọ́n jẹ́ aláìlábùkù. Mo sì rí áńgẹ́lì mìíràn ń fò ní agbede méjì ọ̀run tí ohun ti ìrere àìnípẹ̀kun láti wàásù fún àwọn tí ó ń gbé orí ilẹ̀ ayé àti fún gbogbo orílẹ̀ àti ẹ̀yà àti èdè àti ènìyàn. Ó ń wí ní ohun rárá pé ẹ bẹ̀rù Ọlọ́run kí ẹ sì fi ògo fún un nítorí tí wákàtí ìdájọ́ rẹ̀ dé. Ẹ sì foríbalẹ̀ fún ẹni tí ó dá ọ̀run ohun ayé àti òkun àti àwọn orísun omi. Áńgẹ́lì mìíràn sì tẹ̀lé, ó ń wí pé Babilóni wó. Babilóni tí ó tóbi ni wó, èyí tí ó ti mú gbogbo orílẹ̀-èdè mu nínú ọtí wáìnì ìbínú àgbèrè rẹ̀. Áńgẹ́lì kẹta sì tẹ̀lé wọn, ó ń wí ní ohun rárá pé bí ẹnikẹ́ni bá ń foríbalẹ̀ fún ẹranko oni àti àwòrán rẹ̀ tí ó sì gba àmì sí iwájú rẹ̀ tàbí sí ọwọ́ rẹ̀, òun pẹ̀lú yóò mu nínú ọtí wáìnì ìbínú Ọlọ́run tí a tú jáde ní àìní àbùlà sínú ago ìrunú rẹ̀. A ó sì fi iná àti sulfuru dá a lóró níwájú àwọn áńgẹ́lì mímọ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn. Ẹ̀ẹ́fín oró wọn sì ń lọ sókè títí láéláé. Wọn kò sì ní ní ìsinmi ní ọ̀sán àti ní òru. Àwọn tí ń foríbalẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀ àti ẹnikẹ́ni tí ó bá sì gba àmì orúkọ rẹ̀. Níhìn ni sùúrù àwọn ènìyàn mímọ́ gbé wà, àwọn tí ń pa òfin Ọlọ́run àti ìgbàgbọ́ Jésù mọ́. Mo sì gbọ́ ohun kan láti ọ̀run wá ń wí fún mi pé ọ̀wé rẹ̀ alábùkún fún ni àwọn òkú tí ó kú nípa ti Olúwa láti ìhín lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀mí wí kí wọn kí ó lè sinmi kúrò nínú làálàá wọn nítorí iṣẹ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn. Mo sì wò sí kíyèsí awosomo funfun kan ati lori awosomo na enikan joko ti o dabi omo eniyan ti on ti ade wura ni ori re ati doje mimu ni owo re angeli miran si tinu temple jade wa tin keni on rara si eni ti o joko lori awosomo pe te doje re bo ki o si ma kore nitori akoko ati kore de nitori ikore aye ti gbotan eni ti o joko lori awosomo na si te doje re bo ori ile aye a si se ikore ile aye angeli miran si tinu temple ti nbe ni orun jade wa ti on ti doje mimu angeli miran si ti bi pepe jade wa ti o ni agbara lori ina o si ke ni ohun rara si eni ti o ni doje mimu wipe te doje re mimu bo ki o si re awon ide ajara aye nitori awon eso re ti pon angeli na si te doje re bo ile aye o si ke ajara ile aye o si ko lo sinu ifunti nla ibinu olorun a si te ifunti na leyin odi ilu na eje si ti inu ifunti na jade ani ti o to okun ijanu esin jina to egbejo fulongi
2: E je ki agbadura. Baba wa, Alaanu ati Olore ofe. A dupe wo pe awa nihin, awa sihin lati wa gboro yin. A nbe yin wo pe ki emi mimo yin, ki o tan imole si oro yin ti a oka. Ati oro yin ti a ogbo, ki abale fese mule, ninu igbagbo toto, ninu Kristi. A nbe yin wo pe okun ati agbara, lati simile yin. Lati je ti yin ni toto ati lati ni ore ofe lati ma rin gege bi ilana yin e fi fun olokoloko wa bi a o ti ma wo oro olorun a nbe yin wo pe ki eje ki a je ele ti omo ti yo gbo ti yo si se awon ti en bere lowo wa a dupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa a dupe lowo olorun ti o tun fun wa ni anfani lati wa papo ninu isin awa elede yoruba adupe wipe gege bi olorun ti se ilana yi sile o je ohun ti o je anfani fun wa o si se oju wa ki abale je oro ti o nbe ninu iru isin be o ye ki a so fun awon elomiran ti o dabi eni wipe boya ko ti de eti igbo won tabi ti won lora lati wa si isin yoruba sugbon ti a mo we pe isin yoruba yi ni yo je ohun ti o se won lanfani popo loni mo nsoro lori pataki esin kristiani toto pataki esin kristiani toto awon ile ijo ati awon apejo popo lo wa sugbon opolopo le o dabi koriko igbe eyi ti o wa loni ti a si gbe so sinu ina lola ohun ti a so ni wipe iru awon ipejo be o sese ki won ki o rewa lode o sese ki o dabi eni wipe won dara sugbon nitori wipe won ko ni gbongbo won ko fese mule won ko mo kini o je pataki igun ile ti o ye ki o wa ninu ijo tabi ninu esin kristiani toto a o gbe won so sinu ina laipe ojo awon ojise olorun ni iru ijo be won dabi awon alagbase tin toju igi ti o dabi eni pe o siji bo won bi igi ti o siji bo Jonah sugbon ti o rorun fun kokoro alai lagbara lati bi awon igi won yi sebo lati pa won run patapata esin kristiani ti ko ni gbongbo ti ko si ni ipele o le tete gberu sugbon ko ni pe lati doju bole eyi ni Jesu so fun wa ninu Luke ori kefa ese ikokandinladorun oni sugbon eni ti o gbo ti ko si se o dabi okunrin ti o ko ile si ori ile lai ni ipele nigbati igbe omi bilu logan o si wo iwo ile na sipo eyi ni Jesu n je ki o da wa loju wipe bi abako ile igbagbo wa tabi esin kristiani wa ti ko ni ipile ti ko ni gbongbo ki yo le seso ki yo le pe lo titi wipe ni ojo idajo awon nkan woyi yo je ohun ti a wo pale ti o si dabi eni wipe afi ina sun won iru esin kristiani be ti o gbode kan lojo oni ni opolopo ibi ti a ti ma n josin o dabi labalaba eyi ni ni iru esin kristeni ti ko legun ti ko ni isan ti ko ni agbara laba laba le farahan bi on ti o rewa nigbati o ba nfo kaakiri ṣugbọn nigbati owo omode ti nsere ti o ba te o je ohun alai lagbara ati alai wolo ko ni ipa lati sa ko ni ipa lati daabo bo ara re ko ni ipa lati gbe ara re ro be ni esin kristeni ti ko ni eko ninu o dabi kristeni ti ko lagbara ti ko legun ti ko ni isan tabi ti ko ni awon ohun ti o le pese wa sile fun orun rere awon iwaasu ti a si man gbo ni opolopo ibi ti a ti man lo o je awon iwaasu ti ko le gbe niro ti ko le mule lokan le ti ko le dari wa sibi otimo kristi gege bi olugbala wa ati gege bi idakoro wa ati gege bi eni ti yo le se ategun fun wa lati aye lo si orun opolopo awon ti a si man ri ni ibi gbogbo won yi won da bi awon ti a nfi afefe eko keko gba kaakiri sugbon eyi ni o fi ye fun wa lati gbaro ohun ti esin kristeni ti o duro le lori awo ikoko meta ninu oro ti a o so fun wa ikini ipele esin kristeni toto ipele esin kristeni toto ekeji itan esin kristeni toto iketa ipenija lati pa esin kristeni toto mo ipenija lati pa esin kristeni toto mo ikini ipele esin kristeni toto bi abawo peteru kini ori keji ese ikefa peteru kini ori keji ese ikefa an so fun wa ohun ti o je tabi eni ti o je ipele kristeni toto ninu peteru yi peteru kini ori keji ese ikefa nitori o nbe ninu iwe mimo pe kiyesi mo fi pataki okota egun ile asayan iyebiye lele ni sioni eni ti o ba si gbagbo oju ki yo ti an so fun anihin we pe kristi ni ipele o ni pataki okota egun ile bi aba fe kole bi a ko ba mo pataki egun ile a ko ni le ko ile yi ki o dara tabi ki o joju awon ara ju bi won ba fe kole ni igba ti won won mu pataki okota egun ile won a koko fi lele eyi ni o ma topase won lati mo bi won o se ma gbe awon okota tabi biriki ti o ba ku le ibi ti o ye ki o wa be na ni kristi je bi a ba fe se esin kristeni toto bi a ba fe se ti o je eto gba ni waju olowa ani lati fi ipile kristi ani lati fi lele nitori pe o ni ipile kan soso ti o je otito ninu korinti kini ori keta korinti kini ori keta ese ikokanla nitori ipile miran leni keni ko le filele ju eyi ti ati filele lo ti se Jesu Kristi ipile yi ni ipile ti o daju bi abari eni ti o fe ko ile ti ko fe ki iji ki o wo ile yi pale o daju wi pe o ni lati koko se ipile nitori pe bi ki ba se be ile ti o ba ko ki o je ile ti o le duro pe lo titi nitori be bi a ba fe sin olorun ni toto o ye ki a mo wi pe kristi ni ipile kan soso yi ti a le fi lele o si ni ipile toto a tun pe kristi ni gbongbo gbongbo igi eyi ni a fi kristeni we igi ti o ni ewe tabi ti o ni eka tabi ti o ni awon eso popo ṣugbọn ki a ranti wi pe gbongbo ni o gbe igi yiro ninu romu ori kọkànlá romu ori kọkànlá ẹsẹ ìkẹrìndínlógún ǹjẹ bí àkọsọ bá mọ bẹẹ ni àkópọ bí gbòǹgbò bá sì mọ bẹ́ẹ̀sì ni àwọn ẹ̀ka rẹ̀ náà. A ń fi Jésù Kristì wé gbòǹgbò níhìn-ín wípé bí a bá rí i dájú wípé a gba Jésù gẹ́gẹ́ bí gbòǹgbò igi, àwa tí a jẹ́ ẹ̀ka lára igi náà, àwa pàápàá a ó lè gba oore ọ̀fẹ́ lọ́dọ̀ rẹ̀. Bí òun bá mọ́, a mọ̀ wípé ó mọ́, a mọ̀ wípé ó jẹ́ olóòótọ́, a mọ̀ wípé ó jẹ́ ẹni rere, a mọ̀ wípé ó jẹ́ olùgbàlà, ó jẹ́ aláìlẹ́sẹ̀. Bí òun pàápàá bá mọ́, yóò fi oore ọ̀fẹ́ rẹ̀ jẹ́ kí a jẹ́ mímọ́ pẹ̀lú. Nínú Éfésù 5:23, Éfésù 5:23, nítorí pé ọkọ ní ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, òun sì ni olùgbàlà ara. Níhìn ni a fi Jésù wé ọkọ, nítorí wípé òun ní ṣe orí, òun ló máa ń darí, òun ló máa ń kọ́ni, òun ló máa ń tọ́ni sọ́nà. Nítorí bẹ́ẹ̀, nínú ìjọ ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristi ni adarí, ó ní olùtọ́ni sọ́nà, òun sì ní agbára tí ń gbéni ró. Bíbélì tún sọ fún wa wípé òun ní olùgbàlà àti olùṣọ́ àgùntàn rere. Nínú Jòhánù 10:11, èmi ní olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó mú dá wa lójú wípé ìpìlẹ̀ ẹ̀sìn Kristẹni tòótọ́ ni Kristi. Wípé Kristi ni òkúta igun ilé, pé Kristi ni ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́, wípé Kristi ni gbòǹgbò igi tí a fi wé Kristẹni, wípé òun ni orí àti agbára tí ń gbéni ró, òun sì ni olùdarí fún ìjọ, òun ni olùgbàlà àti olùṣọ́ àgùntàn, òun ni olùfúnni ní ìyè. Nítorí bẹ́ẹ̀, bí Kristẹni, bí ìjọ, tàbí bí ẹnikẹ́ni bá fẹ́ ní ìyè, a ní láti mọ̀ wípé Kristi gan-an òun ni olùgbàlà àti olùfúnni ní ìyè. Láìsí rẹ̀, àpéjọpọ̀ wa yóò jẹ́ ìsìn lásán tí kò ní ìyè nínú, yóò jẹ́ ìsìn lásán tí kò ní agbára Ọlọ́run, yóò dàbí àwọn òkú tí wọ́n kó ara wọn jọ, tí wọ́n ń dúró de ìdájọ́ Ọlọ́run tí ó banilẹ́rù lọ́jọ́ ìkẹyìn. Àwọn tí a sọ wọ̀nyí nípa Jésù Kristi, ó yẹ kí a gbà wọ́n rò, ó yẹ kí a ronú lé wọn lórí, ó yẹ kí a mọ̀ wípé bí ẹ bá ń wá sí ilé ìsìn, wípé Jésù Kristi ni òkúta iyebíye, òun ni ìpìlẹ̀ fún iṣẹ́ ìsìn wa, òun ni ìpìlẹ̀ fún ìgbésí ayé wa, òun ni ìpìlẹ̀ fún gbogbo ìjọ pátápátá lápapọ̀. Jẹ́ kí a kọ́kọ́ wò ó gẹ́gẹ́ bí oníwàásù. Bí oníwàásù bá ń darí àwọn ènìyàn sí ọ̀dọ̀ ara rẹ̀, bí ó bá ń sọ̀rọ̀ bí ẹni wípé òun ni olùtọ́ni sọ́nà, bí oníwàásù bá ń fi ara rẹ̀ fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùgbàlà wọn, irú ilé ìsìn bẹ́ẹ̀ a ó rí wípé wọn kò ní lè dúró lórí ẹ̀kọ́ tí ó yè kooro nínú Bíbélì, tàbí bí àwọn adarí nínú ìjọ, bí àwọn òṣìṣẹ́ nínú ìjọ, bí wọ́n bá ń fi ara wọn hàn gẹ́gẹ́ bí àwọn tí yóò mú àwọn ènìyàn lọ sọ́run, gẹ́gẹ́ bí àwọn tí yóò lè ṣe àṣepé ní ìgbésí ayé àwọn ènìyàn. Ó dájú wípé irú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ aṣinilọ́nà, nítorí wípé òkúta iyebíye, òkúta igun ilé, àti ìpìlẹ̀ tí ó dájú tí ṣe òtítọ́, òun ni Jésù Kristi. Bí àwa tí a ń wàásù, bí àwa tí a ń kọ́ni, bí àwa tí a ń ṣe ojúṣe nínú ìjọ, bí abẹ́fẹ́ jẹ́ òtítọ́ sí olóòótọ́ sí ohun tí Ọlọ́run fi pè wá, ó yẹ kí a mọ̀ wípé a ní láti máa tọ́ka àwọn ènìyàn sí Jésù Kristi. Àwa tí a ń wàásù, àwa tí a ń kọ́ni, ó yẹ kí ó yé wa wípé a ní láti máa fi hàn ní ìgbà gbogbo wípé Jésù Kristi ó ní olùgbàlà. Nítorí wípé bí àwọn ènìyàn bá ń wá sí inú ìjọ, bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run fún wọn láì fi Jésù Kristi hàn wọ́n gẹ́gẹ́ bí olùgbàlà, a dàbí ẹni tí ó ń gbìyànjú láti kọ́ ilé, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò fi ìpìlẹ̀ lélẹ̀. A dàbí ẹni tí ó ń ṣiṣẹ́, ṣùgbọ́n tí a kò mọ̀ wípé a ní láti fi igun ilé lélẹ̀ kí a tó máa bá iṣẹ́ lọ. nitori be awon ti o wa sinu ijo ohun ti akoko lati ma so pon ni wo pe won ni lati ni igbala won ni lati ko ise won sile won ni lati gba Jesu Christ gbo gege bi oluwa ati olugbala won bi awa ti anwa su awa ti an koni ninu wiwa inu iwe mimo bi aban fira wa han gege bi eni tin toni sona bi aban fira wa han gege bi imole ti a ko si fi won mo Jesu Christ ti o je imole aye tin toni sona imole tin fi ona han wa gege bi eni ti o je imole ti o le mu wa lo si odo baba bi a ko ba fi Christ lele gege bi imole oluso agutan ati olugbala ati eni tin dari wa sodo baba o je we pe a nsi awon eniyan na lona bi a ko ba fi Christ lele gege bi olufuni liye bi a ko ba ko awon eniyan olorun ni eko ti o ye koro wi pe Jesu Christ ni kan soso le o le fun oku okan wa niye o je wi pe a ko to won sona dara dara an so nipa awa ti an wa so tabi awa ti an koni tabi awa ti an se ojuse kan abi ojuse miran ninu ijo je ki a so nipa ti awa ti an wa sinu ilesin awa ti an josin awa ti a so wi pe a je omo ijo dipalai o ye ki o ye wa wi pe oko ta igun ile ipele ti o daju ati gbongbo ti n gbe niro ati ori ati agbara isin ati agbara ijo olugbala ati oluso agutan olufuni niye ni Jesu Christi je awon elomiran bi won ba wa si ile isin won a gbianju lati mo awon eniyan ti o wa ni ile isin won a gbianju lati mo awon adari ti o wa ni ile isin won a gbianju lati mo awon nkan miran ti o wa ni ile isin bi ati ewoso bi ati ekorin bi ati egbadura bi ati se opolopo nkan sugbon won ko mo Jesu gege bi olowa ati olugbala won o da bi eni tin ko ile lai fi ipele lele eni tin wa si ile se sugbon ti ko koko yanju ati ni igbala ati jewo ise ki o si ko sile ati gba Jesu gege bi oluwa ati olugbala re ati ni Jesu oludande ni igbese aye re eni tin wa si ile se sugbon ti ko mo Jesu gege bi eni ti o fi pe ara re robo fun wa ke ba le ko ise wa lo o je eni tin ko ile lai ni ipele nitori be o ye ke amo wi pe ohun akoko lati se oni ke amo Jesu a le mori ko bi a ko ba mo Jesu a o ti ni igbala a le ma sowo bi a ko ba mo Jesu a ko ni igbala a le mo bibeli ka bi a ko ba mo Jesu a ko ni igbala o ti le sese ke amo awon die ninu awon eko oro olorun bi a ko ba mo Jesu a ko ni igbala o da bi eni tin ko ile lai koko fi ipele ile lele nitori be ohun ti o se pataki ti o se dandan fun olukuluku wa ni pe bi ati n wa bi ati n gbo oro olorun ke a koko ri wi pe a mo Jesu gege bi oluwa ati olugbala wa ani lati gbe Jesu soke gege bi odo agutan olorun ti o ko ese aye lo wo Johanu ori kini Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo eyi ni ohun akoko ti Jesu ni lati se ni igbese aye wa eyi ni ohun akoko ti ani lati mo Jesu Christi fun ni igbese aye wa bi o ba je olooto o mo wi pe ninu ese le abio ninu ese le asiloyun re bi o ba je olooto o mo wi pe ese re po to be ti a ko le ka won ni iye bi o ba je olooto o mo wi pe emi olorun da o lebi ninu okan re wi pe o je elese nipa oro enu re nipa ise owo re nipa awon nkan ti o ma n so tabi ti o ma n se o mo wi pe o je elese a si so fun a wi pe elese ko le ri ogo olowa ko le ri oju olowa wi pe bi awon ese yi ba wa sibe ti o ko ni idariji ti o ko ni igbala ko sese fun o lati ba olorun gbe ni aye raye nitori be ohun ti o se ohun ti o se pataki ohun ti o je ohun akoko aigbodo ma se ni wepe ki o mo Jesu gege bi eni ti o dariji o gege bi eni ti o ra o pada gege bi eni ti o ko ese re lo gege bi eni ti o ti mo awon ese won jina rere si o ti a ko ni ranti won nipa re mo nitori be o ye ki a tejumo Jesu ki a mo wepe ohun ni eni ti o je olugbala ati olurapada wa o ye ki a ma je ko ye wa ni igba gbogbo wi pe olorun deniyan ni Jesu Kristi o ti wa pelu olorun baba lati atiti koshi lati aye baye lati aye raye sugbon o wa o deniyan nitori ti wa o gbe ago eniyan wo o si wa je olurapada fun wa o ye ki a mo wi pe nipa irubo re ati nipa ilaja ti o se laarin eniyan ati olorun ni a fi le ba olorun laja o ye ki a tenu mo wi pe iku Jesu Kristi oni o gba iya wa je oni o gba iko wa ku oni o sese irubo ti o je itewogba fun wa ati wi pe nipa iku re yi lori igi agbelebo ati eje re yebiye ti o ta sile fun wa ni a fi le da wa lari nipa igbagbo ninu re bi a ko ba mo nkan won yi o je wi pe ile ese ti an wa a ko ti fi ipele lele bi a ko ba mo nkan won yi o je wi pe isin ti an sin ko ni gbongbo ko si ni itakun ti o le gbe waro ni ojo ikeyin gbogbo wa ni ese ti parun ni ese ti ba aye re je sugbon nigbati Kristi wa ti o ku fun wa eyi ni o fi se ona ati eto lati ra wa pada nigbati abaronu pada ti asigbagbo ninu Jesu Kristi ki se be nikan agbodo ma kede re lore kore wi pe Jesu Kristi ni olugbala kan sosho ki a mo wi pe oni o wa lati gba wa kuro ninu ese wa nigba gbogbo ni o ye ki a ma so nitori kini nitori wi pe awon ti o nwa sinu ijo gege bi eni ti o wa ni akoko o ye ki won ki o mo wi pe ani lati gba wa la kuro ninu ese wa ninu Matthew ori kini ese kokan lelogun Matthew ori kini ese kokan lelogun yo si bi omokunrin kan Jesu ni iwo o pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won igba gbogbo lo ye ki a ma kede eyi lo ye ki a ma so leti awon ti o nwa sinu ijo wi pe ani lati ni igbala ani lati gba kuro ninu ese wa ani lati ni idariji lodo olorun ani lati le gbe igbesi aye ti o bori ese o ye ki a si tun ma kede re ni igba gbogbo wi pe Jesu ni eni ti so ni di mimo wi pe nipa eje re ti a ta sile wi pe nipa iku ti o ku fun wa bi abagbadura igba yi ni o ri wi pe yo mu gbongbo ese ti o wa ni igbese aye wa ninu okan wa yo mu kuro yo so wa di mimo iru adamu ti o wa ninu okan wa yo fa tu yo yo won kuro patapata a o se ri wi pe ife pipe ati okan ti o nsin olorun pelu okan pipe yo wa sinu aye wa nigba na ninu heberu ori ketala ese kejila nitori na pelu Jesu pelu ki o le fi eje re so awon eniyan di mimo ojiya leyin bode nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo ojiya leyin bode awon elomiran ma ro we pe bi aba nwa si ilesi nigba gbogbo we pe eyi to lati so wa di mimo we pe bi aba nka bibeli nigba gbogbo wi pe die die a o ma so wa di mimo awon elomiran ro wi pe bi a ba nse ojuse ninu ijo wi pe nigba ti o ba ya a o so wa di mimo rara o ye ki a mo wi pe Jesu Kristi ni o ta jere sile oni o ku fun wa oni o jiya fun wa ki a ba le so wa di mimo nipa

jẹ́, ọkàn rẹ, ayé rẹ, gbogbo tí ó wà láyíká rẹ, tí o lè tọ́ka sí pé ó jẹ́ tirẹ̀ wípé fún ògo Olúwa, ni o máa lò wọ́n bí o bá sì gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kú láti sọ di mímọ́. Ó dájú wípé yóò sọ di mímọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ó ní ẹni tí ń baptisi wa nínú ẹ̀mí mímọ́, ẹni tí ó fi agbára ẹ̀mí Ọlọ́run kún wa. Nítorí nínú Matthew orí kẹta lè àti kà á, tí Johanu tí ó fi yé àwọn ènìyàn wípé nítòótọ́, nínú Matthew orí kẹta ẹsẹ̀ ìkọkànlá, ó wípé nítòótọ́ lí èmi ń fi omi baptisi yín fún ìrònúpìwàdà, ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ, èyí ń tọ́ka sí Jésù Kristì, ń bọ̀ lẹ́yìn mi, bàtà ẹni tí èmi kò tó gbé, òun yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín. Ó yẹ kí a mọ̀ wípé gẹ́rẹ́ tí a bá ti ní ìgbàlà, ohun tí ó yẹ kí a máa gbàdúrà fún, ohun tí ó yẹ kí a máa lépa ni wípé kí a làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun tí ó yẹ kí a ṣe níwájú Olúwa, kí a dúró níwájú Olúwa láti sọ wá di mímọ́. Bí a bá ti ní ìsọdi mímọ́, ó yẹ kí a tún làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun gbogbo tí ó yẹ tí Ọlọ́run pa láṣẹ fún wa, kí a ba lè ní agbára ẹ̀mí Ọlọ́run oní ìrètí wa ní àkókò ikú. Bí a bá ń sọ nípa ikú, ẹlẹ́ṣẹ̀ tí kò ti mọ̀ Ọlọ́run a máa bẹ̀rù, ó sì yẹ kí ó bẹ̀rù, nítorí pé bí ó bá kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, ó dájú wípé ìdájọ́ ìbínú Ọlọ́run yóò bà lé lórí, yóò sì jìyà títí ayérayé. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ẹ̀rù kí ó ba aláìgbàgbọ́, kí ó ba ẹlẹ́ṣẹ̀, nítorí pé kò ní ìdákọ̀rọ̀, kò ní ìrètí bí ikú bá dé. Ṣùgbọ́n bí o bá ti gba Jésù Kristì gbọ́, ó yẹ kí o mọ̀ wípé Jésù Kristì ó ní ìrètí wa ní àkókò ikú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ní ilẹ̀kùn kan ṣoṣo tí ó lọ sí ọ̀run, tí a ṣí sílẹ̀ láti darí wa sí ọ̀run. Òun sì ní alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo. Bí ó bá di ọjọ́ ìkẹyìn, nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, bí a kò bá ní Jésù, ó dájú wípé a ó dá wa lẹ́jọ́, a ó sì rán wa lọ sí ibi tí àwọn tí kò ní Jésù tí wọn ó wà títí ayérayé, nínú ìpayín keke àti nínú ìṣẹ́ àti nínú ìdánilóró. Ṣùgbọ́n bí a bá ní Jésù, a ti mọ̀ wípé òun ni olùgbàlà wa, òun ni alágbàwí wa, òun ni ẹni tí ó ti fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé tí ó yàtọ̀ sí èyí tí a ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Jẹ́ kí ó yẹ wípé ẹ̀kọ́ yìí tí ó ń sọ nípa Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń sọni di mímọ́, gẹ́gẹ́ bí ẹni tí ń baptisi wa nínú ẹ̀mí mímọ́, gẹ́gẹ́ bí ìrètí wa ní àkókò ikú, gẹ́gẹ́ bí ilẹ̀kùn kan ṣoṣo tí ó wà láti tọpa wa sí ọ̀run, àti gẹ́gẹ́ bí alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo, wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí a kò bá wàásù rẹ̀ bẹ́ẹ̀, bí a kò bá fi kọ́ni ní ìgbà gbogbo, irú ìjọ bẹ́ẹ̀, irú ẹ̀sìn bẹ́ẹ̀, ó jẹ́ ẹ̀sìn tí kò ní ìdákọ̀rọ̀, tí kò ní gbòǹgbò, tí kò ní ìpìlẹ̀. Jẹ́ kí a wo ìkejì, ìtàn ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Láti àtètèkọ́ṣe tí Jésù fún ara rẹ̀, tí ó ti fún wa ní ẹ̀sìn kìrìsìtẹ́nì yìí, tí ó sì ti jẹ́ kí ó yé wa wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni a lè fi ní ìdáǹdè láti ìgbà yìí gan-an ni a ti ń tọpinpin, tí a sì jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristì ni olùgbàlà. Ẹ̀kọ́ yìí ni ó jẹ́ ìdákọ̀rọ̀ fún gbogbo ìjọ láti àkókò náà títí di àkókò yìí. Jẹ́ kí a wo Matthew orí 16 ẹsẹ̀ 18. Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí lèmi ó kọ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù ń jẹ́ kí ó dá àwọn ọmọ ìhìn rẹ̀ lójú wípé òun ní òkúta iyebíye, òun ní ìpìlẹ̀, òun ní àpáta tí a ó kọ ìjọ lé lórí. Àti wípé bí a bá kọ ìjọ lé Jésù Kristì lórí gẹ́gẹ́ bí ìpìlẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni ní ìdè, gẹ́gẹ́ bí ẹni tí mú wa wá sí ọ̀dọ̀ Ọlọ́run, wípé àwọn ipò òkú tàbí àwọn ẹ̀mí kẹ́mí àti èṣù pàápàá pẹ̀lú wọn, wọn kì yóò lè borí ìjọ. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ẹ̀sìn kìrìsìtẹ́nì

gbàdúrà. O lè ṣe bí o bá fi tọkàntọkàn rọ́dọ̀ Ọlọ́run kí o sì ké pé Ọlọ́run ó ń sọ fún wa. Ó ní kí àwa kí ó máa sìn. Lé àìfòyà, ó ní ní mímọ́ ìwà kí ó má sí ọ̀rọ̀ ìbínú kankan lẹ́nu rẹ. Kí ó má sí ìjà lọ́wọ́ rẹ. Kí ó má sí èròkerò nínú rẹ. Kí ó má sí àrán kan. Kí ó má sí inú níbi. Kí ó má sí ohunkóhun tí o lè ṣe tí a ó sọ wípé èyí jẹ́ ẹ̀ṣẹ̀ tàbí tó ń jẹ́ ẹ̀ṣẹ̀. Ó lè mú kí o wà ní ìwà mímọ́ àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo, kìí ṣe ní oṣù kan, kìí ṣe ní ọdún kan, lé ọjọ́ ayé wa gbogbo. Ó ṣeéṣe fún Ọlọ́run kí a ba lè borí àwọn ìdẹ̀wọ̀ àti ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù. Kí a mọ̀ wípé agbára wà lọ́wọ́ Ọlọ́run. Agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi kìí kùnà. Ó ṣeéṣe fún Ọlọ́run láti pawámọ́. Wo Juda ẹsẹ̀ ìkẹrìnlélógún. Juda ẹsẹ̀ ìkẹrìnlélógún ǹjẹ́ ti ẹni tí ó lè pààyàn mọ́ kúrò nínú ìkọsẹ̀ kí ó sì lè mú yín wá síwájú ògo rẹ̀ láì lábòkò pẹ̀lú ayọ̀ ńlá sórí agbára Ọlọ́run wípé o lè pawámọ́ láì kọsẹ̀, o lè pawámọ́ láì ṣubú, o lè pawámọ́ láì padà sínú ayé, o lè pawámọ́ láì padà sínú ẹ̀ṣẹ̀, o lè pawámọ́ láì ní ẹ̀ṣẹ̀ nínú èrò, ẹ̀ṣẹ̀ nínú ara, ẹ̀ṣẹ̀ níbikíbi. O lè pawámọ́ kúrò nínú ìkọsẹ̀ gbogbo kí o sì mú wa wá síwájú rẹ̀ láì lábòkò, láì lẹ́gbin, láì lẹ́ṣẹ̀ pẹ̀lú ayọ̀ ńlá bí a bá gbàdúrà sí Ọlọ́run. Bí a bá sọ fún Ọlọ́run wípé èyí ni ẹ̀dùn ọkàn wa, èyí ni ìlépa ọkàn wa, èyí ni ohun tí à ń fẹ́, ó ṣeéṣe Ọlọ́run lè ṣe fún wa. Kí ni ipa tirẹ̀? Kí ni ohun tí ó yẹ kí o ṣe? Kí èyí kí ó ba lè jẹ́ tirẹ̀, yẹ kí a wo Jeremiah 33:23 ẹsẹ̀ ìkẹta. Ké pè mí, èmi ó sì dá ọ lóhùn, èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀. Ohun tí ó ṣe ńlá nu ni pé nígbà tí Ọlọ́run pè wá pé kí a ké pe òun, kí òun kí ó ba lè fi ohun ńlá hàn wá, ohun kéékèèké lè a máa ń béèrè. O mọ̀ wípé ohun tí ò bá lè gbé ni dọ́run kékeré ni. O mọ̀ wípé ohun tí ó dàbí ẹni wípé bí a ní nínú ayé yìí kò lè ṣe ìwé ìrìnà fún wa láti lọ sí ọ̀run rere, láti wà pẹ̀lú Ọlọ́run títí ayérayé. O mọ̀ wípé ohun kékeré ni. Lójú wa ni ó ṣe dàbí ẹni wípé ìwòsàn jẹ́ ohun tí ó tóbi, wípé mi ò láàlàkàlà mọ́, ó dàbí ohun tí ó tóbi lójú wa. Wípé Ọlọ́run ti fún mi lówó, ó pèsè iṣẹ́ fún mi, ó fún mi níyàwó, ó fún mi lọ́kọ, ó fún mi lọ́mọ. Ohun kékeré ni, ohun tí ò gbé ni dọ́run. Bí ó bá jẹ́ wípé ọmọ ló ń gbé ni lọ sọ́run ni, àbá máa bí wọn lẹ̀ ni láì lóǹkà. Bí ó bá jẹ́ wípé owó ló ń gbé ni lọ sọ́run, àbá máa lépa owó láì dẹ́kun. Bí ó bá jẹ́ wípé ẹni tí ó ní ìlera ara dídá ṣáṣá, òun ló ń gbé ni lọ sọ́run, àbá máa rò nípa Lásàrò èyí tí ó lọ sọ́run. Ìwòsàn ò gbé ni lọ sọ́run. Àwọn nǹkan ayé wọ̀nyí ò gbé ni lọ sọ́run. Àwọn nǹkan tí ò sì gbé ni lọ sọ́run, nǹkan kékeré níwájú Olúwa. Nǹkan tí ó ṣe títóbi níwájú Olúwa, òun ni ohun tí ó mú ni kúrò nínú ayé yìí, tí ó fún wa ní ìwé ìrìnà, tí ó mú wa lọ sí ọ̀run rere. Èyí ni à ń pè ní ìwà mímọ́. Ṣé o mọ̀? Láì sí ìwà mímọ́, kò sí ẹni tí ó rí Ọlọ́run. Ó ní kí a ké pe òun, ó ní kí a béè lọ́wọ́ òun wípé òun ó dá wa lóhùn, àti wípé òun ó fi ohun ńlá, ohun alágbára, òun ó fi hàn wá èyí tí a kò mọ̀ tẹ́lẹ̀. Nípa bẹ́ẹ̀, ó yẹ kí a gbàdúrà sí Ọlọ́run. Ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ nǹkan yìí, a ń fẹ́ ìwà mímọ́, a ń fẹ́ àwòrán Ọlọ́run ní ìgbésí ayé wa. Nínú Jeremiah 31:29, ẹsẹ̀ ìkẹtàlá, ẹ̀yin ó sì ṣàfẹ́rí mi, ẹ ó sì rí mi, nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi. Ohun tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó ní ìwà mímọ́, ìsọdimímọ́, ìsọdọ̀tun. Ohun tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè borí ẹ̀ṣẹ̀ ti inú, ẹ̀ṣẹ̀ ti òde ara. Nǹkan tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè jẹ́ aṣẹ́gun, kí wọn kí ó lè wà ní ẹni mímọ́, aláìléèrí, aláìlábòkò, aláìlẹ́gbin kan ṣoṣo. Nǹkan tí kì í jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè dàbí Jésù Kristì ní ọ̀rọ̀, ní ìwà, ní ìrò, ní ìṣe, ní ohun gbogbo. Òun ni wípé wọn kì í fi tọkàntọkàn gbàdúrà. Bí ó bá jẹ́ wípé wọ́n ń wá owó ni, wọ́n á fi tọkàntọkàn wá. Bí wọ́n bá ń wá ìwòsàn ni, wọ́n á fi tọkàntọkàn wá.
bon ba wa ise ni won fi tokan tokan wa bi o ba di pe an wa igbala an wa isodi mo an wa iwa mimo an wa agbara ti bori ese ti bori iwa okunkun ti bori gbogbo egbin aye yi won ki fi tokan tokan wa won ma gbadura be ni ti o le gbadura won ma gbadura be ni pe egbo wa lenu won won o le lanu lati ba olorun soro sugbon olorun so fun a wi pe oni eyin o saferi mi eje pe e o wa mi e o si ri mi nitori e o fi gbogbo okan yin wa mi o ti olorun be lo wa ni pe nisinsin ke a lo si ori ekun wa mi o ni ke a joko mi o ni ke a dide ke a lo si ori ekun wa ke a so fun olorun pelu ikerora ke a so fun olorun pelu igbagbo ke a so fun olorun pelu okan ti saferi olorun ke a so fun olorun wi pe olorun iwa mi mo ti a nso nipa re yi iwa mimo ti an daruko re yi iwa mimo ti an tenumo mo fe ni mo fe ki aworan olorun iwa olorun mo fe ki o wa ninu okan mi mo fe je bi eni bi ti inu olorun lo sori ekun re so fun olorun o mo bi jesu christ se gbadura ni oke getsemani o mo bi o se fi kerora gbadura o mo bi o se fi omije gbadura o mo bi iwa ya eje adura yi ti o je ki iru eje ki o ma kan lati ara re o le so fun olorun be o mo bi jacob bi o ti duro ti angeli ni to so pe emi ki o je ki o lo bi ki ba se pe wo bukun mi o le so fun olorun be o le so wi pe eyi ni ogun ti mo nfe eni ohun ini ti mo nfe eni ohun ti o hun mi ju ni igbesi aye mi wi pe ki iwa mi ki o di mimo ki oro mi ki o di mimo ki irin mi ki o je mo ki awon aye yi ibaje aye yi irin aye oro aye ese ki won ki o kuro ninu okan ninu gbogbo ti mo nse o le so fun olorun iwo lo nduro se o le kunle o le gbadura o le kepe olorun o saferi olorun o ni eyin o saferi mi e o si ri mi nigbati e ba fi gbogbo okan yin wa mi so fun olorun gbadura si olorun jesu ku fun lori ige agbelebu o fe ki o fo gbogbo ese patapata o fe ki o di ti olorun o fe ki o ni iwa mimo o fe ki o ni isodi mimo bi o ba ti ni igbala bere fun igbala bere fun idariji ese so fun olorun we pe ki o fun ole ori ofe ki o ba le je eniyan olorun ati bi o ba si ti ni igbala ki o so fun olorun we pe o fe ni isodi mimo o fe ni isodi mimo o fe ni isodi mimo titi olorun yo fi ri aworan re ninu re yo fi ri aworan re ninu re ti o gbogbo ninu re ni igbesi aye re ti yo fi yi pada patapata ti o je ti olorun ki gbe pe olorun so fun olorun we pe iwa mimo yi o ni edun okan re o si fe je ti re titi o si fe je ti re ninu iwa ninu ise ninu ero ninu irin ninu gbogbo o fe je ti olorun ke pe olorun o daju we pe yo se fun o Thank you.

0: ìfihàn orí ìkẹẹ̀dógún. Mo sì rí àmì mìíràn ní ọrùn tí ó tóbi tí ó sì yani lẹ́nu, àwọn áńgẹ́lì méje tí ó ní àwọn ìyọnu méje ìkẹyìn, nítorí nínú wọn ni ìbínú Ọlọ́run dé òpin. Mo sì rí bí ẹni pé òkun dígí tí ó dàpọ̀ pẹ̀lú iná, àwọn tí ó sì dúró lórí òkun dígí yìí jẹ́ àwọn tí wọ́n ti ṣẹ́gun ẹranko náà, àti àwòrán rẹ̀, àti àmì rẹ̀, àti iye orúkọ rẹ̀. Wọ́n ní dùùrù Ọlọ́run, wọ́n sì ń kọ orin ti Mósè, ìránṣẹ́ Ọlọ́run, àti orin ti ọ̀dọ́ àgùntàn wípé, títóbi àti ìyanu ni àwọn iṣẹ́ rẹ, Olúwa Ọlọ́run Olódùmarè, òdodo àti òtítọ́ ni ọ̀nà rẹ, ìwọ ọba àwọn orílẹ̀-èdè, ta ni kì yóò bẹ̀rù, Olúwa, tí kì yóò sì fi ògo fún orúkọ rẹ, nítorí ìwọ nìkan ṣoṣo ni mímọ́, gbogbo àwọn orílẹ̀-èdè ni yóò sì wá, tí yóò sì foríbalẹ̀ níwájú rẹ, nítorí a ti fi ìdájọ́ rẹ hàn. Lẹ́yìn náà mo sì wò sí kíyèsí, a ṣí tẹ́ḿpìlì àgọ́ ẹ̀rí ní ọ̀run sílẹ̀, àwọn áńgẹ́lì méje náà sì tinú tẹ́ḿpìlì jáde wá, wọ́n ní ìyọnu méje ni, awọ wọn ní aṣọ ọgbọ̀ funfun tí ń dán, a sì fi àmùrè wúrà dì wọ́n ní ókan àyà, àti ọ̀kan nínú àwọn ẹ̀dá alàyè mẹ́rin ni fi ìgò wúrà méje fún àwọn áńgẹ́lì méje náà tí ó kún fún ìbínú Ọlọ́run ẹni tí ń bẹ láàyè láé àti láéláé. Tẹ́ḿpìlì náà sì kún fún ẹ̀fín láti inú ògo Ọlọ́run àti agbára rẹ̀ wá. Ẹnikẹ́ni kò sì lè wọ inú tẹ́ḿpìlì náà lọ títí a fi mú ìyọnu méjèèje àwọn áńgẹ́lì méje náà ṣẹ.
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Orí ìkẹrìndínlógún. Mo sì gbọ́ ohùn ńlá kan láti inú tẹ́ḿpìlì wá, ń wí fún àwọn áńgẹ́lì méje ni pé, ẹ lọ, ẹ sì tú ìgò ìbínú Ọlọ́run wọn ní sí orí ilẹ̀ ayé. Èkíní sì lọ, ó sì tú ìgò tirẹ̀ sí orí ilẹ̀ ayé. Egbò kíkẹ̀ tí ó sì díbàjẹ́ sì dá àwọn ènìyàn tí ó ní àmì ẹranko náà, àti àwọn tí ń foríbalẹ̀ fún àwòrán rẹ̀. Èkejì sì tú ìgò tirẹ̀ sínú òkun, ó sì dàbí ẹ̀jẹ̀ òkú ènìyàn, gbogbo ọkàn alàyè sì kú nínú òkun. Ẹ̀kẹta sì tú ìgò tirẹ̀ sínú odò, àti sí orísun àwọn omi, wọ́n sì di ẹ̀jẹ̀. Mo sì gbọ́ áńgẹ́lì ti omi nì wípé, olódodo ni ìwọ ẹni mímọ́, ẹni tí ó ń bẹ tí ó sì ti wà, nítorí tí ìwọ ṣe ìdájọ́ báyìí, nítorí tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn ènìyàn mímọ́ àti ti àwọn wòlíì sílẹ̀, ìwọ sì fi ẹ̀jẹ̀ fún wọn mú, èyí yìí ni ó yẹ wọ́n. Mo sì gbọ́ pẹpẹ ń ké wípé, bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run Olódùmarè, òtítọ́ àti òdodo ni ìdájọ́ rẹ. Ẹ̀kẹrin sì tú ìgò tirẹ̀ sórí oòrùn, a sì yọ̀ǹda fún láti fi iná jó ènìyàn lára, a sì fi ooru ńlá jó àwọn ènìyàn lára, wọ́n sì sọ̀rọ̀ òdì sí orúkọ Ọlọ́run, ẹni tí ó ní agbára lórí ìyọnu wọ̀nyí, wọn kò sì ronúpìwàdà láti fi ògo fún un. Ẹ̀kaàrún sì tú ìgò tirẹ̀ sórí ìtẹ ẹranko náà, ilẹ̀ ọba rẹ̀ sì ṣókùnkùn, wọ́n sì ń gé ahọ́n wọn jẹ nítorí ìrora, wọ́n sì sọ̀rọ̀ òdì sí Ọlọ́run ọ̀run nítorí ìrora wọn àti nítorí egbò wọn, wọn kò sì ronúpìwàdà iṣẹ́ wọn. Ẹ̀kẹfà sì tú ìgò tirẹ̀ sórí odò ńlá Éfrátì, omi rẹ̀ sì gbẹ, kí a lè pèsè ọ̀nà fún àwọn ọba àti ìlà ọ̀run wá. Mo sì rí àwọn ẹ̀mí àìmọ́ mẹ́ta bí ọ̀pọ̀lọ́, wọ́n ti ẹnu dragoni náà àti ẹnu ẹranko náà àti ẹnu wòlíì èké náà jáde wá, nítorí ẹ̀mí èṣù ni wọ́n ti ń ṣe iṣẹ́ ìyanu, àwọn tí ń jáde lọ sọ́dọ̀ àwọn ọba gbogbo ilẹ̀ ayé láti gbá wọn jọ sí ogun ọjọ́ ńlá Ọlọ́run Olódùmarè. Kíyèsí, mò ń bọ̀ bí olè, ìbùkún ni fún ẹni tí ń ṣọ́nà tí ó sì ń pa aṣọ rẹ̀ mọ́, kí ó má ba rìn ní ìhòhò, wọn a sì rí ìtìjú rẹ̀. Ó sì gbá wọn jọ sí ibì kan tí a ń pè ní Amagedoni ní èdè Héberù. Èkeje sì tú ìgò tirẹ̀ sí ojú ọ̀run, ohùn ńlá kan sì tinú tẹ́ḿpìlì jáde láti ibi ìtẹ́ wípé ó parí. Mọ̀nàmọ́ná sì kọ, a sì gbọ́ ohùn, àrá sì sán, ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀, irú èyí tí kò ṣẹ̀ rí láti ìgbà tí ènìyàn ti wà lórí ilẹ̀. Irú ìṣẹ̀lẹ̀ ńlá bẹ́ẹ̀ tí ó sì lágbára tó bẹ́ẹ̀, ìlú ńlá náà sì pín sí ipa mẹ́ta, àwọn orílẹ̀-èdè sì ṣubú. Bábílónì ńlá sì wá sí ìrántí níwájú Ọlọ́run láti fi agbo ọtí wá ẹni ti ìrunú ìbínú rẹ̀ fún un. Olúkúlùkù erékùsù sì sálọ, a kò sì rí àwọn òkè ńlá mọ́. Ìyìn ńlá tí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ tó tálẹ́ǹtì ní ìwọ̀n sì bọ́ lu àwọn ènìyàn láti ọ̀run wá. Àwọn ènìyàn sì sọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run nítorí ìyọnu ìyìn náà, nítorí tí ìyọnu rẹ̀ náà pọ̀ gidigidi.
2: Ìfihàn orí ìkẹtàdínlógún. Ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje náà tí ó ní ìgò méje wọn ní sì wá, ó sì bá mi sọ̀rọ̀ wípé, wá níhìn-ín, èmi ó sì fi ìdájọ́ àgbèrè ńlá nì tí ó jókòó lórí omi púpọ̀ hàn ọ́. Ẹni tí àwọn ọba ayé bá ṣe àgbèrè, tí a sì ti fi ọtí wáìnì àgbèrè rẹ̀ pa àwọn tí ń gbé inú ayé, ó sì gbé mi nínú ẹ̀mí lọ sí aginjù. Mo sì rí obìnrin kan, ó jókòó lórí ẹranko aláwọ̀ òdòdó kan tí ó kún fún orúkọ ọ̀rọ̀ òdì. Ó ní orí méje àti ìwo mẹ́wàá, a sì fi aṣọ elése àlùkò àti aṣọ òdòdó wọ obìnrin náà, a sì fi wúrà àti òkúta iyebíye àti páálì ṣe é lọ́ṣọ̀ọ́. Ó ní ago wúrà kan ní ọwọ́ rẹ̀ tí ó kún fún ìríra àti fún ẹ̀gbin àgbèrè rẹ̀, àti níwájú rẹ̀ ni orúkọ kan tí a kọ, ohun ìjìnlẹ̀, Bábílónì ńlá, ìyá àwọn panṣágà àti àwọn ohun ìríra ayé. Mo sì rí obìnrin náà mú ẹ̀jẹ̀ àwọn ènìyàn mímọ́ àti ẹ̀jẹ̀ àwọn ajẹ́rìíkú Jésù ní àmúyó nígbà tí mo sì rí ẹnu yà mí gidigidi. Áńgẹ́lì sì wí fún mi pé nítorí kí ni ẹnu ṣe yà ọ́, èmi ó sọ ti ìjìnlẹ̀ obìnrin náà fún ọ àti ti ẹranko tí ó gùn tí ó ní orí méje àti ìwo mẹ́wàá. Ẹranko tí ìwọ rí ni ó ti wà kò sì sí mọ́, yóò sì tinú ọ̀gbun gòkè wá, yóò sì lọ sínú ègbé, ẹnu yóò sì ya àwọn tí ń gbé orí ilẹ̀ ayé, orúkọ àwọn ẹni tí a kò ti kọ sínú ìwé èyè láti ìpilẹ̀ṣẹ̀ ayé, nígbà tí wọ́n ń wo ẹranko tí ó ti wà tí kò sì sí mọ́ tí ó sì ń bọ̀ wá. Níyìn ni ìtumọ̀ tí ó ní ọgbọ́n wà, orí méje ni, òkè ńlá méje ni, lórí èyí tí obìnrin náà jókòó, ọba méje sì ni wọ́n, àwọn márùn-ún ṣubú, ọ̀kan ń bẹ, ọ̀kan ìyókù kò sì tíì dé, nígbà tí ó bá sì dé yóò dúró fún ìgbà kúkúrú. Ẹranko tí ó sì ti wà tí kò sì sí, òun náà sì ni ẹ̀kẹjọ, ó sì tinú àwọn méje náà wá, ó sì lọ sí ìparun. Ìwo mẹ́wàá tí ìwọ sì rí ni, ọba mẹ́wàá ni wọ́n, tí wọn kò ì tíì gba ìjọba, ṣùgbọ́n wọ́n gba ọlá bí ọba pẹ̀lú ẹranko náà fún wákàtí kan. Àwọn wọ̀nyí ní inú kan, wọ́n sì fi agbára àti ọlá wọn fún ẹranko náà. Àwọn wọ̀nyí ni yóò sì máa bá ọ̀dọ́ àgùntàn jagun, ọ̀dọ́ àgùntàn náà yóò sì ṣẹ́gun wọn, nítorí òun ni Olúwa àwọn Olúwa àti ọba àwọn ọba. Àwọn tí ó sì wà pẹ̀lú rẹ̀ tí a pè tí a yàn tí wọ́n sì jẹ́ olóòótọ́ yóò sì ṣẹ́gun pẹ̀lú. Ó sì wí fún mi pé àwọn omi tí ìwọ rí ni níbi tí àgbèrè ni jókòó, àwọn ènìyàn àti ẹ̀yà àti orílẹ̀ àti onírúurú èdè ni wọ́n, àti ìwo mẹ́wàá tí ìwọ rí àti ẹranko náà. Àwọn wọ̀nyí ni yóò kórira àgbèrè náà, wọ́n sì sọ ọ́ di ahoro àti ẹni ìhòhò, wọ́n sì jẹ ẹran ara rẹ̀, wọ́n sì fi iná sun pátápátá, nítorí Ọlọ́run ti fi sínú ọkàn wọn láti mú ìfẹ́ rẹ̀ ṣẹ, láti ní inú kan àti láti fi ìjọba wọn fún ẹranko náà títí ọ̀rọ̀ Ọlọ́run yóò fi ṣẹ. Obìnrin tí ìwọ rí ni ìlú ńlá ni tí ń jọba lórí àwọn ọba ilẹ̀ ayé.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Orí ìkejìdínlógún. Lẹ́yìn nǹkan wọ̀nyí, mo sì rí áńgẹ́lì mìíràn, ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá tí ohun ti agbára ńlá, ilẹ̀ ayé sì ti ipa ògo rẹ̀ mọ́lẹ̀. Ó sì kígbe ní ohun rárá wípé Babilóni ńlá ṣubú, ó ṣubú, ó sì di ibùjókòó àwọn ẹ̀mí èṣù àti ihò ẹ̀mí àìmọ́ gbogbo àti ilé ẹyẹ àìmọ́ gbogbo àti ti ẹyẹ ìríra. Nítorí nípa ọtí wáìnì ìrunú àgbèrè rẹ̀ ni gbogbo àwọn orílẹ̀-èdè ṣubú, àwọn ọba ayé sì ti bá a ṣe àgbèrè àti àwọn oníṣòwò ayé sì di ọlọ́rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ wọ̀bíà rẹ̀. Mo sì gbọ́ ohun mìíràn láti ọ̀run wá wípé ẹ ti inú rẹ̀ jáde ẹ̀yin ènìyàn mi, kí ẹ má bàa ṣe alábàápín nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, kí ẹ má bàa sì ṣe gbà nínú ìyọnu rẹ̀, nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ga àní dé ọ̀run, Ọlọ́run sì ti rántí àìṣedédé rẹ̀, san fún un àní bí òun ti san fún ni, kí o sì ṣe é ní ìlọ́po méjì fún un gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Nínú ago náà tí ó ti kún, òun ni kí ẹ sì kún fún un ní méjì, níwọ̀n bí ó ti yin ara rẹ̀ lógo tó tí ó sì hùwà wọ̀bìà, níwọ̀n bẹ́ẹ̀ ni kí ẹ dá a lóró kí ẹ sì fún un ní ìbànújẹ́, nítorí tí ó wí ní ọkàn rẹ̀ pé mo jókòó bí ọbabìnrin, èmi kì í sì ṣe opó, èmi kì yóò sì rí ìbìnújẹ́ láé. Nítorí náà ni ìjọ kan ni ìyọnu rẹ̀ yóò dé, ikú àti ìbìnújẹ́ àti ìyàn a ó sì fi iná sun pátápátá, nítorí pé alágbára ni Olúwa Ọlọ́run ti ń ṣe ìdájọ́ rẹ̀, àti àwọn ọba ayé tí ó ti ń bá a ṣe àgbèrè tí wọ́n sì ń bá a hu ìwà wọ̀bìà yóò sì pohùn réré ẹkún lé e lórí, nígbà tí wọ́n bá wo ẹ̀fín ìjóná rẹ̀ wọn ó dúró ní òkèrè réré, nítorí ìbẹ̀rù iṣẹ́ oró rẹ̀ wọn ó máa wí pé ègbé ègbé ni fún ìlú ńlá náà, Babilóni ìlú alágbára ni, nítorí ní wákàtí kan ni ìdájọ́ rẹ̀ dé. Àwọn oníṣòwò ayé sì ń sọkún, wọ́n sì ń ṣọ̀fọ̀ lórí rẹ̀, nítorí pé ẹnikẹ́ni kò ra ọjà wọn mọ́, ọjà wúrà àti ti fàdákà àti ti òkúta iyebíye àti ti pálì àti ti aṣọ ọgbọ̀ wíwẹ́ àti ti eléṣẹ́ àlùkò àti ti sẹ́dà àti ti òdòdó àti ti gbogbo igi olóòórùn dídùn àti ti olúkúlùkù ohun èlò ti eyín erin àti ti olúkúlùkù ohun èlò ti a fi igi iyebíye ṣe àti ti idẹ àti ti irin àti ti òkúta mábìlì àti ti kínámónì àti ti onírúurú ohun olóòórùn dídùn àti ti ohun ìkunra àti ti tùràrí àti ti ọtí wáìnì àti ti òróró àti ti ìyẹ̀fun dáradára àti ti àlìkámà àti ti ẹran ńlá àti ti àgùntàn àti ti ẹṣin àti ti kẹ̀kẹ́ àti ti ẹrú àti ti ọkàn ènìyàn àti àwọn èso tí ọkàn rẹ̀ ń ṣe ìfẹ́kúfẹ́ sísì lọ kúrò lọ́dọ̀ rẹ̀ àti ohun gbogbo tí ó dùn tí ó sì dára ṣègbé mọ́ lójú a kì yóò sì tún rí wọn mọ́ láé. Àwọn oníṣòwò nǹkan wọ̀nyí tí a ti ipa rẹ̀ sọ di ọlọ́rọ̀ yóò dúró ní òkèrè réré nítorí ìbẹ̀rù iṣẹ́ oró rẹ̀, wọn ó máa sọkún wọn ó sì máa ṣọ̀fọ̀ wípé ègbé ègbé ni fún ìlú ńlá ni tí a wọ̀ ní aṣọ ọgbọ̀ wíwẹ́ àti ti elése àlùkò àti ti òdòdó àti tí a sì fi wúrà ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú òkúta iyebíye àti pálì, nítorí pé ní wákàtí kan ni ọrọ̀ tí ó pọ̀ tó bẹ́ẹ̀ di asán àti olúkúlùkù olórí ọkọ̀ ati olukuluku eni tin rin oju omi lo si ibi kibi ati awon tin sise ninu oko ati awon tin sowo oju okun duro ni okere rere won si kigbe nigbati won ri efin jijona re wipe ilu wo ni o dabi ilu nla yi won si ku ekuro si ori won won kigbe won sokun won si nsofo wipe egbe egbe ni fun ilu nla na ninu eyi ti aso gbogbo awon ti o ni oko ni okun di oloro nipa ohun iye biye re nitori pe ni wakati kan aso di ahoro yo lori re iwo orun ati eyin aposteli mimo ati woli nitori olorun ti gbesan yin lara re angeli alagbara kan si gbe okuta kan soke o dabi olonla o si ju sinu okun wipe bayi ni a fi agbara nla bi babiloni ilu nla ni wo aki yo si ri mo lai ati ohun awon aluduro ati ti awon olorin ati ti awon afunfere ati ti awon afunpe ni aki yo si gbo ninu re mo rara ati olukuluku onisona onko ni aki yo si ri ninu re mo lai ati iru olo ni aki yo si gbo mo ninu re lai ati imole fitila ni ki yo si tan ninu re mo lai aki yo si gbo ohun oko iyawo ati ti iyawo ninu re mo lai nitori pe awon onisowo re ni awon eni nla aye nitori pe nipa oso re ni a fi tan orilede gbogbo je ati ninu re ni a gbe ri eje awon woli ati ti awon eniyan mimo ati ti gbogbo awon ti a pa lori ile aye.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà.
4: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í bá tì ní ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí à ń gbọ́ lójoojúmọ́. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa ìdáhùn sí àdúrà. A dúpẹ́ wípé agbára yín wà bákan náà títí di òní. A sì dúpẹ́ wípé bí ẹ ti ń ṣe fún àwọn ẹlòmíràn bẹ́ẹ̀ lẹ ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ gbà pé àtìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ a gbàdúrà lónìí wípé ibikíbi tí àìsàn bá wà, ibikíbi tí ìnira tàbí ìṣòro tàbí ìpọnilójú tàbí ìdààmú tí ó bá wà, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó là fún wa nínú òkùnkùn ayé yìí kí a lè rìn ìrìn ìgbàgbọ́ pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ìdánilójú wípé ẹ kò jẹ́ fi wá sílẹ̀ nígbà kan. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú orin Dáfídì, orí ìkẹrìndínní àádóje òkan èjì ẹ̀fà ni a ti ń ka bíbélì wa. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára. Ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára tàbí kúrò nínú ìnilára. Nínú orin Dáfídì yìí ni a ti rí ohun tí Ọlọ́run lè ṣe àti ohun tí Ọlọ́run ṣe ní lọ́ọ́lọ́ọ́ báyìí fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Ó sọ fún ọ ní nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń láàlàá. Nígbà náà lè ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa mú ìkólọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Àwọn tí ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ka. Ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtì rẹ̀. Kí n tó ṣe àlàyé lórí èyí tí a kà yìí, mo fẹ́ kí a lọ sí orin Dáfídì orí 30 ẹsẹ̀ 5, nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀ pẹ́, lí ojú rere rẹ̀ ni ìyégbé wà, bí ẹkún pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Níhìn ni a ti ń ka ohun ti Dafidi ko nitori Dafidi o je eni ti Olorun fi si ipo giga bi oba ki se be nikan o je jagun jagun o je eni ti ori wahala eni ti o ni isoro eni ti ori inilara ni orile ede ti re ki o to di oba o ni wahala gba to tun di oba tan o ni wahala ni idile o ni wahala sugbon o mo agbara olorun e ti tun ni sile e ti dani ni ide agbara olorun e ti mu ki gbogbo ide ota ki o ja ni igbesi aye onigbagbo e ni olorin yi lo fi nso fun a wi pe bi ekun pede ale kan o nso fun a wi pe o daju wi pe ayo nbo li oworo awon elomiran won ma se bi eni ti ko ni ireti ibinu je dori agbakodo adi wo pe ki won ma san ekun asunrin lai mo wi pe olorun wa eni ti ma nu omi jenu ni sugbon won agba iponju tabi inilara tabi awon eru ti aye di le won lori won agba nkan won yi lati je ki won ki o ni ibanuje won ma sun ekun asun dekun won je ki irewesi ki o de ba okan won nkan yi ki je ki awon elomiran ki o le gbadura sugbon Dafidi je ki o di mo fun awe pe ke ma se sori tinu nitori pe bi ekun pede ale kan o daju ayo nbo le oworo ki akunkun so ni edi ti o le ye wa dara dara bi aisan pe de ale kan o daju pe iwosan bo le oworo ke akunkun so le ona ti a mo wi pe o ba igbesi aye wa mu wi pe bi aini bi iponju bi o ti le pe de ale kan wi pe o daju wi pe idandi ati ipese lati odo Olorun o nbo le oworo ohun to nso ni wi pe se a mo pe bi a ba sun lale bi a ti le ro wi pe ooro jina si igba ti a sun wi pe daju daju ooro yo de ohun ti a nso ni wi pe nigba miran be eniyan ba wa ninu aisan iseju marun a dabi wakati mewa loju o wa nitori irora nitori wahala tabi bi eniyan ba ni iponju ninu ebi re ojo kan adabi odun kan loju o wa eni olorin yi fi nso fun a wi pe bi ekun ti le pe de ale kan bi ibanuje ti le pe de ale kan bi irewesi ti le pe de ale kan bi inilara aini bi o ti le pe de ale kan o daju wi pe ayo ati ipese ati itura wi pe nbo loworo je ki a tun pada si bi ti a ti bere ninu orin Dafidi ori kerin din ni adoje o kan eji efa o ni nigba ti oluwa mu iko lo si o ni pada awa dabi eni ti nlaala kini de ti a so be ohun ti o se won ni wipe wo mo wipe a tun le mu iko lo si o ni pada ati ko won leru lo ki se be nikan awon omo won lati so di eru ki se be nikan awon papa o ni ireti ola ireti ojo ti nbo won ti ro wipe ko tun si abayo won ti ro wipe ko ni si idande won ti ro wipe ota yi o ma je gaba lori won titi won o fi ku ti won o fi fi aye sile olorun wa lana fun won wipe ki a tun mu won pada si ibi ti won wa tele tele ki a tun mu won pada si aye ti won wa tele tele ki a tun mu awon nkan ti won ti padanu re ki a tun mu pada si igbesi aye won awon ti a ti ko lo nigba ti oluwa se nkan won yi fun won won so wipe abi be ni abi be ko awa ti a ti sun ko tele tele ti o tun si ekun ekun mo abi be ni abi be ko awa ti a je eru tele tele awa ti a ni lara tele tele awa ti a o jeun gbadun tele tele ti olorun tun wa se ipese nla nla fun abi be ni abi be ko awa ti a isan ti o ti so lojo kale awa ti o je wipe aisan ko je ki a le jade aisan ko je ki a le se bi a ti fe sugbon ti olorun tun wa da sile abi be ni abi be ko awa ti won ti so wipe bi won o ba se se abe wipe ko si bi a se le yo ninu re sugbon adura were ki a kan a pe oruko Jesu a so fun olorun wipe ko boju o wa ko mu aisan yi ko mu kuro ni igbesi aye wa were be ni alafia de be ni itura de be ni iwosan de ba wa abi be ni abi be ko àbí ó ń tàn mí jẹ ni, àbí tòótọ́ tòótọ́ ni mo rí ìwòsàn yìí, ó ní ó dàbí àlá lójú wa. Ó ní nígbà náà ni ẹnu wa kún fún ẹ̀rín, ó dá mi lójú wípé ó rẹ́rìn nínú Jésù. Nígbà tí a bá mú ìkulọ̀ rẹ padà, nígbà tí a bá mú àìsàn rẹ kúrò, nígbà tí a bá mú ìyọṣùtí sí àwọn aláìwà bí Ọlọ́run sí ọ, nígbà tí a bá mú kúrò, ó dá mi lójú wípé ẹ̀rín yóò gbẹnu rẹ kan, àti orin ayọ̀ yóò wá sẹ́nu rẹ. Ó ní nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣeun ńlá fún wọn. Ó dá mi lójú pé ọjọ́ kan bọ̀ kò sì jìnà réré tí àwọn aláìgbàgbọ́, tí àwọn kèfèrí, tí àwọn aládùúgbò rẹ, tí wọ́n máa sọ wípé ìyábìnrin lágbájá Ọlọ́run ṣe nǹkan ńlá fún, ọkùnrin lágbájá ṣọ́ọ̀ṣì tó ń lọ ó yẹ o, ó gbé o, nítorí pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí. Ó jẹ́ mọ̀ wípé àwọn tí wọ́n ti ń wojú Ọlọ́run fún ìgbà pípẹ́, tí wọn ò lóyún rí, tí wọn ò bímọ rí, ó jẹ́ mọ̀ Ọlọ́run ti ṣe nǹkan fún lágbájá o. Nígbà tí Ọlọ́run bá ṣe nǹkan wọ̀nyí fún wa, àwọn kèfèrí yóò máa bá wa yọ̀, wọ́n máa sọ wípé Olúwa ṣe ohun ńlá fún wọn. Ó ní Olúwa ṣe ohun ńlá fún wa. Nítorí náà àwa ń yọ̀ ní sòrò, farabalẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run, má sá káàkiri, má fi Ọlọ́run sílẹ̀, jókòó síbi tí ó wà, dúró ti Olúwa, gbàdúrà sí Olúwa. Ó dájú wípé ọjọ́ ìgbàlà ti rẹ, ọjọ́ ìdáǹde ti rẹ, ọjọ́ ìtúsílẹ̀ ti rẹ, ọjọ́ ìwòsàn ti rẹ yóò dé, ayọ̀ yóò gbẹnu rẹ kan. Ó ní Olúwa mú ìkólọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Ó ní ó wá sọ fún wa, ó ti ń sọ nípa ìrí ti ara rẹ̀, ó ti ń sọ nípa ìdáǹde àti ìtúsílẹ̀ tí àwọn ní. Ó wá ń sọ fún àwọn ẹlòmíràn láti ṣe wọn lórí, ó wá ń sọ fún àwọn ẹlòmíràn kí ìpòyà àti ìrẹ̀wẹ̀sì kí ó lè fò lọ nínú ọkàn wọn. Ó wá ń sọ fún, ó ní àwọn tí ń fi omijé fúrúgbìn yóò fi ayọ̀ ká. Èwo ni ó ń sọ nípa wípé wọ́n fi omijé fúrúgbìn, wọ́n fi omijé fúrúgbìn? Àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n jẹ́ àwọn tí ó máa ń ṣe iṣẹ́ àgbẹ̀ púpọ̀, àwọn tí ó sì máa ń ṣe darandaran, wọ́n pọ̀ nínú wọn. Nítorí wípé ìlú Ísíráẹ̀lì ní àkókò náà àti ní àkókò yìí pàápàá, wọ́n gbẹ́kẹ̀lé ohun ọ̀gbìn púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n ìgbà kan dé ní ìgbésí ayé wọn tí ó jẹ́ wípé bí wọ́n bá ti ń fúrúgbìn, ẹ̀rù á máa bà wọ́n wípé a ò mọ̀ bóyá àwọn ará Mídíánì ni ó ka nǹkan wọ̀nyí jẹ, a ò mọ̀ bóyá àwọn ọ̀tá wa láti Síríà ni wọ́n wá, tí wọ́n ka gbogbo èso oko wa jẹ. Ṣùgbọ́n wọn ò lè ṣe kí wọ́n má fúrúgbìn, nítorí bẹ́ẹ̀ wọ́n fi omijé fúrúgbìn. Ṣùgbọ́n kí ó tó di wípé àsìkò ìkórè dé, Ọlọ́run ṣẹ́gun ọ̀tá, Ọlọ́run mú àwọn Mídíánì, ó mú wọn kúrò, ó lé wọn jìnà réré. Ó wá di wípé ní tòótọ́ ni wọ́n fi omijé fúrúgbìn, ṣùgbọ́n nísinsìnyí wọ́n fi ayọ̀ ká. Kí a mú wá sí ìgbésí ayé tiwa, ìgbà mìíràn ó ṣeéṣe kí ènìyàn kí ó lóyún. Bí ó bá ti di wípé ẹni yìí ti lóyún, ni àwọn ọ̀tá ni wọ́n lè pàdé rẹ̀ lójú oorun, wá ní kí ó fò kí ó nìṣó, wípé wọ́n fẹ́ wo bí ó máa ṣe gbé oyún yìí, bó máa ṣe gbé dé oṣù mẹ́sàn-án, tó máa lè kẹsẹ̀ járí láti lè bí ọmọ yìí láyọ̀ àti àlàáfíà. A di wípé òní orí ló ń dùn mí o, ọ̀la ikùn ló ń dùn mí, ọ̀túnla ọmọ ni òyí nínú. Ọjọ́ mìíràn ó dàbí ẹni pé ẹ̀jẹ̀ ríru tàbí ẹsẹ̀ wíwú, a máa sọ pé irú oyún wo ni mo ní yìí. A dàbí ẹni wípé ó ń fi omijé fúrúgbìn. Ṣùgbọ́n bí ó bá dúró ti Olúwa, bí ó bá gbẹ́kẹ̀lé Olúwa, ó dájú wípé àsọ̀kalẹ̀ àǹfààní ni fún ọmọ Ọlọ́run. Ó dájú wípé a ó fi ayọ̀ ká, wípé ni ọjọ́ ìkúnlẹ̀ alábiamọ yìí, wípé kò ní sí ohunkóhun bí ìdágìrì tàbí bí ọ̀fọ̀ fún ẹnikẹ́ni nínú wa. Ọlọ́run yóò tọ́jú wa. Ó ṣe dúró ti Olúwa, ó ṣe gbẹ́kẹ̀lé Olúwa. Àwọn ẹlòmíràn wọ́n máa sá káàkiri, àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá lágbájá, àwọn fẹ́ lọ sí ọ̀dọ̀ ìyálóde níbì kan lọ́hùn, àwọn fẹ́ lọ sí tibí. Má sá káàkiri kí o gbẹ́kẹ̀lé Olúwa, nítorí wípé Ọlọ́run yóò mú ìkulọ̀ sí òní padà, ẹ̀rín yóò sì gba ẹnu rẹ kan. Ó ní ẹni tí ń fi ẹkún rìn lọ, tí ó sì gbé irúgbìn lọ́wọ́, lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtí rẹ̀. Ìtí rẹ̀ ni ìkórè oko tí ó ti gbìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Jẹ́ kí a wo àwọn ẹlòmíràn, kí ni àwọn ìnilára wọ̀nyí tàbí ìpọ́njú, kí ni ó máa ń ṣe fún wọn? Èyí tí wọn ìbá fi máa yọ̀ nínú Olúwa, èyí tí wọn ìbá fi gbẹ́kẹ̀lé Olúwa, kí ni ìnilára, kí ló máa ń ṣe fún àwọn ẹlòmíràn? Jẹ́ kí a wo ìwé oníwàásù orí keje ẹsẹ̀ ìkeje. Iwe oniwasu ori keje ese keje ni toto inilara mu ologbo eniyan siwin ni toto inilara mu ologbo eniyan siwin oti anso fun anihi ni wo pe eni ti ati mo si ologbo tele tele eni ti ati mo si omoluabi tele tele eni ti kija ki da si oro oloro tele tele sugbon ko ti imo olorun o o kan je ologbo eniyan oniwo tutu eniyan o je omoluabi sugbon inilara deba iponju deba iru eniyan be ti ati man ri oro ogbon lenu re nigba ti awon elomiran ti won ba wa ninu isoro bi a ba bere oro lowo re asoro pelu ogbon nigba ti iponju ba deba eniyi fun ara re nigba ti inilara ti o ba deba eniyi fun ara re adabi eni we pe gbogbo ogbon ti o ni we pe o ti so wonu adabi eni tin sinwi adabi eni tin soro rada rada adabi eni tin so nkan ti ko mu ogbon lowo adabi asinwi ki a ma je ki o ri be fun wa se iwo na ma nri awon elomiran o se se boya awon gbo we pe oko ni jamba we pe oko won si wa ninu moto yi won o ti mo ki lo sele won o ti mo boya olorun ti da oko won sile tabi boya ohun to sele nkan ranpe kan lo kan se ni ese ti o se oko won won ka wole ri won ma kigbe won ma soro bi eni ti o ti so igbagbo ninu olorun nu eni ti a ti mo si ologbon tele tele eni ti a ti mo si eni to n dari idapo ju le tele tele eni ti a ti mo si eniyan olorun tele tele ini lara die iponju die ese jamba oko die aso iru eni be di eni ti n soro bi eni pe o de asinwin tabi o sese ki o je wi pe oko atiyawo ati jo n gbe papo lalaafia ko si gbon mi ti o ko gbon mi si omi oto ko si wi pe a n bara waja ni igba kan ri ko si wi pe mbolo lo mbolo ti n bo ko si pe boya n fura sira wa ni igba kan ri o si sese ki o je wi pe nkan kan lo wa sele ti enikan paro mo iyawo yi we pe be ni pe iyawo yi tun ni alinita bi oko ti n gbo ko ti mo kini kule kule ati kini nkan to sele ni toto o ti faraya o ti n dabi eni ti o logbon o ti n dabi eni ti ki se eni ti a mo tele tele si oniwo tutu inilara o mu ologbon di asinwin nitori be ke asora ke a ma je ki inira tabi iponju ki o je ki a soro odi ki o ma je ki ki a ma je ki iponju tabi aisan tabi ijeniya tabi ohunkohun ki o mu ki oro odi blasphemy ki o jade lenu wa je ki a wo orin dafidi 107 orin dafidi 107 ki a wo ese ikokandinlogun ati ese ogun shega fra fun mi ki a wo ese ikokandini ogoji ewe won buko won sifa sehin nipa inira iponju ati ikanu ohun ti won je ki o ye wa niyin ni pe awon elomiran ewe won ma buko won ma fa sehin nitori inira awon elomiran ohun ti a ma rin ni pe won ki rin dede mo ninu ijo bi won ba ni wahala die e ti won ba fi akoko yi duro de oluwa ki won ki o duro ti oluwa ki won ki o gbadura ki won ki o ro mo agbelebu Jesu Christi ki won ki o so bi Jacob we pe emi ki o je ki o lo afi bi won ba bukun mi e ti won ba fi se be won ma rin sege sege bi abati so we pe lagbaja ki lo de won pe oruko yin ni ile eko ojo osimi wa tabi wa inu iwe mimo we pe ki e ka akosori tabi we pe ki e dahun ibere kan a ma ri yin se ki se pe e wa silesin ona mi po wahala to de ba mi nisin mi o mo bi ma se yanju e olodun lo n ba wa yanju wahala jesu lo n ba ru wahala wa lo ohun lo wa ko ese ati awon nkan to wa si igbesi aye wa gege bi egun nitori ese ohun lo wa ko won lo a o se wa sese agbelebo a se rin kaakiri a fe di omo onina kuna a n fa seyin nitori inira ati iponju ati nitori awon ajalu to n de ba wa ninu aye ini ise awon elomiran won ma se beni ti ko ni reti won ma se beni ti ko lọlọrun won ma se beni ti ko le gbadura won ma se bi eni ti ko ni igbagbo ninu olorun sugbon je ki o da oloju bi a ba ni olowa bi a ba si wa ninu olowa ko si isoro ti o le de ba wa ti agbara olorun o ka ko si oke ti o le wa niwaju wa ti agbara olorun ko le sinidi ko si aisan ti o le wa ninu ago ara wa ti iwosan ti a ni lati inu ina Jesu Christi ti o le de ba wa ko si awon nkan ti o le de ninu ebi nibi ise ladugbo labule lodo awon obi wa ti olorun ko ka pa re nitori be o ye ki a wa pelu olowa o ye ki a gboran si olorun lenu o ye ki a ma gbadura si ni igba inira ati ni igba iponju o wa ki a mo we pe ko so to seyin olorun se o mo we pe gbogbo wahala ti a ni olorun mo nipa won o si setan lati mu won kuro ohun ti awon elomiran ma nro ni we pe olorun ri wahala won olorun o si setan lati mu wahala won kuro sugbon etan esu ni yi o ye ki a mo we pe olorun mo wahala wa o si mo iponju ti a nla koja o si mo bi o se le yo wa kuro ninu won ninu exodus ori keta exodus ori keta ese ikeje oluwa si wi pe ni toto emi ti ri iponju awon eniyan mi ti o wa ni egypt mo si gbo igbe won nitori awon akonisise won nitori ti mo mo ibanuje won emi si sokale wa lati gba won lowo awon ara egypt je ka menu duro nibe nihi an so fun wa wi pe olorun ni o mo iponju awon mo israeli awon mo israeli won yi won le salaimo wi pe olorun mo nipa iponju won ki se be nikan won le se alairan ti wi pe olorun ti so fun abraham wi pe abraham awon omo re ni iran kerin wi pe won lo si ile ajeji ni ile ajeji yi owo mu ojade wa si ile ileri awon won yi ti gbagbe o sese ki awa na ki a ti gbagbe wo pe enikokan wa ti a mo olorun enikokan wa ti a mo jesu christi gege bi olugbala enikokan wa ti a ti di atun bi olorun seso lori wa o mo igbese aye wa o mo isoro wa o mo idanwo to dojuko wa o mo awon iponju ti a nla koja o mo omi jijin ti o wa niwaju wa ati awon oke ti o wa niwaju wa o ni emi ti ri iponju awon eniyan mi emi ti ri iponju awon eniyan mi gbogbo awon ohun ti o pamo fun eniyan gbogbo awon ohun ti eniyan ko nani tabi ti won ko mo nipa re ni igbese aye re olorun mo nipa won o si daju wi pe olorun yo mu won kuro bi abagbadura ti a si gbagbo se oran ti okunrin kan job ni a n pe oruko re oran ti wahala to de ba ninu ebi oran ti isele ti o sele si gbogbo awon omo re oran ti eyi ti iyawo re so o si ranti awon esun ti awon ore re ti won fi sun be ni we pe o je odaran tabi o je elese ti o buru ju won ro we pe nitori be ni awon kan won se sele si kini idahun job wo job ori ketalelogun job ori ketalelogun ese ikewa sugbon o mo ona ti emi nto nigbati o ba dan mi wo emi o jade bi wura nigbati o ba dan mi wo emi o jade bi wura opolopo ninu wa ni a ko mo ise olorun a ko mo idi ti olorun fi n gba awon nkan kan laye sugbon job o je ologbon o je eni ti oyeye o je eni ti o mo inu olorun o ni sugbon o mo ona ti emi nto o ye ki eni kokan wa ki a le so be o ye ki eni kokan wa ki a le ni igbagbo ati ifokantan ninu olorun wi pe o mo ona ti a wa nto o ni nigbati o ba dan mi wo nigbati o ba dan mi wo kini itumo yi wi pe ki a dan eniyan wo awa ti a je agbalagba ti a ni omo ti o lo si ile eko amọ wi pe omo ile eko yi a ki gbe won si class iwaju bi ki ba se wi pe adan won wo bi ki ba se wi pe ayiri won wo lati mo kini oye ti won ni kini eko ti won ti ko bawo ni won se ja papa si ninu awon eko ti won ti ko bi ki ba se wi pe a se idanwo fun won a ki gbe won si waju awa na o mo wi pe eni ti olorun ba fe da lola eni ti olorun ba fe fi si ipo giga olorun le fi aye sile ki awon wahala kan ki won dan igbagbo re wo o se se ki eyi ki o ya o lenu sugbon je ki n so fun o awon eniyan wa o ma n so fun a wi pe ikoko ti o sebe to dun ide re agbona eyi ni wi pe bi ikoko le sebe to dun tabi ki o wa unje ti o le bo opolopo eniyan bi ki ba se wi pe adana si idi re ki se be nikan ikoko ti an so nipa re yi ki o to di wi pe agbe wa soja lati ta fun enikeni ati koko fi sinu ina ki ina yi ki o le se jina awa na o mo wi pe adabi awon jagun jagun ki awon jagun jagun ki o to wa soju ogun a o ti mura won sile a o ti pese won sile a o ti yiri won wo dara dara a o ti dan won wo dara dara awa na ki a to jade bi wura ki a to je ohun elo bi ola si ni owo olorun awon nkan miran wa ti ani lati la koja bi a ba nso nipa idariji idariji o le mo boya o le dariji enikeni bi olorun o ba fi aye sile fun awon kan lati se o bi a ba nso nipa igbagbo ninu olorun o le mo boya oni igbagbo ninu olorun o sa san ri oni wahala ri bawo ni igbagbo re yo se gbona bawo ni igbagbo re yo se dagba bawo ni adura re yo se munodoko nigbati o tile ni wahala kan to ngbadura lori re ri eyi ni olorun ma se nfi aye sile we pe awon nkan wonyi won le yire wa wo won le dan igbagbo wa wo we pe nigbati awon nkan wonyi ba pari to a o jade bi wura sugbon o ye ki o ye wa ohun ti an so ni wo pe olorun mo isoro wa olorun mo awon ohun ti an la koja o si daju wi pe olorun le gba wa wo orin dafidi le kan si orin dafidi ori kejila ese ikarun nitori inira awon talaka nitori imi edun awon alaini Oluwa wi pe nigba yi emi o dide emi o si yo si ibi ailewu kuro lowo eni ti nfe si nihi ni olorun so fun wa wi pe bi talaka ba je eni ti an nilara bi awon alaini ba mi imi edun si oluwa wi pe oluwa yo dide lati gba won ati lati yo won kuro ninu awon nkan ti o rogba yi won ka ati awon ti o ngberaga lori won we pe owo gba won o ye ki a mo we pe bi awon ota wa bi won ti le lagbara ju wa lo bi awon ota wa bi won ti le ni ohun ija oloro ju ti wa lo bi awon ota wa bi o ba da bi eni we pe won le ni ipa won si gbon pupo pupo ju wa lo ki a mo we pe olorun tobi ju awon ota wa lo o si le gba wa lowo awon ota wa bi won ti le je alagbara ninu ori dafidi ori kejidinlogun ese iketadinlogun ori dafidi ori kejidinlogun ese iketadinlogun o gba mi lowo ota mi alagbara ati lowo awon ti o korira mi nitori won le agbara ju mi lo bi awon ota tile lagbara ju wa lo o daju pe olorun yo gba wa olorun yo tu wa sile olorun yo da wa nide ki yo je ki awon ota ki won ki o gbe wa mi sugbon kini a le se ti a o fi ni idande pipe idande kikun kini a si le se leyin igba ti a ba ti ni idande pipe yi lati pa idande na mo ye ki a wo ikini ani lati je eni ti o mo oluwa ati eni ti oluwa mo gege bi eni ti re ani lati di atunbi ani lati di omo olorun nitori eyi ni a fi le ni isegun wo iwe Isaiah ori ikerin leni adota. Ori ikerin leni adota. Ese ti o gbeyin ko si ohun ija ti a se si o ti yo le se ti o le se nkan ati gbogbo ahon ti o dide si o ni idajo ni iwo dali ebi eyi ni ogun awon iranse oluwa lati odo mi ni ododo won ti wa le oluwa wi nihi o so wi pe eyi le ogun awon iranse oluwa e ni wi pe bi aba fe ni idande ti a se fe wa ni ipo ti o je pe ko si ohun ija ti a le se si wa ti o le se wa ni nkan ani lati je iranse oluwa ani lati je eni ti o mo olorun ani lati je eni ti o ti ba olorun laja nipa kiko ese wa sile a se ti gba ise ori igi agbelebo ti jesu se ati gba gbo oni bi o ba ri be ko si ohun ija ti a se si o ti o le se o ni nkan ati gbogbo ahon ti o dide si o ni idajo ni iwo da lebi mo je mo fe ki o di mo fun o wi pe ki Isaiah ki o tun ma so oro yi fun awon omo Israeli awon ohun popo ni o ti sele lara awon isele ti o ti sele ni a ri ninu Isaiah ori keta dini ogoji Isaiah ori keta dini ogoji kia kia ki o si bibeli re ki ka si o leti lati ese ikini o si se nigbati esekaya oba gbo o fa aso re ya o si fi aso opo bora o si lo sinu ile oluwa ohun kan ni o sele nihi oba Assyria ni o ran awon iranse re lati deroba esekaya oba Assyria sin so fun wi pe ko si bi o se le gbadura to ko si bi o se le gbekele olorun to wi pe owo segun re owo segun awon eniyan re owo ko won lo gege bi eru owo si se ipalara pupo si won o si be si ni gbadura ni waju oluwa nihi ni olorun ti fun ni isegun bi o ti le je wi pe oba Assyria o je eni ti o ni awon ohun ija oloro pupo sugbon oba Hezekiah ko ni ohun pupo eru nba sugbon a so fun wa wi pe bi a ba je eni bi itinu olorun eni ti o gbekele olorun wi pe bi a ti le dide ogun si wa bi a ti le koju ija si wa bi awon alai gbagbo bi won ti le do ti wa ti won fe se wa ni ibi wi pe olorun ni owo da wa sile olorun ni owo gbeja wa wo ese iketalelogbon ese iketalelogbon nitori na bayi ni oluwa wi ni ti oba Assyria ohun ki yo wa si ilu yi be ni ki yo ta ofa kan sibe ki yo si mu asa wa si waju re be ni ki yo si wo ki yo si wa odi ti nihi ni olorun so fun Hezekiah wi pe o mo pe ko so ija ti oba Assyria se si o ki o le se o ni nkan nitori wi pe olorun ti setan lati daabo bo ilu yi oni oba Assyria ki yo wa si ilu yi o da mi loju wi pe oba Assyria eyi ni ni oba tabi alagbara ninu awon egbe okunkun awon alagba okunkun won ki yo wa si ile re won ki yo wa si odo awon omo re oni ki yo si ta ofa sibe ofa ota ki yo wa si ile re loruko Jesu pada si Isaiah ori kerin leni adota ki o wo ese iketadinlogun ko si ohun ija ti a se si o ti o le se o ni nkan Isaiah o ran awon omo Israeli leti ki won ki o ranti obi oba Egypt bi o ti lagbara to sugbon ko si ohun ija ti oba Egypt ti o se si won ko si bi o se le se won ni nkan o ni ki won ki o ranti agbara Goliath o ni sugbon ko si ohun ti Goliath le se fun Dafidi ati fun Israeli o ni kan ko si ranti ti o sele ni lolo yi nigba ti oba Assyria ti o dide si oba Hezekiah o ni ko si ohun ija ti o le se si ti o le se nkan o ni be gege ni fun iranse oluwa kokan be gege fun eni kokan wa ti o mo oruko oluwa be gege ni fun eni kokan wa ti o gbekele oluwa wi pe ko si ohun ija ti a se lati odo awon elebo logun
3: ko so ija ti a se lati odo awon ti o ni agbara okunkun ko so ija ti a se lati odo awon elemi okunkun awon ti o ni emi emere ko si ohun ija ti a se lati odo awon aborisha tabi lati odo awon elegun ti o wa ni abule o ni ko so ija ti a se lati odo awon alalupa ida kankan ti o le se o ni nkan o ni gbogbo ahon ti o dide si o ni idajo ni wo dalebi eyi ni ogun awon iranse olowa lati odo olowa ni ododo won ti wa ni olowa we nitori be je ki a ri we pe ati di atunbi aje ni olorun ati pe ati ko ise sile ati wi pe

ilẹ̀ jẹ́ pé wọ́n ní àìsàn ní àgọ́ ara wọn bí wọ́n wá sínú ilé ìsìn wọn kì í gbàdúrà. Bí wọ́n lọ sí ìdàpọ̀ ojú ilé wọn mọ bí a ti gbàdúrà. Bí ó wà nílé ti ara wọn wọn mọ bí a ti gbàdúrà. O mọ̀ ẹni tó wà nínú ayé yìí nínú ìwàyà ogun nínú ìjà ogun nínú ayé o mọ̀ wípé a ní láti jẹ́ ẹni tó màdúrà àgbà ẹni tó ń ké pe Olúwa láàárọ̀ lọ́sàn àti lálẹ́ ní ìgbà gbogbo ẹni tí irú ẹni bẹ́ẹ̀ ari wípé ohun tí Ọlọ́run tilẹ̀ máa ń ṣe ni pé a jẹ́ kí ẹ̀mí rẹ̀ kí ó jí wa ní ọ̀gànjọ́ òru. Ní ọ̀gànjọ́ òru yìí ẹ̀mí Ọlọ́run á sọ fún wa pé kí a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí àwọn ìṣe tí ó ń ṣe àwọn tí ó wà nínú ayé kí ó má bàa ṣe wá. Nítorí bẹ́ẹ̀ àwa tí a bá mọ̀ wípé a fẹ́ ní ìṣẹ́gun a fẹ́ borí ẹ̀ṣẹ̀ a fẹ́ borí ẹ̀ṣọ́ a fẹ́ borí àwọn àjálù tó ń dé bá àwọn èèyàn nínú ayé a ní láti kún fún àdúrà. Jẹ́ kí a wo orin Dáfídì 107 107 orin Dáfídì 107 kí a wo ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20. Nígbà náà ni wọ́n kí gbèpè Olúwa nínú ìpọ́njú wọn ó sì gbà wọ́n nínú iṣẹ́ wọn ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a kún fún àdúrà bí mo ti sọ tẹ́lẹ̀ kí a ṣe bí Jákọ́bù tí ó rọ̀ mọ́ Olúwa tí ó bẹ̀rẹ̀ sí ní jàjàkadì nínú àdúrà nínú ìfi omijé béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ́ bùkún mi. Ìṣe bẹ́ẹ̀ nìkan ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú Olúwa nítorí ìgbàgbọ́ nínú Olúwa ni yóò fún wa ní ìṣẹ́gun. Nínú Éfésù orí kẹfà ẹsẹ̀ 16 lékè gbogbo rẹ̀ ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi ni ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi ni. Ìgbà mìíràn a máa ń gbọ́ tí àwọn ènìyàn wa ní orílẹ̀-èdè wa tí wọ́n ń sọ èdè káàárọ̀ òjíire wọ́n máa ń sọ wípé lágbájá wọ́n ta lọ́fà ni lágbájá ọfà ayé ló wà lára ẹ lágbájá mọ̀ gbà tí wọ́n ti ṣe nǹkan bẹ́ yẹn fún kò gbádùn. Ṣùgbọ́n ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú Olúwa bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń tafà. Ìgbà mìíràn ẹlòmíràn máa sọ wípé ìgbà tí òun sùn lé òru ní ẹnìkan rí òun ló yìnbọn fún òun ló tafà fún òun bí òun ti jí sí ojú ayé ni òun rí pé ibi tí a ti tafà fún òun yìí bẹ́ẹ̀ ni òun bẹ̀rẹ̀ sí ní ìrora. Ibẹ̀ ni nǹkan kan tí ó rìn láti ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ ni ó fi dàbí ẹni wípé ojoojúmọ́ lòun wá ń lọ sí ilé ìwòsàn tí àwọn olóyìnbó. Ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú Olúwa ó ní ọfà tí a lè ta láti ọ̀dọ̀ àwọn tí ó wà nínú ayé wípé ìgbàgbọ́ wa ni yóò dàbí apata tí a ó lè fi paná ọfà ẹni ibi ni. Kí ni a ń pè ní apata? Èyí kì í ṣe àpáta yàtọ̀ ṣùgbọ́n nǹkan tí a ń pè ní apata ni pé bí ẹnìkan bá ń sọ òkò ṣé orí àwọn ọlọ́pàá bí ìjàngbọ̀n rògbòdìyàn bí ó bá bẹ́ sílẹ̀ ní ibì kan àwọn ọlọ́pàá lọ síbẹ̀ àwọn ọlọ́pàá yìí ti mọ̀ wípé àwọn tí ó ń ṣe ìjàngbọ̀n wọ́n lè máa ju òkò sí wọn wọ́n lè máa tafà sí wọn wọ́n ní àwọn nǹkan kan tán máa gbé lọ́wọ́ bí ata yìí tàbí bí ọta bí ó bá ti ń bọ̀ wọ́n á fi nǹkan yìí wọ́n á fi gbà á. Èyí ni à ń pè ní apata nítorí wípé kò ní jẹ́ kí ọta tàbí òkúta kí ó ba àwọn ọlọ́pàá tí wọ́n wá fi ojú sí àwọn nǹkan tí wọ́n ń ṣe. Níbẹ̀ ó ní lékè gbogbo rẹ̀ kí ẹ mú àwọn apata ìgbàgbọ́. Bí a bá ti ń sọ ọfà sí onígbàgbọ́ ìgbàgbọ́ yìí ni kò ní jẹ́ kí ọfà yìí kí ó dọ́dọ̀ rẹ̀. Bí a bá mú orúkọ rẹ lọ sí ilé àwọn ẹlẹ́bọlóògùn ìgbàgbọ́ tí o ní nínú Olúwa ni kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ. Bí ó bá dàbí ẹni pé àwọn kan fẹ́ ṣe ọ́ ní ibi wọ́n fẹ́ rán àwọn ẹ̀mí òkùnkùn sí ọ apata ìgbàgbọ́ yìí ló fi máa paná ọfà ẹni ibi ni tí kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan o ní láti sá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ṣé orí ẹ̀jẹ̀ Jésù Kristì ó fún wa ní ààbò púpọ̀? Ààbò wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì nínú ìwé ìfihàn

kejìlá, ẹsẹ̀ ìkọkànlá. Orí kejìlá, ẹsẹ̀ ìkọkànlá. Wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Ó ní wọ́n ṣẹ́gun. Wọ́n ṣẹ́gun èṣù. Wọ́n ṣẹ́gun dragoni nítorí wípé wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Yẹ kí a tún wo ìwé òwe. Ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá. Ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkẹwàá. Orúkọ Olúwa ilé èṣù agbára ni. Olódodo sá wọ inú rẹ̀. Ó sì là bí a bá ti ń gbàdúrà, tí a ń gbàdúrà ní orúkọ Jésù. Èyí jẹ́ wípé a ń sáwọ inú ilé èṣù ńlá ni. Kí ọwọ́ èṣù, ọwọ́ ọ̀tá, kí ó má ba tẹ̀ wá. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan yẹ kí a ní ọ̀rọ̀ Ọlọ́run. Èyí tí a ó fi ṣẹ́gun èṣù, ṣe mọ̀ wípé nígbà tí èṣù wá, tí ó ná Jésù Kristì wọ̀, ọ̀rọ̀ yìí ni Jésù Kristì ni ó fi ṣẹ́gun èṣù. Kí a sì ri wípé a ní ìfàmì òróró yan Olúwa. Èyí jẹ́ pé kí a ní ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé wa. Bí a bá ní ẹ̀mí Ọlọ́run, agbára Ọlọ́run bí ó bá wà ní ìgbésí ayé wa, gbogbo àjàgà tí ó wà ni a ó já kúrò ní ìgbésí ayé wa. Kí a jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run. Kí a jẹ́ ẹni tí ó fa agbára Ọlọ́run wá sí ìgbésí ayé wa. Wò ó nínú Aesaiah orí kẹwàá ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. Aesaiah orí kẹwàá ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. Yóò sì ṣe lé ọjọ́ náà. Ní a ó gbé ẹrù rẹ kúrò lé èjìká rẹ. Àti àjàgà rẹ kúrò lé ọrùn rẹ. A ó sì bá àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀. A ó sì bá àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀. Ohun tí a pè ní ọ̀rá púpọ̀ níhìn bí a bá wo èdè mìíràn, èyí ni èdè òyìnbó àti èdè gíríkì tí a fi kọ Bíbélì, ó ń sọ nípa agbára Ọlọ́run. Ó ń sọ nípa ohun tí Ọlọ́run, èyí tí Ọlọ́run tulé wa lórí. Ó ń sọ nípa ìfàmì òróró yan Ọlọ́run, èyí tí Ọlọ́run dà lé wa lórí, tí a ó fi lè já gbogbo àjàgà kúrò ní ìgbésí ayé wa. Àti sọ fún ọ, ó ti mọ̀ nísinsìnyí wípé bí o bá ń fẹ́ ìdáǹdè, ìdáǹdè súnmọ́ tòsí rẹ̀. O ń fẹ́ ìwòsàn ni, ìwòsàn súnmọ́ tòsí rẹ̀. Bí o bá ń fẹ́ ìpèsè láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ìpèsè súnmọ́ tòsí rẹ̀. Ohun kan ló ní láti ṣe. O ní láti mọ̀ wípé o ti bá Ọlọ́run dọ́rẹ̀, o ti di ẹbí Ọlọ́run, a ti sọ di àtúnbí, o ti ní ìgbàlà nínú Jésù Kristì. O ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Ẹni tí ń gbàdúrà, ṣe o rántí òwe tí Jésù pa fún àwọn ọmọ ẹ̀yìn nípa obìnrin opó kan tí ó sọ wípé òun fẹ́ kí a gbẹ̀sùn lára ọ̀táhun. Ó lọ ń bá adájọ́ yìí. Adájọ́ yóò sì tètè dá lóhùn, ṣùgbọ́n nípa àwí ìyanu rẹ̀, nípa sísọ nígbà gbogbo, nípa lílọ sọ́dọ̀ adájọ́ yìí nígbà gbogbo ni a fi dá lóhùn. Èyí ni Jésù wá sọ fún wa wípé àwa náà tí a jẹ́ onígbàgbọ́, a ò mọ̀ wípé ó yẹ ká máa gbàdúrà ni láì sinmi àti láì ṣàárẹ̀, kí Ọlọ́run kí ó ba lè tú wa sílẹ̀, kí Ọlọ́run kí ó ba lè dáàbò bò wá, kí Ọlọ́run kí ó ba lè mú wa láadá, kí Ọlọ́run kí ó ba lè ṣe àwọn tí a ń béè lọ́wọ́ rẹ̀, kí ó ba lè ṣe fún wa. Ìdúró lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ìdáǹdè Ọlọ́run. Bí ìpọ́njú bá wà, bí ìnilára bá wà, bí àìsàn bá wà, bí àìní bá wà, bí ìpòrúru ọkàn bá wà, ohun kan tí ìbá wà ní ìgbésí ayé rẹ tó ní ọ lára, tí òun fẹ́ kí Ọlọ́run kí ó mú kúrò, sọ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́, nítorí pé Ọlọ́run kìí ṣe ẹni tí ń jani sílẹ̀. Ọlọ́run kìí ṣe ẹni tí ń dojútini. Ọlọ́run kìí ṣe ẹni tí ń ṣe ìlérí kí ó má mú un ṣe. Sọ fún Ọlọ́run, rí wípé o ti di àtúnbí. Rí wípé o jẹ́ ọmọ Ọlọ́run. Rí wípé o jẹ́ ènìyàn Ọlọ́run. Kí o sì wá máa sọ fún Ọlọ́run nípa àwọn ìlérí tí o ti ṣe. Wípé kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára. Nítorí èyí ni ogún àwọn ènìyàn mímọ́. Wípé o jẹ́ ẹni tí gbàdúrà. Gbàdúrà pẹ̀lú gbogbo ọkàn rẹ. Gbàdúrà pẹ̀lú gbogbo ìgbàgbọ́ tí ó wà nínú rẹ. Gbàdúrà nípa dídúró, kí o sì dúró lórí àwọn ìlérí Ọlọ́run. Rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Jẹ́ kí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì, kí a fi wẹ̀ ọ́, kí a fi bọ̀ ọ́, kí a fi dáàbò bọ̀ ọ́, kí o sì rántí wípé orúkọ Olúwa, orúkọ Olúwa, orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọnú rẹ̀, ó sì yè. Olódodo sá wọnú rẹ̀, a sì dáàbò bọ̀ ó ní ìpamọ́. Rántí ọ̀rọ̀ Olúwa, rántí ìlérí Olúwa, kí o fi ọ̀rọ̀ Olúwa, kí o fi ṣẹ́gun èṣù. Bí o bá ti ní ìgbàlà, kí o jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó wà lórí rẹ, kí ó wà nínú ayé rẹ, kí a sọ di mọ́, kí a fi agbára ẹ̀mí Ọlọ́run fún ọ.
nitori emi olorun yi ni jagbo ajaga ti ma wa si igbesi aye eniyan loni so fun olorun we pe iwosan pe pe yo je ti re we pe idande kikun yo je ti re so fun olorun o daju pe bo ba gbagbo o ri ogo olowa

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Orí ìkọkàndínlógún lẹ́yìn nǹkan wọ̀nyí mo gbọ́ òun lálẹ́ ọ̀run bí ẹni pé tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń wí pé hallelujah tí olúwa ọlọ́run wá ní ìgbàlà àti ọlá agbára nítorí òtítọ́ àti òdodo ní ìdájọ́ rẹ̀ nítorí ó ti ṣe ìdájọ́ àgbèrè ńlá ni tí ó fi àgbèrè rẹ̀ bá ilẹ̀ ayé jẹ́ ó sì ti gbẹ̀san ẹ̀jẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ àti lẹ́ẹ̀kejì wọ́n wí pé hallelujah ẹ̀fin rẹ̀ sì gòkè lọ láí àti láíláí àwọn àgbà 24 ni àti àwọn ẹ̀dá alàyè 4 ni sì wúlẹ̀ wọ́n sì foríbalẹ̀ fún ọlọ́run tí ó jókòó lórí ìtẹ́ wípé àmì hallelujah ohun kan sì ti bi ìtẹ́ náà jáde wá wípé ẹ máa yin ọlọ́run wa ẹ̀yin ìránṣẹ́ rẹ̀ gbogbo ẹ̀yin tí ó bẹ̀rù rẹ̀ àti èwe àti àgbà mo sì gbọ́ bí ẹni pé ohun ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti bí ìró omi púpọ̀ àti bí ìró àrá ńláńlá ń wípé hallelujah nítorí olúwa ọlọ́run wa olódùmarè ń jọba ẹ jẹ́ kí a yọ̀ kí inú wa kí ó sì dùn gidigidi kí a sì fi ògo fún un nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn dé aya rẹ̀ sì ti múra tán òun ni a sì fi fún pé kí ó wọ aṣọ ọgbọ̀ wíwẹ́ tí ó funfun gbòò nítorí pé aṣọ ọgbọ̀ wíwẹ́ ni iṣẹ́ òdodo àwọn ènìyàn mímọ́ ó sì wí fún mi pé kọ̀wé rẹ̀ ìbùkún ni fún àwọn tí a pè sí àsè alẹ́ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn ó sì wí fún mi pé wọ̀nyí ni ọ̀rọ̀ òtítọ́ ọlọ́run mo sì wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ láti foríbalẹ̀ fún un ó sì wí fún mi pé wò ó má ṣe bẹ́ẹ̀ ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ni èmi àti ti àwọn arákùnrin rẹ tí wọ́n di ẹ̀rí Jésù mú foríbalẹ̀ fún ọlọ́run nítorí pé ẹ̀rí Jésù ni ẹ̀mí ìsọtẹ́lẹ̀ mo sì rí ọ̀run ṣí sílẹ̀ sì wò ó ẹṣin funfun kan ẹni tí ó sì jókòó lórí rẹ̀ ni à ń pè ní olódodo àti olóòótọ́ nínú òdodo ni ó sì ń ṣe ìdájọ́ tí ó sì ń jagun ojú rẹ̀ dàbí ọwọ́ iná àti ní orí rẹ̀ ni adé púpọ̀ wà ó sì ní orúkọ kan tí a kọ tí ẹnikẹ́ni kò mọ̀ bí kò ṣe ohun tìkára rẹ̀ a sì wọ́ ní aṣọ tí a tẹ̀bọ inú ẹ̀jẹ̀ a sì ń pe orúkọ rẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run àwọn ogun tí ń bẹ ní ọ̀run tí a wọ̀ ní aṣọ ọgbọ̀ wíwẹ́ funfun àti mímọ́ sì ń tọ̀ lẹ́yìn lórí ẹṣin funfun àti láti ẹnu rẹ̀ ni ìdàmímú ti ń jáde lọ tí ó lè máa fi iṣẹ́ àwọn orílẹ̀-èdè òun ó sì máa fi ọ̀pá irin ṣe àkóso wọn ó sì ń tẹ̀ fún tí ìrunú àti ìbínú ọlọ́run olódùmarè ó sì ní lára aṣọ rẹ̀ àti ní itan rẹ̀ orúkọ kan tí a kọ ọba àwọn ọba àti olúwa àwọn olúwa mo sì rí áńgẹ́lì kan dúró nínú oòrùn ó sì fi ohùn rara kígbe ó ń wí fún gbogbo àwọn ẹyẹ tí ń fò ní agbede méjì ọ̀run pé ẹ wá ẹ sì kọ ara yín jọpọ̀ sí àsè alẹ́ ńlá ọlọ́run kí ẹyin kí ó lè jẹ ẹran ara àwọn ọba àti ẹran ara àwọn olórí ogun àti ẹran ara àwọn ènìyàn alágbára àti ẹran àwọn ẹṣin àti ti àwọn tí ó jókòó lórí wọn àti ẹran ara ènìyàn gbogbo àti ti òmìnira àti ti ẹrú àti ti ewé àti ti àgbà mo sì rí ẹranko náà àti àwọn ọba ayé àti àwọn ogun wọn tí a gbájọ láti bá ẹni tí ó jókòó lórí ẹṣin náà àti ogun rẹ̀ jagun a sì mú ẹranko náà àti wòlíì èkéènì pẹ̀lú rẹ̀ tí ó ti ń ṣe iṣẹ́ ìyanu níwájú rẹ̀ èyí tí ó ti fi ń tan àwọn tí ó gba àmì ẹranko náà àti àwọn tí ń foríbalẹ̀ fún àwòrán rẹ̀ jẹ àwọn méjèèjì yìí ni a sọ láàyè sínú adágún iná tí ń fi súfúrù jò ó àwọn ìyókù ni a sì fi ìdá ẹni tí ó jókòó lórí ẹṣin náà pa àní ìdá tí ó ti ẹnu rẹ̀ jáde gbogbo àwọn ẹyẹ sì ti pa ẹran ara wọn yó. Ìfihàn orí ogún mo sì rí áńgẹ́lì kan tí ọ̀run sọ̀kalẹ̀ wá tí ohun ti ìṣíkà ogun ni àti ẹ̀wọ̀n ńlá kan ní ọwọ́ rẹ̀ ó sì di dágónì náà mú ejò àtijọ́ ni tí í ṣe èṣù àti sátani ó sì dé ní ẹgbẹ̀rún ọdún ó sì gbé e sọ sínú ògùn náà ó sì tì í ó sì fi èdìdí dì í lórí rẹ̀ kí ó má bàa tan àwọn orílẹ̀-èdè jẹ mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé lẹ́yìn èyí a kò lè ṣàìtú sílẹ̀ fún ìgbà díẹ̀ mo sì rí àwọn ìtẹ́ wọ́n sì jókòó lórí wọn a sì fi ìdájọ́ fún wọn mo sì rí ọkàn àwọn tí a ti bẹ́ lórí nítorí ẹ̀rí Jésù àti nítorí ọ̀rọ̀ ọlọ́run àti àwọn tí kò sì foríbalẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀ tàbí tí kò sì gba àmì rẹ̀ ní iwájú wọn àti ní ọwọ́ wọn wọ́n sì wà láàyè wọ́n sì jọba pẹ̀lú Kristi ní ẹgbẹ̀rún ọdún àwọn òkú ìyókù kò wà láàyè mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé èyí ni àjíǹde ìkíní olùbùkún àti mímọ́ ni ẹni tí ó ní ipa nínú àjíǹde ìkíní náà lórí àwọn wọ̀nyí ikú ìkejì kò ní agbára ṣùgbọ́n wọn ó jẹ́ àlùfọ́ ọlọ́run àti ti kristi wọn ó sì máa jọba pẹ̀lú rẹ̀ ní ẹgbẹ̀rún ọdún nígbà tí ẹgbẹ̀rún ọdún náà bá sì pé a ó tú sátani sílẹ̀ kúrò nínú túbú rẹ̀ yóò sì jáde lọ láti máa tan àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé jẹ gógù àti magógù láti gbá wọn jọ sí ogun àwọn tí iye wọn dàbí iyanrìn òkun wọn sì gòkè lọ láìbú ayé já wọn sì yí ibùdó àwọn ènìyàn mímọ́ ká àti ìlú àyànfẹ́ náà iná sì ti ọrun sọ̀kalẹ̀ wá ó sì jó wọn run a sì wọ èṣù tí ó tàn wọn jẹ lọ sínú adágún iná àti súfúrù níbi tí ẹranko àti wòlíì èkéènì gbé wà a ó sì máa dá wọn lóró tọ̀sán tòru láí àti láíláí mo sì rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tí ó jókòó lórí rẹ̀ níwájú ẹni tí ayé àti ọ̀run fò lọ, a kò sì rí ààyè fún wọn mọ́. Mo sì rí àwọn òkú àti ewé àti àgbà, wọ́n dúró níwájú ìtẹ́, a sì ṣe àwọn ìwé sílẹ̀, a sì ṣe àwọn ìwé mìíràn kan sílẹ̀ tí í ṣe ìwé èyè, a sì ṣe ìdájọ́ fún àwọn òkú láti inú ohun tí a ti kọ sínú àwọn ìwé náà gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Òkun sì jọ àwọn òkú tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́, àti ikú àti ipò òkú sì jọ òkú tí ó wà nínú wọn lọ́wọ́, a sì ṣe ìdájọ́ wọn olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Àti ikú àti ipò òkú ni a sì sọ sínú adágún iná, èyí ni ikú kejì. Bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé èyè, a sọ sínú adágún iná.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Orí ìkọkànléníogún, mo sì rí ọ̀run titun kan àti ayé titun kan, nítorí pé ọ̀run ti ìṣáájú àti ayé ìṣáájú ti kọjá lọ, òkun kò sì sí mọ́. Mo sì rí ìlú mímọ́ ni Jerusalem titun ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, tí a múra sílẹ̀ bí ìyàwó tí a ṣe lọ́ṣọ̀ọ́ fún ọkọ rẹ̀. Mo sì gbọ́ ohùn ńlá kan láti orí ìtẹ́ ẹ̀nìwá ń wí pé, kíyèsí, àgọ́ Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn, òun sì máa bá wọn gbé, òun sì máa jẹ́ ènìyàn rẹ̀, àti Ọlọ́run tìkára rẹ̀ yóò wà pẹ̀lú wọn, yóò sì máa jẹ́ Ọlọ́run wọn. Ọlọ́run yóò sì mú omi jẹ gbogbo nù kúrò ní ojú wọn, kì yóò sì sí ikú mọ́, tàbí ọ̀fọ̀, tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́, nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ ẹ̀ ní sì wí pé, kíyèsí, mo sọ gbogbo di ọ̀tun. Ó sì wí fún mi pé, kọ̀wé rẹ̀, nítorí ọ̀rọ̀ wọ̀nyí, òdodo àti òtítọ́ ni wọ́n. Ó sì wí fún mi pé, ó parí, èmi ni Alpha àti Omega, ìpilẹ̀sẹ̀ àti òpin. Èmi ó sì fi omi fún ẹni tí ò ń gbẹ́ngbẹ láti orísun omi ìyè lọ́fẹ̀ẹ́. Ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó, èyí tí í ṣe ikú kejì. Ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje ni tí wọ́n ní ìgò méje ni tí ó kún fún ìyọnu méje ìkẹyìn sì wá, ó sì bá mi sọ̀rọ̀ wípé, wá níyìn, èmi ò fi ìyàwó ayẹ ọ̀dọ́ àgùntàn hàn ọ́, ó sì mú mi lọ nínú ẹ̀mí sí òkè ńlá kan tí ó sì ga, ó sì fi ìlú ni hàn mí, Jerusalemu mímọ́ tí ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, tí ó ní ògo Ọlọ́run, ìmọ́lẹ̀ rẹ̀ sì dàbí òkúta iyebíye gidigidi, àní bí òkúta jasperi, ó mọ́ bí kristali, ó sì ní odi ńlá àti gíga, ó sì ní ẹnubodè méjìlá. Àti ní àwọn ẹnubodè náà, áńgẹ́lì méjìlá àti orúkọ tí a kọ sára wọn, tí ṣe orúkọ àwọn ẹ̀yà méjìlá àti àwọn ọmọ Ísírẹ́lì, ní ìhà ìlà oòrùn ẹnubodè mẹ́ta, ní ìhà àríwá ẹnubodè mẹ́ta, ní ìhà gúúsù ẹnubodè mẹ́ta, àti ní ìhà ìwọ̀ oòrùn ẹnubodè mẹ́ta. Odi ìlú náà sì ní ìpìlẹ̀ méjìlá, àti lórí wọn, orúkọ àwọn apọ́sílì méjìlá àti ọ̀dọ́ àgùntàn. Ẹni tí ó sì ń bá mi sọ̀rọ̀ ní ìfẹ́fẹ́ wúrà kan fún ìwọ̀n láti fi wọn ìlú náà àti àwọn ẹnubodè rẹ̀ àti odi rẹ̀. Ìlú náà sì lélẹ̀ ní ìbú mẹ́rin ní ọgbọ ọgba, gígùn rẹ̀ àti ìbú rẹ̀ sì dọ́gba, ó sì fi ìfẹ́fẹ́ ènìwọ̀n ìlú náà, ó jẹ́ ẹgbẹ̀ta òṣùwọ̀n fúlọ́ǹgì, gígùn rẹ̀ àti ìbú rẹ̀ àti gíga rẹ̀ sì dọ́gba, ó sì wọn odi rẹ̀, ó jẹ́ ogójì ìgbọ̀nwọlé mẹ́rin gẹ́gẹ́ bí òṣùwọ̀n ènìyàn. Èyí ni ti áńgẹ́lì náà. Ohun tí a sì fi mọ odi náà ni jasperi, ìlú náà sì jẹ́ kìkì wúrà, ó dàbí dígí tí ó mọ́ kedere. A fi onírúurú òkúta iyebíye ṣe ìpìlẹ̀ ògiri ìlú náà lọ́ṣọ̀ọ́. Ìpìlẹ̀ ìkíní jẹ́ jasperi, èkejì safiru, ẹ̀kẹta kakedoni, ẹ̀kẹrin smaragdu, ẹ̀karùn-ún sardoniki, ẹ̀kẹfà sardiu, èkeje krisoliti, ẹ̀kẹjọ berili, ẹ̀kẹsàn-án topasi, ẹ̀kẹwàá krisoprasu, ẹ̀kọkànlá hyankiti, èkejìlá ametisti. Ẹnubodè méjèèjìlá jẹ́ paali méjìlá, olúkúlùkù ẹnubodè jẹ́ paali kan. Ọ̀nà ìgboro ìlú náà sì jẹ́ kìkì wúrà, ó dàbí dígí dídán. Èmi kò sì rí tẹ́ḿpìlì nínú rẹ̀, nítorí pé Olúwa Ọlọ́run Olódùmarè ní tẹ́ḿpìlì rẹ̀ àti ọ̀dọ́ àgùntàn. Ìlú náà kò sì ní wá ọrùn tàbí òṣùpá láti máa tan ìmọ́lẹ̀ sí, nítorí pé ògo Ọlọ́run ni ó ń tan ìmọ́lẹ̀ sí, ọ̀dọ́ àgùntàn sì ni fìtílà rẹ̀. Àwọn orílẹ̀-èdè yóò sì máa rìn nípa ìmọ́lẹ̀ rẹ̀, àwọn ọba ayé sì mú ògo wọn wá sínú rẹ̀, a kì yóò sì sí àwọn ẹnubodè rẹ̀ rárá ní ọ̀sán, nítorí kì yóò sí òru níbẹ̀, wọn ó sì máa mú ògo àti ọlá àwọn orílẹ̀-èdè wá sínú rẹ̀. Ohun aláìmọ́kan kì yóò sì wọ inú rẹ̀ rárá, tàbí ohun tí ń ṣiṣẹ́ ìríra àti èké bí kò ṣe àwọn tí a kọ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún ìdánilójú ti awon akorin fun wa wi pe ohun nla ni olorun wa yo se bi a ti wa loni ti a sin gbo oro yin a nbe yin wi pe ohun ko ti o je idina ni waju wa ti ko ni je ki awon ohun nla ti olorun fe se ki o di mimo se ni igbesi aye wa pelu agbara yin pelu ina ti ju awon kan won yiran e ba mu okuro ki e ju won patapata ni oruko Jesu Iba se ni igbese aye wa Iba se ni arowoto wa Iba se ninu ebi wa Iba se lati odo awon ota ati emi ni won fe gbe ogun dede ti awon kan lati olorun fe se ni igbese aye wa ti o ki fidi mimu se e ba won mo kuro ni oruko Jesu Ibokun atorun wa ibokun ti igbala ibokun ti sodi mimo ibokun ti fi agbara emi olorun kun ni ibokun ti dande ibokun ti munilaada ati ti ipese gbogbo e je ki o je ti awon eniyan yin bi ati n woro yin loni e se wa loju e fi owo to wa lokan e ko wa e to wa si ona ti o dara bi e si ti n ko wa ti e n to wa e je ki o re ofe atorun wa ki o fi okan wa se bojoko ki a le tele oro yin ti ti o fi ri Jesu lojoko oju ni oruko Jesu Kristi Olowa wa loni a n soro lori igbagbo ati igboya ninu isin olorun igbagbo ati igboya ninu isin olorun ninu iwe Hebrew ni majemu titun ni ati lana sile fun wa gege bi o se ye ki a ni igbagbo ki a si ni igboya bi o ba ka iwe yi dara dara o ri wi pe ohun meji ni o dabi eni wi pe o se awon omo Israeli ikini ni aigbagbo eyi ni o je ki won ki o ma le wo ile ileri ati ifoya ti o wa ni igbesi aye won bi awa paapa bi a ko ba fe ki ise ti o se won bi a ko ba fe ki o se wa bi a ko ba fe ki adanu ti o de ba won ki o de ba awa na pelu o ye ki a mo wi pe ninu ise isin olorun bi a ti n tele olorun bi a ti n rin ni ona irere yi o ye ki a ni igbagbo lapa kan ati igboya ni apa keji e je ki a wo Hebrew ori kewa ese ikarun din ni ogoji o ni nitori na e ma se gbe igboya yin sonu eyi ti o ni ere nla rati wipe igboya ni ere nla bi a si ti n so loni o ye ki a mo wipe bi a ba fe je ere isin ti a n sin olorun o ye ki a ni igboya nitori be diimu ki o ma se gbe igboya re sonu eyi ti o ni ere nla wo Hebrew ori kọkànlá ẹsẹ ìkẹtàléní ọgbọ̀n àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba tí wọ́n ṣiṣẹ́ òdodo tí wọ́n gba ìlérí tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu ní orí kẹwàá tí mo kà fún ọ ń sọ̀rọ̀ nípa ìgboyà ní orí kọkànlá yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn ọlọ́run ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn ọlọ́run nítòótọ́ nítorí ní àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olówa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyàfo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyàfò wọn ó ṣeéṣe wípé kí ìfàsẹ́yìn kí ó dé bá àwọn ènìyàn bẹ́ẹ̀ fún àwọn ẹlòmíràn àìríjẹ àìníṣẹ́ lọ́wọ́ àìní olùtọ́jú tàbí aláfẹ̀yìntì ni o man se won ni ose ti won fi man se igbagbo sugbon igbagbo ati igboya ninu Kristi ni o le je ki a farada ki a si fayaran titi de opin ninu bibeli ni a ri wi pe iru akoko ti a wa yi awon miran wa ni akoko be nigba kan bawo ni won se segun bawo ni won se ri ileri olorun gba ni ekunrere bi won se segun ati bi ileri olorun ti je ti won ni wi pe won ni igbagbo si olorun won si ni igboya ninu olorun bi o ba wo chronica keji orike edogun chronica keji orike edogun lati ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo le o wa lori gbogbo awon olugbe ile won ni bi o ba fi oro ti aka won yi di won igbesi aye wa loni bi o ba wo adugbo wa bi o ba wo ilu wa o sese ki o ri wipe iru akoko ati igba kan na ni o de ba wa ni igbesi aye wa ti alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole ibanuje popo le o si wa ni orile ede ati ni ilu kookan ni ese kefa o wi pe orile ede si nkolu orile ede ati ilu si ilu nitori ti olorun fi oniruru iponju ba won ninu je sugbon ninu awon iponju ati wahala won yi li ari awon ti o ni igboya ati igbagbo ninu olorun ti won da ara won yo soto yato si awon elomiran ti won tori ibanuje ko olorun sile o nso li ese ikeje si ikejo sugbon eyin mu ara le ki esi ki e ma se de owo yin nitori ise yin yo ni ere nigbati asa gbo oro won yi ati asotele odedi woli o mu ara le o si mu awon ohun irira kuro lati inu gbogbo ile Juda ati Benjamini ati lati inu ilu ti o ti gba lati oke Ephraimu o si tun pepe Oluwa se ti o wa niwaju iloro Oluwa o je asiko ti iponju ati wahala wa sibe sibe ohun ti a ni ni akosile fun Asa ati awon omo Juda ati Benjamini ni akoko na ni we pe won fi igbagbo ro mo Olorun ni akoko ti wa yi bi o ti le je we pe airije airimo iponju wahala wa layika wa o ye ki awa paapa ki a fi igbagbo ati igboya ki a fi somo Olorun ninu iwe Jobu lati ori kini ni mo ti nka fun lati ese ikerinla iwe Jobu ori kini lati ese ikerinla o nse kan si to Jobu wa we pe awon oda maalu ntule awon ketekete si nje li eba won awon ara saba si kolu won won si nko won si ko won lo pelu pelu won ti fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o ti nso li enu enikan de pelu ti o wi pe ina nla olorun ti orun bo sile o si jo awon agutan ati awon iranse ni ajorun emi nikan soso le o sala lati royin fun o bi o si ti nso li enu enikan si de pelu ti o wi pe awon ara Chaldea pingun si ona meta won si kolu awon ibaka si e won si ko won lo pelu pelu won si fi ida sa awon iranse pa emi nikan soso le o sa asala lati royin fun o bi o ti nso li enu enikan de pelu ti o si wi pe awon omo re okunrin ati omo re obirin nje won mu oti waini ninu ile egbon won okunrin se kiyesi efufu nlanla ti haijo fe wa ikolu igun mere rin ile o si wo lu awon omokunrin na won si ku emi nikan sosho le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a kan won yi won je ajalu popo bi ajalu tin de ba eran osin be ni o nde ba awon dukia be ni o nde ba awon omo ninu ile won si wa royin fun Job ni ojo kan sosho to je wi pe iseju kan ko la aarin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala bade bawa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin olorun kini iwa ti Job hu ni akoko ti an lo gege bi apere fun wa ni ese ogun nigba na ni Job dide o si fa aso igunwa re ya o si fari re o wole o si gbadura we pe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o si tun pada lo sibe olowa fi fun ni olowa si gba lo ibukun li oruko olowa ninu gbogbo eyi Job ko se beni ko si fi were pe olorun lejo ohun ti a so ni wi pe ninu iponju ninu ofi ola to wa ninu aye o ye ki asomo olorun o ye ki ani igboya wi pe bi emi ba nbe ireti nbe pelu wi pe olorun ti o fi fun wa ni akoko bi o ti le dabi eni wi pe ani ikolo bi o ti le dabi eni wi pe ani wahala o daju wi pe olorun yo tun saanu fun wa eje ki a wo habakuku ori keta lati ese keta dilogun ki a wo eri awon ti o lo saaju wa nigba ti won la wahala koja nigba ti o dabi eni wi pe won de ikorita ona nigba ti o dabi eni wi pe ojusu gbogbo awon somo si rodede yi won ka ti o dabi eni pe wahala won ko se dojuko ko si se koja ninu re ki a wo kini iduro won kini jerisi won kini awon ohun ti won so lati le tele olorun ati faramo olorun ni timotimo ni abakoko ori keta lati ese keta dilogun oni bi igi opoto ki yo ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo je asedanu awon oko ki yo si mu onje wa oke agbo eran kuro ninu agbo owo eran ki yo si ni ibosomo sugbon emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi ohun ti abakoko n so fun anihi we pe bi ko ti le si onje bi ko ti le si ohun ini bi o dabi eni wi pe oda wa ni oko ati lori ile ti o si dabi eni wi pe awon nkan ti ma munu eni dun ko si o ni sibe sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi olowa olorun ni agbara mi ohun o si se ese mi bi ese agborin lori ibi giga mi ni yo si mu mi rin si olorin akorin lara ohun ona orin olokun mi o n so wi pe ohun le korin iyin si olorun bi iponju ti le wa ohun le korin iyin si olorun bi wahala ti le wa ohun le korin iyin si olorun bi ko ti le si olotoju tabi alafeyinti wi pe ninu awon nkan ti o n sele ni aye o si seese fun onigbagbo tooto lati rin ni oju ona ihin rere ti o lo si orun ki a ma bohun ki a ma kun ki a ma si se ohun ti o lodi niwaju olowa bi awon wonyi bi won ba le tele olorun ninu wahala won bi won ba le tele olorun ninu iponju won o ye ki a wa paapaa ti a wa ni akoko yi ki a ni igboya ati igbagbo ki a ma tele Jesu pelu igboya igboran ati igbagbo ninu gbogbo ayida yida aye bi a ba se be o daju wipe o le de wa mo titi de opin yo si de wa mo ni oroko Jesu awo ikori meta ninu oro ti a fe so loni ikini ipinija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin Kristi ikini ipinija ti akoko wa ninu Filipi ori keji ni ati nwo ohun ti Olorun so fun wa wipe awa ti an gbe ni igbese aye isinsiyi ti o dabi eni wipe igbeyin aye ti de ba wa ti bi ati mo wipe awon ami ti o ye ki o ma farahan nigbati bibo lo wa wa yo sumoto si bi ati mo wipe awon ami wonyi farahan kini awon nkan ti Olorun so fun wa kini awon ipenija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi ati nla wahala tabi iponju tabi inu ni bi ni koja Filipi ori keji lati ese iketala nitori pe Olorun ni nsise ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se ohun gbogbo le esi ikunsinu ati ijiyan bi atile ni wahala bi atile ni isoro bi o tile dabi eni wi pe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo Olorun ki a ma sin Olorun ni aisi ijiyan tabi ikunsinu ni eseke dogun ki eyin ki o le je alailegan ati oniwa tutu omo Olorun alailabawon laarin oniwa wiwo ati alarekereke orileede laarin awon eni ti anri yin bi imole le aye esi ma na owo oro iye jade ki emi ki o le sogo le ojo Kristi pe emi ko sare lasan be ni emi ko se laala lasan eyi ni Paul apostoli ti o je oloko ti o si je olusu agutan fun awon eniyan wonyi le o so fun won wi pe o ye bi wahala ti le wa o ye bi atile ni iporuuru okan o ye bi o ti le dabi eni wi pe gbogbo nkan ti o yi wa ka le o dojuru o ni sibe sibe o ye ki a ma se ohun gbogbo lai si ikunsinu ki a ma sin Olorun lai si ikunsinu ki a ma gbadura lai si ikunsinu ki a ma ka oro Olorun lai si ikunsinu ki a ma tele Jesu lai si ikunsinu ki a ma se ise rere gbogbo fun awon ore wa fun awon ebi wa awon ojuse ti o ye ki a se yala ninu ebi yala ninu ijo yala ninu ibi ise wa ki a ma se ohun gbogbo lai si ikunsinu ati lai si ijiyan o so fun ani eseke dogun wi pe awon amuye ti o ye omo Olorun awon amuye ti o ye awon ti a so wi pe won ni igbala awon amuye ti o ye awa ero mimo loju ona lo si orun rere wi pe ani lati je alai legan oni wa tutu gege bi omo Olorun alai laba won bi o tile je wi pe awon ti o wa larowo to wa awon ojulomo tabi awon egbe wa awon alabagbe wa won ni iwa wiwo won si je alarekereke eniyan o nso wi pe ki awa ki a ma tan imole bi o ba je pe ni toto ni ati ri imole yin rere ki a mo wi pe bi aye ba sokun imole ni lati ma tan ninu igbese aye awa ti a mo Olorun awa ti a ni igbala bi aye ba kun fun iri bi aye ba kun fun iwa idoti o ye ki awa ki a je mimo si Olowa ninu Timothy keji epistle Paul ekeji si Timothy lati ese keta ori keta ese ekejila ni toto gbogbo awon ti o fe ma gbe igbe iwa bi Olorun ninu Kristi Jesu yo farada inu ni bini adupe lowo Olorun wi pe ki ise ni tin tan wa je adupe wi pe ki ise eni ti o ma ri funfun ta pe ni dudu fun wa o ti so fun wa o si ti kilo fun wa wi pe ninu aye inu ni bini ìpọ́njú tàbí wàhálà yóò wà. Èyí ni a ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò rí inú níbí ni, ó sì ṣe dandan fún wa láti farada àwọn inú níbí ni wọ̀nyí. Ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú, wọn ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun. Kí Jésù kí ó tó dé, èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí Jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú, wọn ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ Ọlọ́run, kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa. Kí ló yẹ kí a ṣe? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Ẹsẹ̀ ìkẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀, ìwà búburú yóò máa gbilẹ̀, ìtànjẹ yóò máa gbilẹ̀, ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀, ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o ti jẹ́rìí wípé o mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, ìwọ tí o ti kọ ayé àti ẹ̀ṣẹ̀ àti àwọn inú rẹ̀ sílẹ̀, ìwọ tí o ti faramọ́ Jésù, ìwọ tí ó ń lọ ní ọ̀nà ìyà nípẹ̀kun, ó ní kí ìwọ kí ó dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Bí ayé tilẹ̀ ń bàjẹ́, bí ayé tilẹ̀ ń burú jù bẹ́ẹ̀ lọ, ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, kí a dúró nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́, tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí, kí ìwọ kí o lè mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn. Bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí ní àdúgbò wa, bí a ti ń rí wípé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀, bí a ti ń rí wípé àwọn ènìyàn búburú ń gbilẹ̀ bákan náà, bí a ti ń rí wípé wọ́n ń tẹ̀síwájú ní ìwà òkùnkùn wọn, ó ń sọ fún wa wípé kí a wà, kí a dá dúró, kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀, ẹni tí a sọ di mímọ́, ẹni tí ó ní ìwà bíi ti ìwà bí Ọlọ́run, ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn, ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé Ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn àjò sí ọ̀run rere. Bí ẹni tí ń sáré ìje, a kò gbọdọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú. Ní àyíká wa, gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa, àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeéṣe kó wà níbi iṣẹ́ tàbí nínú ẹbí tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa. Àwa tí a mọ̀ wípé a ń sáré ìje, tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere, wípé Jésù Kristì ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa, ó yẹ kí àwa tí a jẹ́ arìnrìn àjò yìí kí a tẹjúmọ́ Jésù, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó kọ wá lẹ́sẹ̀. Ní ayé òde òní ni ìmọ̀ ayé ọ̀làjú wà, a sì mọ̀ wípé ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó gbilẹ̀ kan, àwọn ẹ̀rọ sáyẹ́ǹsì ayárabíàṣá wọ́n yí wa ká, àwọn ìdíje orí pápá àti ọ̀pọ̀lọpọ̀ ohun amúlùdùn láyìíká wa, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sọ ìgbàgbọ́ nù, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn bójú wẹ̀yìn, àwọn nǹkan yìí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn rò wípé èéṣe tí a fi ń wá sínú ìjọ, tí a ń ka bíbélì, tí a ń jẹ́rìí lójoojúmọ́, tí a ń sọ nípa ti ẹ̀mí, a ń sọ nípa ti ọ̀run, nítorí pé àwọn nǹkan wọ̀nyí tí ó yí wọn ká, ó ń pa wọ́n lọ́kàn dà, ó ń fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀sìn èké tí ó ń gbilẹ̀? Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀kọ́ èké tó gbòde kan ní àkókò wa? Èyí ni a fi ń gbà wá níyànjú wípé kí a má jẹ́ kí ohunkóhun kí ó ṣí wa nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Bí a bá dúró lórí ìlérí Ọlọ́run, tí a sì rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó ti lànà sílẹ̀ fún wa, o daju we pe ore ofe re to fun wa yo si di wa mo titi de opin ni oroko Jesu bi awon kan won yi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a ma tele olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeni nija ni akoko wa ke a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon kan won yi fa wa seyin bi a ba je ki awon kan won yi ko wa lese bi a ba je ki awon kan won yi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idaje olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo Hebero ori keta lati ese iketa dilogun awon tali o binu si fun ogoji odun ki haise si awon ti o dese oku awon ti o sun le aginju awon tali o si bura fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon won yi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wi pe won ni aigbagbo ati aigboran adaya po awon omo israeli won yi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro olorun won ko rin gege bi eko oro olorun ti a fi fun won eyi nje ikilo fun wa wi pe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye lati ri anfani ti a ti pese sile fun won bi awa papa bi aba boju weyin bi awa papa ti a ti fi owo wa le ohun elo itule bi aba boju weyin ti a se pada ikilo ti a fun wa ni wi pe a ko ni le ye fun ijoba orun sugbon adura mi ni wi pe ki olorun ki o de wa mu wi pe bi afefe iji bi o ti le nfe ni ayika wa bi wahala ti le wa yi wa ka wi pe ore ofe Jesu yo to fun wa aigbagbo ati aigboran ma nfa ibinu ati idajo olorun bi o ti le je pe alaanu ni olorun sibe sibe o ye ki a mo daju wi pe bi o ti je alaanu ni be ni o je onidajo pelu bi a ba nso nipa aigboran tabi a nso nipa aigbagbo o ye ki o ye wa wi pe ebi kan na ni aigbagbo ati aigboran nse eni ti o ba ni aigbagbo si olorun o daju wi pe ki yo pe ti o ma fi se aigboran si olorun kini awon ami ti a fi mo aigbagbo ni igbesi aye enikan kini awon ami ti a fi le se apejuwe wi pe bi eyi ba wa o je iwa aigbagbo ni igbesi aye wa ki a to tesiwaje kin fun ni nkan meje ti a ri ka ninu bibeli wi pe bi awon ami wonyi bi o ba wa ni igbesi aye wa o fi han wi pe a ni aigbagbo bi a si ti ni aigbagbo wonyi yo fa aigboran ati idayafo ni igbesi aye wa bi awon nkan wonyi ba si wa nibe o ma nfa ibinu ati idajo olorun awon ami aigbagbo ni igbesi aye onigbagbo tabi apeyida ikini ifaseyin wo Hebero ori kewa ese ikeji dini ogoji sugbon olododo ni yoye nipa igbagbo sugbon bi o ba fa seyin okan mi ko ni inu didun si o nso fun a wi pe a o wa gege bi olododo a o si ni iye olorun bi a ba tesiwaju nipa igbagbo sugbon bi aigbagbo ba wole o ma nfa ifaseyin Olorun si so fun a wi pe bi o ba fa seyin bi aigbagbo ba farahan ni igbesi aye wa nipa ifaseyin Oni okan mi ki yo ni nu didun si awa ti a tin sare tete lati wa si ile Olorun tele tele. Awa ti a tin je olooto ninu isin Olorun tele tele. Awa ti a tin se ojuse wa ninu ile Olorun o le o sese ki o je nipa sisan idamewa wa. O sese ki o je nipa jijere okan fun Christi. O sese ki o je nipa bibe awon eniyan wo. O sese ki o je nipa mimo awon eniyan wa si ile Olorun. Ṣugbọn ti a ti n fa sẹyin ti a n so wipe wahala ati iponju ti o de ba wa ko je ki a tẹsiwaju ninu isin Olorun o so fun a wipe bi a ba n ri ifasẹyin ni igbesi aye wa eyi je aami aigbagbọ o je aami wipe a ti n ko Olorun sile o si je aami wipe idaju Olorun o ro dede lori wa ikeji ami aigbagbọ ni igbẹkẹle ninu ẹran ara igbẹkẹle ninu ẹran ara bi a ba ko oruko Jesu sile bi a ba ko ona ihinrere sile bi a ba ko ifokantan ninu Olorun sile bi ti a si n tele ona ti ara ti a ni igbẹkẹle ninu ara eyi fi han wi pe aigbagbọ wa ninu okan wa ninu Jeremiah ori ketadilogun Jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi Olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu Olorun sugbon Olorun so fun a wi pe bi o ba ri be bi abati ngbekele eran ara bi abati mu oju wa kuro lodo Olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbọ ni igbesi aye wa o si so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo Olorun lori awon ti won ni aigbagbọ iketa tite si ona ara wa bi a ba ni igbagbọ si Olorun a o te si ona ti Olorun bi a ba ni igbagbọ si Olorun a o ma rin ninu ona ti Olorun sugbon bi aigbagbọ ba ti n wole ni o ma n di wi pe ki a ma te si ona ara wa ni o ma n di wi pe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wipe bayi tabi lona miran ni a o gbe igbesi aye wa rin ni Samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israeli si ko ara won jo won si to Samueli lo ni Sirama won si we fun pe ki esi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israeli won te si ona ara won Olorun ti te itoju won Olorun le o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si fi Samuel fun won gege bi onidajo gege bi woli gege bi attorney sona gege bi eni ti o n gbo ti Olorun ti o n gbo ti enu Olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samuel we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orile ede alaigbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba si n se akoso won awon pelu fe ko Olorun sile o ti sun won lati ma tele bayi ile Olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu Olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon o na buru loju Samueli nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samuel si gbadura si Olowa ese ikeje Olowa si we fun Samuel pe gbo ohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko ṣùgbọ́n èmi ni wọ́n kọ̀ láti jẹ́ ọba lórí wọn. Nísinsìnyí, ó yẹ wípé bí ènìyàn bá ń tẹ̀ sí ọ̀nà ara rẹ̀ tí ó sọ wípé ti bíbélì ti sú òun àti máa ṣe ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó ti sú òun wípé kí a máa dúró de báyìí lé Olúwa wí kí a tó gbéṣẹ̀ kí a tó ṣe ohunkóhun wípé ó ti sú òun kí a máa mú sùúrù lábẹ́ wàhálà lábẹ́ ìpọ́njú wípé ó ti sú òun wípé òun rí bí àwọn ènìyàn ayé bí wọ́n ṣe ń tọ ara wọn láì dúró de ọ̀rọ̀ Ọlọ́run láì dúró de báyìí lé Olúwa wí orí wípé bí ẹnikẹ́ni bá ní irú ìwà bẹ́ẹ̀ ó jẹ́ wípé ó ti kọ Ọlọ́run sílẹ̀ ó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ń fi àmì àti ìwà àìgbàgbọ́ hàn ìkẹ́rin àìgbà gbogbo ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ kí a máa ṣà kí a máa yàn nínú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a fẹ́ tẹ̀lé èyí tí a fẹ́ dúró lé lórí ó máa ń fihàn wípé a kò gba ọ̀rọ̀ Ọlọ́run ní kíkún ó jẹ́ wípé a ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn nínú ìgbésí ayé wa ohun tí a ń sọ ni wípé ìdájọ́ Ọlọ́run kì í jìnnà sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú Hebrew orí kẹrin ẹsẹ ìkejì ó ní nítorí pé a ti wàásù ìhìnrere fún wa gẹ́gẹ́ bíi fún àwọn náà ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n gbọ́ kò ṣe wọ́n ní ire nítorí tí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú àwọn tí ó gbọ́ ọ bí ẹsẹ̀ yìí bá yé wa ohun tí ó ń sọ ni wípé àwọn mìíràn nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò ní dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn wọ́n máa wípé wọn kò gba èyí ni gbọ́ bí a bá ń sọ ti àtúnṣe a máa sọ wípé ìlérí Ọlọ́run ni òun gbàgbọ́ òun kò gba ti àtúnṣe gbọ́ bí a bá ń sọ ti ọ̀rọ̀ Ọlọ́run nípa ìlọ́kọ láya gẹ́gẹ́ bí ìlànà tí a là sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a máa ń rí àwọn ẹlòmíràn tí wọ́n máa ń sọ wípé ìhìnrere tí àwọn gbàgbọ́ kò kan ní ti lọ́kọ láya bí a bá ń sọ nípa wípé kí a mú ọ̀nà wa tọ́ níwájú aya kí a mú ọ̀nà wa tọ́ níwájú ọkọ kí a mú ọ̀nà wa tọ́ níwájú àwọn aládùúgbò wa àwọn ẹlòmíràn máa ń sọ wípé àwọn kò gba èyí ni gbọ́ ó ní a ti wàásù ìrere fún àwọn ẹlòmíràn pẹ̀lú bí a ti ń wàásù fún ọ ṣùgbọ́n kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn wọn nítorí bẹ́ẹ̀ ni ìhìnrere tí wọ́n gbọ́ tí kò fi ṣe wọ́n ní àǹfààní ìkarùn-ún ìfòyà àti kíkọ̀ láti tẹ̀síwájú ìdáyàfò ní ìgbésí ayé wa àti kíkọ̀ láti tẹ̀síwájú èyí ni kí a jẹ́ kí gbogbo nǹkan kí ó sú wa pátápátá kí a sọ wípé a kò fẹ́ tẹ̀síwájú mọ́ a kò fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run mọ́ a ò mọ ibi tí a fẹ́ gbé ọ̀nà ti ìgbàgbọ́ wa gbà mọ́ nítorí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wa èyí lè rí nínú Númeri orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkíní gbogbo ìjọ sì gbé ohùn wọn sókè wọ́n sì ké àwọn ènìyàn náà sì sọkún lé òru náà gbogbo àwọn ọmọ Ísírẹ́lì sì ń kùn sí Mósè àti sí Áróní gbogbo ìjọ sì wí fún wọn pé àwa ìbákúkú ti kú ní ilẹ̀ Íjíbítì tàbí àwa ìbákúlé aginjù yìí nítorí kíni Ọlọ́run ṣe mú wa wá sí ilẹ̀ yìí láti ti ipa idà ṣubú àwa àwọn aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ kò há sàn fún wa kí a padà lọ sí Íjíbítì wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a sì padà lọ sí Íjíbítì ìdáyàfò ti dé bá àwọn ènìyàn wọ̀nyí àwọn tí ó lọ ṣe amí ní ilẹ̀ ìlérí ní ilẹ̀ Kenani tí wọ́n padà wá wọ́n sọ fún wa wípé àwọn rí àwọn ènìyàn òmìràn nínú ilẹ̀ náà wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí tí wọ́n lọ ṣe amí ní ilẹ̀ náà wọ́n dàbí ẹlẹ́ngà lójú ara wọn wọ́n sì rò wípé báyìí pàápàá bí ẹlẹ́ngà.

lẹ́ẹ̀kejì, èyí ń sọ wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé rẹ. Bí o bá ń gbèrò nínú ọkàn rẹ, tàbí o ń ṣe ìpinnu nínú ọkàn rẹ wípé o fẹ́ yan olórí mìíràn, o fẹ́ yan adarí mìíràn tí ó tọ́ ní ọ̀nà ti ara rẹ, ní ọ̀nà tí ó wù ọ́, tí kì yóò máa fi òkodoro ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀ fún wa àti fún ọ, ó dàbí ẹni wípé àìgbàgbọ́ ti ń wọ ìgbésí ayé rẹ. Ìkẹfà, àìlè dúró nínú ìmọ̀ àti àṣẹ Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìfihàn tàbí àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé apẹ̀yìndà. Àìlè dúró nínú ìmọ̀ràn tàbí àṣẹ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 44, orin Dáfídì orí 44, 160, orin Dáfídì ẹsẹ̀ 13, wọn kò pẹ́ gbàgbé iṣẹ́ rẹ̀, wọn kò sì dúró de ìmọ̀ rẹ̀. Èyí ni àfihàn ìpẹ̀yìndà àti àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Àìlè dúró de ìmọ̀ Ọlọ́run, àìlè dúró de àṣẹ Ọlọ́run. Bóyá à ń fẹ́ gbéyàwó ni, à ń fẹ́ lọ́kọ ni, à ń fẹ́ ṣiṣẹ́, à ń fẹ́ bímọ, à ń fẹ́ ní àwọn nǹkan ti ayé yìí, a sì ti ń gbàdúrà ó wá sú wa. Àwa ń sọ wípé a fẹ́ bojú wẹ̀yìn, wípé àti dúró pẹ́ tó, àti dúró fún oṣù mélòó tàbí ọdún mélòó, ó sì ti sú wa, kò ṣeé ṣe fún wa láti tẹ̀síwájú mọ́. Àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. Èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ìkeje, wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá Ọlọ́run. Àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀, àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn Ọlọ́run tòótọ́, àwọn tí a rí wípé wọn ti pa ìlànà ìgbàanì, wọn ti pa á dà, a sì ń tàn wọn lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwa pàápàá a ti di aláìgbàgbọ́. Nínú àwọn ọba kejì, orí 1 láti ẹsẹ̀ 2, Ahasiah ti ṣubú láàrin fèrèsé Ọlọ́nà kan ní iyàrá òkè rẹ̀ tí ó wà ní Samaria. Ó sì ṣàìsàn, ó sì rán àwọn oníṣẹ́, ó sì wí fún wọn pé ẹ lọ, ẹ béèrè lọ́wọ́ Baal-Zebubu òrìṣà Ekroni bí èmi ó là nínú àìsàn yìí. Wo ọba yìí tí ó yẹ kí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó mọ ìlérí Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó sátọ Ọlọ́run lọ, wo ọba yìí tí ó yẹ kí ó kẹ́tọ Elija wòlíì Ọlọ́run. Ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì òrìṣà, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì Ọlọ́run tàbí àwọn ọ̀tá Ọlọ́run àti ọ̀tá Ísírẹ́lì. Wọ ẹsẹ̀ 3, ṣùgbọ́n áńgẹ́lì Olúwa wí fún Elija ará Tishbi pé, dìde, gòkè lọ pàdé àwọn oníṣẹ́ ọba Samaria, kí o sì wí fún wọn pé kò ṣe pé nítorí tí kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi ń lọ ìbéèrè lọ́wọ́ Beelzebubu òrìṣà Ekroni. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún ń fi etí òkun ṣe ilé. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún ń lọ sí àwọn ìletò káàkiri. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ àwọn tí ó lọ ń bá àwọn atanijẹ ìyá àgbà ní ẹkùn kọ̀ọ̀kan, tí wọ́n máa ń gbé ara wọn jókòó wípé bí àwọn bá fún ọ ní nǹkan mu, bí àwọn bá fún ọ ní nǹkan jẹ, wípé ìlóyún yóò dé. Irú àwọn atanijẹ bẹ́ẹ̀, wọ́n á sọ wípé bí àwọn bá ti gbé nǹkan yìí fún ọ jẹ, tí ìlóyún yìí bá sì ti dé, o gbọ́dọ̀ lọ sí ilé ìsìn kankan mọ́, o sì gbọ́dọ̀ lọ sí ti ìṣègùn àwọn ti òyìnbó pàápàá. Ìtànjẹ ni gbogbo rẹ̀. Bí a bá rí apẹ̀yìndà tí ó ń ṣe ẹsẹ̀ kan ilé, ẹsẹ̀ kan òde, ohun tí a ń béèrè lọ́wọ́ ọba Samaria yìí ni a ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìhà ṣe wípé kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi lọ ìbéèrè lọ́wọ́ àwọn

ọ̀tá Ọlọ́run. Lọ́wọ́ àwọn tí kò ní ìmọ́lẹ̀ ìhìrere, wo ẹsẹ̀ kẹrin jẹ́. Nítorí náà, báyìí lè Olúwa wí, ìwọ kì yóò sọ̀kalẹ̀ lórí àkété ni lórí èyí tí ìwọ gùn, ṣùgbọ́n kíkú ni ìwọ yóò kó. Èlíjà sì lọ kúrò. Ó yẹ kí ó yé wa wípé ìbínú Ọlọ́run wà lórí àwọn tí wọ́n sátọ Ọlọ́run mìíràn lẹ́yìn, lórí àwọn tí wọ́n fi àìgbàgbọ́, àìlè mára dúró, àìlè dúró de ìrànwọ́ látòkè wá. Irú àwọn tí wọ́n fi ìwà bẹ́ẹ̀ hàn, ìdájọ́ Ọlọ́run wà lórí wọn. Ìpọ́njú lè wà nínú ayé tàbí ìyà. Ohunkóhun tí ìbá dé, ó yẹ kí a rọ̀ mọ́ Ọlọ́run. Bí a bá rọ̀ mọ́ Ọlọ́run, ó dájọ́ pé yóò gbọ́ tiwa. Àyípadà rere yóò dé bá wa. Ṣùgbọ́n bí a bá kọ Ọlọ́run sílẹ̀, bí a bá fi ìwà àìgbàgbọ́, ìwà àìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run, bí a bá fi irú nǹkan bẹ́ẹ̀ hàn, ìpọ́njú ńlá, ìyà tí kò ṣeé fẹnu sọ, àti ìdájọ́ ayérayé ń dúró de gbogbo àwọn aláìgbọ́ràn àti àwọn aláìgbàgbọ́. Ìdà Ọlọ́run kò ṣeé fọwọ́ pa lójú, ìdájọ́ Ọlọ́run kò ṣeé dojúkọ. Nítorí bẹ́ẹ̀, ohun ẹ̀rù ni láti jẹ́ kí ìbínú tàbí ìdájọ́ rẹ̀ kí ó wá sórí rẹ. Kí wá ni ọ̀nà àbáyọ tàbí ọ̀nà sí ìbùkún? Èyí ni ó mú wa lọ sí ìkórí kẹta, ìyànjú fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ìyànjú tí Ọlọ́run ní fún wa, tí ọ̀rọ̀ Ọlọ́run ní fún àwọn ọmọ ẹ̀yìn Kristi. Wo Kọ́rìntì kínní orí kẹwàá. Kọ́rìntì kínní orí kẹwàá, ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá. Nǹkan wọ̀nyí sì ṣe sí wọn bí àpẹẹrẹ fún wa, a sì kọ wọ́n fún ìkìlọ̀ àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá. Nítorí náà, ẹni tí ó bá rò pé òun dúró, kí ó kíyè sára, kí ó má bà ṣubú. Àwa tí a ti ń tẹ̀lé Ọlọ́run, àwa tí a ti ní ìgbàlà, àwa tí a ti di àtúnbí, ohun tí a ń sọ fún wa ni wípé bí a tilẹ̀ ní wàhálà nínú ayé, bí a tilẹ̀ ní inú níbini nínú ayé, kí a wo àwọn àpẹẹrẹ wọ̀nyí tí a ti kà sí etí ìgbọ́ wa, kí àwa pàápàá kí a mára dúró, kí a dúró lọ́dọ̀ Ọlọ́run, kí a tẹ̀lé Ọlọ́run, kí a sì máa wo àwọn nǹkan tí ó ti lànà sílẹ̀ fún wa, kí a má bójú wẹ̀yìn, kí a má sì sọ ìrètí nù. Bí a bá tẹ̀lé Ọlọ́run, tí a sì fi ìgbàgbọ́ di ìlérí rẹ̀ mú, ó dájú wípé lọ́jọ́ kan yóò ṣe wá ní rere. Ní Júdà, Júdà ẹsẹ̀ ìkẹta, olùfẹ́, nígbà tí mo fi àìsimi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn, n kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ṣeé ṣe kí èṣù fẹ́ gba ìgbàgbọ́ yìí lọ́wọ́ wa nípa wàhálà, nípa inúnibíni, nípa àwọn àjálù tó ń dé bá wa, nípa àwọn nǹkan tí a ń bá pàdé lójú ọ̀nà náà. Ṣùgbọ́n ó sọ wípé kí a di ìlérí Ọlọ́run mú, kí a di ìgbàgbọ́ mú, kí a má jẹ́ kí àyà kí ó fò wá, kí a ṣe ìpinnu wípé bí ó ti wùn kí ó rí, a ó bá Jésù jọba. Bí ó ti wùn kí ó rí, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó mú wa padà sẹ́yìn. Nínú Tímótì kínní orí kẹfà, láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn, èrè ńlá ni. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn, èrè ńlá ni. Àìní ìtẹ́lọ́rùn, àìní sòrò, òun ló máa ń fa kí a máa ní ojú kòkòrò. Òun ló máa ń fa kí ìyàwó kan kí ó má tó ọkùnrin. Òun ló máa ń fa kí ọkọ kan kí ó má tó obìnrin. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fa kí a lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn onírúurú ìwà. Àìní ìtẹ́lọ́rùn, òun ni ó máa ń fi ká fi ìgbàgbọ́ sílẹ̀, kí a tún máa tẹ̀lé àwọn nǹkan mìíràn káàkiri. Ṣùgbọ́n rán wa létí wípé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn,
ere nla ni ese ikeje nitori a ko mu nkan wa si aye abi a mu nkan wa si aye oni be ni a ko le mu onkon jade lo bi abasi ni onje ati aso iwon yi yo te wa lorun sugbon awon tin fe di oloro a ma bo sinu idanwo ati idekun ati sinu were ife kufe popo ti pani lara iru eyi ti ma ri eniyan sinu ipanu ati egbe nitori ife owo ni gbogbo ohun boboro gbogbo eyi ti awon miran lepa ti a si mu won sakokuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko awon miran won fi lesun sile won fi bibele sile won fi jesus sile won fi eko irere sile won fi ise isin wa ti olorun gbele wa lowo won fi sile won ma wa owo kaakiri nitori ife owo ni gbongbo ohun buburu gbogbo eyi ti awon miran lepa loju mejeji ni awon miran won fi ebi sile won fi omo sile bi won tin lo si ise ti osan be ni won lo si ise ti oru be ni won lo si ise ti idaji omo ko ni itoju oko ko ni itoju aya ko ni alabagbe pelu o dabi eni wi pe won wa owo kiri loju mejeji o so wi pe iru awon eni be won se igbagbo won kuro won sa ko kuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko o wa so fun wa ni ese kokanla sugbon iwo eniyan olorun sa fun kan won yi ki o ma lepa ododo iwa bi olorun igbagbo ife suru iwa tutu ma ja ija rere ti igbagbo di iye ni pekun mu ninu eyi ti a gbe pe o si ti iwo si se ijewo rere niwaju eleri popo eyi ni Paul apostle fi nje ki o da wa loju we pe ipinu ti o nti ni ipinu ti o si nfe ki awon ara Rome ni ipinu ti o si nfe ki awa na ni o ni we pe ko si onkon ti o ya wa kuro lodo Jesu ni Rome ori kejo lati ese 15 tani yo ya wa kuro ninu ife Kristi tani yo ya o kuro ninu ife Kristi se onkon le ya o kuro ninu ife Kristi o wa nbe lo wa we pe iponju ni tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ranti we pe awon kan ti saju wa lo awon bi Josepho won ni wahala won ni inu ni bini awon bi Shedraki Meshaki ati Abednego won ni iponju ti o peleke ti o po ti o dabi eni wipe yo ju agbara won lo sugbon olorun mu won laaja awon eniyan bi Danieli awon miran ti a ti ko nipa won bi Paul apostle awon ti a lo ni ogo awon ti o dabi eni wipe aye yi ko ye fun awon ti o dabi eni pe ikun wa won kaakiri sugbon ninu gbogbo nkan won yi ni Paul apostle tin so wipe tani yo le ya wa pelu kuro ninu ife Kristi e a se iponju tabi wahala tabi inu de bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ni ese 16 gege bi ati ko pe nitori ire li a se npa wa kuli oju ni gbogbo ojo anka wa si bi agutan fun pepa sugbon ninu gbogbo nkan wonyi ninu gbogbo awon iponju wonyi ninu gbogbo awon wahala wonyi ninu gbogbo awon inu ni bini wonyi ninu gbogbo iyan airije wonyi ninu gbogbo airasowo airilegbe airisese se amo we pe bi ekun pe bi alekan ayo nbo le oworo awon iponju ti a nri wonyi won ko duro pe o sese bi eniyan ba sa esan fun odun kan tabi fun igba die a ro wi pe odun kan tabi osu mefa tabi osu kan wi pe o pe lo titi sugbon o dajo pe igbala olorun yo je ti wa imularada yo je ti wa bi a ba ni soro die bi a ba farada bi a ba fayaran die o daju wi pe iranwo yo toke wa fun wa
eyi ni Paul fi so wepe sugbon ninu gbogbo nkan won yi awa ju eni ti o segun lo nipa eni ti o fe wa nitori o da mi loju pe ki se iku tabi iye tabi awon angeli tabi awon ijoye tabi awon alagbara tabi ohun igba esinsin yi tabi ohun igba timbo tabi oke tabi ogun tabi eda miran ohun ti Paul n so o ko gbogbo awon nkan ta le fojuri ohun kon ti enikeni le se agbako re ninu aye o ko gbogbo re papo o so nipa ti iyan o so nipa ti wahala o so nipa ti iponju o so nipa ti nunibini o so nipa ti ihoho o so nipa ti ida o so nipa ti jamba tabi ewo o so nipa ti idojutini tabi ipani o so nipa opolopo nkan o so nipa ti aye o so nipa ti iku o so nipa ti iye o so nipa ti awon angeli o so nipa awon alagbara awon ijoye o so nipa awon oba aye yi o so nipa awon ti isinsin yi ati awon nkan ti nbo o so nipa oke o so nipa ogbon o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba o wa so wipe idani loju ti oni ni wipe awon nkan woyi ki o le ya wa kuro ninu ife Olorun mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife Olorun ati kuro ninu Kristi Jesu Oluwa wa orin Dafidi orin Dafidi ori keta dini ogota ese ikeje okan mi ti mura Olorun okan mi ti mura emi o ma korin okan mi ti mura wahala ibade iponji ibawa awon afefe iji ba ma fe yi mi ka okan mi ti shetan mo ti ni ipinu wipe emi ki yo fi Olorun sile se ipinu kan ni o wa ipinu kan na le o wa le okan re mo fe ki o dide duro ki o so fun Olorun wipe bi o ti le je wipe nkan le bi o ti le je wipe wahala wa bi o ti le je wipe o dabe ni wipe airije airimo airilegbe arasowo bi o ti le je wipe a ko ni alabaro onitoju abi anafeyinti bi o ti le je wipe o dabe ni pe nkan pin fun opolopo awon eniyan wipe sibe sibe a ma sin Olorun okan mi ti mura tan okan mi ti mura Olorun wipe emi o ma sin o emi o ma bu ola fun o emi o ma wa oju re ni igba gbogbo wipe a ko ni je ki ohun kon ki o ya wa ya Olorun wipe a ma fi igbagbo ati igboya tele Olorun a o si ma gboran si oro Olorun ni igba gbogbo wipe bi ekun ti le npe di ale kan o daju wipe ayo nbo le oworo se ipinu ti a ki o le yi pada ni waju Oluwa wipe o sin Olorun titi de opin aye re se ipinu ti enikeni ki o le fowo kan wipe o sin Olorun titi de opin aye re se ipinu ti esu ki o le doju re bole wipe o sin Olorun ninu wahala ninu iponju ninu inu onibini ninu airije ninu airimo ninu wahala ti awon eniyan le da si Olorun wipe o tesiwaju lati ma sin Olorun se ipinu wipe pelu ore ofe re o ni di apeyida se ipinu wipe o ma tele Olorun nkan le le wahala le wa iponju le wa o le dabi eni wipe awon ti o ro pe o ye ko feran re won ko sile won ko se boju ti o won ko se suja o sugbon so fun Olorun wipe awon nkan wonyi ki o le fa o seyin ko rodo Olorun o wa pelu Olorun o wa pelu Olorun o wa pelu Olorun ranti Joseph ni majemu lailai ranti Job ni majemu lailai ranti ipinu Abakuku ni waju Olorun ranti awon woli ti o ti koja ranti awon ti o ti sare je yi saju wa ranti awon ti o ti di asegun ranti Shadrach Meshach ati Abednego ranti Danieli ranti Paul aposteli ranti awon omo ehin Jesu Kristi ti a se ninu ibini si ranti wipe iponju bi o ti le wa fun ose kan osu kan tabi odun kan tabi ju be lo ranti wipe lojo kan won o dekun airasowo aironjeje airisese aini onitoju aini abanikedun aini ore
ki awon ojulomo ki o ko eyin si wa ki awon aladugbo ki o ma so wa leyin so fun olorun wi pe iponju ibade wala ibawa onkon ti iba ma sele wi pe o fara re somo olorun o fara somo olorun o sinsin olorun titi opin aye re wi pe o ko ni je ki onkon ki o fa seyin lodo olorun ninu nkan woyi awaju asegun lo ninu nkan woyi awaju asegun lo se ipinu so fun olorun wi pe onkon ki o fa kuro ki o se onipo ko ninu ijoba olorun onkon ki o fa seyin ko lodo olorun ranti wo pe awon ti o ba fori ti titi de opin awon le a o gbala

My spirit, soul, and body praise the Lord.

It is just the same today, same today. No matter.

In my life, in your life, though my life.

àwọn ọ̀dọ́ àti àgbà àwọn ọkùnrin àti obìnrin àwọn àlùfáà àti àwọn ènìyàn nítorí tí ó kọ́ wọn bí ẹni tí ó ní àṣẹ kìí sì ń ṣe bí àwọn akọ̀wé wo Matthew orí kẹtàlá ohun tó kọ́ wọn ó ṣe pàtàkì ohun tó kọ́ wọn à ń wo Matthew orí kẹtàlá ní ẹsẹ̀ kẹrin ó lé ní ọgbọ̀n 34 Matthew 13:34 gbogbo nǹkan wọ̀nyí ni Jésù fi pòwe fún àwọn ìjọ ènìyàn kò sì bá wọn sọ̀rọ̀ bí kò ṣe ní òwe fagi sí ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n yìí ẹsẹ̀ kẹrìndínlógójì 35 kí èyí tí a ti ẹnu wòlíì sọ kí ó bá lè ṣẹ wípé èmi ó yẹ ẹnu mi ní òwe èmi yóò sọ nǹkan wọn ni jáde tí ó ti fi ara pamọ́ láti ṣẹ̀dálẹ̀ ayé wá èrèdí ni ẹtẹnu fi yà wọ́n ohun tán ìtí gbọ́ rí lẹ́nu oníwàásù kan lẹ́nu àwọn àlùfáà wọn lẹ́nu àwọn farisí àwọn akọ̀wé ó sọ pé èmi yóò la ẹnu mi èmi yóò sọ àwọn nǹkan wọn ni jáde tí a fi pamọ́ láti ṣẹ̀dálẹ̀ ayé wá èrèdí rèé o nígbàtí Nikodemo gbọ́ pé ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe aláìdàtúnbì a gbọ́dọ̀ tún yín bí báwo ló ṣe máa jẹ́ bẹ́ẹ̀ báwo lèèyàn ṣe lè dàtúnbì ó jẹ́ àṣírí tí a pamọ́ láti ìpilẹ̀ṣẹ̀ ayé wá èrèdí nìyẹn nígbàtí ọ̀dọ́mọkùnrin yẹn wá tó sọ pé kí ni mo lè ṣe láti jogún ìyà ìnípẹ̀kùn ó sọ fún nípa ohun tó yẹ kó ṣe kò gbọ́ kankan rí bẹ́ẹ̀ kò sì lè dúró kò lè gbá sínú kò lè wọnú eléyìí ó sì lọ pẹ̀lú ìbànújẹ́ nítorí náà nígbà tó bá gbọ́ ìkọ́ni Jésù Kristì ó lè jẹ́ ẹni tó tí ì gbọ́ rí pa àṣírí tá a pamọ́ láti ṣẹ̀dálẹ̀ ayé wá ni wo Jọ́hánù orí keje à ń wo ní ẹsẹ̀ 5:45 46 Jọ́hánù orí keje 7:45 nítorí náà àwọn oníṣẹ́ padà tọ àwọn oníṣẹ́ àwọn àlùfáà àti farisí wọ́n padà tọ àwọn olórí àlùfáà àti àwọn farisí wá wọ́n sì wípé èé ṣe tẹ́ ẹ̀ ò fi mu wá èé ṣe tẹ́ ẹ̀ ò mu èé ṣe tẹ́ ẹ̀ mu kẹ́fì tèpátì kúkú mu wá bì ní ẹsẹ̀ kẹrìndínlógójì 46 àwọn oníṣẹ́ dáhùn wípé kò sí ẹni tí ó tí ì sọ̀rọ̀ bí ọkùnrin yìí rè kò sọ̀rọ̀ àṣà ìbílẹ̀ kò sọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ àhesọ ó ń sọ̀rọ̀ nípa ìyà nípẹ̀kùn ó sọ̀rọ̀ nípa àtúnbí ó sọ̀rọ̀ nípa òdodo láti òkè wá nígbà tó ń gbọ́ wọ́n gbàgbé ara wọn pé wọ́n wá mú ọkùnrin yìí nì wọ́n sọ pé kò sí ọkùnrin tó tí ì sọ̀rọ̀ bí ọkùnrin yìí rè wo Jọ́hánù orí kẹfà mò ń kà níbẹ̀ ní ẹsẹ̀ 59 nǹkan wọ̀nyí ni ó sọnù sinagogu bí ó ti ń kọ́ni ní kápánáùmù ó kọ́ni ní kápánáùmù ó kọ́ wọn ní kápánáùmù ṣùgbọ́n jẹ́ kó yé yí ọ wọ́n ń retí láti gbọ́ ohun tán ti ń gbọ́ tẹ́lẹ̀ wọ́n ń retí láti gbọ́ àsọtúnsọ ohun tí àwọn akọ̀wé àti sadusí àti àwọn farisí ń sọ fún wọn ṣùgbọ́n Jésù lọ sí abala yẹn ète rẹ̀ yàtọ̀ wíwá rẹ̀ ni pé kó lè gbà wọ́n láàyè kó lè jí wọn dìde kó lè ta wọ́n pẹ́ kó lè fi dá wọn lójú kó lè mọ̀ pé èyí ni ọ̀nà sínú ìjọba náà ó kọ́ wọn ní Kápánáùmù wẹsẹ̀ 60 nítorí náà nígbàtí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ èyí wọ́n wí pé ọ̀rọ̀ tí ó lé ní èyí ó yàtọ̀ sí ohun tán ti ń gbọ́ tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí ó lé ní èyí kì í ṣe ohun tán retí láti gbọ́ná gbọ́ ọ̀rọ̀ tí ó yé lé ní èyí ta ní lè gbọ́ ìgbà náà sọ fún wa ní ẹsẹ̀ 4:76 nítorí èyí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà sẹ́yìn wọn kò sì ń bá rìn mọ́ nítorí pé kò wàásù ohun tán retí nítorí pé kò sọ ohun tán retí nítorí pé kò fìdí ohun tán ti gbọ́ mú àṣà ìbílẹ̀ àti àhesọ tán gbọ́ lẹ́nu àwọn farisí àti sadusí múlẹ̀ ohun tó yàtọ̀ sí ohun tán ti gbọ́.

ni a gbàdúrà. Àwọn ènìyàn Ọlọ́run tó gbàgbọ́ yóò sì wí pé, nawọ́ rẹ sókè fún ara rẹ, àbí fún ẹnìkan tó fẹ́ràn tó gbàgbọ́, òun fẹ́ agbára ìwẹ̀nùmọ́ yìí ti Jésù Kristì, kó jáde lọ sọ́dọ̀ wọn, kó fọwọ́ kàn wọ́n. Agbára tó ṣẹ́gun ti Jésù Kristì, kó lọ sọ́dọ̀ wọn. Àti agbára tí ń ṣẹ́gun ti ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, kó jáde lọ, kó lọ fọwọ́ kàn wọ́n. Gbàgbọ́ ní ọkàn rẹ. Ní wákàtí yìí, mo sọ pé ní àkókò yìí ti ìṣẹ́gun pátápátá fún gbogbo wa lórúkọ Jésù. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ fún wákàtí yìí. A dúpẹ́ nítorí pé o ṣìwé mímọ́ tí kò yí padà fún wa. A dúpẹ́ nítorí ọ̀rọ̀ rẹ èyí tí kò yí padà. Agbára rẹ tí kò yí padà. Kristi tí kò yí padà. Àmì òróró tí kò yí padà. Ohun gbogbo nípa Kristi. Ohun gbogbo nípa ìrúbọ rẹ tí kò yí padà. A wá sọ́dọ̀ rẹ pẹ̀lú ìgbẹ́kẹ̀lé ìláṣàálẹ̀ yìí. Ẹ yí gbogbo ayé àwọn ènìyàn padà lórúkọ Jésù. Olúwa ń béèrè pé níbikíbi tí àrùn bá wà, níbi tí àìsàn wà, ìsun ẹ̀jẹ̀ kan náà, èyí tó mú àwọn ènìyàn lára dá ní ọjọ́ wọn ni. Wo gbogbo ènìyàn sàn báyìí láṣàálẹ̀ lórúkọ Jésù. Àwọn aláìsàn kò ní tẹ̀síwájú náà sún wọn mọ́. Báyìí ara wọn ti dá. Báyìí a ti mú wọn lára dá. Báyìí a ti dá wọn nídè. Fìdí rẹ̀ múlẹ̀ inú ayé gbogbo wọn báyìí ní orí.

àti gbogbo àwọn iṣẹ́ ibi tẹ́ ti ń ṣe nínú ayé wọn, ẹ ò gbà wọ́n láàyè láti ṣe ohun tó dára, ohun tá a lè fi sí ìṣe tó sun hàn. Mo pàṣẹ fún yín, ẹ dáwọ́ iṣẹ́ yín dúró ní orúkọ Jésù. Ó la mo gbàdúrà fún gbogbo àwọn ènìyàn tó fẹ́ dòmìnira pátápátá kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ àìníyẹ, ẹ̀ṣẹ̀ àìlóòkà wọn àti àbíyá ti fẹ́ bẹ̀rẹ̀. Wọ́n ti gbìyànjú ọ̀nà yìí, ọ̀nà yẹn kò ṣiṣẹ́ láti dòmìnira. Ọlọ́run ìfẹ́, Ọlọ́run agbára, Ọlọ́run àmì òróró àti Ọlọ́run gbogbo àánú, a gbàdúrà fún àwọn ènìyàn láṣáálẹ̀ yìí. À ń bèrè wípé Olúwa, gẹ́gẹ́ bí àánú àti ìfẹ́ rẹ àti orí ọ̀fẹ́ rẹ, ẹwẹ̀ wọ́n nù ní orúkọ Jésù. Kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ tó di bárakú fún wọn, ẹwẹ̀ wọ́n nù lórúkọ Jésù. Kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ ìkùgbù ìkọ̀kọ̀ yẹn, ẹwẹ̀ wọ́n nù lórúkọ Jésù. Àti kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ tó ń borí wọn nígbà gbogbo, wọ́n ti gbìyànjú láti ṣẹ́ láti dòmìnira, wọn ò dòmìnira, àṣálẹ̀ làṣálẹ̀ òmìnira wọn. Sọ wọ́n dòmìnira, wẹ̀ wọ́n nù pátápátá, wẹ gbogbo ẹ̀ṣẹ̀ nù kúrò nínú ayé gbogbo ènìyàn. Ó la mo gbàdúrà pé kán wá sínú òdodo ìmọ́lẹ̀ òdodo rẹ tí Olúwa láṣálẹ̀ lórúkọ Jésù. Olúwa, ṣe nǹkan ọ̀tún fún gbogbo ènìyàn láṣálẹ̀ yìí. Pé bí àwọn ènìyàn ṣe padà lọlé, wọ́n á sọ pé ó fọwọ́ kàn mí, ó jáde sọ́dọ̀ mi, ó ṣe lè fún mi, ó ṣe tàn fún mi, iṣẹ́ ìyanu tẹ̀mí fi fún wọn, iṣẹ́ ìyanta lè fojú rí fi fún wọn, iṣẹ́ òmìnira pátápátá fi fún wọn. Agbára láti máa gbé nínú ìgbé ayé ọ̀tún, ẹ fi fún gbogbo ènìyàn báyìí lórúkọ Jésù. A dúpẹ́ Olúwa torí pé a ti dòmìnira, a dòmìnira ní tòótọ́. A dúpẹ́ fún ìdáhùn sí àdúrà wa. Ní orúkọ Jésù ní a gbàdúrà. Jẹ́ kí aláìlera wípé, jẹ́ kí aláìsàn kó wípé ara mi dá. Ṣé mo gbọ́ tí ó sọ bẹ́ẹ̀? Ara rẹ yóò máa dá síwájú, a máa ní ìlera, ìlera pípé ní orúkọ Jésù.

búburú yóò dípò òórùn dídùn. Tí wọ́n bá ti jó irun títí, tí wọ́n ti fi nǹkan wọ́ra títí, àwọn adìẹ arúgbó kalẹ̀ kò tí ì pé ọgbọ̀n ọdún àti adìẹ arúgbó, bó bá wojú ẹ̀ wà nǹkan lọ ńbẹ̀. Ìdájọ́ Ọlọ́run nìyẹn. Àwọn ẹlẹ́sìn ni a ń sọ yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn a ka Bíbélì, wọn a gbàdúrà, wọn a gba àwẹ̀, abájọ́ tọ́lọ́run ògbà.

kí gbọ́ ti agabagébé yóò sì ṣe pé oorun búburú yóò wà dípò oorun dídùn àkísà yóò sì dípò amúre. Ó yẹ kí a wò wọ́n dáradára. Àwọn tán wà nínú ayé, ó sì ṣeéṣe kí ìwọ náà pàápàá kó ti sọnù sínú ayé. Bó bá wo àwọn ọmọkùnrin míì, wọn á dáṣọ, etí aṣọ wọn, wọn á tún ja wẹ́lẹ́wẹ́lẹ́, wọn fẹ́ wo àkísà. Láyé àtijọ́, bí aṣọ èèyàn bá ya díẹ̀ ní etí, a ya gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ránṣọ pé ẹ bá mi ran, kò fẹ́ wo àkísà. Ṣùgbọ́n nísinsìnyí fúnra wọn, wọn á tún tẹ bíléèdì abẹ, wọn á tún tẹ ẹ̀bọ̀, wọn á tún ja etí ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Bó bá rí ní apá wọn, wọn á tún ja wẹ́lẹ́wẹ́lẹ́. Kí ló dé gbòòrò? Àwọn ẹlẹ́sìn ni wọ́n ti kò dé. Bí ìwọ náà bá gbà lọ́wọ́ wọn, ó di ara wọn. Ó di kó gbàdúrà kọ́lọ́run má gbọ́. Ó di kó gbàwẹ̀ kọ́lọ́run sọ pé òun ò rí ọ. Ó di kó wọ wàhálà kọ́lọ́run sọ pé kó máa nìkan dáràn nǹkan ẹ. Yóò sì ṣe pé oorun búburú yóò dípò oorun dídùn àkísà. Ni yóò sì dípò amúre orí pípa. Yóò sì dípò irun dídì dáradára. Àwọn obìnrin lọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ níhìn-ín, torí àwọn obìnrin ló máa ń dirí, àbí bẹ́ẹ̀ kọ́. Ó ní orí pípa ni yóò sì dípò irun dídì. Ìwọ lọ wo àwọn ẹlẹ̀sìn. Gbogbo nǹkan tí a ń kà níhìn-ín ni ó jẹ́ ìpín wọn. Sísan aṣọ ọ̀fọ̀ dípò ìgbáàyà. Ìjóná yóò sì dípò ẹwà. Wọ́n ti jó ara, wọ́n sì ti jó irun. Èyí ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ̀sìn lásán-làsàn. O ní Ọlọ́run ò ṣe gbọ́ tí wọ́n. Jẹ́ kí n tún wò ó sí ní ibi tí a ń kà tẹ́lẹ̀ Aísáyà orí 18:1. Ẹsẹ̀ ìkẹrin kíyè sí, ẹ̀yin gbà ààwẹ̀ fún ìjà àti agan àti lílù nípa ìkuukù ìwà búburú. Ẹ má ṣe gbà ààwẹ̀ bíi ti ọjọ́ yìí, kí a lè gbọ́ ohun yín lé òkè. Èyí ń sọ fún apẹ ohun láti ronúpìwàdà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ilẹ̀kùn ọ̀run rere yóò tì mọ́ irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpìwàdà tí ó sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé o jẹ́ ẹlẹ̀sìn tẹ́lẹ̀, ṣùgbọ́n nísinsìnyí o ń fẹ́ jẹ onígbàgbọ́ tòótọ́, yóò fi ojú àánú rẹ̀ wò ọ́. Mo fẹ́ kí o wo àwọn ọba orí 17:17, àwọn ọba 2, orí 17:20, kí o tún wo ìwà àwọn ẹlẹ̀sìn tí wọn kì í ṣe onígbàgbọ́. Bí mo ti ń pè é ni kí o máa kọ́ sílẹ̀, kí o sì máa ṣí bíbélì rẹ, nítorí pé mo ń fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí o dá ọ lójú, kí o lè mọ̀ pé kì í ṣe àhesọ àwọn ẹni tí kò mọ̀ kan. Èyí jẹ́ ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run tí ó ń kìlọ̀ fún wa, tí ó ń sọ fún wa wípé kí a kọjá jíjẹ́ ẹlẹ̀sìn, kí a jẹ́ onígbàgbọ́ tòótọ́. Àwọn ọba 2, orí 17, mo ń kà láti ẹsẹ̀ 22:30. Wọ́n bẹ̀rù Olúwa pẹ̀lú, wọ́n sì ṣe àlùfáà ibi gíga wọn ní fún ara wọn. Nínú àwọn ènìyàn lásán tí ń rúbọ fún wọn ní ilé ibi gíga wọn ní, wọ ẹsẹ̀ 23. Wọ́n bẹ̀rù Olúwa, wọ́n sì ń sin òrìṣà. Wọ́n bẹ̀rù Olúwa, bí àrá bá sán ní ojú ọ̀run, wọ́n á sọ pé Ọlọ́run mi ò. Bí wọ́n bá rí ẹja bá mọ́tò, wọn agbárí wọn ní Jésù. Wọ́n bẹ̀rù Olúwa, ṣùgbọ́n òrìṣà kúrò nílé wọn. Ìwọ tó o fi òrìṣà sílẹ̀ nílé, tó wá débi tó ń gbé wa lẹ́nujó, tó ń sọ pé ẹ gbàdúrà fún mi. Òrìṣà ò ní jẹ́ kádúrà tá ń gbà fún ọ, kò ní jẹ́ kó gbà. Eré ìbejì ni, tàbí èyí tó ń tapo sí nínú ilé ẹ, pé kí o lè ní èrè ní ibi iṣẹ́, tó o sì débi tó dàbí áńgẹ́lì, tó jókòó jẹ́jẹ́jẹ́,
to si de to so pe ah mo ni wahala ni orisa to wa nle loko wahala ba o so mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si gbe bibeli o si so pe o beru oluwa won kan ti won so fun wa ni ese iketa le ni ogbon won beru oluwa won si si orisa won si orisa won gege bi ise awon orile ede ti won ko lati ibe lo awon ti won beru oluwa sugbon sibe sibe ti won dese awon ni a so fun a wi pe elesin lasan ni won o nje ohun to si se wa laanu ni wi pe awa ti a man kaakiri gbadura fun mi gbadura fun mi gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun lo to lo ngba we se won na ri paso e npon imo to to ye eni to je eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi to birin so olorun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon yi lati lo nba leti okun e gbadura fun wa e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi a ma wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri to po ti o ti e moruko won ton asi lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na san pe lati ojo ta won alagba won ti gbadura wahala okuro nle e agba na okuro ko gbo ko gba si ajade apo ko kuro bi wo fun ara re bo ba ko ese sile sugbon to so pe o beru oluwa to so pe ah lati igba ti won tin se eko bibeli ni ojo isegun mi o pa je ri o to lo pa je o pa ese na je ojojumo lo ndese to mu ese bi eni momi to nje ese bi eni je sugbon sibe sibe to sin wa bon pe ro ijoba olorun wa so pe mi na wa nbe o je ronu po ada nitori idajo nbo wa je ki nson to sele ti awon ra bi fun o eyi a si je ikilo fun o wo ese ke edogbon o si se le atete ko gbe ibe won won ko beru oluwa nitori na ni oluwa se ran awon kinun sarin won ti won se pa ninu won awon ti won dese ni ikoko awon ti won farapamo sugbon ti won dese nitori eyi ni won so fun wa ni ese ikesan awon omo israeli si se ohun ikoko ti ko to si oluwa olorun won won si ko ibi giga fun ara won ni gbogbo ilu won lati ile iso ti awon oluso titi de ilu olodi ese ke dogbon wa so fun a wi pe nitori ese ikoko ti won da o ni olorun se ran kinun sarin won ti o si npa won se iwo na se o nda ese ikoko bi o ba nda ese ikoko idajo nbo o sugbon bi o ba je ronupo ada ti o so fun olorun wi pe sanu fun mi nitori elese ni mi mo gba ire olorun je wi pe bi o ba ronupo ada jinle jinle ti o ronupo ada tokan tokan yo dariji o wo iwe woli Isaiah ori ikini iwe woli Isaiah ori ikini lati ese ikokanla oluwa ni kini opolopo ebo yin ja si fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ni inu didun si eje ako maalu tabi si ti odo agutan ati si ti obuko awon elomiran wa loni ni awon ile isin kaakiri ti won si peran sibe fun irubo awon elomiran ati le gbe o sese ki o je ori eran yi lo si ikorita meta esu ni won sin o won o sin oluwa awon elomiran o sese ki o je ti abela tabi ti turari iru awon eniyan be won ti pa ilana olorun da
eyi ni wahala o se kuro ni ile won bi o ba sin lo si iru ile isin be olorun so fun o wi pe loni bi o ba tin gbo ohun re ki o ronu ku wada ki o ke pe oluwa ni ese ikejila ni gba ti eyin wa lati fi ahan ni waju mi ta le o beri ile owo yin lati te agbala mi nitori won o je onigbagbo to to won o je omo olorun won o je ni ti a ti ra pada pelu eje Jesu Christi eyin ni olorun se le won kuro ni agbala re e ma mu ore asan wa mo ewo ni ore asan idamewa elese ore asan ni eni to lo se fayawo eni to lo lu awon elomiran ni jibiti eni to njale eni to nta oti eni to nta siga lati owo siga owo ipaniyan owo oti owo ipaniyan owo mu idamewa nu e oni mo wa fun oluwa o ba se bo ba si di ojo ojo isimi iru awon eniyan be won a jo wa si waju pepe ni won a so wi pe oluwa bukun mi mo si wa fi ore olorun han ore olorun eni to nta oti to nta siga elomiran ise agbere lo se kaakiri ti awon okunrin ti won ba se iwa ibaje ti won se fun lowo lati inu owo iwa agbere atunmu idamewa wa si waju oluwa ani mo wa mo ore oluwa ni o oluwa to da mi si o da si lati se agbere o da si lati se ife ku fe oluwa to da mi si to si fun mi to fun mi ni ise se ise niyan da mi lohun se ise niyan a si mo owo e wa siwaju oluwa ore asan ni tabi eni to nlu awon elomiran ni jibiti awon to je wi pe won gba ise lowo ijoba o se se ko je contract sugbon ki ise to bo si lowo o na mo iru omi to nda sile ko le tele tutu owo to fi ndi awon eniyan lenu sugbon sibe sibe gba ti owo iba tun jade atun mu idamewa wa awon ti won si je oniwaasu ti awon paapa je elesin won so wi pe eri apere lagbaja ni awon ni opo mure lo ni ile isin awon ni igi leyin oba awon ni baba isale fun wa olorun o mo won oni wahala se npo to be sugbon mo gbagbo pe awa ti a wa loni a fe tesiwaju ni iru iwa elesin be abi a fe tesiwaju be e ma mu ore asan wa mo turari ja si ohun irira fun mi ile isin ti mo nlo ni ojo pupo seyin gege ni bi ogun odun seyin kin to mo ona igbala gba ti mo si je elesin a wo aso funfun inu wa dudu ju kini lo ewa ika ibinu ija aran kan sisonu agidi ote ko kuro ninu wa bi a ba ti woso funfun a gbagbe pe ara ta woso funfun si o dudu inu ta si woso funfun si papa o dudu ju nkan mi lo a ni aye igba ni a fiyan sinu bo se wa odun marun odun meje odun mewa o wa nu wa sibe mo je kan ninu awon to lulu fun won nigba na alakala okuro nbe o sugbon baba tin lulu ni awon eyan jo ni won fo soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olorun ki yi yan mole a ko tun lo sile isin kemi olorun ko tun do ti aso e ko to de kan ni mbo lo tin bo o loja ni abe o lo lo se a ko ni emi olorun ni emi olorun ko yi ni awa ti wa nbe tele bimba ti lulu atawon ti won se agbere ti won se panshaga atun ati awon ti won ko obirin jo be ni emi nba le won ni won fi oriru bench ninu leisi mo ri ni o ki se ti won pa ni tan fun mi mo joko saarin won ni ajo n gba awe ni ajo n ka saamu ago meji la ago mesan loru lajo la n gbadura a lo n se ise oru paapa a je wo bata bi so ba gun elese bo ba ku lo sorun apadi wo ese iketa la o n so fun wa pe turari ja so irira fun mi osu titun
ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejopo owo ni osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si yo lenu fun mi gba to ngbadura tolorun so pe ye yo mi lenu o mo pe iro eyan be te to ngbadura tolorun so pe ta lo yo mi lenu yen omo onina kuna wo ni e ti o pada wale to ngbadura to ranse latokere sile wi pe o nfe alaafia o nfe ilera o nfe iwosan ye yo mi lenu bi olorun ba ka adura e si yo lenu o pari fun e ṣùgbọ́n bo ba le ronú pọ̀ ada bo ba sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi èmi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀ ọlọ́run á ṣàánú fún ọ nítorí aláàánú ni ọlọ́run bo ba jọ ara rẹ lójú ní ipò ẹlẹ́sìn tí ó wà tí ó ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ pé jésù kú láti kú ẹ̀ṣẹ̀ rẹ lọ bí o bá sì ti kú ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó o jẹ́ kó súnmọ́ sàkáánì rẹ mọ́ ní ẹsẹ̀ kẹrìnlá ó sọ wípé osù titun yin àti àjọ ìdásílẹ̀ yin ọkàn mi kórira wọn já sí ìyọlẹ́nu fún mi ó sún mi láti gbà wọ́n nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín ní tòótọ́ nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀ kì í ṣe díẹ̀ o àdúrà ká máa gbà ká máa lami lójú àdúrà ká máa gbà ká máa mi gbogbo ara àdúrà ká máa làágùn ó ní bó tiẹ̀ gbàdúrà tó làágùn tó da omi lójú bó o bá ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó ń sọ wípé èmi kì yóò gbọ́ ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ ṣùgbọ́n ọlọ́run ò wá fi wá sílẹ̀ bẹ́ẹ̀ sórí ọlọ́run wa aláàánú ni bí ọmọ onínàkúnà bó tilẹ̀ rìn jìnà sí ilé bẹ́ẹ̀ ni ọkàn ọlọ́run ló ń pè é wá wípé má dúró síbẹ̀ sàásálà fún ẹ̀mí rẹ̀ padà wálé yé fi ara rẹ̀ ṣiṣẹ́ yé fi ara rẹ̀ jìyà mo sọ fún ọ wípé mo wà ní ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń wo aṣọ funfun tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn wòlíì tí mo mọ̀ àwọn tí ó mọ iṣẹ́ ní iṣẹ́ ètò ìsìn láńpẹ́ bẹ́ẹ̀ àwọn tí ó mọ̀ wípé bí o bá láàlá báyìí kó o wá síwájú wọn kó o sọ pé mo láàlá o báyìí lórí o kan máa túmọ̀ àlá fún wa kan sọ fún wa pé àlá ẹ̀yẹn àgbà sáàmù báyìí lọ́wọ́ ẹ wàá sì ká ní ìgbà méje tàbí o láti ní ìyára ẹni sọ́tọ̀ àti ìsẹ́ra ẹni fún ọjọ́ méje gbogbo ẹ̀ láti ṣe ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn ààyè rí oṣó àti àjẹ́ ààyè sọ pé àwọn àjẹ́ wọn ń ṣàdúrà wa jẹ́ a máa ń sọ pé a ó tẹ orí oṣó mọ́lẹ̀ a ó tẹ orí àjẹ́ mọ́lẹ̀ àwọn ọ̀nà kúnkún tẹ̀ wá mọ́lẹ̀ ńgbà náà àìsàn wòlíì wa pàápàá àìsàn ojúlẹ̀ tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kí wòlíì ẹni tó jẹ́ tọlọ́run kó tún máa tọrọ jẹ́ bó bá ń ṣiṣẹ́ fọlẹ́ ọlọ́run á tọ́jú ẹ a ò ṣe di ọlọ́gbọ́n ká sọ fúnra wípé èyí tá a ṣe nínú ẹ̀sìn ó tó a fẹ́ sin olúwa lé ẹ̀mí àti ní òtítọ́ ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ nsìn ó ju ọdún bíi 18 sẹ́yìn lẹ́nìkan sọ fún mi ló sọ pé kò sọ́nà bí tó wà yìí kò kọ́kọ́ yé mi mo rò wípé ó ń fi mí ṣe ẹlẹ́yà ni òní arákùnrin wa tí ó ń darí àwọn akọrin wa nísinsìnyí sọ pé ó ní kí n wá gbọ́ ìrere èyí táwa náà níyì kan náà ni ìrere náà ni agbára pápá wà lọ́wọ́ wà bàbá ti ń gbàdúrà ta ń gbà àwẹ̀ ta ń fò sókè ta ń lùlù bẹ́ẹ̀ ni ẹ̀mí ń balẹ̀ wà a sì ń láàlà ńgbà náà mo ní àwọn ìwé tí mo ń kọ àlá sí ni bí n bá ti jí láàárọ̀ mi ò jẹ́ kí ẹ kí n tó kọ àlá mi ilẹ̀ torí mo lè lọ gbàgbé mi ò jẹ́ kí ẹnikẹ́ni kí ó fọ ọkàn aṣọ àdúrà mi ohun tó ṣe pàtàkì ni ìfọ́jú ọkàn ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ ìrere bó tilẹ̀ jẹ́ wípé orí mi kọ́kọ́ kọ́ mo sọ pé ó ti o tùràrí mi àbẹ́là mi ò jẹ́ fílẹ̀ èmi tí mo ti ń mọ bá a ṣe ń lo sáàmù èmi tó ku díẹ̀ kí n dín wòlíì bí n bá ń gbààwẹ̀ láyé ọjọ́ hun ó jẹ́ má ṣẹ̀mí torí pé bébí bá pa mi inú máa ń kan mí ni ṣùgbọ́n inú ìfọ́jú yìí ni mo wà lẹ́nìkan sọ fún mi pé ọ̀nà ìrere wà
pe eyan ma nigbala ni to tin bo lowo ese awa omo kan bo lowo ese pe ke eyan bo lowo ta la wan ro sugbon olorun to je alaanu to sin ni suru to be ge lo fi pe yin fun mi lo so fun mi pe kin kuro ninu isina ti mo wa mo be si ni ba won lo mo kokko gbo ko ye mi mo so pe awon ele o mamadura agba atori pe mo ba ngbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon ele yin se alako be lawon ele yin ni emi o fa han bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobirin jo okuro lowo won lemi na wa danu ara mi ro pe ko ma ye keyan ku bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo nbe olorun wi pe ki on to gbo lale ko le se ola anfani ni ale ojo yi gan bi won tin soro irere yi ton ni o be si ni gbadura yato si tele tele la tele tele bi n ba wa ninu oko mama mira ni emi ni o bi n ba si wa ni lesin bo soro bo n waasu ma ti ma sori bayi tori ki na ati ma tami npa ko ma ti ma so pe we emi n de niyen a si lati jura le fun emi sugbon ojo yi adura ti mo gba njo na yato mo so fun olorun wi pe osu mi tori awon oso kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan ko ke a fi eyan sinu nko mo ni oto mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fe je jesu wo inu okan mi o je mo olooto le olorun awon ileri re ko yi pada mo wa ri wi pe ayo kan wa sinu okan mi awon ese to wun mi da tele tele awon ti mo ti ma n baja ti mi o ki n ki nkan na wa na kan mi lati ma ki won lati dariji won mo be si ni ko orin ere orin aye atijo pe baba fosoke a wo ri esu mole wom wom mo ju gbo ele mo yi pada patapata woli ba wa mi wale o ba so pe ohun ori mi mo mo lo le ri mi mo yi kuro ni waju oju mi da wo duro lati se gbogboro ko lati se rere wa idajo no awon eni ti ani lara lowo se idajo alaini baba iyen so pe se eto fun won gba ejo po wi oluwa wi pe wa nisisin yi olako o ma fi ojo igbala re dola wa nisisin yi ke si je ke aso asoye po bi ese yin ba ri bi ododo won o fun ju won o fun bi ojo didi bi won si bi won pon bi alari won o dabi irun agutan bi eyin ba fe ti e se gboran eyin o je ire ile na e dide ke je ke agbadura bo ba fe duro nipo elesin awon ti ko mo oluwa and awon ti won tesiwaju ninu ese sibe sibe o ku sowo e o sugbon bo ba je ko ese sile patapata to di onigbagbo ni te a fi eje Jesu Christi we

Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ipò ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pò padà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí ààtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kolé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pè ní léèsì, àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ́sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ ké pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wọ Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹka sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. A fẹ́ jẹ́ tìrẹ. A bẹ̀ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù,
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán lásán. Bàbá pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù bá wa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀tà Ọlọ́run. A fi ayé tí ṣe ènìyàn dí ẹni ọ̀run àpáàdì. Bàbá nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orígi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dẹ́ríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, yẹ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí ayọ̀ láti òkè ọ̀run wá, yẹ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Yà ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́. Fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Yà ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ́sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmúṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́run kan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tòótọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, yẹ ń bẹ̀ Ọlọ́run. Ẹ̀mí tí kìí padà sínú èébì, ẹ̀mí tí kìí padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Yẹ abẹ ọ nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ ọ, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán lásán. Má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìṣà mọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ ọ, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru,
àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ mèrè bàbá dá wọn sílẹ̀ abẹ́ ọ́ o wípé nígbà tí ó rí ọ ní ọjọ́ ìkẹyìn gbogbo ohun tó ń jẹ́ kí àwọn ènìyàn kí ó kábàámọ̀ má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìta gbangba gẹ́gẹ́ bí onígbàgbọ́ bẹ́ẹ̀ la fẹ́ rí ní ìkọ̀kọ̀ àfẹ́ máa dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ nígbà tí ó ṣe ẹnikẹ́ni nígbà tí ó ṣe àlùfáà a ò sì fẹ́ máa sọ fún ẹnikẹ́ni pé ṣọ́ọ̀ṣì wa ni ò jẹ́ ká ṣe bàbá ń bẹ̀ ọ́ ohun tí ò kì í fẹ́ dẹ́ṣẹ̀ ohun tó ń kórira ẹ̀ṣẹ̀ ohun tó ń sá fún ẹ̀ṣẹ̀ bàbá fi sínú ọkàn wọn ní orúkọ Jésù níbi kíbi tá a lè wà níbi iṣẹ́ ni tàbí ní abúlé wa tàbí pẹ̀lú àwọn ẹbí wa tàbí pẹ̀lú àwọn àlejò bàbá má jẹ́ kí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kí ó wà ní ọwọ́ wa ṣe wá ní ọmọ ọlọ́run tòótọ́ ọ̀rọ̀ ẹnu wa ṣe ní ọ̀rọ̀ òtítọ́ ìwà ọwọ́ wa ṣe ní ìwà mímọ́ èrò inú ọkàn wa jẹ́ kí ó jẹ́ mímọ́ adúpẹ́pọ̀ ti gbọ́ àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn bàbá tí wọ́n sì wà bí ní àṣálẹ́ yìí òun tàn ní orúkọ Jésù ó sọ fún wa wípé àyà yóò pa àwọn àlejò wọn ó sì fi ẹ̀rù sá jáde níbi kọ́lọ́ fi wọn jẹ́ àpàṣẹ fún yẹyẹ àìsàn níbi kíbi tó lè wà ẹ jáde ní orúkọ Jésù nítorí adúró ní abẹ́ àṣẹ ọlọ́run olódùmarè àti ní abẹ́ òjìji olódùmarè adúró ní inú àṣẹ ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ tí a fi ra wọ́ padà ní àpàṣẹ fún gbogbo àìsàn pátápátá ẹ jáde ní orúkọ Jésù bàbá fi ọwọ́ kan àwọn ènìyàn rẹ láti orí dé ẹsẹ̀ dé inú egungun dé inú ọ̀rá ní gbogbo ara àwọn ènìyàn rẹ lé ìsàn jáde ní orúkọ Jésù à ń bẹ̀ ọ́ ọmọ ìmọ́lẹ̀ ni wà àjẹ́ òrí wa gbéṣe oṣù òrí wa mọ̀ àwọn ẹlẹ́bọ ológun wọn mọ tí wọ́n ṣe à ń bẹ̀ wọ Ọlọ́run bá a ṣe wà nínú ìmọ́lẹ̀ tí oṣù ò lè súnmọ́ tí àjẹ́ ò lè farakàn tí ẹlẹ́bọ ológun tí ò lè fojú kàn bàbá sọwọ́ di ẹ̀rù lójú àwọn ológun à ń bẹ̀ wípé níbi kíbi tá a lè lọ nínú ilé ni tàbí ní ìgboro tàbí ní ibi iṣẹ́ bí wọ́n ti ẹ̀ ṣoògùn a ba agbára rẹ̀ jẹ́ ní orúkọ Jésù adúpẹ́pọ̀ ti sọ wá di òmìnira àìsàn lọ

0: DCLM Radio, the spiritual warfare is our concern.
1: Genesis ori kefa o si se nigba ti eniyan bere si re lori ile ti a si bi omo obirin fun won ni awon omo olorun ri awon omo obirin eniyan pe won lewa won si fe aya fun ara won ninu gbogbo awon ti won yan oluwa si wi pe emi mi ki yo fi igba gbogbo ba eniyan ja eran ara sa ni ohun pelu ojo re yo si je ogofo odun awon omiran wa ni aye ni ojo won ni ati leyin yi ni pelu nigba ti awon omo olorun wole to awon omo obirin eniyan lo ti won si bi omo fun won awon na ni o di akoni ti o wa nigba ni awon okunrin olokiki olorun si ri pe iwa buburu eniyan di pipo ni aye ati pe gbogbo iro okan re kiki bi ni lojojumo inu oluwa si baje nitori ti o da eniyan si aye o si dun de okan re oluwa si wi pe emi o pa eniyan ti mo ti darun kuro ni ori ile ati eniyan ati eranko ati ohun ti nrako ati eye oju orun nitori inu mi baje ti mo ti da won sugbon nu ari oju rere loju oluwa won yi ni itan nua nua se olooto ati eni ti o pe ni oju aye re nua n ba olorun rin nua si bi omokunrin meta shemu hamu ati jafeti aye si baje niwaju olorun aye si kun fun iwa agbara olorun si boju wo aye si kiyesi o baje nitori olukuluku eniyan ti ba iwa re je ni aye olorun si wi fun nua pe opin gbogbo eniyan de iwaju mi nitori ti aye kun fun iwa agbara lati owo won si kiyesi emi o si pa won run pelu aye iwo fi igi koferi kan oko kan ikele ikele ni iwo se ninu oko naa iwo si fi oda kun ninu ati lode bayi ni iwo si se ina oko naa yio je 300 igbonwo ibo re 50 igbonwo ati giga re 30 igbonwo ferese ni iwo si se si oko naa ni igbonwo kan ni ki iwo ki o si pari won loke legbe ni iwo si denu ona oko naa si pelu yara isale atele ati eketa loke ni iwo se ati emi wo emi o mu kikun omi bo wa si aye lati pa gbogbo ohun alaye run ti o ni emi aye ninu kuro labe orun ohun gbogbo ti o wa ni aye ni yo si ku sugbon iwo ni emi o ba da majemu mi iwo si wo inu oko naa iwo ati awon omo re ati aya re ati awon aya awon omo re pelu re ati ninu eda alaye gbogbo ninu oniruru eran meji meji ninu gbogbo eran ni iwo mu wo inu oko naa lati mu won la pelu re ati akọ ati abo ni ki won ki o je ninu eye nipa iru ti won ninu eran osin nipa iru ti won ninu ohun gbogbo ti nrako ni ile nipa iru ti re meji meji ninu gbogbo won ni yio ma to wa lati mu won wa laaye iwo o si mu ninu ohun jije gbogbo iwo o si ko won jo si odo re yio si se ounje fun iwo ati fun won bee ninu a si se keke bi gbogbo eyi ti oluwa pase fun bee ni o se.
2: Genesis ori ikejo Olorun si ranti Noah ati ohun alaye gbogbo ati gbogbo eran osin ti o wa pelu re ninu oko Olorun si mu afefe koja lori ile omi naa si fa a si di gbogbo esun ebu ati awon ferese orun o si mu ojo da lati orun wa omi si n pada kuro lori ile lojojumo leyin 50 ojo omi si fa oko si kanle ni osu keje ni ijo 17 osu lori oke arara ti omi si n fa titi o fi di osu kewaa ni osu kewaa ni ojo kini osu ni ori awon oke nla nla han o si se ni opin 40 ojo ninu asi ferese oko ti o kan o si ran ewo kan jade ti o fo jade lo kaakiri titi omi fi gbe kuro lori ile o si ran oriri kan jade lati odo re lo ki o wo bi omi ba n fa kuro lori ile sugbon oriri ko ri ibi isinmi fun atelese re o si pada to lo sinu oko nitori ti omi wa lori ile gbogbo nigba naa ni o si nawo re o mu o si fa si odo re ninu oko o si duro ni ojo meje miran si o si tun ran oriri naa jade lati inu oko lo oriri naa si pada wole to wa ni asale si kiyesi o je ewe olifi si enu re bee ninu a si mo pe omi n gbe kuro lori ile o si tun duro ni ijo meje miran o si ran oriri naa jade ti ko si tun pada to wa mo o si se ni odun 21 ni osu kini ni ojo kini osu naa o ni omi gbe kuro lori ile nu a si si ideri oko o si wo si kiyesi ori ile gbe ni osu keji ni ijo 27 osu o ni ile gbe olorun si so fun nua pe jade kuro ninu oko iwo ati aya re ati awon omo re ati awon aya omo re pelu re mu ohun alaye gbogbo ti o wa pelu re jade pelu re ninu eda gbogbo ti eye ti eran osin ati ti ohun gbogbo ti nrako lori ile ki won ki o le ma gbayin lori ile ki won bi si ki won si ma re si lori ile nua si jade ati awon omo re ati aya re ati awon aya omo re pelu re gbogbo eranko gbogbo ohun ti nrako àti ẹyẹ gbogbo àti ohunkóhun tí ń rákò lórí ilẹ̀ gẹ́gẹ́ bí irú tiwọn, wọ́n jáde nínú ọkọ̀. Noa sì tẹ pẹpẹ fún Olúwa, ó sì mú nínú ẹranko mímọ́ gbogbo àti nínú ẹyẹ mímọ́ gbogbo, ó sì rú ẹbọ rẹ sísun lórí pẹpẹ náà. Olúwa sì gbọ́ ọ̀rùn dídùn. Olúwa sì wí ní ọkàn rẹ̀ pé, èmi kì yóò sì tún fi ilẹ̀ rí nítorí ènìyàn mọ́, nítorí ìrù ọkàn ènìyàn ibi ni láti ìgbà ìwé rẹ̀ wá. Bẹ́ẹ̀ ni èmi kì yóò tún kọlu ohun alààyè gbogbo mọ́ bí mo ti ṣe. Níwọ̀n ìgbà tí ayé yóò wà, ìgbà irúgbìn àti ìgbà ìkórè, ìgbà òtútù àti ooru, ìgbà ẹ̀rùn, ohun òjò àti ọ̀sán àti ooru kì yóò dẹ́kun.
0: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Orí ìkẹsàn-án, Ọlọ́run sì súre fún Noa àti fún àwọn ọmọ rẹ̀, ó sì wí fún wọn pé, ẹ máa bí si, ẹ sì máa rẹ̀ kí ẹ sì kún ayé, àti ìbẹ̀rù yín àti ìfòyà yín yóò wà lára gbogbo ẹranko ayé, àti lára gbogbo ẹyẹ ojú ọ̀run, àti lára gbogbo ohun tí ń rákò ní ilẹ̀, àti lára gbogbo ẹja òkun, ọwọ́ yín ni a fi wọ́n lé, gbogbo ohun alààyè tí ń rákò ni yóò máa ṣe oúnjẹ fún yín. Gẹ́gẹ́ bí ewéko tútù ni mo fi ohun gbogbo fún yín, kèké ẹran pẹ̀lú ẹ̀mí rẹ̀, àní ẹ̀jẹ̀ rẹ̀, òun ni ẹ̀yin kò gbọdọ̀ jẹ, nítorí ẹ̀jẹ̀ yín, àní ẹ̀mí yín ni èmi ó sì béèrè, lọ́wọ́ gbogbo ẹranko ni èmi ó béèrè rẹ̀, àti lọ́wọ́ ènìyàn, lọ́wọ́ arákùnrin olúkúlùkù ènìyàn ni èmi ó béèrè ẹ̀mí ènìyàn, ẹnikẹ́ni tí ó bá ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀, láti ọwọ́ ènìyàn ni a sì ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, nítorí pé ní àwòrán Ọlọ́run ni ó dá ènìyàn, àti ẹ̀yin, kí ẹ̀yin kí ó máa bí si, kí ẹ sì máa rẹ̀ si, kí ẹ sì máa gbáyìn lórí ilẹ̀. Kí ẹ sì máa rẹ̀ nínú rẹ̀. Ọlọ́run sì wí fún Noa àti fún àwọn ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀ pé, àti èmi kíyèsí, èmi bá yín dá májẹ̀mú mi, àti àwọn irú ọmọ yín lẹ́yìn yín, àti gbogbo ẹ̀dá alàyè tí ó wà pẹ̀lú yín, ti ẹyẹ, ti ẹran ọ̀sìn, àti ẹranko ayé pẹ̀lú yín, láti gbogbo àwọn tí ó ti inú ọkọ̀ jáde títí ó fi dé gbogbo ẹranko ayé, èmi ó sì bá yín dá májẹ̀mú mi, a kì yóò sì fi kíkún omi ké gbogbo ẹ̀dá kúrò mọ́, bẹ́ẹ̀ ni kíkún omi kì yóò sì mọ́ láti pa ayé run. Ọlọ́run sì wí pé, èyí yìí ni àmì májẹ̀mú mi tí mo bá yín dá, àti gbogbo ẹ̀dá alàyè tí ó wà pẹ̀lú yín fún àtirandíran. Mo fi òṣùmàrè mi sí àwọ̀sán mọ̀, òun ni yóò sì máa ṣe àmì májẹ̀mú mi tí mo bá yín dá, yóò sì ṣe, nígbà tí mo bá mú àwọ̀sán mọ̀ wá sí orí ilẹ̀, a ó sì máa rí òṣùmàrè.

láti ọ̀dọ̀ wọn ni agbé ti tàn ká gbogbo ilẹ̀ ayé. Noa sì bẹ̀rẹ̀ sí ṣe àgbẹ̀, ó sì gbin ọgbà àjàrà, ó sì mu nínú ọtí wáìnì náà, ó mu àmupara, ó sì tu ara rẹ̀ sí ìhòhò nínú àgọ́ rẹ̀. Hamu bàbá Kenaani sì rí ìhòhò bàbá rẹ̀, ó sì sọ fún àwọn arákùnrin rẹ̀ méjì lóde, àti Ṣemu àti Jafeti mú gọgọwú, wọ́n sì fi léèjì ká àwọn méjèèjì, wọ́n sì fi ẹ̀yìn rìn, wọ́n sì bo ìhòhò bàbá wọn, ojú wọn sì wà lẹ́yìn, wọn kò sì rí ìhòhò bàbá wọn. Noa sì jí kúrò ní ojú ọtí wáìnì rẹ̀, ó sì mọ ohun tí ọmọ rẹ̀ kékeré ṣe sí i, ó sì wí pé ègbé ni fún Kenaani, ìránṣẹ́ àwọn ìránṣẹ́ ni yóò máa ṣe fún àwọn arákùnrin rẹ̀. Ó sì wí pé olùbùkún ni Olúwa Ọlọ́run Ṣemu, Kenaani yóò máa ṣe ìránṣẹ́ rẹ̀, Ọlọ́run yóò mú Jafeti gbilẹ̀, yóò sì máa gbé àgọ́ Ṣemu, Kenaani yóò sì máa ṣe ìránṣẹ́ wọn. Noa sì wà ní 450 lẹ́yìn ìkíkún omi, gbogbo ọjọ́ Noa jẹ́ 150, ó sì kú.

0: jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa láàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún Jésù Kristì ọmọ rẹ tí o fi fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa àti láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. A dúpẹ́ fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ rẹ àti láti gbọ́ ẹ̀kọ́ ti ìhìnrere tí ó máa ń yí ayé padà, tí ó sì máa ń fọ ọkàn funfun ju snow lọ. A dúpẹ́ wípé ó ń pèsè ibi ìyè ayérayé fún wa. A sì ń bẹ̀bẹ̀ wípé ohunkóhun tí ó máa ń jẹ́ kí ènìyàn kọ ẹ̀kọ́ ìhìnrere lè jìnà sí wa ní orúkọ Jésù. Bí a ṣe wá lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ rẹ tí a ó gbìn gẹ́gẹ́ bí irúgbìn sínú ọkàn wa yóò dàgbà, yóò so èso ní orúkọ Jésù. Pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ. Jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Gbogbo ìrìn kiri ọkàn bá wa bá wọn wé. Kí o jẹ́ kí a lè gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ, kí a sì dúró ṣinṣin lọ́dọ̀ rẹ. Ní ìgbẹ̀yìn, kí ìjọba ọ̀run kí ó lè jẹ́ tiwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Mo ń ka Ìfihàn orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án. Wọ́n sì ń kọ orin tuntun kan wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdí rẹ̀, nítorí tí a ti pa ọ́, ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wá. Ìfihàn orí keje ẹsẹ̀ ìkẹsàn-án sí ìparí. Lẹ́yìn náà, mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. Awọ̀ wọn lé aṣọ funfun, imọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wá, tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀, wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà, wọ́n sì sin Ọlọ́run wípé

àmì, ìbùkún, àti ogo, àti ọgbọ́n, àti ọpẹ́, àti agbára, àti ipa fún Ọlọ́run wa láé àti láéláé. Àmì. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé, ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun ni, níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé, Olúwa mi, ìwọ ni ó lè mọ̀. Ó sì wí fún mi pé, àwọn wọ̀nyí lè ó jáde láti inú ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run, tí wọ́n sì ń sìn lé ọ̀sán àti lé òru níwájú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sì yóò sì ṣíji bò wọ́n, ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. Nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi iyì. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn àti orí keje ẹsẹ̀ ìkẹsàn ni a ti rí ìpèsè tí ó ní ìmúṣẹ lórí àwọn orílẹ̀-èdè gbogbo, àwọn ẹ̀yà gbogbo àti èdè gbogbo. Ohun tó jẹ́ kí n ka ìtọ́ka sí nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni wípé èdè gbogbo tí a kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, gbogbo àǹfààní tí ó wà nínú ìhìnrere bí ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, bí àtúnṣe tí a gbọ́ ìwàásù ní orí rẹ̀ lánàá, bí ìsọdi mímọ́ àbí ṣíṣe ọkàn ní funfun, tàbí agbára ẹ̀mí mímọ́ tí ó jẹ́ àǹfààní gbogbo àwọn tí a sọdi mímọ́ nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tí ó wà nínú Jésù Kristì, àti àwọn ẹ̀kọ́ nípa ìwòsàn, nípa agbára Ọlọ́run àti ìpadàbọ̀ Jésù. Gbogbo àǹfààní wọ̀nyí ti máa ń fi ara hàn fún àwọn tí ó gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Ó wá dàbí ẹni wípé àwọn oníwàásù tàbí ajèrè ọkàn tàbí àwọn tí wọ́n ti bá ìhìnrere pàdé lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn, ohun tí ó yé wọn tí wọ́n sì mọ̀ gbangba ni wípé bí o bá mọ èdè Gẹ̀ẹ́sì, o ní àǹfààní láti jẹ èrè lórí àwọn ẹ̀kọ́ ìhìnrere wọ̀nyí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé èdè Yorùbá ni o mọ̀, tí o gbọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára, ó dàbí ẹni wípé bí o ti ẹ̀fẹ́ ní ìgbàlà, kò sí ẹni tí ó lè ṣe àlàyé rẹ̀ fún ọ ní kíkún ní èdè tí o gbọ́. Ṣùgbọ́n nígbà tí a wo ọ̀rọ̀ Ọlọ́run, a rí wípé àwọn tí wọ́n ó wà ní iwájú ìtẹ́ ìjọba Ọlọ́run, tí wọ́n ó sì máa yọ̀ ní inú ọlá ńlá ògo ti ọ̀dọ́ àgùntàn tí a pa tí ó sì wà láàyè, wọ́n wá láti èdè gbogbo àti orílẹ̀-èdè gbogbo. Èyí jẹ́ kí ó jẹ́ kí a ronú wípé ó dára láti jẹ́ kí irú ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ó wà ní èyí tí a ó lè yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò. Ó sì wá jẹ́ ìgbèsè fún àwa tí a ti mọ ìhìnrere. Ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé yálà ní ìwàásù wa, tàbí ní orin kíkọ, tàbí ní ìjẹ́rìí, tàbí ní ìjẹ́rìí ọkàn láti ojú ilé dé ojú ilé, ó jẹ́ ìgbèsè fún wa láti lè mọ àǹfààní tí ó wà fún èdè gbogbo, kí a sì jẹ́ kí àǹfààní kí ó di mímọ̀ fún àwọn ẹlẹgbẹ́ wa, àwọn ọmọ
àti àwọn bàbá àti ìyá wa tí ó jẹ́ pé èdè Yorùbá nìkan ni wọ́n gbọ́ ní Róòmù orí kìíní ni apọ́stẹ́lì Pọ́ọ̀lù ló ti ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé bí ó ṣe ti òun ni òun ka ara òun sí ajigbèsè láti jẹ́ kí ọ̀rọ̀ ìhìnrere ìgbàlà tó jẹ́ wípé kò ṣe é má ní ni fún gbogbo ènìyàn láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí ó gbọ́ èdè àti àwọn aláìgbédè orí kìíní Róòmù ẹsẹ̀ kẹrìnlá mo dí ajigbèsè àwọn héléènì àti àwọn aláìgbédè àwọn ọlọgbọ́n àti àwọn aláìgbọ́n tó bẹ́ẹ̀ bí ó ti wà ní ipá mi mo múra tán láti wàásù ìhìnrere fún ẹ̀yin ara Róòmù pẹ̀lú nítorí èmi kò ti ju ìhìnrere Kristi nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ fún Júù ṣáájú àti fún Héléènì pẹ̀lú àwọn ọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ kí o dìmú ni wípé ìkíní mo di ajigbèsè mo fẹ́ kí gbogbo wa kí ó sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i ìkejì láti wàásù ìhìnrere ẹ sọ bẹ́ẹ̀ ìkẹta ní ẹsẹ̀ kẹrìndínlógún nítorí èmi kò ti ju ìhìnrere bí a bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ó sọ wípé mo di ajigbèsè láti wàásù ìhìnrere nítorí èmi kò ti ju ìhìnrere ó jẹ́ ìgbèsè fún gbogbo wa láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá tí wọn kò sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ láti wàásù ìhìnrere fún wọn nítorí wípé ibikíbi tí onígbàgbọ́ bá wà ẹni tí a ti tún bí kì í ti ju ìhìnrere Jésù Kristi nítorí bẹ́ẹ̀ gbogbo ohun tí ó ń gbọ́ ní ìparí ọ̀sẹ̀ yìí ó jẹ́ ìgbèsè sí wa lọ́rùn láti sọ fún olúkúlùkù ènìyàn tí a máa bá pàdé yálà níbi òwò wa níbi iṣẹ́ wa níbi ọjà wa nínú ilé wa tàbí níbikíbi láti jẹ́ kí ó di mímọ̀ fún ọ wípé ohun kan wà tí ó tayọ ẹ̀sìn ohun kan wà tí a ń pè ní ìhìnrere Kristi tí ó máa ń pèsè ọkàn tí ó ṣetán tí ó sì múra sílẹ̀ tí ó máa ń pèsè wọn láti lè wà pẹ̀lú Ọlọ́run títí láé. Ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ ìpìlẹ̀ ìhìnrere ni a fẹ́ mú ẹnu kan ní òwúrọ̀ yìí. Ẹsẹ̀ tí a fi bẹ̀rẹ̀ ní ìtọ́kasí ni orin Dáfídì orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tàbí ẹlòmíràn tí yóò gbọ́ wípé ìdánilẹ́kọ̀ọ́ wà níhìn-ín láti jẹ́ kí a mọ ọ̀nà ìhìnrere ọ̀nà ìgbàgbọ́ tòótọ́ láti jálánkáto tàbí láti ṣògo wípé àwa náà mọ ìhìnrere kódà ìgbàgbọ́ ò ṣe àjòjì sí wa nítorí pé láti kékeré ni a ti ń sìn ni a sì ti ń ka bíbélì bí Jésù pàápàá bó bá dé
yóò gba ẹ̀rí wa jẹ́ wípé ọmọ ọlọ́run ni wá, tí ó sì jẹ́ pé irú ìṣògo bẹ́ẹ̀ ó dúró lórí àìmọ̀kan àti àìmọ̀kíni ọ̀rọ̀ ọlọ́run wí, òun ni ó jẹ́ kí a fẹ́ yẹ ọ̀rọ̀ ọlọ́run wò nípa ìpìlẹ̀ ìhìnrere tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí o bá sáré nínú ẹ̀sìn láìmọ ohun tí a ń sọ nípa ọwọ́ mímọ́ àti àyà funfun, irú eré bẹ́ẹ̀ tàbí irú ẹ̀sìn bẹ́ẹ̀ a jẹ́ lásán, èyí tí kò ní ní èrè, nítorí pé ìpìlẹ̀ mìíràn lé ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí ọ̀rọ̀ ọlọ́run ti fi lélẹ̀. Àwa tí a jẹ́ àgbà, tí a sì mọ bí a ti ń kọ́ ilé, a mọ̀ wípé bí ilé kíkọ́ bí kò bá ní ìpìlẹ̀, irú ilé bẹ́ẹ̀ òjò àti ìjì ni yóò wo. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì máa ń kọ́ ilé ìgbàgbọ́ wọn láì ní ìpìlẹ̀, wọ́n máa ń sìn, wọ́n máa ń ka bíbélì, wọ́n máa ń gbàdúrà, ṣùgbọ́n ilé tí wọ́n kọ́ kò ní ìpìlẹ̀ ní orí ọ̀rọ̀ ọlọ́run. Nínú orin Dáfídì orí ìkẹrìnléníogún ẹsẹ̀ ìkẹta ni Dáfídì ọba ni ó ti ń béèrè lọ́wọ́ ọlọ́run wípé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run kò sì fi di Dáfídì létí, ó jẹ́ kí ó mọ̀ dájúdájú wípé ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì báyìí ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì bóra ẹ̀tàn. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkarùn-ún wípé òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ẹsẹ̀ kẹta ta ni? Ẹsẹ̀ ìkẹrin ẹni tí? Ẹsẹ̀ karùn-ún òun. Bí o bá béèrè pẹ̀lú ọkàn tí ó ń fẹ́ mọ̀ kí ni ìdáhùn sí ìbéèrè tí ó ṣe pàtàkì tó yìí wípé ta ni yóò tiẹ̀ gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò lè dúró ní ibi mímọ́ rẹ̀, ní èdè tí ó lè yé ọ dáradára, ó ń sọ wípé ta ni yóò lè gbé ibi àgọ́ Ọlọ́run. Gbà tí a bá ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ò sọ nípa òkè tí ó wà ní ayé, nítorí gbogbo òkè tí ó wà ní ayé ni ó jẹ́ àìmọ́. Ṣùgbọ́n nígbà tí a ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run, èyí ń sọ nípa ibùgbé Ọlọ́run ọ̀gá ògo. Èyí kan náà ni Jésù Kristì mẹ́nubà nígbà tí ó sọ nínú Jòhánù ẹsẹ̀ orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkejì wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà, ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ ípèsè ààyè sílẹ̀ fún yín. Èyí ń sọ nípa òkè mímọ́ Ọlọ́run níṣe àwọn apostẹ́lì
orí keje. Mo fẹ́ràn létí wípé nígbà tí a ń sọ Stéfánù lókúta, a sọ fún wa ní Iṣẹ́ àwọn Apọ́stólì orí keje yìí wípé ṣùgbọ́n ẹsẹ̀ 95, ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́, ó tẹ́jú mọ́ ọ̀run, kò sọ wípé ó tẹ́jú mọ́ ilẹ̀, ó ń wo òkè, ó ń wo ibi mímọ́ Ọlọ́run, ó ń wo òkè ọ̀gá ògo, ó tẹ́jú mọ́ ọ̀run, ó sì rí ògo Ọlọ́run, àti Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó sì wí pé, wò ó, mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn ń dúró lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹsẹ̀ 65, ó sì kúnlẹ̀, ó kígbe lé ohùn rara pé, Olúwa, má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn lé ọrùn. Nígbà tí ó sì wí èyí, ó sùn. Ní ẹsẹ̀ 69 ni ó ti wí pé wọ́n sọ Stéfánù lé òkúta, ó sì ń ké pe Olúwa wípé, Jésù, Olúwa, gba ẹ̀mí mi. Òkè tí Dáfídì ń sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọba, ó ń sọ nípa ibi mímọ́ Ọlọ́run, ó ń sọ nípa ọ̀run rere, níbi tí ẹnikẹ́ni tí ó ti wá sí ayé tí wọ́n ń fẹ́ lọ nígbà tí wọ́n bá pajú dé nínú ayé. Ó sì wá ń béèrè wípé, ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀. Ọlọ́run wá ń dá a lóhùn wípé, ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹni tí ó lí ọwọ́ mímọ́, ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní wọ́n ń ké pe orúkọ Olúwa, tí wọ́n sì ń wípé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́, nítorí pé wọ́n ti sàmì, nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa, tàbí nítorí pé àwọn náà máa ń ka Bíbélì, nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọ́n á dìde, wọ́n a sì lọ sí ilé ìsìn, tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere, wọ́n á ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nítorí pé láti ìgbà tí a ti bí wọn, wọ́n sàmì, wọ́n máa ń san owó àpò àlùfáà, tàbí ìdámẹ́wàá. Bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà, wọ́n máa sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá, aṣọ àdúrà wọn ó funfun, kò sì lè rí. Bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí, wọn ò kẹ̀rẹ̀. Bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni, bí àjẹ́ ń lé ni, tàbí bí a bá ń pa owó sí ajáde àpò, gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́, nípa à ń gbà àwẹ̀, kò ṣe ẹ̀yìn wọn, wọ́n mọ̀ ọ́ dáradára. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere, wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé, bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere, àwọn láti wà ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìyàtọ̀ wà láàrin wípé
àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun. Bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun, ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́, tó o bá tó o ní. O tún lè jìjẹ kadì fún àyà funfun. Bóyá tí o bá ní ọ̀kan nínú méjì, ó yege. A ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere, ṣùgbọ́n sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́. Àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀, àyà funfun. Kò parí síbẹ̀, ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú, wọn kò gbé ọkàn wọn sókè sí asán. Kò sì fi mọ níbẹ̀ nìkan, ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ní ìbùkún, ó sọ wípé kí a má ṣe tan ara wa jẹ. Àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ ìkẹrin, àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu? Gbà tí a fẹ́ ṣe ìpànìyàn, ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́. Tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa, kí a fi fọ ọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run ń pè ní ọwọ́ mímọ́? Rárá o. Ṣé kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́? Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere, bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa, bí a bá lè ṣe ìfọ ọwọ́, ìfọ ẹsẹ̀, ìfọ ẹnu, etí, bí a bá sì wẹ̀ nínú odò, tí a bá ṣe bẹ́ẹ̀ ni ojoojúmọ́ títí ọjọ́ ayé wa, ṣé ò ní Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá. Ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Námánì, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòólì kí wọ́n wẹ̀ fún wa, kí a ba lè ní ọwọ́ mímọ́? Rárá. Kí sì ni a ń pè ní àyà funfun? Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké, tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì í ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ ìkíní ni a tún ti béèrè ìbéèrè tí ó farajọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn, tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó, tí ó sì jẹ́ gbajúmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè? Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù, ẹsẹ̀ ìkíní: Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ?
Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ ìkejì, ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ojú kí a fi omi fọ ọwọ́, ojú kí a wẹ̀ ní etí odò, ojú kí a wọ aṣọ tí ó funfun, ojú kí a lọ sí ilé ìsìn, ó sì ju wípé kí a gbàdúrà. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ òtítọ́ ni ó wà lọ́kàn wa láti bá Jésù jọba, láti wà pẹ̀lú Ọlọ́run nígbà tí ayé yóò wá sí òpin, tàbí nígbà tí àwa pàápàá bí ayé ò tilẹ̀ tí wá sí òpin tí a fi ayé sílẹ̀. Bí ó bá jẹ́ wípé ó kàn wá ní ọkàn láti bá Ọlọ́run gbé, ọwọ́ mímọ́ àti àyà funfun, ó ń túmọ̀ sí wípé ẹni tí ó rìn déédéé, ẹni tí ó ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀, ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn, tí kò sì ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀, lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, tí kò sì yí padà, ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀, ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun, mo fẹ́ kí o wo àwọn ẹsẹ̀ kan nínú Bíbélì nípa àwọn tí Bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́, wọn kò ní àyà funfun. Kí ó má bà di wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní. Ìwé Òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 21. Ìwé Òwe orí kẹfà ẹsẹ 16 títí dé 21. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa àwọn tí Bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́, kò ní àyà funfun. Mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ. Bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ̀sìn láì jẹ́ onígbàgbọ́ ti Bíbélì, tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ, tí ọwọ́ wọn kò mọ́, tí àyà wọn kò funfun, ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, bí o bá fẹ́ ṣe rere, tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run, tí o ń fẹ́ kí àwọn ìlérí Ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere, bí Ọlọ́run bá fi hàn wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa,
yóò gbọ́ àdúrà rẹ. Bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù, tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí ó kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ. Yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run rere nígbà tí ó ń pèsè ọ̀run rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ̀ 16, ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́. Méje lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀. Ojú ìgbéraga, ètè èké, àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Àyà tí ń kùmọ̀ búburú. Ẹsẹ̀ tí ó yára ní eré sísá sí ìwà ìkà. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde. Àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun. Ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga. Èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo. Ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí 3 láti ẹsẹ̀ 16. Pẹ̀lú, Olúwa wípé, nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́. A ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, ojú àgbèrè, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn lé ọjọ́ náà. Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24 ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn àkísà, ni yóò sì dípò àmùrè.
orí pípá rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin ó sì ń sọ nípa orí pípá ni yóò sì dípò irun dídì dáradára sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbàyà ìjóná yóò sì dípò ẹwà èyí ń sọ ìwà ìgbéraga rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́ ìwé òwe orí kẹfà ẹsẹ̀ kẹtàdínlógún ojú ìgbéraga ètè èké èké ni à ń pè ní irọ́ ètè èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀ àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ìpànìyàn ọmọ tí ó wà ní inú tí a kò tíì bí ó jẹ́ aláìṣẹ̀ kò ṣe orílẹ̀-èdè kò ṣe bàbá kò ṣe ìyá tí ó rú sí inú kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀ kò ṣe ìjọba ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀ kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè ọmọ yìí kò tíì ṣe ọlọ́run kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀ àwọn wọ̀nyí ni ọlọ́run pè ní aláìṣẹ̀ ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀ ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn dókítà oníṣègùn tí òyìnbó ni ó ń fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ tàbí àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ ní ilé àwọn aláìsàn ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ tàbí ó lè jẹ́ ọmọ ilé-ìwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin wípé ó lè di nǹkan mọ́ òun lọ́wọ́ ni ó wọ́n sáré káàkiri tí ó sì ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ní ọ̀nàkọ́nà tí ó fi lè ṣẹlẹ̀ yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé tí bímọ bíi mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn kò sí ilé láti fi ọmọ yìí sí ó dàbí ẹni pé bí a bá gba ọmọ yìí láàyè láti wá sáyé ìyà yóò jẹ ọmọ yìí yóò sì jẹ àwa pàápàá ó ṣeéṣe kí ó jẹ ìrònú bẹ́ẹ̀ ni ó sún ọ sí wípé kí o ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ohun kan ni ó dájú àti obìnrin àti ọkùnrin àti oníṣègùn àti àwọn agbẹ̀bí tàbí ẹnikẹ́ni tí ó ní ọwọ́ nínú irú ohunkóhun bẹ́ẹ̀ wọ́n lè fi orí sìn kí wọ́n fi ọrùn sìn wọ́n lè ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé ìparí ní ọdọọdún wọ́n lè lọ sí orí òkè nínú ayé tàbí kí wọ́n kí ó wẹ̀ ní òkun ó ṣeéṣe kí wọ́n tiẹ̀ máa tan àbẹ́là tàbí kí wọ́n máa wọ aṣọ funfun ó sì ṣeéṣe wípé kí wọ́n rò pé wọ́n máa lọ sí ìjọ oníhìn rere bí wọ́n bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ọlọ́run sọ fún ọ wípé bí o bá fẹ́ dé ọ̀run rere ìrònú pòwàdà ni ó yẹ kí o ní kí o sọ fún ọlọ́run pẹ̀lú ẹkún kíkorò pẹ̀lú omijé pẹ̀lú ọkàn tí a fàya pẹ̀lú ìrònú pòwàdà tí ó jinlẹ̀ tòótọ́ wípé o ti jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣùgbọ́n
àwọn tí ọwọ́ wọn kò mọ́ ní ọ̀nà wọ̀nyí. Ó ṣe é ṣe. O fẹ́ ilẹ̀, o fẹ́ kọ́lé. Ohun ta máa ní nínú ayé tí a kì í mú lọ sọ́run. Ilẹ̀, ilé, mọ́tò, tàbí obìnrin, ó ṣe é ṣe o fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹlòmíràn. Ó wá di pé ẹ ń ja àjàkadì lórí obìnrin yìí, tàbí lórí ilẹ̀, tàbí lórí okóhun. Ó wá di wípé kí a máa wá oògùn káàkiri. Kí wọ́n ti sọ fún ọ wípé ẹni tí ó wà ní ìdílé lágbájá, òun ni kò jẹ́ kí ilẹ̀ yìí kí ó bọ́ sí ọ lọ́wọ́. Ó wá sáré títí tí, yálà nípa oògùn dúdú, tàbí nípa ẹgbẹ́ awo, tàbí nípa gbígbé àdá, tàbí ìbọn, tàbí nípa ṣíṣe àdéhùn pẹ̀lú àwọn onímọ́tò láti pa ẹnìkan, tàbí nípa fífi májèlé sí inú oúnjẹ fún ẹni tí ó jẹ́ ẹni tí o pè ní ọ̀tá rẹ. Ni o ta ẹ̀jẹ̀ ni yìí sílẹ̀ tí o sì pa á. Gbà tí o pa á tán, ilẹ̀ wá di tìrẹ. O wá jókòó lórí ilẹ̀ wípé nínú ayé, bó o bá mọ láti sáré, láti nílẹ̀, láti ní mọ́tò, bó o bá mọ ibi tó yẹ kó rìn, àwọn bàbá ìsàlẹ̀ tó yẹ kó lọ rí, àwọn balógun ní ìlú tí ó yẹ kí ó bẹ̀wò láti fún ọ ní oògùn, àwọn tí ọwọ́ wọn gbó, o ní lè ní nkankan. O sì ti nílẹ̀ nípa bẹ́ẹ̀. O ti ní ohun ìní nípa bẹ́ẹ̀, nípa títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run sọ wípé òun dúró dè ọ́, wípé ọwọ́ rẹ kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú orílẹ̀-èdè wa ni wọ́n ti pa àwọn ẹlòmíràn nítorí ìgbéyàwó, tàbí nítorí à ń gba obìnrin. Ó ṣeé ṣe pé ọkùnrin kan ti lọ sí ìdílé kan láti fẹ́yàwó. Ó wá jẹ́ ẹni yìí gan-an lóhùn ọ láti fẹ́. Obìnrin pọ̀ ní ìlú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni yìí gan tí a tiẹ̀ ti ń ṣe owó orí lórí rẹ̀, ṣùgbọ́n tí ó sì jẹ́ àfẹ́sọ́nà, òun nìkan lóhùn ọ láti fẹ́. Ìgbà mìíràn o tiẹ̀ máa ń ṣẹlẹ̀ wípé o ti ní ìyàwó kan sílé, o tiẹ̀ tún ti fi àfọwọ́fà mú ẹni kejì, obìnrin kejì wálé. Ó ṣeé ṣe ìkẹta pàápàá ti ń bímọ fún ọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹyọ obìnrin kan tí ẹlòmíràn fẹ́ òun gan ló wọ̀ lójú. Ló tún sọ wípé mọ́ mẹ́ta tó wà nílé ẹ tó tí ì lálàáfíà, tẹ ń parí ìjà lọ́sàn-án lóru, tó lè tọ́jú ìkíní tàbí ìkejì, tọmọ òró ń jẹjẹ, sìgá àtọ̀ tí ò sì jẹ́ kó gbádùn, ìwọ fúnra rẹ orí búburú àti àlákàlà, kò jẹ́ kó mọ ibi tí wàá fi orí ayé tìrẹ tì sí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o tún jà fún obìnrin kẹrin pẹ̀lú oògùn tàbí ìjà tàbí àdá tàbí ìbọn tó pa aláìṣẹ̀ nítorí ìyàwó. Ṣùgbọ́n ìwọ kọ́ ni àkọ́kọ́ láti ṣe bẹ́ẹ̀. Àwọn ìran kan ti ṣáájú tó jẹ́ pé ipá, ìjà àti ìpànìyàn ni wọ́n fi máa ń ní ohun ìní tiwọn. Lára wọn ni a sọ fún wa ní ìwé àwọn ọba kìíní, orí ìkọkànléní ogún. Àwọn ọba kìíní, orí ìkọkànléní ogún, láti ẹsẹ̀ kìíní. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni Naboti ara Jezreeli ní ọgbà àjàrà tí ó wà ní Jezreeli, tí ó súnmọ́ ààfin Ahabu,
ọba Samaria gidigidi. Ahabu si ba Naboti so wipe, fun mi ni ọgba ajara re, ki emi ki o le fi se ọgba ewebe, nitori ti o sumo ile mi. Emi o si fun o li ọgba ajara, ti o san ju lo dipo re. Bi o ba dara le oju re, emi o si fi iye owo re fun o. Naboti si wi pe, se wi fun Ahabu pe, Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o. Ahabu si wa si ile re, o wugbo, inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun. Nitori ti o nti wipe, emi ki o fun o ni ogun awon baba mi. O si dubule lori akete re, o si yoju re pada, ko si fe jeun. Jezebeli, ikan ninu won niyen o. Jezebeli iran awon apaniyan, aya re si to wa, o si wi fun pe, ese ti inu re fi baje ti iwo ko si jeun. O si wi fun pe, nitori mo ba Naboti ara Jezreeli so, mo si wi fun pe, fun mi ni ọgba ajara re fun owo, tabi bi o ba wu o, emi o fun o ni ọgba ajara miran ni ipo re. O si dahun wi pe, emi ki o fun o ni ọgba ajara mi. Jezebeli aya re si wi fun pe, iwo ko wa joba lori Israeli nisisiyi dide. Jeun, ki o si je ki inu re ki o dun. Emi o fun o ni ọgba ajara Naboti ara Jezreeli. Beni o kọwe le oruko Ahabu, o si fi edidi di ready, o si fi iwe naa sọwọ sọwọ sọdọ awọn agbagba ati awọn ọlọla ti nbe ni ilu re, ti o si nba Naboti gbe. O si kọ sinu iwe naa pe, ekede awe, ki e si fi Naboti si ipo ọla laarin awọn eniyan. Eyi ni Yoruba ma npe ni ọgbọn ewe, ọgbọn ipaniyan, ọgbọn ki a jeni lese, ọgbọn ki a gba ohun ti o je ti elomiran, ki a si se bi eni wipe alara mimo ni wa, ki a paniyan lai gbe ada funra wa, lai gbe ibon funra wa, ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa. O n so fun wa nisisiyi wipe, Jezebeli da ọgbọ́n yìí, o wa n sọ ní ẹsẹ̀ ìkẹwàá, kí ẹ si fi ènìyàn méjì ẹni búburú. Jezebeli mọ àwọn ẹgbẹ́ rẹ̀, àwọn apànìyàn, àwọn ẹlẹ́rìí èké, àwọn ẹni búburú bíi tirẹ̀, o mọ̀ wọ́n pé wọ́n wà. O ní kí wọ́n fi sí iwájú rẹ̀ láti jẹ́rìí pa á wípé, ìwọ bu Ọlọ́run àti ọba, ẹ mú jáde, kẹsì sọ lé òkúta kí ó lè kú. Wọ́n sọ fún wa wípé wọ́n ṣe bẹ́ẹ̀. Ó sọ fún wa ní ìparí ẹsẹ̀ ìkẹtàlá wípé, nígbà náà ni wọ́n mú jáde kúrò ní ìlú, wọ́n sì sọ lé òkúta, ó sì kú. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó sì ṣe. Nígbà tí Jezebeli gbọ́ pé aso Naboti lé òkúta, ó sì kú, Jezebeli sọ fún Ahabu pé, dede, kí o sì jogún ọgbà ajara Naboti ara Jezreeli, tí ó kọ̀ láti fi fún owó, nítorí Naboti kò sí láàyè, ṣùgbọ́n ó kú. Ó sì ṣe,
nígbà tí Ahabu gbọ́ pé Naboti kú ni Ahabu dìde láti sọ̀kalẹ̀ lọ sí ọgbà àjàrà Naboti ara Jezreeli láti jogún rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì tọ Elija ara Tishbi wá pé wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu. Ọlọ́run rí ọ. Ohun tí a ń ṣe ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí. Àwọn tí a ń pa, àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀ nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn, tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga níbi iṣẹ́, tàbí a rò wípé àwọn ni wọn kò jẹ́ kí a gba iṣẹ́ contract tí a fẹ́ gbà. Nítorí bẹ́ẹ̀, a ti sọ pé bí a bá yanjú ti lágbájá, bí a bá mú kúrò, bí a bá ran lọ sí ọ̀run, ègbé ní pàjáwìrì, ilẹ̀, mọ́tò, owó yóò jẹ́ tiwa, tàbí ó ṣeé ṣe nípa ti olè kí ó jẹ́ pé ìwọ ń tiẹ̀, ó máa ń dá àwọn èèyàn lọ́nà, àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n làágùn ọdún kan, ọdún méjì, ọdún márùn-ún tí wọ́n kó owó jọ láti ra mọ́tò. Ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni. Báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tìrẹ? Pẹ̀lú ìbọn, pẹ̀lú àdá, láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó sáà jẹ́ tìrẹ. Bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò, tí a pa obìnrin, tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò, bí a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa, Ọlọ́run rí ọ. Owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná. Bó o jẹun, àìsàn á dé nípa oúnjẹ tó jẹ, nítorí owó tó fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́. Bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀, àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó ní, bó jẹ́ mọ́tò, bó jẹ́ ilé, tó bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn, wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀. Ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní, wọn kì í lè lo irú ilé, lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ojú Ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ Elija wá wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu ọba Ísírẹ́lì tí ó wà ní Samaria. Wò ó, ó wà ní ọgbà àjàrà Naboti, níbi tí ó sọ̀kalẹ̀ lọ láti jogún rẹ̀. Ìwọ ó sì wí fún un pé báyìí ni Olúwa wí, ìwọ ti pa, ìwọ sì ti jogún pẹ̀lú. Ìwọ ó sì wí fún un pé báyìí ni Olúwa wí, pé ní ibi tí ajá gbélá ẹ̀jẹ̀ Naboti ni àwọn ajá yóò lá ẹ̀jẹ̀ rẹ àní tìrẹ. Ahabu sì wí fún Elija pé ìwọ rí mi, ìwọ ọ̀tá mi. Ó sì dáhùn pé èmi rí ọ, nítorí tí ìwọ ti ta ara rẹ láti ṣe búburú níwájú Olúwa. Àwọn tí ọwọ́ wọn kò mọ́ ni a ń ṣe àlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé òwe ni a ń padà sí nísinsìnyí. Ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ tàbí tí ń gbèrò tàbí tí ń ṣe àṣàrò ohun búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin, èyí ń sọ nípa àwọn tí wọ́n máa ń fọ ilé onílé
àwọn tí wọn máa ń gbọ ti eku sọ fún ẹyẹ gẹgẹ bí èdè wa.

tàbí tí wọ́n á sọ fún ìyàwó wípé tàbí tí wọ́n á sọ fún ọkọ wípé mo ń rí ìjáde ìyàwó rẹ. Ó dàbẹ́ ni pé gbogbo owó Èkó tẹ ní aṣọ lẹ fẹ́ fi rà tán, ìyàwó àpà tó gbé sílé, oúnjẹ, aṣọ nìkan ló mọ̀ rà. O sì sọ fúnrú ìyàwó yìí wípé ẹni tó bá mówó délé ni wọ́n máa yìn, kò sì bójú tó dáadáa. Gbà tí olùdámọ̀ràn yìí, olùdá ìjà sílẹ̀ láàrin ọkọ àti ìyàwó, tí ó bá ti sọ bẹ́ẹ̀, ó di kí ojú ọkọ kí ó wà lókè nílé kó má gbọ́ ti ìyàwó mọ́. Kò sí ohun tí ìyàwó bẹ́ẹ̀ lè ṣe lẹ́yìn ìgbà tí olùdámọ̀ràn olùdá ìjà sílẹ̀ ti bá sọ̀rọ̀, tí ó máa gbọ́ sí ìyàwó rẹ̀ lẹ́nu. Ṣùgbọ́n àwọn olùdá ìmọ̀ràn bẹ́ẹ̀ ni a ń sọ wípé wọ́n ní ọwọ́ àìmọ́, inú Ọlọ́run kò sì dùn sí wọn nínú Àìsáyà. Ewé wòlíì Àìsáyà orí ìkíní, a ń kà á láti ẹsẹ̀ ìkẹwàá. Gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin olórí Sódómù, fi etí sí òfin Ọlọ́run wa, ẹ̀yin ènìyàn Gomorrah. Àwọn ọmọ Ísíráélì ni Ọlọ́run bá sọ̀rọ̀ níhìn-ín, ṣùgbọ́n ó ń pè wọ́n ní Sódómù àti Gomorrah nítorí ìwà ìkà, ìwà èérí, ìwà àìmọ́ tí ó wà lọ́wọ́ wọn. Olúwa ní, kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bọ̀ yín já sí fún mi? Èyí ni a ń pè ní iṣẹ́ ìsìn lásán. Ọ̀pọ̀lọpọ̀ ẹbọ, ọ̀pọ̀lọpọ̀ ìsìn, Ọlọ́run wípé kí ni ó já sí fún mi? Èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa. Bẹ́ẹ̀ni, èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù, tàbí sí ti ọ̀dọ́ àgùntàn, tàbí sí ti òbúkọ. Nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn níwájú mi, ta ló ó béèrè yìí lọ́wọ́ yín láti tẹ àgbàlá mi? Ó yẹ kí o bi ara rẹ léèrè wípé bí Ọlọ́run bá wò ọ́, tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé, tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́, tí a ń pè ní tẹ́ḿpìlì, tàbí tí a ń pè ní ilé ìsìn, tí Ọlọ́run rí ọ níbẹ̀, tí ó ń sọ wípé ẹ lè jáde, wípé ta ni ó pè ọ wá? O gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa. Ìwọ náà, pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀, ọwọ́ ẹ̀tẹ́, ọwọ́ ẹ̀ṣẹ̀, ò ń gbé Bíbélì, ìwé Ọlọ́run, tó ní àfara ẹgbẹ́ jáde. Kúrò nínú ilé ayé, ilé tí a fi ọwọ́ kọ́, mélòó mélòó ni ilé ọ̀run? Bí ó bá jẹ́ wípé Jésù, gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run, bí ìwọ náà ti wá ní òní tó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídi rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ, ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé, ìwọ náà bá gbé Bíbélì, ò ń sáré bọ̀, bó ló ń lọ, a fẹ́ lọ sin Ọlọ́run ni, àwọn dípà wọ́n gbé tuntun dé o, wọ́n ní kí a ká lọ, èmi náà ń tẹ̀lé wọn lọ, pẹ̀lú ògùn dúdú lápò ẹ, èyí tó fi sẹ́nu, èyí tó fi sídìí, èyí tó fi sọ́rùn, èyí tó fi sápò. Ìwọ náà gbé Bíbélì, òde Ọlọ́run wá ní tani? Èwo ló ń ṣe níhìn-ín? Ẹ lè jáde. Bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa, àwọn áńgẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́, Jésù wà ń bí. Ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde.

orí kẹtàlélógún. Exodus orí kẹtàlélógún ẹsẹ̀ ìkejì. Ìwọ kò gbọdọ̀ tọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́yìn láti ṣe ibi. Ìwọ kò gbọdọ̀ tọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́yìn láti ṣe ibi. Àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, àwa tí a ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, àwa tí a ń tẹ̀lé Jésù Kristì, èyí ni a rí ní ìgbésí ayé wa wípé a kò jẹ́ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ṣe ibi. Ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé bóyá wọ́n ń wá láti bímọ, láti lóyún, ṣùgbọ́n wọn a máa lọ sọ́dọ̀ ìrókò, wọn a máa lọ sọ́dọ̀ igi, wọn a máa lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn. Ó ní àwa tí a ń tẹ̀lé Jésù a ò gbọdọ̀ lọ sí ibikíbi, wípé a ó dúró ti Olúwa títí Olúwa yóò fi ṣe. Ó ṣeé ṣe àwọn tí wọ́n máa ń wá iṣẹ́, bí iṣẹ́ bá falẹ̀ díẹ̀ tí wọn ò tí ì rí iṣẹ́, wọ́n máa sọ fún ọ wípé bí o bá lọ fún lágbájá ládìyẹ, bí o bá lọ fún ní tòlótòló, tí o bá lọ fún ní owó ẹ̀yìn, o ní rara. A kò gbọ́dọ̀ tẹ̀lé àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ṣe ibi. Ó ṣeé ṣe bí ènìyàn bá wà níbi ọjà, ó ṣeé ṣe ní ìsọ̀rẹ́ kí wọ́n sọ wípé orí wípé ó dàbẹ́ni wípé a ò tà dáradára. Nítorí bẹ́ẹ̀ a fẹ́ ṣe ìrúbọ sí àwọn òrìṣà kí ọjà kí ó ba lè tà dáradára. Ọ̀pọ̀lọpọ̀ sì ti fi owó sílẹ̀, wọ́n ní lágbájá ìjọba yìí ló ń lọ, ó ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Lágbájá ẹ̀sìn tirẹ̀ pàápàá ó légbá kan, ó ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Àti lágbájá pàápàá ó tilẹ̀ jẹ́ ẹni tí ń wàásù níbi bẹ́ẹ̀ àti ní báyìí, òun pàápàá ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Ṣé o mọ̀ lágbájá ìyàwó olérìdà tí ó wà ní ibi báyìí báyìí, òun pàápàá ti dáwó ìbọ̀rìṣà tirẹ̀. Ó ní àwa tí a tẹ̀lé Jésù nítòótọ́, àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristì nítòótọ́, a kò gbọdọ̀ tẹ̀lé àwọn ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ibi. Dúró ti Olúwa, Olúwa pàápàá yóò dúró ti ọ. Faramọ́ Ọlọ́run, Ọlọ́run yóò faramọ́, ìlérí rẹ̀ fún ọ yóò jẹ bẹ́ẹ̀ni àti àmì lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a wo Rútù orí kẹta ẹsẹ̀ ìkẹwàá. Òun sì wípé alábùkún ni ìwọ láti ọ̀dọ̀ Olúwa wá, ọmọbìnrin mi, nítorí ìwọ ṣe oore ìkẹyìn yìí ju ti ìṣáájú lọ. Níwọ̀n bí ìwọ kò ti tẹ̀lé àwọn ọmọkùnrin lẹ́yìn ìbáṣe tálákà tàbí ọlọ́rọ̀, wo òkè níhìn-ín, yẹ kí a bá ara wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹbí Ọlọ́run ní inú ayé tí a wà yìí. Nítorí wípé o le díẹ̀ láti jẹun, o le díẹ̀ láti lówó, o le díẹ̀ láti ríṣẹ́ ṣe, o le díẹ̀ láti ní nǹkan tí yóò dẹni lọ́rùn gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ní láti máa lò ní ìgbà gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin, bí o bá ń wo ẹ̀gbẹ́ títì, wọn á dúró lẹ́gbẹ̀ẹ́ títì, wọ́n máa juwọ́ fún àwọn onímọ́tò. Ẹnikẹ́ni tí wọ́n bá rí, bí ó bá tilẹ̀ ń gun mọ́tò tàbí ó ń gun alùpùpù tàbí ó ní díẹ̀ lọ́wọ́, wọn á tẹ̀lé. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò mọ àwọn ènìyàn wọ̀nyí, bí o bá jẹ́ ẹni tí ń fetí sílẹ̀ sí àwọn ohun tí wọ́n sọ lórí rédíò àti èyí tí wọ́n kọ nínú ìwé, ó rí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó ti légbá kan nísinsìnyí, àti wípé ó mú àrùn kan wá tí wọ́n ń pè ní éèdì. Àrùn yìí kò gbóògùn, wọ́n sì ń kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nílò. Ṣùgbọ́n bí nǹkan wọ̀nyí tí ó ti ń pọ̀ sí, bẹ́ẹ̀ ni a rí àwọn tó jẹ́ pé wọ́n ń wá olówó, wọ́n ń wá àwọn tí ó lè fún wọn ní nǹkan. Ṣọ́ra ìwọ tí ó jẹ́ onígbàgbọ́. A sọ wípé àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Kristì a kò ní tẹ̀lé ọmọkùnrin kan, yálà tálákà ni tàbí ọlọ́rọ̀. Bí o bá ń bọ̀ ní ilé ìsìn, bó o ní mọ́tò fẹsẹ̀ rẹ rìn, Jésù ò ní mọ́tò ó fẹsẹ̀ rìn. Nítorí bẹ́ẹ̀ máma wá eléyìí ní mọ́tò, eléyìí ní tibí. Bí a bá jáde ìsìn gbàdúrà, bí o bá ti gbàdúrà tán kí o máa lọ, kì í ṣe kí a máa wá arákùnrin lágbájá. Dúró dè mí o, n ó jẹun ọ̀sán lẹ́yìn lónìí o, ká ṣọ́ra. Nítorí wípé ìwà àgbèrè àti ìwà panṣágà ó gbòde kan lónìí, kí a má ṣe rí ẹnikẹ́ni tí ó ń ṣọ́ ọkùnrin ọlọ́rọ̀, ọkùnrin olówó, tàbí obìnrin tí ó gbajúmọ̀, tí ó ń wá ẹni tí yóò tẹ̀lé. Kí a tẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo. Nínú Jòhánù orí kẹwàá, à ń kà láti ẹsẹ̀ ìkarùn-ún. Wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn. Dúró níbẹ̀. Wọn kò jẹ́ tọ àlejò lẹ́yìn. Ẹni tó mọ̀ rí, wọn kò jẹ́ tọ lẹ́yìn. Kí a kọ́kọ́ sọ nípa ìgbé ayé wa, nípa títọ àlejò lẹ́yìn. Ìwọ tí ó jẹ́ obìnrin, o dúró sí ibi ibùdókọ̀, o ń wá ọkọ̀, o rí àlejò tí o mọ̀ rí, o mọ̀ nọ́mbà ọkọ̀ rẹ̀, o mọ àwọ̀ ọkọ̀ rẹ̀,

0: o mo bi to tin bo o mo bi to nlo o njuwo sile oni gbagbo ki tele alejo leyin bi won se ma mo awon elomiran niyan ton ma se palapala pelu won bi won se ma mo awon elomiran niyan to de yi pe won fe fi won sowo awa ti a je oni gbagbo ye ke a so fun awon omo wa wi pe won ko je tele alejo leyin eni ti a ko mo ri ki se be ni kan nipa ti emi a o je tele alejo leyin eni ti n wa su eko ajeji a o je tele eni ti n wa su ohun ti ki mu ni dorun ohun ti ki se ase pe nigbese aye onigbagbo eni ti ko mo eko oro olorun nipa ti igbala nipa ti sorimo nipa ti agbara olorun nipa ti pe bibeli je oro olorun won ki tele alejo leyin nitori be eni ti o ba je onigbagbo nitoto yo ma tele jesu christi leyin ki tele opolopo lati se ibi ketele awon oloro lokunrin tabi lobirin iketa ketele awon ajeje eniyan awon alejo leyin kini ibute awon omoleyin kristi ki bi omoleyin kristi bi atin rin irin ajo nisinsin yi ti a sin lo ti a sin ba jesu rin ti a nkuwa ododo ti a je ke je jesu kristi ki o ma we wa mo ti a n gbadura si ni igba gbogbo ti a n tele nibi kibi ati ni igba gbogbo nibo ni a o gunle ibute igbagbo wa nibo ni a o gunle re si ki a wo ibute awon omoleyin kristi ninu numeri ori kerinla numeri ori kerinla lati ese ikerinlelogun sugbon kalebo iranse mi nitori ti o ni okan miran ninu re ti o si tele mi moti moti o ni emi o mu lo sinu ile na nibi ti o ti re iru omo re ni yo si ni en so wipe ile ileri o je ti kalebo nitori wipe o tele olorun moti moti awa paapa bi a ba tele jesu christi o daju wipe ile ileri yo je ti wa o ti so fun wa wipe o nlo ipese aye sile fun wa o ni bi ki ba se be oyin ba ti so fun wa o ni nigba ti ohun ba se tan ohun yo pada wa lati mu wa lo si odo ohun ti kara ohun e je ki a wo numeri yi kan na ori keji le logbon numeri ori keji le logbon lati ese kokanla ni toto okan ninu awon okunrin won yi ti o goke lati egypt wa lati eni ogun odun lo ati ju be lo ki yo ri ile na ti mo ti bura fun abraham fun isaac ati fun jacob nitori ti won ko tele mi leyin patapata se ori nkan ti o se awon eniyan won yi oke aimoye awon eniyan ti o jade kuro lati ile egypt won ko le wo ile ileri lori ohun kan nitori wipe olorun so wipe won ko tele mi leyin patapata o ye ki awa ti an sin olorun ki a mo wipe jesu papa ti so fun wa wipe awon ti o ba fori ti titi de opin awon ti o ba tele jesu christi titi won fi ri ile ileri na awon ni o le wo inu re nitori be bi a ba fe gunle si ebote rere bi a ba fe fi orun sere je o ye ki a mo wipe ki a ma tele olorun ninu ni ori kan na ese ikeji la bi ko se kalebo omo jefuni omo kenisi ati joshua omo nuni nitori awon li o tele olowa leyin patapata a n pe wa wipe ki a tele olorun ki a tele jesu christi bi a ba n so nipa ki a tele jesu christi ki a tele lo si ibi agbelebo ki a ri wipe gbogbo ohun ti o je ti ara ni igbese aye wa apaworun ikeji ki a tele lo sibi ti o je pe a le ninu nibi ni a le ni ijiya nitori ihin rere nitori ijoba orun sugbon sibe sibe ki a ma tele olorun ki a tele lo sibi adura nitori wipe bi o ba mo jesu ni ooro ni osan ni ale i ma lo si ibi ikoko ibi ti ko si eni ti yo di lowo lati gbadura bi a ba je ti olorun o ye ki a tele lo si ibi adura ti a o ti gbẹkẹle olorun patapata ki a tele lo si ibi ti a o ti ma sin olorun nitori pe o n wa ki se lati se ife inu re sugbon lati se ife baba ti o ran ki a ma je ki ife inu wa ori inu wa ki a ma je ko je pe oun la ma so pe tirun mi ni o se tirun mi ni o se o ni ki a tele olorun si ibi adura ati ibi sise ife olorun nikan soso ati ibi ti a o ti ma se ise esin re ki a tele si irele si ibi irele nitori pe o mu awokoto obu omi si obe sini we ese awon omo ehin re ki atele Jesu Christi pelu irele ki a kuro ninu aye ki atele lo si ibi ti a o ti gbe igbese aye ailese a igbese aye aileri igbese aye ailegan o daju pe bi a ba se be ni kehin a o tele titi a o fi joko pelu re ni orun rere eje ki a dide duro ki a ba olorun soro ki a so fun olorun we pe gege bi a tin gbo ipe Christi we pe ki a tele we pe a o tele bi o ba je elese sibe ti o tu iwa ise iwa ti o wa ninu aye so fun olorun we pe o fe tele Jesu o ko ise sile o ko awon ohun asan aye yi sile o ko iborisa sile o ko awon nkan to tin se ti ko te olorun lorun ti ko dun mo olorun ninu o ko won sile o n fe je omo leyin Christi ni toto ki o si ranti wepe o gbodo tele opo lati se ibi pe o gbodo tele okunrin oloro ni tabi talaka o si gbodo tele awon ajeji ki o so fun olorun wepe o n fe tele Jesu o n fe tele Jesu ko si ohun ti yo ya o pelu Jesu Christi o n fe ko aye sile ki o si ma to Jesu Christi leyin ba olorun soro ki o pon ni ori ofe lati le se ise ododo lati le rin irin ododo lati le to Jesu Christi leyin ati lati le se ohun ti o mu inu olorun dun so fun olorun gbadura ki o to lo ri daju wo pe oni igbala tabi ti o ba ti ni igbala ri daju wo pe aso di mimo bi o ba ti ni iso di mimo ri daju wo pe a fi agbara emi olorun kun o ki o ba le ni ori ofe ani to ati adniseku lati le tele Jesu Christi titi de opin
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
2: Genesis, ori ikewa, iran awon omo nua ni won yi, Shemu, Hamu, ati Jafeti, ati fun won ni asibi omo leyin kikun omi. Awon omo Jafeti, Gomeri, ati Magogu, ati Madai, ati Jafani, ati Tubali, ati Mesheki, ati Tirasi, ati awon omo Gomeri, Ashkenasi, ati Rifati, ati Togama, ati awon omo Jafani, Elisha, ati Tashishi, Kitimu, ati Dodanimu. Lati odo awon wonyi ni ati pin erekusu awon orilede ni ile won. Olukuluku gege bi ohun re, gege bi idile won, ile orilede won, ati awon omo Hamu, Kushi, ati Misraimu, ati Futi, ati Kenani, ati awon omo Kushi, Seba, ati Havila, ati Sabta, ati Rama, ati Sabtika, ati awon omo Rama, Sheba, ati Dedani. Kushi si bi Nimrodu, oun si bere si di alagbara ni aye, oun si se oboju ode niwaju Oluwa. Nitori na ni a se wi pe gege bi Nimrodu oboju ode niwaju Oluwa. Ipile se ijoba re ni Babeli, ati Ereki, ati Akadi, ati Kalne ni ile Shinari. Lati ile na ni Ashuri ti jade lo, o si te ni Nefe, ati ilu Rehoboti, ati Kalado, ati Riseni, lagbede meji ni Nefe, oun Kala. Eyi na ni ilu nla. Misraimu si bi Ludimu, ati Anamimu, ati Lehabimu, ati Naftuhimu, ati Patrusimu, ati Kasluhimu, lati odweni ti Filistini ti wa, ati Kaftorimu, Kenani si bi Sidoni, Akobire, ati Eti, ati Awara Jebusi, ati Awara Amuri, ati Awara Gagashi, ati Awara Hifi, ati Awara Aki, ati Awara Sini, ati Awara Hafadi, ati Awara Semari, ati Awara Hamati, Eyin yi ni idile awon ara Kenani tan kale ati agbegbe awon ara Kenani ni Sidoni bi o tin bo wa Kirari titi de Gaza bi o tin lo si Sodomu ati Gomora ati Adma ati Seboimu titi de Lasha awon won yi ni omo Hamu gege bi idile won gege bi ohun won ni ile won ati ile orilede won fun Shemu pelu baba gbogbo awon omo Eberi egbon Jafeti ati fun ya bimo awon omo Shemu Elamu ati Ashuri ati Afaksadi, ati Ludi, ati Aramu, ati awon omo Aramu, Usi, ati Huli, ati Geteri, ati Mashi. Afaksadi si bi Shela, Shela si bi Eberi, ati fun Eberi ni abi omo okunrin meji, oruko ikini ni Pelegi, nitori nigba ojo re ni ile Ya, oruko arakunrin re ni Joktani, Joktani si bi Almodadi, ati Shelefi, ati Asamafeti, ati Jera, ati Hadoramu, ati Usali, ati Dikla, ati Obali, ati Abimaeli, ati Sheba, ati Ofiri, ati Hafila, ati Jobabu. Gbogbo awon wonyi ni omo Joktani, ibugbe won si ti mesha lo, bi won tin lo si Sefari, oke kan ni Ilaorun. Awon wonyi ni omo Shemu, gege bi idile won, gege bi ohun won, ni ile won, ni orilede won. Wonyi ni idile awon omo Noah, gege bi iran won, ni orilede won. Lati owo awon wonyi wa ni ati pin orilede aye leyin kikun omi. Genesis ori ikokanla. Gbogbo ayé sì jẹ́ èdè kan àti ọ̀rọ̀ kan, ó sì ṣe bí wọ́n ti rìn láti ìhà ìlà oòrùn lọ tí wọ́n rí pẹ̀tẹ́lẹ̀ kan ní ilẹ̀ Ṣínárì, wọ́n sì tẹ̀dó síbẹ̀, wọ́n sì wí ìkíní sí èkejì pé ẹ wáná ẹ jẹ́ kí a mọ bríkì kí a sì sun wọ́n jiná. Bríkì ni wọ́n ní òkúta, ọ̀dà ilẹ̀ ni wọ́n sì fi ń ṣe ọ̀rọ̀, wọ́n sì wí pé ẹ wáná ẹ jẹ́ kí a tẹ ìlú kan dó kí a sì mọ ilé ìṣọ́ kan orí èyí tí yóò sì kan ọ̀run kí a sì ní orúkọ kí a má bàa túká kiri sórí ilẹ̀ gbogbo. Olúwa sì sọ̀kalẹ̀ wá ewo ìlú àti ilé ìṣọ́ náà tí àwọn ọmọ ènìyàn ń kọ́. Olúwa sì wí pé kíyèsí, ọ̀kan ni àwọn ènìyàn, èdè kan ni gbogbo wọn ní, èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe. Ǹjẹ́ nísinsìnyí kò sí ohun tí a ó lè gbà lọ́wọ́ wọn tí wọ́n ti rò láti ṣe? Ẹ wáná, ẹ jẹ́ kí a sọ̀kalẹ̀ lọ kí a sì dà wọ́n ní èdèrú níbẹ̀ kí wọn kí ó má ṣe gbéde ara wọn mọ́. Bẹ́ẹ̀ ni Olúwa tú wọn ká láti ibẹ̀ lọ sí orí ilẹ̀ gbogbo, wọ́n sì ṣíwọ́ ìlú tí wọ́n ń tẹ̀dó. Nítorí náà ni a ṣe ń pe orúkọ ìlú náà ní Babeli. Nítorí ibẹ̀ ni Olúwa gbé da èdè aráyé rú. Láti ibẹ̀ lọ, Olúwa sì tún wọn káàkiri sí orí ilẹ̀ gbogbo. Wọ̀nyí ni ìran Ṣemu. Ṣemu jẹ́ ẹni 100 ọdún, ó sì bí Afaksadi ní ọdún 2 lẹ́yìn kíkún omi. Ṣemu sì wà ní 500 ọdún lẹ́yìn ìgbà tí ó bí Afaksadi tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Afaksadi sì wà ní 35 ọdún, ó sì bí Ṣela. Afaksadi sì wà ní 400 ọdún ó lé 3 lẹ́yìn ìgbà tí ó bí Ṣela tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Ṣela sì wà ní 30 ọdún, ó sì bí Eberi. Ṣela sì wà ní 400 ọdún ó lé 3 lẹ́yìn tí ó bí Eberi tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Eberi sì wà ní 30 ọdún ó lé 4, ó sì bí Pelegi. Eberi sì wà ní 100 ọdún ó lé 30 lẹ́yìn ìgbà tí ó bí Pelegi tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Pelegi sì wà ní 30 ọdún, ó sì bí Reu. Pelegi sì wà ní 100 ọdún ó lé 9 lẹ́yìn ìgbà tí ó bí Reu tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Reu sì wà ní 100 ọdún ó lé 2, ó sì bí Serugu. Reu sì wà ní 100 ọdún ó lé 7 lẹ́yìn ìgbà tí ó bí Serugu tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Serugu sì wà ní 100 ọdún, ó sì bí Nahori. Serugu sì wà ní 100 ọdún lẹ́yìn ìgbà tí ó bí Nahori tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Nahori sì jẹ́ ẹni 121, ó sì bí Tera. Nahori sì wà ní 101 ọdún ó dé 1 lẹ́yìn ìgbà tí ó bí Tera tán, ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin. Tera sì wà ní 70 ọdún, ó sì bí Abramu, Nahori àti Harani. Ìran Tera sì ni èyí, Tera bí Abramu, Nahori àti Harani. Harani sì bí Lọti. Harani sì kú ṣáájú Tera bàbá rẹ̀ ní ilẹ̀ ìbí rẹ̀ ní Huri ti Kaldea. Àti Abramu àti Nahori sì fẹ́ aya fún ara wọn. Orúkọ aya Abramu ni Sarai àti orúkọ aya Nahori ni Milka, ọmọbìnrin Harani, bàbá Milka àti bàbá Iska. Ṣùgbọ́n Sarai yàgàn kò ní ọmọ. Tera sì mú Abramu ọmọ rẹ̀ àti Lọti ọmọ Harani ọmọ ọmọ rẹ̀ àti Sarai aya ọmọ rẹ̀ aya Abramu ọmọ rẹ̀. Wọ́n sì bá wọn jáde kúrò ní Huri ti Kaldea láti lọ sí ilẹ̀ Kenani, wọ́n sì wá títí dé Harani, wọ́n sì jókòó síbẹ̀. Ọjọ́ Tera sì jẹ 100 ọdún ó lé 5, Tera sì kú ní Harani.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lónìí wípé ó tún wù yín nínú àánú yín láti mú wa wá sí yín láti gbọ́ ọ̀rọ̀ yín, láti di alágbára tàbí akọni nínú ìgbàgbọ́. Kí a ba lè mọ bí a ti gbàdúrà, kí a ba lè mọ iṣẹ́ tí ìgbàgbọ́ ń ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí ẹ ti ń bá wa sọ̀rọ̀ lójoojúmọ́, bẹ́ẹ̀ ni ń fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín sí, kí ìgbàgbọ́ wa kí ó ba lè le, kí ó lágbára, kí ó sì gbóná nínú Ọlọ́run. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, ohun tí ẹ ń fẹ́ bá wa sọ, ohun ti en fe ki o ye wa ohun ti en fe ki a se asaro le lori e je ki o ye wa loruko Jesu bi e tin ba wa soro an bebe we pe ki eyin fun ara yin olorun emi ki o ko nkan won yi si wa le o kan aya ti o fi je wi pe a o le se aseyori ni igbese aye igbagbo wa ati wi pe adura wa yo je te ogba ohun ti a si nbere gege bi oro yin e o se won fun wa e la wa loye e se wa loju e je ki a le di akoni ninu igbagbo alagbara ninu olorun adupe pe ti gbo iruko Jesu Kristu lo wa loni adupe lowo olorun wi pe o tun fun ani anfani miran lati wa si waju re lati gbo oro re ke a ba le se ife olorun ke a ba le wa ni ibi ti o nfe ke a wa ni ti igbagbo ati ni irin ajo wa lati ihin yi lo si ilu orun rere loni mo fe soro lori ohun kan ti o se pataki ninu oro olorun mo soro lori isegun onigbagbo ti o ga julo isegun onigbagbo ti o ga julo bi o ba wo akori oro yi fini fini o ri wi pe a n soro nipa isegun ni ipele ipele e je wi pe a le ni isegun lona kan tabi lona miran sugbon loni a fe wo isegun nipa igbagbo e ti o ga julo nipa gbogbo isegun ti a le ni ninu Heberu ori kokanla ni a ti so fun wa popo nipa igbagbo Heberu ori kokanla a n so nipa igbagbo ki a to be si ni se alaye ni kikun won ka awon ese kan fun wa ki o ba le ye wa ohun ti a n so lati ese ikini nje igbagbo ni idani loju ohun ti a n reti ejeri ohun ti a ko ri nitori ninu re ni awon alagba ti ni eri rere nipa igbagbo le a mo pe ati da aye nipa oro olorun nitori ki se ohun ti o han le a fi da ohun ti a ri ese ikeje nipa igbagbo ni noa nigba ti olorun kilo ohun ti ko ti iri fun o beru olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ise ti ise nipa igbagbo ese ikejo nipa igbagbo ni Abrahamu nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re ese kokanla nipa igbagbo ni Sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se ileri si olooto ese iketa dini ogun nipa igbagbo ni Abrahamu nigba ti a dan wo fi Isaaci robo eni ti o si ti fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso robo ese ogun nipa igbagbo ni Isaaci sure fun Jacobo ati Esau ni ti ohun ti n bo bi o ba ka lo siwaju o ri wi pe titi di opin iwe yi tabi titi di opin ori ti an ka yi ni o ti n so fun wa nipa igbagbo ki a wo ori ti o tele ori kejila ese ikini nitori naa bi a ti fi awo sama ti o kun to bayi fun awon eleri yi waka e je ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o rorun lati dimo wa ki a si ma sure ki a si ma fi suru sure eje ti a gbe ka iwaju wa ke a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa ye ke a duro nibe bi abatin ba eko yi lo o mo idi ti mo fi ka awon ese ti mo ka ti mo se koja si ori kejila lati ka ese ikini ati ese ikeji fun o ye ke a koko wo yi we pe lai si igbagbo ko si eni ti o le wo olorun e je wi pe igbagbo se pataki popo popo wo ese ikefa ori kokanla ke a wo bi igbagbo se pataki to sugbon le si igbagbo ko si ko sese lati wu nitori eni ti o ba nto olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe ohun ni olusesan fun awon ti o fi ara bale wa nihi ni aje ki o da wa loju bi o sese pataki to lati ni igbagbo oni lai si igbagbo ko sese lati wu bi o ba ronu dara dara si awa ti awa sinu ijo e ba se ijo nihi tabi ijo olorun ni bomiran o ri wi pe opolopo ti o wa si inu ijo won ma wa si inu ijo pelu ero popo ninu okan won elomiran nigba ti won ba de inu ijo won a so fun a wi pe nibi ti awon ti nbo awon ni iya egbe tabi awon ni balogun tabi awon ni baba esale tabi awon ni agbopa alufa tabi awon ni won ma nlago ninu ilesin tabi awon ni ateduro tabi o sese ki won ki o so wi pe awon ni baba asale ti o je wi pe bi ijoba fe se ipinu lai ri awon ko le se ipinu nitori be awon fe lati koja si dipa bi awon si tin fe lati koja si dipa nihi kini aye tabi ipo ti awon ye o wa bi awon ba koja wa si ihin ohun ti won ro ni wi pe ipo ti a ni ninu ijo oni o se pataki oni ko se ma ni ti eni kokan wa ti a ni lati ma du sugbon nihin ni a so fun a wi pe ipo kipo ti a ba ni bi a ko ba ni igbagbo ko se se lati wo olorun wi pe bi a ti le je olori egbe ninu ijo bi a ti le je akikanju ninu ijo bi a ti le je opontagi tabi a je enikan ti won ma duro de bi won ba fe mu ipinu ninu ijo bi a ko ba ni igbagbo a ko le wo olorun wo le kan si sugbon le a si igbagbo ko se se lati wu awon elomiran bi won ba wa sinu ijo oni ohun ti won fi ma nsogo wi pe igbagbo ye mi nitori lati igba ti mo ti de inu ijo ise o n gberu ni lowo mi ki se be nikan owo onkun owo lowo mi ki se be nikan lati nigba ti mo ti de inu ijo ile keji ni mo n ko nisinsin yi elomiran a so fun a wi pe nigba ti ohun ti de inu ijo ni ohun ti ri wi pe awon ore ati awon ojulumo won po si o ni awon onibara ti won po ju be lo e je ohun ti won ma nsogo ti won ma yo ninu re sugbon a n so fun a wi pe lai si igbagbo ko se se lati wu nitori be o ye ki a mo wi pe eni kokan wa bi a ti wa si inu ijo ohun ti o se pataki ni waju olorun ohun ti olorun wo ni igbesi aye wa ni wi pe ki a ni igbagbo bi a ba n so nipa igbagbo awon elomiran won ma ni ohun ti won pe ni igbagbo sugbon ki se igbagbo ti a n so nipa re won ma n so wi pe awon gba ara won gbo wi pe bi awon ba dawole nkan bi awon o ba ri iyorisi nkan na awon o je pada awon ni ipinu awon ni igbagbo ninu agbara ti won ninu ohun ti won le se won ma n sogo wi pe awon ni igbagbo ninu ara won ifokantan ninu ara won won gbekele ara won eyi ki se igbagbo ti a n so nipa re bi o ba wo ihin o n so o ni nitori eni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o n be o n so nipa igbagbo ninu olorun awon elomiran igbagbo ti won ni ni wi pe awon ni igbagbo ninu alufa wi pe awon mo wi pe alufa wa e pe ko se se o si niwaju e alufa wa o je eni to le gbadura won ti won le bo so le kan be si ni ja tori be won bi enikeni ba soro ti ko dara nipa alufa won le tugele won le tu oja won le shipila kon be sinija kon so pe igbagbo ti mo ni ninu alufa mi o fe ki enikeni ki o fowo kan eyi ki se igbagbo tin ja igbagbo tin nodi igbagbo tin dan kan ru ki se igbagbo iru be la nso a nso igbagbo nipa ninu olorun o so wi pe ni ese kefa ṣugbọn lai si igbagbo ko sese lati wo nitori enikeni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe o ni olusesan fun awon ti o ba farabalẹ wa awon elomiran won ma ni igbagbo ninu okan ara won bi won ba fe lo si irin ajo o sese kan ti ni ipinu pelu enikan pe ni ola ni agogo mesan a o lo si irin ajo ṣugbọn bi eni ti nwole boya o sese gba ti won fe jade won fe se osiko won ni ami niyan mo si gbagbo pe tin ba ti fe se osiko beyin o pari niyan nkan ti ma ba pade loju ona ki se nkan ti o dara a si so fun eni keji we pe mo gba ara mi gbo mo mo pe bo ja la ni mo la ni bo je se ni mo fi kan ni bo je nkan kan ni mo ngboro ninu ara mi ni mo mo we pe mo mo bi nkan se ma nri ki seru igbagbo be ni an so nipa re an so nipa igbagbo ninu olorun wi pe lai si igbagbo ko sese lati wo olorun nitori eni ti o ba nto olorun wa ko le sa igbagbo pe o nbe laaye wi pe o je alagbara wi pe o je olorun ti ki seke o je olorun ti wi be ti se be eni igbagbo ti an so nipa re ati wi pe ohun ni olusesan fun awon ti o ba farabalẹ wa se okiyesi nihin o nso nipa wi pe ki a farabalẹ lati wa olorun wi pe ki a ma se je eni ti nkanju awon elomiran won ki mu suru won ki le farabalẹ wa olorun won a pe ki won ki o to de ilesin be a ba si ti npari isin awon eni ti o kokko jade won ki farabalẹ lati gbadura won ki farabalẹ lati gbo eko won ki farabalẹ lati ni igbagbo ninu olorun won ki farabalẹ lati duro de imuse ileri olorun oni ohun je olusesan fun awon ti o farabalẹ wa nitori be o ye ki a le ni suru ni waju olorun o ye ki a le fi akoko sile lati sin olorun ki a de si ilesin ni akoko ti o ye ki a si ri wipe a gbadura a farabalẹ elomiran ninu ile ki farabalẹ o sese ki o ma ka bibeli bi o ti n gbọ ti enikan kan lekun ko mo boya oni won bere tabi elomiran ni won bere o ti dide ki farabalẹ lori adura elomiran adura ti re ni wipe o gbomi lena o fe teba tabi o gbobe lena o fe jeun oni ko n sare gbadura ibi to tin gbadura o ronu boya obe njo boya omi ti ho o dide iru eni be ko farabalẹ wa olorun ṣugbọn awon ti o ni igbagbo ninu olorun awon eni ti o je wipe won to olorun wa won gbagbo wipe olorun be won gbagbo wipe olorun je olusesan fun awon ti o farabalẹ lati wa olorun mo ti nso nipa bi o sese pataki to lati ni igbagbo nitori pe lai si igbagbo ko sese lati wo olorun je kin tun so fun kini an pe ni igbagbo wo ese ikini nje igbagbo ni idaniloju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ni idaniloju ohun ti a nreti ijeri ohun ti a ko ri ese kan yi ti apostle n so fun wa o ni apostle ni o se apejuwe re ni gbogbo ori iwe yi o ni o fi so nipa ti Noah nigbati olorun kilo fun Noah we pe ikun omi yo de Noah ko ti ri ikun omi ni igba kan sosori Noah ko ti ri ki ojo ro to be ni igba kan sosori ti o fi ri wipe omi bo ile mole o bo igi mole o pa awon opolopo nkan o pa won run ṣugbọn bi o ti le je wipe ko ri nkan won yi ri igbagbo ni idaniloju ohun ti a nreti ijeri ohun ti a ko ri igbagbo ninu re ni o njeri wepe ohun ti Olorun so yo se igbagbo ninu re ni o fi mo wepe bi o ti le je wepe a ko ti ri ikun mi ri o daju wepe ikun omi yo de apostle ton se alaye fun wa o se apere fun ani pati Abrahamu nigbati Olorun pe ni ese ikejo lati jade lo si ibi ti ohun o gba gege bi ile ni o gbo o jade lo lai mo ibi ti ohun re fiyesi daradara ibi ti o nlo yi ko ti igbo nipa re ri ko ti ka ninu iwe itan nipa re ri ko ti ri eni ti o lo sibe ti o pada wa ri sugbon bi Olorun ti so fun o gbagbo o ko eru re o sibe sin lo si ibi ti Olorun fe ki o lo igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri Paul ton se alaye si waju si ni ese ikokanla o ni nipa igbagbo ni Sara ti kara re pelu fi ni agbara lati loyun nigba ti o koja igba re nitori ti o ka eni ti o se leri si olooto ranti wi pe ni igbesi aye Sara ko ti ri enikan sosho ti o je omo 70 odun ti o ri wi pe oloyun o si bimo ko ti ri enikan sosho ti o ri wi pe igba obirin ti koja lara re ti o je wi pe ko sese ni ti eniyan leran ara lati loyun mo sugbon ti o loyun sugbon igbagbo ni idani loju ohun ti a nreti bi o ti le je wi pe Sara ko ti ri iru enikeni be ri ti o ti di ogbo sugbon ti o loyun sibe sibe nitori wi pe Olorun ki seke nitori pe o ka Olorun ti o se leri si olooto o ni ijeri si ohun ti a ko ri be na ni a so fun wa ni ti Abrahamu ninu ese ketadilogun nipa igbagbo ni Abrahamu nigba ti a dan wo fi Isaaki rubo eni ti o si fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso rubo ni ti eni ti a wi pe ninu Isaaki li a o ti pe iru omo re o si pari re si pe Olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibi ti o ti gba pada pelu ni apere se ori ohun ti a so nipa igbagbo wi pe bi o ti le je pe Abrahamu ko ti ri eni keni ri ti o jidide lati inu oku o se se ki o ti ka nipa Abeli ti o ku ti o si je pe ko jidide lati inu oku o se se ki o ti ka nipa opolopo awon eniyan ti o ku sugbon ti a ko jidide lati inu oku se o mo wi pe o wa se aye yi ki Jesu ki o to wa ki a to ma so nipa wi pe Jesu Christ jidide lati inu oku ki a to ma so wi pe Elijah tabi Elisha o gbadura fun enikan awon wonyi si jidide kuro ninu oku ki iru igba be ki o to de ni Abrahamu ni o ti gbagbo wi pe wese kokan din ni ogun yi o si pari re si pe Olorun ti le le gbe dide ani kuro ninu oku ati ibi ti o ti gba pada pelu ni apere eni a so nipa igbagbo wi pe igbagbo ni ijeri si ohun ti a ko ri nitori be o ye ki o ye wa o ti a npe ni igbagbo wi pe nigba ti Olorun ba se ileri fun wa bi o ti le je wi pe a ko ti ri imuse ileri yi bi o ti le je wi pe a o mo ona tabi ohun ti Olorun yi o se ti o le fi mu ileri ise igbagbo wa ni wi pe Olorun ki kuna Olorun ki baati Olorun ki se eni ti se leri ti ki o le muse igbagbo wa ni wi pe Olorun je alagbara Olorun je olooto Olorun je onife Olorun je ologbon ati wi pe ko si ohun kon ti o wa labe orun ti Olorun ko le yi pada ko si ohun kon ti o wa labe orun ti Olorun ko le se eyi ni igbagbo wa nitori be je ki o yi o wi pe igbagbo ni idani loju ohun ti a nreti ati ijeri si ohun ti a ko ri wo Romu ori kerin ki o le yi oju be lo Romu ori kerin lati ese ikerin dilogun nitori na le o fi se ti pa igbagbo ki o le se ti ore ofe ki ileri ki o le da da gbogbo omo iru omo loju ki se awon ti pa ofin nikan sugbon ati fun awon ti inu igbagbo Abrahamu pelu eni ti se baba gbogbo wa gege bi ati ko pe mo ti fi o se baba orilede popo ni waju eni ti o ngbagbo olorun ti kara re ti o so oku di aye ti o si pe ohun oni ti a ko ti ko si bi eni pe won ti wa se ori ohun ti a so nipa igbagbo nihin we pe olorun ti o pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa igbagbo ni idani loju ohun ti a nreti ijeri ohun ti a ko ri pe awon nkan won ni ti ko si bi eni pe won ti wa ese ikejidinlogun nigbati ireti ko si eni ti o gbagbo ni ti ireti ki o le di baba orilede popo gege bi eyi ti a wi pe bayi ni iru omo re yo ri eni ti ko se ilera ni igbagbo ko ro ti ara ohun ti kara re ti o ti ku tan nigbati o to bi eni iwon 100 odun nipa ti Abrahamu ni a so wi pe o to eni 100 odun nigbati Sara ti o nje bi eni 100 odun ati kiku inu Sara ko fi aigbagbo si emeji ileri Olorun sugbon o le ni igbagbo o n fi ogo fun Olorun nigbati o sa ti mo daju daju pe ohun ti ohun ba se ileri ohun ba ti leri o si le se ni anso ni pati igbagbo nipa be ni a fi ri wo pe igbagbo awon ti ma jemu lai lai won se opolopo ise iyanu awon ti won ni aisan amu won larada awon ti o dabi eni wi pe odi Jericho wa ni iwaju won a wo odi Jericho lule awon ti okun pupa ti o wa ni waju won nipa igbagbo ni a fi pin okun pupa si meji opolopo ise iyanu ohun meriri ni igbagbo se ni igbese aye awon won ni eni a fi je ki o je bi apere fun wa wi pe awa papa o ye ki a ni igbagbo ninu Olorun bi o ba pada si Heberu ori kokanla Heberu ori kokanla kini awon nkan ti igbagbo se awon nkan ti igbagbo se je ki a wo ti Noah ni ese ikeje nipa igbagbo ni Noah nigbati Olorun kilo ohun ti ko iti iri fun o beru Olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ti se nipa igbagbo nihin ni a so fun wa ni ti Noah ye ki o ye owe pe nigbati a kilo fun Noah nipa ikun omi ohun ti ko ti iriri o gba Olorun gbo o beru Olorun o kan oko oko ti o kan yo kan nipa igbagbo eyi a se ohun ti o ga julo ti igbagbo se ninu Noah rara kilo ti o ga julo asofun ani ese keje yi o di ajogun ododo ti se nipa igbagbo nigbati a ka awon opolopo eniyan si elese nigbati awon opolopo eniyan wonyi ti won ko le ri oju Olorun ti won ko le ba Olorun dore ti won ka won se elese ti won ku ninu ese won nipa igbagbo ni Noah ni o fi di olododo o meji ni an so nipa re Noah o kan oko fun igbala ile re Noah di olododo nipa igbagbo e wo lo ga julo se wi pe a kan oko tabi a kan moto tabi a ni irin ise tabi a ni awon nkan won ni ti o wa ninu aye awon nkan ti yo ba aye koja lo se yi ni o gaju rara wi pe a di olododo nipa igbagbo e ni ohun ti o gaju o ye ki o ye wa nigba na wi pe nigba ti a ba gba Olorun gbo ti igbagbo wa ti o je ki a bo lowo ese ti igbagbo wa ti o so wa di olododo ti igbagbo wa ti o so wa di akikanju ninu Olorun eni ti n ba ise jagun ẹni tí ń bá ayé jagun, ẹni tí ń bá ẹran ara jagun, ẹni tí ń bá èṣù jagun, ẹni tí borí ẹ̀ṣẹ̀, ẹni tí borí èṣù, ẹni tí borí àwọn ẹran ara, ẹni tí borí ìdánwò tí ó ń wá láti ọ̀dọ̀ èṣù. Ìgbàgbọ́ yìí ni ó ga jù, ìgbàgbọ́ yìí ni ó ṣe ohun tí ó ga jù ní ìgbé ayé wa. Bákan náà ni a lè sọ nípa ti Abrahamu. Bí o bá wo ẹsẹ̀ ìkẹjọ nípa ìgbàgbọ́ ni Abrahamu, nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní, ó gbọ́, ó sì jáde lọ láìmọ ibi tí òun rè. Níhìn ni a sọ fún wa wípé Abrahamu ó gba ilẹ̀ gẹ́gẹ́ bí ohun ìní. Báwo ni ó ṣe gba ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́? Ni nípa ti ìgbàgbọ́, àwa náà ó ṣeéṣe, bóyá a ò ní gá, a ò ní go, a ò ní ìkànnì kankan tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ò nílé, a ò ní bùgbé, a ò nílẹ̀. Ṣùgbọ́n nípa ìgbàgbọ́ a gba Ọlọ́run gbọ́. Nípa ìgbàgbọ́ wa nínú Ọlọ́run, a bẹ̀rẹ̀ sí ní di ẹni tó ní ilé gbé, a di ẹni tí ó ń ralẹ̀, a di ẹni tí ó ń sọ wípé láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́, mo ti ń fi òkúta ilé ìpìlẹ̀ ilé mo ti ń fi lélẹ̀. Láti ìgbà tí mo ti gba Jésù Kristì gbọ́, mo ti ń ra irinṣẹ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, èmi tí ó jẹ́ wípé mo ń pín ṣọ́ọ̀bù bá èèyàn lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n mo ti ní ṣọ́ọ̀bù ti ara mi nísinsìnyí. Ṣé èyí ni ohun tí ó ga jù tí ìgbàgbọ́ lè ṣe? Rárá. O rí wọ́n sọ fún wa wípé Abrahamu ó jẹ́ ẹni tí ó gbọ́ràn nípa ìgbàgbọ́. Wọ́n ní nígbà tí a kìlọ̀ fún, nígbà tí a sọ̀rọ̀ fún, ó gbọ́, ó gbọ́ràn. Ìgbọ́ràn tí ó wá láti ìgbàgbọ́ yìí ohun ni ó ga jù. Ó ṣeéṣe a rí àwọn mìíràn tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́ wọ́n lè ní ilẹ̀, wọ́n lè ní ilé, wọ́n lè ra mọ́tò, wọ́n lè ra irinṣẹ́, wọ́n lè bẹ̀rẹ̀ sí ní wọ́n lè di ẹni tí ń kówó jọ. Ṣùgbọ́n ìgbọ́ràn ìgbàgbọ́ kò sí ní ìgbésí ayé wọn. Ó ṣeéṣe kí Ọlọ́run ní kí wọ́n kọ ọtí sílẹ̀, àti gbọ́ràn ó ṣòro. Ọlọ́run kí wọ́n kọ sìgá mímu sílẹ̀ ó ṣòro. Ọlọ́run sọ fún wọn wípé kí wọn kí ó mú ìlọ́kọláya wọn, kí wọn kí ó mu bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, ọkọ kan, aya kan, àti gbọ́ràn ó dẹ̀ ti fún wọn, wọn ò lè gbọ́ràn. A ń sọ fún wa wípé ohun tí ó ṣe pàtàkì jùlọ tí ìgbàgbọ́ lè ṣe òun ni wípé ìgbàgbọ́ ó jẹ́ kí a gbọ́ràn sí Ọlọ́run. Ọlọ́run sọ pé kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí a bẹ̀rẹ̀ sí ní hu ìwà òdodo. Ìgbàgbọ́ tí ó ga jùlọ ni ìgbàgbọ́ tí ó jẹ́ kí a di olódodo, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a rìn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìwà mímọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a ń sọ ní ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sara ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ó jẹ́ ohun tí ó wúni lórí, ó jẹ́ ohun tí ó dùn mọ́ni nínú púpọ̀. Nígbà tí a bá rí obìnrin gẹ́gẹ́ bí Sarah tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò bímọ, ṣé o mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ Sarah a mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó lọ́kọ? Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a dárúkọ Sarah nínú Genesis ni a rí wípé ó ti wà nílé ọkọ, ó sì wà nílé ọkọ fún ọjọ́ pípẹ́, fún ọdún pípẹ́, ṣùgbọ́n kò sí ọmọ. Fún ọdún púpọ̀ ló fi wà láìrọ́mọ bí, ṣùgbọ́n a sọ fún wa níhìn wípé ó tó àkókò kan tí Sarah tí ó gba Ọlọ́run gbọ́. Bí ó tilẹ̀ ti kọjá ìgbà tí obìnrin lè lóyún, ìgbà tí obìnrin lè bímọ, síbẹ̀síbẹ̀ ó gba Ọlọ́run gbọ́. Èyí jẹ́ ohun tí ó dára púpọ̀ nínú ìjọ wa níhìn. Ìwọ náà o lè jẹ́ ẹlẹ́rìí fún mi, o lè jẹ́ ẹlẹ́rìí, o lè jẹ́ agbẹnusọ fún Ọlọ́run wípé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó jẹ́ wípé bí wọ́n ṣe wá sí inú ìjọ, wọ́n ti gbéyàwó, wọ́n ti lọ́kọ fún bí ọdún márùn-ún, ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀ẹ́dógún, a tilẹ̀ ń ka ti ọlọ́dún 21, 22. Mo àrí kan nínú wa tí ó jẹ́ wípé ọdún 29 ni ó ti wà nílé ọkọ tí ò bímọ rí. Ṣùgbọ́n nígbà tí ó wá síhìn, a gbàdúrà Ọlọ́run tí ó sì yẹ ìgbàgbọ́ wa sí, ó jẹ́ kí ó lóyún, ó jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà. Ṣùgbọ́n ní sòro, ṣé èyí ni ohun tí ó ga jù nínú ìgbàgbọ́? Rárá. Nítorí ìwọ náà pàápàá ó ṣeéṣe kí o mọ ẹnìkan tàbí méjì tàbí mẹ́ta tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́ nígbà tí wọ́n wá sínú ìjọ wọn ò lóyún tẹ́lẹ̀, wọn ò bímọ tẹ́lẹ̀, ìgbà tí wọ́n wá sínú ìjọ wọ́n lóyún, wọ́n bímọ. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ò kúrò nínú ayé wọn, o ìgbàlà kò jẹ́ tiwọn, o iṣẹ́ òdodo, ìrìn òdodo, ọ̀rọ̀ àlàáfíà kò kò sí ní ìgbésí ayé wọn o a rí àwọn ẹlòmíràn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ wípé bí olùṣọ́ àgùntàn bá ti gbàdúrà fún mi bí ó bá ti dárúkọ jésù sí ìṣòro àìrọ́mọ bí tí mo ní yìí ó dá mi lójú wípé màá lóyún màá bímọ gbà tí a sì gbàdúrà ní tòótọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀ ó lóyún ó bímọ ṣùgbọ́n yẹ tí ò kúrò létí ẹ̀gbà kúrò lọ́rùn àwọn nǹkan tán fi ń kun ètè àtọwọ́ kò kúrò ńbẹ̀ kò ṣẹ́gun ayé kò ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ìbínú ò kúrò ńbẹ̀ ìjà kò kúrò ńbẹ̀ olè ká máa fọwọ́ ráńkọ́ ká máa jí owó ọkọ ká máa jí owó àwọn aládùúgbò kò kúrò ńbẹ̀ ká máa ṣépè nǹkan tàbí ká máa nódì tàbí ká máa ní àrán kan tàbí ká máa jowó ẹnì kejì kò kúrò ńbẹ̀ ohun tí a ń sọ ni wípé ẹlòmíràn ó ṣeé ṣe kí a rí wípé ó ní ìgbàgbọ́ àti lóyún ó ní ìgbàgbọ́ àti bímọ ìgbàgbọ́ yìí tí ó ní kò lè gbé e dọ́rùn nítorí wípé ẹ̀ṣẹ̀ kò kúrò ní ìgbésí ayé rẹ̀ ohun tí ó ga jùlọ ohun tí ó tóbi jùlọ tí ìgbàgbọ́ lè ṣe nínú ayé rẹ tàbí nínú ayé tèmi òun ni wípé kí ìgbàgbọ́ kí ó dá mi ní ìdè kúrò nínú ẹ̀ṣẹ̀ kí ìgbàgbọ́ kí ó gbà ọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbà tí ó ń bá ayé jagun gbà tí ó ń bá ẹ̀ṣẹ̀ jagun gbà tí ó ń bá ẹran ara jagun gbà tí ó ń bá àwọn nǹkan tí ó wà nínú ayé yìí tí ó ń bá wọn jagun ìgbàgbọ́ tí ó ga jùlọ ni wípé kí ìgbàgbọ́ yìí kí ó dá ọ sílẹ̀ kúrò nínú àwọn nǹkan tí ó wà nínú ayé kí a rí wípé ẹ̀ṣẹ̀ irọ́ àgbèrè àrán kan ìjà gbé anodì gbogbo nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé rẹ nípa ìgbàgbọ́ èyí ni ohun tí ó ga jùlọ wípé ìgbàgbọ́ sọ wá di ẹni mímọ́ ìgbàgbọ́ sọ wá di olódodo ìgbàgbọ́ sọ wá di ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni tí a dá nídìí kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nítorí bẹ́ẹ̀ èyí ni ó jẹ́ kó èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa rò nínú ọkàn wa èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa gbàdúrà lé lórí èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó gúnlẹ̀ lé lórí tí a ó sọ fún ọlọ́run wípé bí kò bá di ìgbà tí ìgbàgbọ́ tí ó sọ mí di olódodo ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni tí ó rin ìrìn òdodo ẹni tí ó ń sọ̀rọ̀ òdodo bí kì í bá ṣe wípé ìgbàgbọ́ ṣe iṣẹ́ àṣepé ní ìgbésí ayé mi n kì yóò dúró ohun tí ó yẹ kí a gbé yẹ̀wò nìyí wẹsẹ̀ ogún ó ní nípa ìgbàgbọ́ ni Isaaki súre fún Jakobu àti Esau ní ti ohun tí ń bọ̀ èyí jẹ́ ohun tí ó ṣe pàtàkì ó jẹ́ ohun tí ó wúni lórí a sì máa ń rí wípé nínú ìjọ wa níhìn-ín ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Ọlọ́run lè lo olùṣọ́ àgùntàn tí ó jẹ́ wípé bí ó bá ti súre fún ọ bí ó bá ti gbàdúrà fún ọ bí ó bá ti sọ wípé báyìí ni yóò rí bẹ́ẹ̀ náà ni yóò rí ó jẹ́ ohun tí a ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún wípé Ọlọ́run fi ń kẹ́ wa ó fi ń gẹ̀ wá nínú ìjọ wa níhìn-ín ó sì ṣeé ṣe kó jẹ́ adarí wa ó ṣeé ṣe kí ó jẹ́ arábìnrin nínú Olúwa ni a rí wípé ó jẹ́ onígbàgbọ́ ó jẹ́ ẹni tí ń gbàdúrà ó jẹ́ bàbá ti ní ìṣòro bí a bá ti ní àjálù bí a bá ti ní wàhálà nínú ẹbí wa bí a bá ti lọ bá arákùnrin yìí nínú ìjọ arábìnrin yìí nínú ìjọ bí ó bá ti sọ wípé má bẹ̀rù ohun tó le lónìí yóò rọ̀ lọ́la inú rẹ̀ á dùn wàá sọ wípé arábìnrin bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yóò rí ní tòótọ́ tòótọ́ ó bá sì di ọjọ́ kejì nǹkan tó le tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a rí wípé gbogbo rẹ̀ Ọlọ́run á pẹ̀rọ sí ó jẹ́ ohun tí ó dára a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó jẹ́ ohun tí Ọlọ́run tí ó fi ń tọ́jú wa gẹ́gẹ́ bí bàbá sí ọmọ ṣùgbọ́n yẹ kí n béèrè lọ́wọ́ rẹ ṣé èyí ni iṣẹ́ ìgbàgbọ́ tí ó ga jù tí a lè tọ́ka sí wípé nípa ìgbàgbọ́ Isaaki súre fún Jakobu ó rí bẹ́ẹ̀ nípa ìgbàgbọ́ olùṣọ́ àgùntàn ó gbàdúrà fún wa ó rí bẹ́ẹ̀ ó ní kí a bímọ ó ní kí a lówó ó ní kí a ríṣẹ́ ó ní kí ìgbésí ayé wa kí ó dẹrùn jù bẹ́ẹ̀ lọ ó ní kí ọkọ̀ tí ó fẹ́ tì wá jáde ó súre fún wa wípé kò ní tì wá jáde mọ́ ó sì rí bẹ́ẹ̀ ṣé èyí ni ohun tí ó ga jù tàbí ó ṣeé ṣe nǹkan rìn ní àgọ́ ara rẹ tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àlákàrà ló ń bá ọjà tàbí àwọn nǹkan kan ni ó dé sí ọ bí olùṣọ́ àgùntàn sì ti sọ wípé kí nǹkan wọn ni kí ó pòórá ó sì pòórá ní tòótọ́ ṣé èyí ni ohun tí ó ga jù tí ìgbàgbọ́ lè ṣe yẹ kí a wo Matthew orí keje láti ẹsẹ̀ 21 kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní olúwa olúwa ni yóò wọlé ìjọba ọ̀run bí kò ṣe ẹni tí ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò wí fún mi lé ọjọ́ náà pé olúwa olúwa àwa kò á ti sọ tẹ́lẹ̀ lé orúkọ rẹ ati oruko re ki awa fi le awon emi esu jade ati le oruko re ki a fi se opo ise iyanu nla nigba na lemi o si je wo wi fun won pe emi ko mo yin ri e kuro lodo mi eyin oniseese se ori nihin o sese ki amo bi ati sure o sese ki amo bi ati gbadura o sese ki agbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ki a ri wi pe awon aisan awon ise nise awon iponju ti o ti wa ni igbese aye ru eni be tele tele lese kese ti agbadura fun o pora ṣugbọn Jesu nso fun awuko ni je o mo we pe eyi ko so wa di eni ero ijoba Olorun we pe bi a o ba bori ese bi igbagbo ti a ni bi ko ba je ki a bori awon ese ti o njade ni igbese aye eni kokan wi pe ise iyanu ti a nso nipa re yi lile emi esu jade ti a nso nipa re yi wi wa laisansan ti a nso nipa re si so tele tabi lila la ti awon eniyan so nipa re eyi ko mu wa lo si orun o ni ani lati bo lowo ese eyi ni ise iyanu ti o ga julo eyi ni isegun ti o ga julo ti igbagbo le se ni aye re ati ni aye emi paapa nitori be o ye ki a pada sinu bibeli ki a je ki o ye wa wi pe igbagbo ni tooto o ma je ki a bori ese tele tele ni ijo wa ye ni dipa awa ti o ba pe die ti a tin wa a o je leri we pe tele tele nkan ti a ma nsogo ninu re ni we pe mo dupe lowo Olorun o lati igba ti mo ti de inu ijo Olorun je ki n bo lowo ese we pe tele tele mo je sose sose tele tele mo je onija gidi jagan eniyan tele tele mo je amuti para tele tele ko si nkan ti mi o le mu ni siga bo je eyi ti won pe ni igbo ni tabi eyi ti won we sinu paper funfun ni ko si eyi ti mi o le mu ni siga tele tele o bi won da ito sinu igo mo le mu sugbon nisisin yi Olorun ti tun mi sile mo ti bo lowo ese mo ti bo ni lowo ije kuje mo bo ni lowo imukumu tele tele arin de oru ni mi wi pe tele ko si bi kibi ti won tin jebo ibi kibi ti won tin jo ibi kibi ti won tin se nkan ki nkan ayeye mu lati debe ni sugbon nisisin kin joko sile ni kin ma ka bibeli ni kin ma waasu irere ni eyi ni osogo wa tele tele gege bi omo deeper life wi pe abo lowo ese iro kuro lenu wa o le kuro lowo wa irin de oru kuro lese wa ati nkan aye isoso aye irin aye oro aye ka ma kun ete ka ma kun oju ka ma kun ekanna ka ma jo irun nina wi pe gbogbo nkan won kuro ni igbese aye wa isogo wa ni tele tele wi pe adi omo Olorun bi a ba jade lati jeri eri wa ni wi pe Jesu Christ so mi dominira o je kin bo lowo ese o je kin bo lowo isu o je kin bo lowo awon ti o awon kan ti o so mi lojo tele tele awon kan ti o de mi ni igbekun ninu aye yi tele tele o je kin bo lowo won ohun ti a fi man jeri tele tele ni yi sugbon o se ni laanu we pe opolopo ni won yi ilana pada opolopo ni o dabi eni wi pe bi won tin wa sinu ijo nisinsin yi isogo won ijeri won ni wi pe mo ni imularada tele tele mo fe de adetetan sugbon gba ti won ti gbadura fun mi mo ti bo lowo nkan won yi tele tele mo je eni ti nkan ma rin lara re sugbon nisinsin yi nkan ti gbogbo nkan won yi ti kuro sugbon o bo lowo siga mi mo won o bo lowo ti o won o bo lowo ole won o bo lowo iro pipa won o bo lowo ijajija won o bo lowo awon kan won ni to je wi pe o je ese ni igbese aye won o mo ohun ti Olorun so fun wa wi pe lai si wa mimo ko si eni ti yo le ri Olorun nitori be eni mo fi ka ori kejila fun o tele tele ye ki a wo ori kejila nisinsin yi ninu ori kejila ese ikini oni nitori na bi ati fi awo somo ti o kuto bayi fun eleri yi waka e je ki a pa ohun idiwo gbogbo ti si apa kan ati ese ti o ronu lati dimo wa ki a si ma fi suru sa ire ije ti a gbe ka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa eni nitori ayo ti a gbe ka iwaju re o farada agbelebo laika itiju si ti o si joko le owo otun ite Olorun saaro ti eni ti o farada iru isoro odi yi lati odo awon elese si ara won ki e ma ba ke ma ba rewesi ninu okan yin ke are si

o so nipa Jephtha, o so nipa Dafidi, o so nipa Samsoni, o so nipa Gideoni, nipa igbagbo, o so nipa awon nkan ti a le fojuri, apin okun pupa ni ya ni, tabi abimo, tabi agba ile ni, tabi akan oko, tabi omiran ti a se wipe asegun awon Filistini, tabi opolopo nkan miran ti a se odi Jericho ni awolule ni, o so pe gbogbo awon nkan wonyi o wa nipa igbagbo. Ṣùgbọ́n ni orí kejìlá wa sọ wípé nísinsìnyí kí a mojú kúrò ní wípé a pín òkun pupa níyà, kí a mojú kúrò nínú wípé a jẹ́ kí Goliath kí ó kú, kí a mojú kúrò nípa wípé a ṣẹ́gun àwọn ọ̀tá, kí a kọjú sí nǹkan kan wípé a ṣẹ́gun ẹ̀ṣẹ̀, kí a kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì wa, kí a sì máa wo Jésù Kristì olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni tí ó jẹ́ wípé ó farada àgbélébùú, ẹni tí ó jẹ́ wípé ó ṣe gbogbo nǹkan tí Ọlọ́run fẹ́ kí ó ṣe, ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ òun ni ó tẹjúmọ́. Àwa náà pàápàá ó yẹ kí ó yé wa wípé ìṣẹ́gun tí ó ga jùlọ, ìṣẹ́gun tí ó pọ̀ jùlọ òun ni ó pé a ṣẹ́gun ẹ̀ṣẹ̀, a ṣẹ́gun èṣù, a ṣẹ́gun ẹran ara, àwọn nǹkan tí ó ń dojúkọ wá, àwọn nǹkan tí ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ìdánwò ní iwájú wa, àdojúkọ wọn a sì ṣẹ́gun. Wo ẹsẹ̀ ìkẹrìnlá, ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́, láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. Ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, pẹ̀lú ènìyàn gbogbo àti wípé kí a sì máa lépa ìwà mímọ́, láìsí ìwà mímọ́ yìí kò sí ẹni tí yóò lè wu Olúwa, tí yóò lè rí Olúwa. Sórí wípé láàrin wa ó jẹ́ ohun tí mo gbàgbọ́ wípé yóò máa ṣe Jésù Kristì láàánú, yóò sì máa bà á nínú jẹ́ wípé a kò lépa ìwà mímọ́, ìwòsàn la ń lépa ẹ̀, a kò lépa ìwà mímọ́, bá ó ṣe jẹ, bá ó ṣe mu la ń lépa ẹ̀, a kò lépa ìwà mímọ́, yẹ kí n bímọ, yẹ kí n lọ́kọ, yẹ kí n láya la ń lépa ẹ̀. A kò lépa wípé bí ìpè bá dún nígbàkigbà, tàbí bí Jésù Kristì bí ó bá farahàn láwọ̀sánmọ̀ wípé ǹjẹ́ a ó lè rí Olúwa. A kò lépa ìwà mímọ́, àwọn nǹkan ayé yìí, àwọn òmúlẹ̀ mọ́fọ ayé, àwọn nǹkan àfọwọ́bà fílẹ̀, àwọn nǹkan tí ó jẹ́ wípé a ò lè mú lọ sọ́run, ò bá ní gbogbo owó ayé yìí a ò lè kó o lọ sọ́run, ò bá ara gbogbo mọ́tò ayé a ò lè kó wọn lọ sọ́run, ò bá ní gbogbo àwọn ọ̀rẹ́ ayé a ò lè kó wọn lọ sọ́run, ò bá di ẹni gbajúmọ̀ nínú ayé, ò bá di òṣèlú pàtàkì nínú ayé a ò lè mú èyí lọ sí ọ̀run, ò bá di ẹnikẹ́ni kíni ló lè jẹ́ nínú ìjọ a ò lè mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ọ̀run. Ohun kan ṣoṣo tí a lè mú lọ sí ọ̀run tí ó jẹ́ ìwé ìrìnà láti rìn nínú ayé yìí lọ sí ọ̀run rere, òun ni ìwà mímọ́. Ǹjẹ́ o jẹ́ mọ̀ ó ṣe wá láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ti di àtúnbí, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe borí àwọn ìdánwò tí ó ń kọlu ara wa, tí ó ń wá sí àgọ́ ara wa, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe jẹ́ mímọ́ nínú, mímọ́ lóde, mímọ́ nínú ẹbí, mímọ́ ní ìgboro, mímọ́ ní ìletò, mímọ́ nínú ilé, mímọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa ìwà mímọ́. Ìwà òdodo níbi iṣẹ́ ni, ìwà òdodo níbi ọjà wa ni, ìwà òdodo ìwà mímọ́ níbi kíbi tí a wà. Síbẹ̀síbẹ̀ a jẹ́ kí ó yé wa o wípé láìsí ìwà mímọ́ kò sí ẹni tí ò lè rí Ọlọ́run. Sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló wà, sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló parí eré ìje ìgbàgbọ́ rẹ, níbo ló parí ẹ̀ sí? Ṣé o ti di olódodo? Ṣé o ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀? Ṣé o ti bọ́ lọ́wọ́ àwọn fàájì ayé yìí, àwọn òmúlẹ̀mófo àfọwọ́bà fílẹ̀ ayé yìí? Ṣé o ti bọ́ lọ́wọ́ wọn, àbí wọ́n dì ọ́ ní ìgbèkùn? Àgbèrè, ẹ̀ṣẹ̀, irọ́ pípa, olè jíjà, ìbínú, àbí àwọn nǹkan wọ̀nyí ni wọ́n dì ọ́ mọ́lẹ̀ tí wọ́n ò ní jẹ́ kí o lè bá Jésù lọ? Ṣé o ti ní ìwà òdodo tí a ń sọ nípa rẹ̀ yìí, ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí? Ṣé wọ́n ti jẹ́ tirẹ̀? Dìde kí o gbàdúrà, dìde kí o sọ fún Ọlọ́run. Láìsí ìwà mímọ́ kò sẹ́ni tí o lè wọ Ọlọ́run. Èyí ni ohun tí ó ga jùlọ, ohun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ lè ṣe ní ìgbésí ayé wa, wípé kí a wẹ ẹ̀ṣẹ̀ wa nù pẹ̀lú ìgbàgbọ́, kí a sọ wá di olódodo nípa ìgbàgbọ́, kí a sọ wá di ẹni ìwà bí Ọlọ́run nípa ìgbàgbọ́, kí a di ẹni tí ó ní ìwà mímọ́ nípa ìgbàgbọ́. Sọ fún Ọlọ́run wípé bí kì í bá ṣe pé o sọ mí di olódodo ni kì yóò kúrò níbí lónìí. Bí o bá sọ fún Ọlọ́run, bí o bá gbàgbọ́, yóò ṣe fún ọ, yóò gba ọkàn rẹ là, yóò tún ọ bí, yóò wẹ ẹ̀ṣẹ̀ ẹnu, yóò sọ ọ́ di olódodo.

0: do at any mimo.
1: Thank you.